0: èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó o ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó o bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Èlíjà wá wípé, dìde, sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu, ọba Ísírẹ́lì tí ó wà ní Samaria, wò ó. Ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ́ ó sì wí fún un pé, báyìí ni Olúwa wí, ìwọ́ ti pa, ìwọ́ sì ti jogún pẹ̀lú. Ìwọ́ ó sì wí fún un pé, báyìí ni Olúwa wí, pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ, àní tìrẹ. Ahabu sì wí fún Èlíjà pé, ìwọ́ rí mi, ìwọ́ ọ̀tá mi. Ó sì dáhùn pé, èmi rí ọ, nítorí tí ìwọ́ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé, ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń hùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò, ohun búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin, èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé, àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa, àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya, àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin, tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀, tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn, àwọn àlùfáà tí wọ́n máa ń pe ìyàwó wípé, ọkọ rẹ̀ ń fìyà jẹ ọ́ ni. Ó jẹ́ má gbàrú bẹ́ẹ̀ fún. Tí wọ́n á sì dá ìjà sílẹ̀, tàbí tí wọ́n á sọ fún ìyàwó wípé, tàbí tí wọ́n á sọ fún ọkọ wípé, mo ń rí ìjáde ìyàwó rẹ, ó dàbẹ́ ni pé gbogbo owó Èkó tẹ ní, aṣọ lẹ fẹ́ fi rà tán, ìyàwó àpà tó gbé sílé, oúnjẹ, aṣọ nìkan ló mọ̀ rà. Ó sì sọ fún ìyàwó yìí wípé, ẹni tó bá mówó délé ni wọ́n máa yìn, kò sì bójú tó dáadáa gbà tí olùdámọ̀ràn yìí, olùdá ìjà sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó, tí ó bá ti sọ bẹ́ẹ̀, ó di kí ojú ọkọ kí ó wà lókè nílé, kó má gbọ́ ti ìyàwó mọ́. Kò sí ohun tí ìyàwó bẹ́ẹ̀ lè ṣe lẹ́yìn ìgbà tí olùdámọ̀ràn olùdá ìjà sílẹ̀ ti bá sọ̀rọ̀, tí ó máa gbọ́ sí ìyàwó rẹ̀ lẹ́nu. Ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé, wọ́n ní ọwọ́ àìmọ́, inú Ọlọ́run kò sì dùn sí wọn nínú Àìsáyà. Ìwé wòlíì Àìsáyà orí ìkíní, a ń kà á láti ẹsẹ̀ ìkẹwàá. Gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin olórí Sódómù, fi etí sí òfin Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn Gomorra. Àwọn ọmọ Ísírẹ́lì ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín, ṣùgbọ́n O n pe won ni Sodomu ati Gomora nitori iwa eka, iwa eri, iwa aimo ti o wa lowo won. Oluwa ni kini opolopo ebo yin jasi fun mi. Eyi ni an pe ni ise esin lasan. Opolopo ebo, opolopo isin. Olorun wipe kini o jasi fun mi. Emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa. Beni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan tabi si ti obuko. Nigba ti eyin wa lati fi ara han ni waju mi. Tali o bere yi lowo yin lati te agbala mi. O ye ki o bi ara re lere wipe bi Olorun ba wo o ti o nso wipe tani o ni ki o te agbala ohun ninu aye ti o nso wipe ile ti a fi owo ko ti a n pe ni temple tabi ti a n pe ni ile isin ti Olorun ri o nibe ti o so wipe ele jade wipe tani o pe o wa o gbo wipe won pe oruko Oluwa iwo na pelu owo ete owo ete owo ese o n gbe bibeli iwe Olorun to ni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wipe Jesu gba ti o wa ninu aye o ri awon ti won wa ni temple awon ti won so wipe won fe sin Olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wipe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi nidi re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo n lo a fe lo sin Olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki a ka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e eyi to fi senu eyi to fi sidi eyi to fi sorun eto fi sapo won na gbe bibeli ode Olorun wa ni tani ewo lo nse nihin ele jade Olorun wo ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iru yin jade awon ti won ro pe won fe sin ṣugbọn ti iwa ese ti o kuro lọwọ won ni Jesu mu egba Jesu to fẹran ọmọde to ti e fẹran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori ṣugbọn sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a n pe ni temple melo melo ni orun bọlọrun ba mu fusu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun o ni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile Olorun gbese wa lori gele to we lori bata e gbese iru e gbese boba e gbese
1: o wa nsin olorun pelu gbese lorun aso kérésìmesì a nse ijade jesu kristi ta bi jesu onirele a nse ijade iranti bibi eni to ni irele a nse iranti onirele pelu igberaga won la nse kore igberaga igbese won la nse basa igbese afesinku igbese abimo igbese lati farahan lati fi aso han a si nso wipe a je onigbagbo oni ngba to wa lati fi ara han ni waju mi tele o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eyi ta gba lowo eni eleni loju titi eyi ta ri he to e ka da pada foni nkan olowo nso kun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won eni kan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wipe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to nfi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa sile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa sile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa a feran olorun a san da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin torari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ronu won torari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ikedogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wipe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wipe nigba ti awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru Sibe sibe adura oba o se wa titi de ibiti gbata gbadura titi tolorun o gbo labadi Saul keji lani tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun ogbo mo nitori be awon oso ati aje toku ati awon elebo logun toku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan ito tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be yan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi Saul o sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun hirere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokandin ni ogota Isaiah ori kokandin ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin lo ya yin kuro lodo olorun yin ati ese yin li o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni ti nwa eto beni ko si eni ti ndajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon bẹẹni wọn kì yóò fi iṣẹ bo wọn bo ara wọn ó sọ wípé kò sí bí ẹlẹṣẹ bó ti lè sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó
0: Koni ka wahala to wa nle. Boni moto. Moto yo ni le debiti alaafia e wa. Oni ise won ni ise ika. Ise ipa mbe li owo won. Ese won sare si ibi. Won si yara lati ta eje. Ala ise sile. Emi Olorun tenu mo fun wa. Ero won si, ero won, ero ibi ni. Ibaje ati iparun mbe ni ipa won. Ona nafia ni won ko mo. Ko si idajo kan ninu irin won. Won se ipa ona wiwo fun ara won. Eni keni ti o ba to ki o ma lafia. Nje bi o ba ri be o ni pada lati wa Olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ore ofe ni a wa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe Luke ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wi pe ni ojo ikeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o si n fe so fun Olorun wi pe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wi le kan si loni bi o ba ke pe Oluwa yo gbo ti re ni Luke ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowo ode eyi farisi dide o si gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o nse awawi o nbo ese re mole oni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi n gba awe esin awon elomiran ko ju eyi lo emi n gba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni ilalari ju ekeji lo ekeji yi ni farisi mo toto mo ti josin tan ile si la bimi si baba mi alufani awa la mu ihirere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon
1: ese kejila wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbonu kuro ni igbese aye wa bi oko ba ni idani loju wipe eje Jesu Kristi ti we o oni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wipe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji din logbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo subu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wipe eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wipe bibo ese mole ko ni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wipe anu ati ore ofe yo je ti re o nso ni Isaiah ori ikarun din ni ogota ese ikefa ati ese ikeje wipe e wa Oluwa nigbati e le ri e pe nigbati o wa ni tosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye ko si o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise o wo wahala lagbaja eni buburu ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wipe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi Olorun o so leyin e awon to so leyin e pe eyan buburu ni o eru n ba won tori won le soku o loju bon ba so be iwa ika iwa agbara iwa ipa won ri wipe o po lowo e ogbon ti a fi se eyan ni jamba won ri po po lowo e nitori be won o je so doju e sugbon Olorun lati enu woli re o so kan loju lo woro wipe eyan buburu ni o eni ti a o ti we ninu eje Jesu Kristi o je eniyan buburu wa so wipe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si Oluwa je ki o yi pada si Oluwa ohun o si saanu fun ati si Olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe Olorun loni mo gbagbo wipe yo dariji o owo to je alaimo olorun wa fo ninu eje jesu a si di mimo ni Isaiah ori kini ni o tin fun ani ileri wi pe oluwa wi pe ese ikeji din ni ogun wa nisinsin yi ki o si je ki a so asoye po bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi o ba si pon bi alaari won o dabi irun agotan bi olorun ba na owo ipe jade we pe bi o tile je pe aje alaimo alaiye ati eleri ati elese wi pe sugbon ohun ti se ipese sile fu iwenumo gbogbo elese patapata bi abagba owo anu yi mu a o je olori re pupo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wi pe a so wa di eda titun a sowo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyi pada ti o de ba wa ni won so fun ani orin Dafidi ori kedogun bi iru iyi pada ba ti de ba o be o je pe o ti di olori re o je pe o ti mura irin ajo lo si ilu orun rere
2: iwa si tesi
3: this CLM radio. Your spiritual welfare is our concern.
4: E je ki agbadura. Olorun alaanu, olore ofe. Adupe, pore ofe ti e fi han ni oreke Calvary. Nigbati eran omo bibi yin kan soso lati ku fun ese wa. Awa ni elebi, awa ni elese. Sugbon Jesu Christi omo bibi yin kan soso alai leshe olo uto eni ti o ti wa lati ayeraye eni ti ko se onkon ki o kuna ri o ku fun wa oru ebi wa oru ese wa adupe egba ope ati yin wa loruko Jesu adupe fun ore ofe ti o fa wa sumo odo ara yin adupe fun idariji ti e fun wa lofe adupe fun oju rere ti e fi han wa adupe fun iwenumo ninu eje Jesu Christi adupe wi pe e tun pese ayeraye sile fun wa ibugbe kan loke ohun ti a ko leto si sugbon nipa ore ofe nikan soso ne fi pese nkan won yi sile fun wa e gba ope ati yin wa loruko Jesu nje bi e ti mu wa sinu ijoba Olorun wi pe ki a le ma so eso iwa mimo ati wi pe ki a le fi ife Christianity toto ke ale fi han an bebe wi pe ohunkohun te nbe lowo wa ti e fe ke a fi han ni igbe aye titun ti a bo si yi e ran wa lowo ke ale ni ore ofe ke a ba le se nkan won yi ni oruko Jesu bi a o ti lo sinu oro yin loni ebe wa ni wo pe e o se wa loju e o la wa loye e o je ke awon nkan ti e ti fi pamo ninu oro yin ki o jade ke a ba le ri daradara ke a ba si le tele awon nkan won yi ni igbese aye wa adupe wepe ti gbo adura wa ni oruko Jesu Christi oluwa wa loni an tesiwaju ninu eko wa ninu Kolose ori iketa anka lati ese ikejila si ese ikedogun Kolose ori keta lati ese ikejila si ese ikedogun nitori na bi ayan fe Olorun eni mimo ati olufe
5: egbe okan iyonu wo iseun irele inu tutu ipamora e ma farada fun ara yin e si ma dariji ara yin bi enikeni ba ni esun si enikan bi kristi ti dariji yin gege be ni ki eyin ki o ma se pelu ati bori gbogbo nkan wonyi egbe ife wo ti se amure iwa pipe e se je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki e si ma dupe awon ese merin ti a ka yi lati ese ikejila si ese ikedogun awon ni o fi awon ohun amuye ni igbesi aye onigbagbo ti o fi han wa dara dara ti o si so fun a wi pe eyi ni ohun ti olorun reti ni igbesi aye wa wi pe bi olorun ba tin wo enikokan wa ti o wo igbesi aye ti a ngbe irin ti a rin oro ti a nso lati enu wa jade wi pe awon nkan wonyi ni olorun ni o nfe ri a pin awon eko yi a pin si ipa meta ikini aso nipa iwa ikeji aso nipa ife iketa aso nipa ipe o ye ki a mo wi pe nigbati a wa sinu ijoba olorun olorun ti pese iwa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni iwa kristiani ikeji olorun fe ki a gbe igbesi aye ti o je wi pe ife ni oro kan soso ti o je olubori tabi akojopo tabi itumo on gbogbo ti a nse wi pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife on gbogbo ti a nse on gbogbo ti a nso on gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife kristiani ki se ife ti ara ki se ife ti eniyan laso ti ko ni ori ofe olorun sugbon ife kristiani iketa o ye ki a mo wi pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o sese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma ngba bolu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o sese ki won ki o kowe si ki won ki o fi ipe pe wi pe akoko ti de lati wa fi imunadoko lati ma gba bolu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si popo nitori wi pe ilu re tabi orile ede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o sese a le ri oluko kan ni ile eko giga university o sese ki o ti ma koni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o ti n ko won yi o sese ki ilu wa tabi orile ede wa ki o ma wa eyi ti a n pe ni commissioner ki won ki o si fi iwe pe wi pe ati ri iwe po jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati ibi ti o ti n ko awon eniyan ni eko a ni ki o wa se commissioner fun orile ede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma n fi towotowo gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba eyi ti a n so yi nigbo se
4: ṣùgbọ́n ti a fẹ́ kí ó yé wa ni wó pé ohun mẹ́ta ni ó farahàn nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lé òní ìkíní ìwà kìrìsìtẹ́nì ìkejì ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ìpè wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí onígbàgbọ́ yẹ kí a wo ìkíní kí ni àwọn ìwà tí ó yẹ kí ó wà nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹni tí a ti rà padà gẹ́gẹ́ bí ẹni tí a ti jí dìde pẹ̀lú kristi gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣàfẹ́rí ohun tó ń bẹ lókè gẹ́gẹ́ bí ẹni tí a ti dá lọ́lá ní ti wípé a ti fi aṣọ òdodo a ti fi wọ̀ ọ́ gẹ́gẹ́ bí ẹni tí a ti kọ́rọ́kọ́ rẹ̀ ní ìwé ìyè lọ́run gẹ́gẹ́ bí àwọn ẹni tí áńgẹ́lì ń wò tí wọ́n ń yọ̀ nítorí wípé a ti ronú pọ̀ àdá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa kí ni ìwà tí ó yẹ wá ìrìn tí ó yẹ wá kí ni àwọn ohun tí ó jẹ́ ojúṣe wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tàbí gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó yẹ kí a wo àwọn nǹkan wọ̀nyí dáradára nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ni ó jẹ́ bí ọmọ ọba tí ó rìn bí ọmọ mẹ̀kúnù ìgbà mìíràn bí a bá rí ọmọ ọba tàbí ọmọ olóyè ní àdúgbò wa bí a bá rí bí ó ti ń wọṣọ bí a bá rí bí ó ti ń rìn bí a bá rí bí ó ti ń sọ̀rọ̀ tó jẹ́ wípé ọmọ kékeré tí kò tí ì pẹ́ tó dáyé bí a bá ń gbọ́ ọ̀rọ̀ àgbà lẹ́nu ẹ̀ a máa sọ wípé ó mọ̀ wípé inú ààfin ló ti jáde ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ àgbà tí ó ń gbọ́ nínú ààfin òun ló ń jáde látẹnu ẹ̀ ṣùgbọ́n bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ tí ó jẹ́ ọmọ ọba tí ó jáde láti ààfin ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ tí kò bákùn gbé ọ̀rọ̀ aṣiwèrè ọ̀rọ̀ aláìlọ́gbọ́n ìṣe àwọn mẹ̀kúnù ni a rí lọ́wọ́ ẹ̀ a sọ wípé wo ọmọ ọba tí ó ń ṣe bí ọmọ mẹ̀kúnù tí kò mọ irú ẹni tí òun jẹ́ àwa náà gẹ́gẹ́ bí ọmọ ọba ọba àwọn ọba olówó àwọn olówó gẹ́gẹ́ bí ẹni tí a ti fi ìpèpè wá sínú ìjọba ọlọ́run àwa náà ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́ ó yẹ kí a mọ̀ wípé àwa ni ẹni tí a ti dá lọ́lá ẹni tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ẹni tí a ti ṣe ní ọmọ ọlọ́run ẹni tí àwọn áńgẹ́lì tí wọ́n ń yọ̀ nítorí rẹ̀ ẹni tí ó jẹ́ wípé ọwọ́ ọlọ́run fún ara rẹ̀ ló tẹ ìlú ayérayé ìlú tí a ń lọ òun ló tẹ̀ ẹ́ dó ẹni tí ó jẹ́ àwa ni akọ́rọ́kọ́ rẹ̀ ní ìwé ìyè lọ́run ọjọ́ kan kò lè mọ́ kí ó ṣúlẹ̀ kí a má rántí wa lé ọ̀run nítorí pé orúkọ a wà nínú ìwé ìyè lọ́run nítorí pé àwọn áńgẹ́lì wọ́n ń yọ̀ nítorí wa nítorí pé gbogbo àwọn ohun tí à ń retí wípé nígbà tí ìpè bá dún tí a ó pa wá láàdà tí a ó lọ jogun rẹ̀ lọ́run ojoojúmọ́ ni ọlọ́run ló ń pèsè rẹ̀ fún wa mo sọ wípé ọjọ́ kan ilẹ̀ ọjọ́ kan ò lè mọ́ kí a má rántí wa lé ọ̀run irú àwa ènìyàn bẹ́ẹ̀ ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́ ó sì yẹ kí a mọ̀ wípé a ò dàbí àwọn tí ó wà nínú ayé wípé a ti gbà wá là a ti dáríjì wá a ti yí wa padà nítorí bẹ́ẹ̀ ìwà ọ̀tún ìrìn ọ̀tún ni ó yẹ kí ó jẹ́ tiwa jẹ́ kí a wò láti ẹsẹ̀ ìkejìlá ó ní nítorí náà bí àyànfẹ́ ọlọ́run ẹni mímọ́ àti olùfẹ́ jẹ́ kí a dúró ń bẹ̀ náà ó ní bí àyànfẹ́ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ ísírẹ́lì ni a ń pè ní àyànfẹ́ ọlọ́run àwọn ìran ábráhámù àwọn ni a ń pè ní àyànfẹ́ ọlọ́run nítorí ìfẹ́ ọlọ́run ó farahàn dájúdájú nínú orílẹ̀-èdè náà ní ìgbà àtijọ́ nítorí wípé ọlọ́run fẹ́ fi títóbi agbára rẹ̀ àti ògo rẹ̀ àti ìyanu rẹ̀ ó ń fẹ́ fi hàn nínú orílẹ̀-èdè ísírẹ́lì kí wọn kí ó ba lè jẹ́ àwòkọ́ fún gbogbo ayé àwọn ni a ń pè ní àyànfẹ́ ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí ìwọ àti èmi èròpẹ́ lẹ̀ẹ́lẹ̀ ìwọ àti èmi kèfèrí lásánlàsàn ìwọ àti èmi ẹni tí a bí nínú ẹ̀ṣẹ̀ ẹni tí ó mú okùn nínú ẹ̀ṣẹ̀ ẹni tí ó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí ó mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ àti èmi ẹlẹ́gbin àti eléèrí ni ọlọ́run ni ó fà wá sí ọ̀dọ̀ ara rẹ̀ tí ó wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ jésù tí ó fún ní oore ọ̀fẹ́ tí a wá di àyànfẹ́ níwájú ọlọ́run o wa nso fun wa o ni se a o mo ipo wa ni o ni se a o mo bi a ti je

àwọn ọ̀sẹ̀ tí ó kọjá díẹ̀ sẹ́yìn, mo sọ fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé a dàbí ẹni tí ó gbé aṣọ wọ̀, wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ti wọ aṣọ ìrí, ṣùgbọ́n bóyá a fẹ́ lọ sí òde tàbí bóyá a gbà wá sí ibi iṣẹ́ kan, irú aṣọ tí a sì wọ̀ ni yóò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí a jẹ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀. Ṣé o mọ̀ gẹ́gẹ́ bí ológun, bí a bá fẹ́ mọ ẹnìkan gẹ́gẹ́ bí jagunjagun, ó ní irú aṣọ tó ń wọ̀. Gẹ́gẹ́ bí ọlọ́pàá, bí a bá ti rí ọlọ́pàá a mọ̀ gẹ́gẹ́ bí aṣọ tí ó wọ̀. Bí o bá sọ fún wa wípé ẹnìkan fẹ́ ṣe ìgbéyàwó, ẹni tí ó fẹ́ ṣe ìgbéyàwó yìí ò mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, o wá sọ wípé jẹ́ kí n débẹ̀ torí wípé inú ilé ìsìn wa ni wọ́n ti fẹ́ ṣe ìgbéyàwó yìí, mo sì ń fẹ́ láti bá àwọn tí ń yọ̀, mo fẹ́ bá wọn yọ̀, nítorí èyí ni bíbélì sọ, àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún, àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀. Nítorí bẹ́ẹ̀ mo fẹ́ lọ síbi ìgbéyàwó yìí. Bí gbogbo ènìyàn ti ń wọlé tí wọ́n ń jáde, wọ́n ń wọlé wọ́n ń jáde, àwọn akọrin wọlé, oníwàásù wọlé, àwọn ẹbí ìyàwó wọ́n wọlé, ẹbí ọkọ wọ́n wọlé. Bí ọkùnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó àti obìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó, bí wọ́n ti yọ, ó sọ wípé ó ń láti jẹ́ omidan. Arábìnrin tí ó ń bọ̀ yìí, ó ń láti jẹ́ òní wọ́n fẹ́ gbé níyàwó. Wọ́n ní báwo ló ṣe mọ̀? Ṣé o mọ̀ tẹ́lẹ̀ ni? Òní ó ti wo ojú ẹ̀, wo ìrìn sí ẹ̀, wo aṣọ tí ó wọ̀, wo bí ó ṣe ṣe. Dájúdájú aṣọ tí ó wọ̀ ó jẹ́ kí a mọ̀ yàtọ̀ wípé òní ó fẹ́ ṣe ìgbéyàwó. Bẹ́ẹ̀ náà ni o, ìwọ ni a gbé níyàwó fún Jésù Kristì. Bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé arábìnrin Mary ó máa ti nígbàlà, bí a ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé arákùnrin Samuel ó máa ti nígbàlà, ìrísí rẹ, ìwọṣọ rẹ àti ohun tí o gbéwọ̀ gẹ́gẹ́ bí agbádá òdodo, ó jẹ́ kí a mọ̀ wípé ìwọ ni ẹni tí a gbé níyàwó fún Jésù Kristì. Èyí ni mo fẹ́ kí o fi sọ́kàn wípé Paul apostoli ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí apostoli ó ń jẹ́ kí a mọ̀ wípé àwọn aṣọ ògbólógbòó, àwọn aṣọ àtijọ́, àwọn aṣọ ẹ̀gbin, àwọn aṣọ tí a wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, a ní bọ́ wọn sọnù, a ní mú wọn kúrò, kí a wá wọ àwọn aṣọ titun mìíràn èyí tí ó fi wá hàn wípé àwa ni a gbé níyàwó fún Jésù Kristì. Wo ẹsẹ̀ ìkẹjọ orí kẹta. Ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀, ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Èyí ni à ń sọ fún wa wípé àwọn ògbólógbò ìṣe ti àtijọ́ àti bọ́ wọn sọnù gẹ́gẹ́ bí ẹ̀wù tí ó darúgbó, gẹ́gẹ́ bí aṣọ tí kò tọ́ sí wa nísinsìnyí àti pa wọ́n tì. Ó wá sọ fún wa wípé a wá gbé ohun mìíràn wọ̀, èyí tí ṣe titun. Ní ẹsẹ̀ ìkẹwàá ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Ó wá ń sọ fún wa nísinsìnyí ní ìkọ̀ọ̀kan ohun tí a ní gbéwọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù titun, agbádá òdodo. Jẹ́ kí a wò ní ìkọ̀ọ̀kan láti ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹ gbé ọkàn ìyọnú wọ̀. Èyí ni Jésù pápá ni ó mẹ́nuba nígbà tí ó ń sọ nípa ọmọ ọ̀dọ̀ kan, ìránṣẹ́ kan tí ó gba ìdáríjì, ó sì rí ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀, ṣùgbọ́n èyí tí ìbá fi ní ìyọnú kí òun pàápàá kí ó sì dáríjì ẹlẹgbẹ́ rẹ̀, kò ṣe bẹ́ẹ̀. Jésù wa ń sọ wípé àwa tí a sọ wípé a ti di àtúnbí, tí a jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a ní ọkàn ìyọnú, ẹ̀mí ìwà tútù, ìṣoore sí ẹnì kejì wa. Yẹ kí a wo Matthew 18:18. A ò nílè ka gbogbo ẹsẹ̀ tí ó sọ nípa ohun tí Jésù sọ yìí, díẹ̀ la ó kà. Bí o bá délé, o lè yẹ̀ ẹ́ wò fún ara rẹ láti ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀.

fún wọn, kò sì sí àlàáfíà láàrin àwọn àti Ọlọ́run. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò ní àlàáfíà ibi ni wọn ó máa rí nígbà gbogbo, àfi ìgbà tí wọn bá bá Ọlọ́run lájà, tí wọn sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nínú Chronicle 2 ni a tó fi ń yé wa, àwọn tí kò ní àlàáfíà, à ń ka nǹkan wọ̀nyí kí ó lè yí ohun tí ó yẹ kí ó ṣe, ìrìn tí ó yẹ kí ó rìn, ìṣísẹ̀ tí ó yẹ kí ó gbé, kí o bá lè ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Chronicle 2:15 ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkarùn-ún. Ǹjẹ́ ọjọ́ pọ̀pọ̀ ní Israel ti wà láìsin Ọlọ́run òtítọ́, láìní àlùfáà tí ń kọ́ni, láìní òfin? Kí ni àbáyọrí sí wípé wọn kò sin Ọlọ́run òtítọ́? Wọn kò ní àlùfáà tí ń kọ́ni ní ẹ̀kọ́ Bíbélì, wọn kò sì ní òfin, wọn ò gba òfin Ọlọ́run nínú ọkàn wa, nínú ìgbésí ayé wọn. Ẹsẹ̀ ìkarùn-ún àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí a bá jẹ́ ẹni tí ò mọ Ọlọ́run, ẹni tí ò tí ì bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run òtítọ́, a ń sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò ní àlàáfíà. Nítorí kíni? Nítorí Bíbélì jẹ́ kí ó yé wa wípé nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀ràn wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn. A ń sọ fún wa nínú orin Dáfídì 2:11 wípé Ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́. Èyí ni èyí tí a ti kà tí ó ń sọ fún wa wípé kò sí àlàáfíà fún ènìyàn búburú. Ṣùgbọ́n bí a bá wo ohun tí a ń kà lónìí nínú Hebrew 13:20 ni a rí wípé apostle ń gbàdúrà wípé ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, nígbà tí ó ṣe wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo Ọlọ́run, báwo ni àwọn kan ṣe ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Iṣẹ́ wo ni wọ́n ṣe? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Àdúrà wo ni wọ́n gbà tí ó mú wọn wá sí àlàáfíà pẹ̀lú Ọlọ́run? Bí o bá jẹ́ òǹkà Bíbélì, o mọ̀ wípé Jésù ni a ń pè ní ọmọ aládé àlàáfíà. O ní ó dàbí ẹni wípé o mú Ọlọ́run lọ́wọ́, ó sì mú àwa náà lọ́wọ́ láti so ọwọ́ àwa méjèèjì papọ̀ láti jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Èyí ni Jésù Kristì ló fi lọ sí orí àgbélébò tí a kàn mọ́ àgbélébò fún wa, kí ó lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó lè ṣe ètùtù fún àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá. Bí àbágbà Jésù gbọ́, tí a mọ̀ wípé ó jẹ́ arọ́pò fún wa, ó jẹ́ olùgbàlà fún wa, yóò kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nígbà tí ó bá kó ẹ̀ṣẹ̀ wa lọ, àlàáfíà dé sínú ọkàn wa, àlàáfíà wà nípa rẹ̀ pẹ̀lú àwa àti Ọlọ́run. Nínú Isaiah 53:53 láti ẹsẹ̀ ìkarùn-ún, ṣùgbọ́n aṣáálẹ̀ ọgbẹ́ nítorí ìrékọjá wa, àpáálára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Nígbà tí ó sọ fún wa wípé ìnà àlàáfíà wa wà lára rẹ̀, ó ń sọ fún wa wípé ìyà tí Jésù jẹ, ìnà tí a na Jésù, ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí o bá rántí wípé a ti fi Jésù róbọ fún wa, bí o bá rántí wípé Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa, nígbàkúùgbà tí o bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ni yóò bá ọ lájà láàrin ìwọ àti Ọlọ́run, yóò sì mú kí àlàáfíà wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Éfésù ń sọ fún wa ní 2, ó ń sọ fún wa wípé a ti ṣe ìlàjà láàrin àwa àti Ọlọ́run. Ìlàjà tí a ṣe yìí, èyí ni ó mú kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Éfésù 2:14, nítorí òun ni àlàáfíà wa, òun ni àlàáfíà wa, ẹni tí ó ṣe méjèèjì lé ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé ni tí ń bẹ láàrin. Ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ olódì sí Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, nítorí ikú Jésù Kristì fún wa, nígbà tí a bá gba ikú Jésù yìí, tí a bá gbà á gbọ́, ó ní Jésù yóò di àlàáfíà fún wa, yóò sì jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa tí a

ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nísinsìnyí a wà di ọmọ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run nítorí orí ọ̀fẹ́ tí ń ti pàṣẹ Jésù Kristì wá sí ìgbésí ayé wa nínú ẹsẹ̀ kẹ̀ẹ́dógún ó sì ti fi òpin sí ọ̀tá ni nínú ara rẹ̀ àní sí òfin àṣẹ wọn ni tí ń bẹ nínú ìlànà tí kí ó lè fi àwọn méjèèjì dá ẹni tuntun kan nínú ara rẹ̀ kí ó sì ṣe ìlàjà ohun tí ó ń sọ fún ani wípé àwọn méjèèjì èyí tọ́ka sí àwọn Júù àti àwọn kèfèrí wípé àwa tí a jẹ́ kèfèrí àwọn tí ó jẹ́ Júù tí wọ́n jẹ́ bí ọmọ Abrahamu ní ti ara wípé Jésù Kristì ó ti fi ara rẹ̀ ru ẹbọ fún wọn kí olúkúlùkù wa kí ó lè wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹsẹ̀ kẹtàdínlógún ó sì ti wá ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yìn tí ó jìnà rere èyí ni àwọn kèfèrí àti fún àwọn tí ó súnmọ́ tòsí èyí ni àwọn Júù nítorí bẹ́ẹ̀ bí o bá fẹ́ mọ ohun tí ó yẹ kí o ṣe kí àlàáfíà yìí kí ó lè jẹ́ tirẹ̀ ó yẹ kí o ronú pọ̀ada àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o kọ̀ wọ́n sílẹ̀ pátápátá kí o sì mọ̀ wípé Jésù Kristì fẹ́ láti fún ọ ní ìdáríjì bí o bá sì ti ní ìdáríjì yìí ó rí wípé àlàáfíà yóò de inú ọkàn rẹ ìlàjà yóò wà láàrin ìwọ àti Ọlọ́run èyí ni Jóòbù ń sọ fún wa nínú Jóòbù orí kejìlélógún láti ẹsẹ̀ ìkọkànlélógún fara rẹ súnmọ́ Ọlọ́run ìwọ ó sì wà ní àlàáfíà ìwọ ó sì rí àlàáfíà nípa èyí ni rere yóò wá bá ọ ó ní bí o bá fẹ́ ní àlàáfíà ohun kan láì gbọdọ̀ má ṣe wípé kí o súnmọ́ Ọlọ́run báwo ni o ṣe lè súnmọ́ Ọlọ́run bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ o ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà tí o bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí a sì fi ẹ̀jẹ̀ Jésù tí a fi wẹ̀ ọmọ ó ní nígbà náà ìwọ ó rí àlàáfíà ó ní nígbà tí o bá sì ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run tí o ní àlàáfíà ó ní nípa èyí ni nípa ìbálàjà ni nípa àlàáfíà tí o ní nípasẹ̀ ìgbàlà Ọlọ́run rere yóò sì wá bá ó ní èmi bẹ̀ ọ́ gba òfin lé ẹnu rẹ̀ wá kí o sì tó ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀ bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè àgbé ọ̀rọ̀ bí ìwọ bá sì mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni o fẹ́ ní àlàáfíà Ọlọ́run ohun kan tí o ní láti ṣe ìṣísẹ̀ kínní tí o ní láti gbé ni wípé kí o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run kí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ ó ní kí o mú kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí wọn kí o jìnà rere kúrò nínú àgọ́ rẹ kúrò nínú ìgbésí ayé rẹ nígbà náà ni o lè bá Ọlọ́run làjà èyí ni a ń pè ní ìgbàlà Ọlọ́run bí a bá ń sọ wípé a ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run ó túmọ̀ sí ohun kan náà wípé a ní ìgbàlà Ọlọ́run bí a bá ń sọ wípé a ní àlàáfíà Ọlọ́run ó túmọ̀ sí ohun kan náà wípé a ní ìgbàlà ní láti ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì wo bí a ṣe lo èdè yìí nínú Lúùkù orí kìíní ó ń sọ nípa ìgbàlà ó ń sọ nípa àlàáfíà kí o lè yí ọ wípé ohun kan náà ni a ń sọ nípa rẹ̀ bí a bá ń pè ní ìgbàlà bí a bá ń pè ní àlàáfíà Ọlọ́run nǹkan kan náà ni a ń sọ nípa rẹ̀ nínú Lúùkù orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínníọgọ́rin 77 àti ìkọkàndínníọgọ́rin 79 láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn èyí jẹ́ kí ó yé wa wípé bí a bá ń sọ wípé a ní ìgbàlà èyí jẹ́ wípé a ní ìdánilójú pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo ó ti mú àwọn ẹ̀ṣẹ̀ wa kúrò ó ní láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn nínú ẹsẹ̀ ìkọkàndínníọgọ́rin láti fi ìmọ́lẹ̀ fún àwọn tí ó jókòó lé òkùnkùn àti lé òjìji ikú láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà nítorí bẹ́ẹ̀ jẹ́ kí o yí ọ wípé nígbà tí a bá ti ní ìgbàlà a wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run kí a padà nísinsìnyí lọ sí ibi tí à ń kà tí ó ń sọ fún wa nípa Ọlọ́run àlàáfíà nípasẹ̀ Jésù Kristì olùṣọ́ àgùntàn ńlá àti nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé tí ó wá kó ẹ̀ṣẹ̀ wa lọ wípé nípa bẹ́ẹ̀ bí a bá gbà á gbọ́ nísinsìnyí a ó ní àlàáfíà
pẹ̀lú Ọlọ́run. Ṣé a mọ̀ wípé Jésù Kristì ni ọmọ aládé àlàáfíà? O ní ó sì jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa tí a jẹ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti onídàájọ́ ńlá àti gbogbo àgbáyé. Fún àwọn tí ó ti ronúpọ̀ àdà, fún àwọn tí ó ti gba Jésù Kristì gbọ́, ìgbàlà Ọlọ́run ti dé sínú ìgbésí ayé wọn, wọ́n sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ǹjẹ́ bí a ti ń dá wa lárí pẹ̀lú ìgbàgbọ́, nípa ìgbàgbọ́ àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristì. Ṣùgbọ́n bí a ti ń sọ nípa àlàáfíà pẹ̀lú Ọlọ́run, ni ó yẹ kí a mọ̀ wípé ó tún ku ipele kan tàbí ipele kejì nípa àlàáfíà tí a ń dárúkọ yìí nínú ẹsẹ̀ ogún Ebèrò orí kẹtàlá ẹsẹ̀ ogún. Ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn láti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, àní Olúwa wa Jésù kí ó mú yín pé. Ó ń sọ nípa àlàáfíà Ọlọ́run. Àlàáfíà pẹ̀lú Ọlọ́run, ìyẹn jẹ́ wípé àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Bí a bá ń sọ wípé àlàáfíà Ọlọ́run, èyí jẹ́ àlàáfíà nínú wa, nítorí wípé àti jẹ́ ẹni ìgbàlà Ọlọ́run. Ìlàjà àti ìgbàlà tí a ní nínú Ọlọ́run àlàáfíà ni ó fún wa ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n bí a ti ń bá Jésù rìn, bí a ti ń kó ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a ti ń rìn déédéé, bí a ti ń ní ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run àlàáfíà, ni yóò máa fún wa ní àlàáfíà Ọlọ́run nínú ọkàn wa àti nínú ayé wa. Àlàáfíà tí a ń sọ yìí ni ìbàlẹ̀ ọkàn lákòókò ìrumi, lákòókò wàhálà, lákòókò ìdààmú, lákòókò inúnibíni, tàbí ní àkókò ìpọ́njú nínú gbogbo àyídáyidà ayé, nígbà tí ó dàbí ẹni wípé gbogbo nǹkan dojúrú nínú ayé. Síbẹ̀síbẹ̀, a jẹ́ ẹni tí ó ní àlàáfíà, a jẹ́ ẹni tí ó ní ìbàlẹ̀ ọkàn tàbí ìdákẹ́rọ́rọ́, tàbí lọ́rọ̀ kan kí a sọ wípé a ní ìsinmi nínú ọkàn wa. Èyí ni à ń pè ní àlàáfíà Ọlọ́run nínú Fílípì orí kẹrin ẹsẹ ìkeje. Ẹsẹ yìí ni ó jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ohun kan wà tí a ń pè ní ìdákẹ́rọ́rọ́ tàbí ìsinmi tàbí àlàáfíà nínú ọkàn wa, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn nǹkan tó yí wa ká wọ́n dàbí ẹni wípé wọ́n dojúrú. Nínú ẹsẹ ìkeje, àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti ìròyìn, yóò ṣọ́ ọkàn àti ìròyìn nínú Jésù Kristì. Ó sọ nípa àlàáfíà Ọlọ́run, èyí tí ó ju ìmọ̀ràn gbogbo lọ, ó ju ohun gbogbo tí à ń rí láyìíká wa. Èyí ni ó jẹ́ kí ọkàn wa kí ó balẹ̀. Ṣùgbọ́n jẹ́ kí ó yé ọ wípé ẹsẹ̀ ìkeje yìí ó wà láàrin ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkẹjọ. Bí o bá fẹ́ ní àlàáfíà Ọlọ́run yìí, ó wo ẹsẹ̀ ìkẹfà, ó wo ẹsẹ̀ ìkẹjọ, ó sì ṣe àwọn nǹkan tí àwọn ẹsẹ̀ wọ̀nyí tí wọ́n ń sọ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Bí a bá ní wàhálà tàbí ìṣòro gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí a mọ̀ wípé Jésù ti pèsè ohun gbogbo fún wa, kí a máa fi àwọn ìbéèrè wa, kí a máa fi síwájú Ọlọ́run pẹ̀lú ìdúpẹ́. Ó ní bí a bá ṣe bẹ́ẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò wà nínú ọkàn wa àti nínú èrò wa. Ó ní ṣùgbọ́n kì í ṣe àdúrà nìkan nínú ẹsẹ̀ ìkẹjọ lákòótán ara. Ohunkóhun tí í ṣe òótọ́, ohunkóhun tí í ṣe ọ̀wọ̀, ohunkóhun tí í ṣe títọ́, ohunkóhun tí í ṣe mímọ́, ohunkóhun tí í ṣe fífẹ́, ohunkóhun tí í ṣe ti ìròyìn rere. Bí ìwà títọ́ kan bá wà, bí ìyìn kan bá sì wà, ẹ máa gba nǹkan wọ̀nyí rò. Lẹ́yìn ìgbà tí a bá ti gbàdúrà nípa àwọn ìdààmú, nípa àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa, ó ní àwọn nǹkan tí ó yẹ kí a máa rò, nítorí wípé ẹni tí ó bá ń ro ìròkorò kò lè ní àlàáfíà. Ẹni tí ó bá ń ro nǹkan lórí wípé eléyìí ṣẹlẹ̀, tọ́ ń sọ báyìí, irú ẹni bẹ́ẹ̀ kò ní lè ní àlàáfíà nínú ọkàn rẹ̀. Ó ní ṣùgbọ́n lákòótán ara, bí a bá fẹ́ ní àlàáfíà tí a sọ nínú ẹsẹ̀ ìkeje, ó ní àwọn nǹkan wọ̀nyí ni kí a máa gbàrò nínú ọkàn wa. Àwọn nǹkan tí ń ṣe òótọ́, àwọn nǹkan tí ó ní ọ̀wọ̀, àwọn nǹkan tí ó ṣe títọ́, àwọn nǹkan tó jẹ́ pé mímọ́ ni wọ́n, àwọn nǹkan tí ó sì ní ìfẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ni ó yẹ kí a máa gbàrò nínú ọkàn wa.
bi a ba ni alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Tesalonika keji ori keta lati ese ikerindinlogun nje ki oluwa alaafia ti kara re ma fun yin ni alaafia ni igba gbogbo lona gbogbo ki oluwa ki o pelu gbogbo yin nihin ni o so fun awe pe alaafia bi o ba je wo pe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wi pe alaafia yi yo wa ni igba gbogbo yala awon ota ye wa kani tabi won ala lodoju ko wa tabi o dabi eni wo pe airisese lo nyo wa lenu bi abati ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idope ti a fi si waju olowa ti a se ro ohun ti o ye ki aro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igbagbogbo alaafia ni bi gbogbo yo wa pelu wa ibaje ninu ile isin ibaje ninu ile wa ibaje ni bi ise tabi ni bi kibi wi pe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerindinlogbon ese iketa Isaiah ori ikerindinlogbon ese iketa iwo paamo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbekele o bi a ba gbekele olorun bi a mo we pe ko si ohun kohun ti o le sele ti o koja agbara olorun ti a gbekele ti a simi le ti a si nwo awon ileri re ti a nduro lori awon ileri re ti o le ye o ni yo pa wa mo ni alaafia pepe sugbon o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori keji le logbon ese iketa din logun we pe ani lati je eni tin sise ododo eni tin rin irin ti o ye iwa omo olorun oni lati wa ni igbesi aye wa bi o ba je we pe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ise dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikeji le logbon ese iketa din logun oni ise ododo yo se je alaafia eso ododo yo je idake je ohun abo titi lai o nso nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese oni eni ti a bi nipa ti olorun ki dese ko si le dese nitori we pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si iro lenu wa a ki seke sugbon a rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idakeje ati isinmi idakeroro ibale okan ati alaafia bi a ti menu kan ododo bi a si ti menu kan eso ododo a o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o n ka bibeli o mo we pe eye wa ninu galatia ori karun ese ikeji le logun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora iwa pele isore igbagbo nitoto ni ati ma awon nkan wonyi sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni wepe o ye ki a ti di eni nipa ti emi eni ti a ti gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si n joba ninu re bi o ba je wepe nitoto ni emi olorun gbe inu wa awon nkan kan wa to n lati ma farahan eyi ni ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wepe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o ti njoba o ni ayo olorun ayo igbala olorun o ni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti a nso nipa re yi ko le wa nibe o ni ipamora ni lati wa eni ti o nipamora eni ti o je pe oninu fufu ni ko le ni
ní àlàáfíà ìwà pẹ̀lẹ́ àti ìṣoore àti ìgbàgbọ́ àti ìwà tútù ìkóra ẹni ní ìjánu àwọn nǹkan wọ̀nyí ni yóò wà ní ìgbésí ayé wa nígbà náà ni àlàáfíà yóò lè ráyè jókòó nínú ìgbésí ayé wa nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mọ̀ wípé àlàáfíà kò dá dúró gedegbe gẹ́gẹ́ bí onìkan ṣùgbọ́n ó fara rọ àwọn nǹkan mìíràn bí ìfẹ́ bí ayọ̀ bí ìpamọ́ra bí ìwà pẹ̀lẹ́ bí ìṣoore bí ìgbàgbọ́ bí ìwà tútù bí ìkóraẹni ní ìjánu nínú ọkàn àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọmọ ọlọ́run nínú Isaiah tí a ti ń kà tẹ́lẹ̀ Isaiah orí ìkejì dín ní àádọ́ta 48 Isaiah orí ìkejì dín ní àádọ́ta ẹsẹ̀ ìkejìdínlógún ó ní ìbá ṣe pé ìwọ fi etí sí òfin mi nígbà náà ni àlàáfíà rẹ ìbá dàbí odò àti òdodo rẹ bí ìgbì omi òkun ó ní bí ó bá ṣe wí pé a fi etí sí òfin ọlọ́run a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a sì mú àwọn nǹkan wọ̀nyí lò a sì jẹ́ kí ó jẹ́ ohun tí a ń fi sí ìṣe ó ní nígbà náà àlàáfíà wa yóò dàbí odò àti òdodo wa yóò dàbí ìgbì omi nítorí bẹ́ẹ̀ ni a ṣe tẹ̀ mọ́ wa létí wípé ìdàpọ̀ àti rírìn déédé pẹ̀lú ọlọ́run àlàáfíà ni yóò fún wa ní àlàáfíà nínú ọkàn àti nínú ayé wa nínú kristi nígbà tí a bá ń gbénu kristi tí ọ̀rọ̀ kristi ń gbénu wa tí a ń rìn gẹ́gẹ́ bí kristi ti lànà sílẹ̀ fún àwa ọmọ ìgbàlà ó ní nígbà náà ni ọlọ́run àlàáfíà yóò fún wa ní àlàáfíà ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ bí a bá fi ohun gbogbo sí ìkáwọ́ ọlọ́run tí a fi sábẹ́ àkóso ọlọ́run a ó ti pasẹ̀ bẹ́ẹ̀ ní ìrírí àlàáfíà tí kò ní àfiwé a kò ní ní àníyàn kankan bí a bá mọ̀ dájú pé òun yóò máa ṣàkóso ohun gbogbo tí bí ó ti tọ́ nínú kristi nìkan nínú gbígbé inú rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nìkan ni a rí wípé àlàáfíà wá wà ìjìlè máa jà lójú omi òkun ṣùgbọ́n lábẹ́ nínú ibú òkun nísàlẹ̀ lọ́hùn-ún ìdákẹ́jẹ́ àti ìpàrọ́rọ́ àlàáfíà yóò wà èyí yóò sì ṣẹlẹ̀ nínú ayé wa nígbà tí ọmọ aládé àlàáfíà bí ó bá ń jọba láì lórogún nínú ìgbésí ayé wa nígbà tí ọlọ́run àlàáfíà fúnra rẹ̀ pàápàá bí ó bá ní ìdàpọ̀ pẹ̀lú wa láìsí ìdíwọ́ irú àlàáfíà tí ó jinlẹ̀ bẹ́ẹ̀ tí ó sì pẹ́ tí ó sì bá wa kálẹ́ irú àlàáfíà yìí ni ọlọ́run pèsè fún àwọn tí ó jẹ́ tirẹ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á ní àlàáfíà nínú ọkàn nínú ẹ̀mí wọn nínú ẹ̀rí ọkàn wọn nígbà gbogbo báyìí ni ó ṣe dára tó bí ẹnì kọ̀ọ̀kan wa bí a bá làkàkà bí a bá gbàdúrà láti rí i wípé irú àlàáfíà yìí ó jẹ́ tiwa kí a tó lọ sí ipa ìkẹta mo fẹ́ fi ohun kan hàn wá wípé ẹni tí ó bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́ a máa ní àlàáfíà ìkíní àlàáfíà pẹ̀lú ọlọ́run ìkejì àlàáfíà pẹ̀lú àwọn ará èyí ni pẹ̀lú àwọn onígbàgbọ́ bíi tirẹ̀ ìkẹta àlàáfíà nínú ẹbí ìkẹrin àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo bí a bá sọ wípé a jẹ́ ọmọ ọlọ́run ṣùgbọ́n tí a ò lè bá ọmọ ọlọ́run bíi tiwa gbé tí ó jẹ́ wípé àríyànjiyàn ìjà ìjiyàn ló máa ń wà láàrin wa ó máa ń ṣe wá ní kàyéfì nítorí wípé bí a bá jẹ ti ọlọ́run nítòótọ́ ó yẹ kí àlàáfíà kí ó wà pẹ̀lú àwa àti ọlọ́run àlàáfíà pẹ̀lú àwa àti àwọn ará àlàáfíà nínú ẹbí àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo kí á wo ìwé mímọ́ nínú Hagai ló ti ń sọ fún wa Hagai orí kejì Hagai èyí wà ní bí o bá ti ń lọ sí ìparí májẹ̀mú láéláé Hagai orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ó ní ògo ilé ìkẹyìn yìí yóò pọ̀ ju ti ìṣáájú lọ lí olúwa àwọn ọmọ ogun wí níhìn yìí lè èmi ó sì fi àlàáfíà fúnni lí olúwa àwọn ọmọ ogun wí ohun tí ọlọ́run ń sọ níhìn ni wípé àwọn ọmọ ìsírẹ́lì wọ́n péjọpọ̀ wọ́n gbọ́ràn sí ọlọ́run lẹ́nu wọ́n sì kọ́ ilé ìsìn tí ọlọ́run fẹ́ kí wọ́n kí ó kọ́ ọlọ́run wá fi ògo rẹ̀ àti agbára rẹ̀ àti ọlá rẹ̀ ó fi sí irú ilé bẹ́ẹ̀ ó ní nígbà tí wọ́n bá ń péjọ gẹ́gẹ́ bí àwọn ará nínú olúwa gẹ́gẹ́ bí àwọn tí ó gba ọlọ́run kan náà gbọ́ àwọn tí ó gba ẹ̀kọ́ kan náà gbọ́ ó ní níhìn yìí lè mí ó fún yín lí àlàáfíà nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ọmọ ọlọ́run gbà tí a ń péjọ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run yálà nínú ẹkùn wa
yala ni idapo oju ole bi o ba je pepe ni toto ni enikokan wa ti a wa ni idapo oju ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o nso fun awe pe bi o le se bi o ti wa ni ipa ati yin e ma wa le alaafia pelu eniyan gbogbo o nso fun awe pe awa ti a je omo olorun a je omo alaafia ki se awa ni o ye ki a ma ba ija tabi odiyan o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti a je omo olorun bi o ti wo ki ori bi o ti le se bi o ti wa ni ipa wa ki a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o se se ki a wa ni alaafia pelu iru awon eniyan be o se se bi a ba je omo olorun nitori owe nso fun wa ninu ori kerindinlogun owe ori kerindinlogun ese ikeje nigbati ona eniyan ba wo olowa ohun amu awon ota re paapaa wa pelu re li alaafia ohun ti o nso fun wa bi o ba fi yesi ohun ti a nka oro ti a pe ni paapaa o nso fun awe pe nigbati ona eniyan ba wo olowa ohun amu gbogbo eniyan ki won ki o wa le alaafia pelu re o wa nso fun awe pe paapaa awon ota re yo mu won wa le alaafia pelu re nitori be o ye wa we pe awa ti a ti je omo olorun nipa iwenumo isodotun eje Jesu Kristi oluso agutan awon agutan ti ajidide kuro lati inu oko we pe o sese ki o we wa mo o sese ki o so wa dotun o sese ki o yi igbesi aye wa pada ki a wa ni alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi alaafia pelu awon ti won gbe layika wa nisisiyin a n pada sinu Hebrew ori ketala ese ike ese ikokanlelogun a n wo ipa keta ninu eko wa ailaba won ati iwa bi olorun kini adura ti aposteli ti o n gba fun awon oluka episteli ti o koranse si won wo o ni ki o mu yin pe inu ise rere gbogbo lati se ife re ki o ma si se ki o ma sise ohun ti se itewogba ninu re ninu wa ninu wa niwaju re ninu wa nipase Jesu Christi eni ti ogo e wa fun lai ati lai lai bi o ba wo ese yi ohun kan ni o je ki o ye wa wipe ikini lati je pipe ko sese lai je wo pe o je ni ton gbadura o sese ki o ko eko bibeli nipa isodi mimo nipa isodotun nipa wipe ki a se eni pe ati nipa wipe ki a ni eri okan rere tabi ki okan wa ki o funfun ju snow lo o le ko eko yi lojojumo nipa ni akoko ipago tabi ninu ijo bi o ba je eni ti gbadura ko le sese nitori ari nihin wipe ki ohun yi ki o le sese ni Paul fi gbadura wipe ki olorun alaafia ki o mu yin pe eyi ni akoko ikeji ni pe bi o ba se wa pe ohun ti a n pe ni pepe yi eyi ki se pepe ti angeli eyi ki se pepe ti adamu nigba ti o wa ninu ogba ideni eyi ki se pepe ti a o ni nigba ti a ba de orun ti a ri olorun lojukoju o n so pepe o salaye ohun to n so fun wa ninu ike pepe yi ni ninu ise rere gbogbo o nigba ti a ba so wa di mimo ti a ba so wa di pepe a o ni ise rere gbogbo ise owo wa yo je rere ise wa si aladogbo ni ise wa si ara ile wa ni ise wa si oko tabi si aya ise wa si enikeni yo je ise rere ikeji lati se ife re ohun ti a n pe ni pepe niyi wipe a mo ife olorun iwo ko gbodo jale iyi ni ife olorun iwo ko gbodo soju kokoro iyi ni ife olorun iwo ko gbodo se ohunkohun ti o lodi si oro olorun eyi ni ife olorun lati se ife re
Àwọn wo ni a ń pè ní pépé? Ìkíní, àwọn tí ó ní iṣẹ́ rere gbogbo. Ìkejì, àwọn tí ń ṣe ìfẹ́ rẹ̀ nígbà gbogbo. Ìkẹta, láti máa ṣe ohun tí ń ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Níwọ̀n bí Ọlọ́run ti fún alẹ́ orí ọ̀fẹ́ tí ó ti ṣe iṣẹ́ orí ọ̀fẹ́ nínú wa, tí a sì ń ṣe ohun tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀, èyí ni à ń pè ní pépé. Ó ní a ń ṣe nípasẹ̀ Kristi. Èyí kì í ṣe wípé nínú agbára wa tàbí nínú òye wa tàbí nínú wípé a mọ̀ ọ́ ṣe. Ó ní bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run tí a gba Jésù Kristi gbọ́, tí ẹ̀jẹ̀ rẹ̀ tí ó wẹ̀ wá nù, ó ní yóò jẹ́ nípa ti Jésù Kristi. Ó wá ń sọ wípé iṣẹ́ rere bẹ́ẹ̀ àti pípé bẹ́ẹ̀ àti iṣẹ́ tó jẹ́ ìtẹ́wọ́gbà bẹ́ẹ̀ yóò mú ògo wá fún Ọlọ́run, ẹni tí ògo wà fún láé àti láéláé. Ǹjẹ́ ó ṣeéṣe kí a tọ́ka sí àwọn kan tí Ọlọ́run ti ṣe irú iṣẹ́ ìsọdọ̀tun, ìsọdi mímọ́ bẹ́ẹ̀, àṣepé bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wọn, tí ó jẹ́ wípé àwọn pàápàá wọ́n ní àfijọ ohun tí a ń sọ nípa rẹ̀ yìí? Bẹ́ẹ̀ ni nínú àwọn ọba kìíní orí kẹjọ, ẹ jẹ́ kí a ṣe bíbélì wa. Àwọn ọba kìíní orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlé ní ọgọ́ta 61. Orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlé ní ọgọ́ta. Nítorí náà, ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú Olúwa Ọlọ́run wa, láti máa rìn nínú àṣẹ rẹ̀ àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti òní. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ìwúrí fún ẹni tí ó ń sọ̀rọ̀ yìí. Ó ní ohun tí wọ́n ṣe, wọ́n rìn nínú àṣẹ Ọlọ́run, wọ́n sì pa òfin Ọlọ́run mọ́. Ó ní gẹ́gẹ́ bí a ti ṣe lé òní, bí ó bá di ọ̀la kí a ṣe bẹ́ẹ̀, bí ó bá di ọ̀tún la kí a ṣe bẹ́ẹ̀, ọ̀sẹ̀ tí ń bọ̀ kí a ṣe bẹ́ẹ̀, ní ọjọ́ wa gbogbo kí a máa ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú Olúwa Ọlọ́run wa, láti máa rìn nínú àṣẹ rẹ̀ àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti ọjọ́ òní. A rí àwọn wọ̀nyí wípé wọ́n ní oore ọ̀fẹ́ láti ṣe nǹkan yìí. Àwa pàápàá ó yẹ kí a mọ̀ wípé oore ọ̀fẹ́ wà fún ẹnì kọ̀ọ̀kan wa láti jẹ́ pípé. Nínú orin Dáfídì orí kan lé ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó ń sọ fún wa wípé èmi ó máa rìn ìrìn mi pẹ̀lú ọgbọ́n lé ọ̀nà pípé. Nígbà wo lè ìwọ ó tọ̀ mí wá? Èmi ó sì máa rìn nínú ilé mi pẹ̀lú àyà pípé. Ohun tí ó ń sọ fún wa ni wípé nígbà tí òun bá wà ní ilé, tí ẹnikẹ́ni ò rí òun, ṣùgbọ́n tí ojú Ọlọ́run láti òkè tí ó ń wo òun, òun ó máa rìn, òun ó máa sọ, òun ó máa ṣe gbogbo ìṣe nínú ilé pẹ̀lú ọkàn pípé, àyà pípé. Èmi kì yóò gbé ohun búburú síwájú mi, èmi kì yóò gbé ohun kan tí ó mú mi lọ sínú ẹ̀ṣẹ̀, ìbáàjẹ́ àwòrán sinimá tàbí ohun mìíràn, èmi kì yóò gbé wọn síwájú mi. Èmi kórira iṣẹ́ àwọn tí ó yapa, kì yóò sì fara mọ́ mi. Ṣùgbọ́n báwo ni ó ṣe lè ṣeéṣe fún wa kí a lè jẹ́ pípé? Tí a ń gbà ládùúrà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí, bí a bá jẹ́ ẹni tí ó fara mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì mọ̀ wípé kò sí ohunkóhun tó ṣòro fún Ọlọ́run láti ṣe, a ó mọ̀ wípé ohunkóhun tí Ọlọ́run bá pa láṣẹ wípé kí a ṣe, ó ti fún wa ní àwọn nǹkan kan tí a lè ṣe, àwọn ojúṣe kan àti àwọn àǹfààní tí a lè múlò, tí ó lè jẹ́ kí a jẹ́ pípé gẹ́gẹ́ bí ó ti ń sọ. Kí a wo Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá àti ẹsẹ̀ ìkejìlá. Ó sì ti fi àwọn kan fúnni bí apostéli, àwọn mìíràn bí wòlíì, àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́. Nítorí èyí ni Ọlọ́run ṣe fún wa ní àwọn tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ń darí wa, àwọn tí wọ́n ń jẹ́ kí a mọ òfin Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run, kí ó bá lè ṣe wá pé pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí à ń gbọ́. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ẹni tí àwa ń wàásù rẹ̀, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo, kí a lè mú olúkúlùkù ènìyàn wa wà ní ìwà pípé nínú Kristi Jésù. Jẹ́ kí a rántí wípé nínú Jésù ni a ti lè ní pípé yìí. Bí a bá ní ìgbàlà, bí a bá ní ìsọ̀dímọ́, tí a wà nínú Jésù, tí ọ̀rọ̀ Jésù tí ó ń gbénú wa, ni pípé yìí ni ó ṣeéṣe. Nínú Kólósè orí kẹrin
Kolose ori kerin ese ikejila oni Epafra. Eni chi ise okan ninu yin iranse Kristi nki yin o nfi iwa ya ija gbadura ni gba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife Olorun. Eyin je ki o tun ye wa we pe bi a ba duro ninu ife Olorun ni ekun rere we pe pipe yi ti a nso yo le je ti wa nitori we pe ise Olorun ni ninu Timothy Okeji, ori keta, ese ikerin, din logon ati ese keta, din logon, bogbo iwe mimo ni oni imisi Olorun. Ti o si li eri fun eko, ati fun ibawi, ati fun itoni, fun ikoni ti o wa ninu ododo, ki e ni Olorun ki o le pe, ni toribe ni ase fun wa ni oro Olorun. Bi o ba je eni ti ki ka oro Olorun eni ti o ni ife si ikeko bibeli ko ni sese fun iru eni be lati je pipe nitori we pe nigbati a ba ka oro Olorun yo fi han wa awon ti o ku ni igbese aye wa yo fi han wa awon ileri Olorun yo fi han wa ise te je Jesu Kristi nse ninu okan eni keni ti o ba gbagbo yo fi han wa bi a se le di ileri Olorun mu ninu adura wa ati we pe nigbati a ba si lo siwaju Olorun lati gbadura je Jesu tin weni mo sitin soni dotun yo je ki adi pepe bi ya tin mo eko wa wa si opin loni mo fe ki ese meji kan ki o wa ninu okan wa ki ali dimo bi atin lo sile ikini ni ari ninu orin dafidi ori keta din logoji ese iketa din logoji 37 ma kiye si eni pipe ki o si ma wo eni diduro shinshin nitori alaafia li opin okunrin na o nso fun wa isopo ti o wa laarin alaafia ati okan pipe alaafia ati sise ife Olorun alaafia ati diduro gege bi omo Olorun o ni ki a ma faramo ki a ma si fi ara wa se afiwe awon ti o rin ni ona pipe ki a ma je ki awon ore koriko san wa ki o je awon ti o n dagun la oro Olorun awon ti o so we pe mo mo pe won o pe mo mo we pe eleyi o da sugbon eyan ni mi o ki n so Olorun o ni ki a ko iso iru awon eyan be ki a ko sile o ni ki a ma se akiyesi eni pipe ki a si ma wo eni diduro shinshin o ni nitori alaafia li opin iru eni be ki a wa paapa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwori tabi ipeni nija we pe Olorun ti o fun arakunrin yi ni ore ofe Olorun ti o fun arabirin ni ore ofe lati ma rin ninu ife Olorun lati ma se ohun ti o wa ni itewogba ni waju Olorun o sese ki o se fun emi na ninu Peteru keji, ori keta, ese ikerin la, niturina olufe, bi enyi tin reti irun kan wonyi, emura giri, ki abali ba anyi li alaafia, li ailaba won, ati ailabuku li ujure. Ori wepe, o meji ti atenomo loni, alaafia, ati ailaba won, ati ailabuko o nso wipe ko se ki se wipe ki a ni loni ki a ma ni lola o ni ki a dimu ki a je ki o wa ni igbese aye wa titi Jesu yo fi de nitori pe Jesu Kristi o n pada bo lekeji nitori na olufe awa ti a ti di omo eyin Kristi ebi Olorun bi eyin ti n reti bibo Jesu iru nkan wonyi e mura giri ki a ba le ba yin le alaafia pelu Olorun alaafia pelu awon ara alaafia ninu ebi wa alaafia pelu awon aladogbo wa ati ki a wa ni ailaba won ati ailaboko ni oju re mo gbagbo we pe bi a ba gbadura tokan Olorun yo se nkan won yi fun aloroko Jesu nje Olorun alaafia eni ti o mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani Oluwa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo ati lati se ife re ki a ma sise ohun ti se itewogba ki a ma fi igba kankan se ohun ti ki se itewogba ni waju Olorun ki a ma se ohun ti se itewogba ni waju re
ninu wa nipase Jesu Christi eni ti ogo ati olawa fun lai ati lai lai mo gbadura we pe ki igbesi aye wa irin ese wa oro enu wa ohun gbogbo ti a nse ki o ma mu ogo ba olorun Olowa wa ati baba wa eje ki a dide duro ki a so fun olorun iwo to ti ni igbala o ye ki o mo we pe ninu igbala ninu ibalaja pelu olorun nibe ni alaafia wa bi o ba je elese oni idalebi o je ota olorun o ye ki o le gbadura ki eje Jesu Christi ki o le we omo ki eje Jesu Christi ki o mu awon egbin awon ese awon iri awon idalebi awon ohun ti o somo ti ko je ki o se ife olorun ki o mu won kuro ni igbesi aye re eje Jesu Christi o le we omo o le se o pe eje Jesu Christi o le mu idalebi kuro o le je ki o ba olorun laja bi o ba gbadura tokan tokan ti o se gbadura pelu igbagbo o ni alaafia pelu olorun idalebi yo kuro ota laarin iwo ati olorun yo kuro ogiri ikele ni ti o ya iwo ati olorun a o bi lule o si ni alaafia pelu olorun o ni alaafia pelu olorun nipa iwenumo eje Jesu o seese ki o ma si idalebi kankan ninu okan re nipa iwenumo eje Jesu o seese ki o die ni igbala ki o ba olorun laja ki o je ti olorun ni toto ranti we pe leyin ti o ba ti ni igbala isise kan iriri kan tun duro di o eyi ni isodi mimo isodo tun ninu okan pe ki a mu gbongbo ogbologbo ese ki a mu kuro ninu okan re ki a se o pe ki a we omo ki alaafia olorun ki o ma joba ninu okan re ki o le ma gbe igbesi aye alaafia pelu awon aladugbo pelu iyawo pelu oko pelu awon ana re pelu awon ti ejo nsise papo awon ti ejo wa ni isokan na awon ti won se nu ni bini si o awon ti won se sio si o ki o le ni alaafia pelu won o sese nitori won pe bi ona niyan ba wo olowa won ma awon ota re papa ki won ki o wa le alaafia pelu re gbadura we pe ki olorun fun ara re pelu ise abe atorun wa ise abe atoke wa ise abe ore ofe ki o se o pe ninu ise rere gbogbo ninu ife re lati ma se ohun to ye fun itewogba ni waju olorun nipase Christi ni igba gbogbo ki gbogbo aye re gbogbo iwa re gbogbo oro enu re gbogbo ti o nse ki o le ma mu ogo ati ola ati iyin ba olorun ti o gba o ti o si so di mimo bi o ba gbadura o daju wepe yo se fun o

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Ìwé Joshua, orí ìkẹrin. Ó sì ṣe nígbà tí gbogbo àwọn ènìyàn rí kọjá Jọ́dánì tán, ni Olúwa wí fún Joshua pé, mú ọkùnrin méjìlá nínú àwọn ènìyàn, ọkùnrin kan nínú olúkúlùkù ẹ̀yà, kí ẹ̀yin sì pàṣẹ fún wọn pé ẹgbẹ́ òkúta méjìlá láti yìn lọ láàrin Jọ́dánì, níbi tí ẹsẹ̀ àwọn àlùfáà gbé dúró ṣinṣin ni. Kẹ́yìn kí ó sì rò wọ́n kọjá pẹ̀lú yín, ẹ sì fi wọ́n sí ibùsùn ní ibi tí ẹ̀yin ó sùn ní alẹ́ yìí. Nígbà náà ni Joshua pe àwọn ọkùnrin méjìlá tí ó ti pèsè sílẹ̀ nínú àwọn ọmọ Ísírẹ́lì, ọkùnrin kan nínú olúkúlùkù ẹ̀yà. Joshua sì wí fún wọn pé ẹ kọjá lọ níwájú àpótí Olúwa Ọlọ́run yín sí àárín Jọ́dánì, kí olúkúlùkù nínú yín kí ó gbé òkúta kọ̀ọ̀kan lé èjìká rẹ̀ gẹ́gẹ́ bí iye ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì, kí èyí kí ó lè jẹ́ àmì láàrin yín nígbà tí àwọn ọmọ yín bá bèrè lọ́wọ́ àwọn bàbá wọn lẹ́yìn ọ̀la wípé èrèdí òkúta wọ̀nyí. Nígbà náà ni ẹ̀yin ó dá wọn lóhùn pé nítorí aké omi Jọ́dánì níwájú àpótí májẹ̀mú Olúwa, nígbà tí ó rí kọjá Jọ́dánì, aké omi Jọ́dánì kúrò, òkúta wọ̀nyí yóò sì já sí ìrántí fún àwọn ọmọ Ísírẹ́lì láéláé. Àwọn ọmọ Ísírẹ́lì sì ṣe gẹ́gẹ́ bí Joshua ti pàṣẹ, wọ́n sì gbé òkúta méjìlá láti inú àárín Jọ́dánì lọ bí Olúwa ti wí fún Joshua, gẹ́gẹ́ bí iye ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n sì rù wọ́n kọjá pẹ̀lú wọn lọ sí ibùsùn, wọ́n sì gbé wọn kalẹ̀ níbẹ̀. Joshua sì to òkúta méjìlá jọ láàrin Jọ́dánì níbi tí ẹsẹ̀ àwọn àlùfáà tí ó ru àpótí májẹ̀mú náà gbé dúró, wọ́n sì ń bẹ níbẹ̀ títí di òní olónìí. Nítorí tí àwọn àlùfáà tí ó ru àpótí náà dúró láàrin Jọ́dánì títí ohun gbogbo fi parí tí Olúwa paláṣẹ fún Joshua láti sọ fún àwọn ènìyàn, gẹ́gẹ́ bí gbogbo èyí tí Mose paláṣẹ fún Joshua, àwọn ènìyàn náà sì yára, wọ́n sì ré kọjá. Ó sì ṣe nígbà tí gbogbo àwọn ènìyàn náà ré kọjá tán ní àpótí Olúwa ré kọjá àti àwọn àlùfáà ní ojú àwọn ènìyàn. Àwọn ọmọ Reubeni àti àwọn ọmọ Gadi àti ààbò ẹ̀yà Manasseh sì ré kọjá ní Hamora níwájú àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí Mose ti sọ fún wọn. Ìwọ̀n 1,000 ènìyàn tí ó múra ogun ré kọjá níwájú Olúwa fún ogun sí pẹ̀tẹ́lẹ̀ Jericho. Ní ọjọ́ náà, Olúwa gbé Joshua ga ní ojú gbogbo Ísírẹ́lì, wọ́n sì bẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti bẹ̀rù Mose ní ọjọ́ ayé rẹ̀ gbogbo. Olúwa sì wí fún Joshua pé pàṣẹ fún àwọn àlùfáà tí ó ru àpótí ẹ̀rí ni pé kí wọn kí ó ti inú Jọ́dánì jáde. Nítorí náà Joshua pàṣẹ fún àwọn àlùfáà wípé ẹ ti inú Jọ́dánì jáde. Ó sì ṣe nígbà tí àwọn àlùfáà tí ó ru àpótí májẹ̀mú Olúwa ti àárín Jọ́dánì jáde, tí àwọn àlùfáà sì gbé àtẹlẹsẹ̀ wọn sókè sí ilẹ̀ gbígbẹ, ni omi Jọ́dánì padà sí ipò rẹ̀, ó sì ṣànbo gbogbo bèbè rẹ̀ gẹ́gẹ́ bí ti ìṣáájú. Àwọn ènìyàn sì ti inú Jọ́dánì gòkè ní ijọ́ 10 oṣù kínní, wọ́n sì dò ní Gilgali ní àìlà ọ̀run Jericho, àti òkúta méjìlá wọn ni tí wọ́n gbé tinú Jọ́dánì lọ ni Joshua tòjọ ní Gilgali. Ó sì wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé nígbà tí àwọn ọmọ yín yóò bèrè lọ́wọ́ àwọn bàbá wọn lẹ́yìn ọ̀la wípé èrèdí òkúta wọ̀nyí, nígbà náà ni ẹ̀yin ó jẹ́ kí àwọn ọmọ yín kí ó mọ̀ pé Ísírẹ́lì la Jọ́dánì yìí kọjá ní ilẹ̀ gbígbẹ, nítorí tí Olúwa Ọlọ́run yín mú omi Jọ́dánì gbẹ kúrò níwájú yín títí ẹ̀yin fi là á kọjá gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run yín ti ṣe sí òkun pupa tí ó mú gbẹ kúrò níwájú wa títí àwa fi là á kọjá, kí gbogbo ènìyàn ayé kí ó lè mọ ọwọ́ Olúwa pé ó lágbára, kí wọn kí ó lè máa bẹ̀rù Olúwa Ọlọ́run yín láéláé. Ìwé Joshua, orí ìkarùn-ún. Ó sì ṣe nígbà tí gbogbo àwọn ọba Amori tí ó wà ní àkejì Jọ́dánì ní ìwọ̀ oòrùn àti gbogbo àwọn ọba Kenani ti ń bẹ létí òkun gbọ́ pé Olúwa ti mú omi Jọ́dánì gbẹ kúrò níwájú àwọn ọmọ Ísírẹ́lì títí àwa fi là á kọjá, ni àyà wọn já, bẹ́ẹ̀ ni ẹ̀mí kò sí nínú wọn mọ́ nítorí àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà náà ni Olúwa wí fún Joshua pé fi òkúta ṣe abẹ kí ìwọ kí o sì tún kọ àwọn ọmọ Ísírẹ́lì nílà lẹ́ẹ̀kejì. Joshua sì ṣe abẹ òkúta, ó sì kọ àwọn ọmọ Ísírẹ́lì nílà ní Gibeati Aralotu. Ìdí rẹ̀ ni èyí tí Joshua fi kọ wọn nílà. Gbogbo àwọn ènìyàn tí ó ti Íjíbítì jáde wá tí ó ṣe ọkùnrin, ani gbogbo àwọn ọmọ ogun, wọ́n kú ní aginjù ní ọ̀nà lẹ́yìn ìgbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì. Nítorí gbogbo àwọn ènìyàn tí ó jáde ti ibẹ̀ wá, a kọ wọn nílà, ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn tí a bí ní aginjù ní ọ̀nà bí wọ́n ti ń jáde kúrò ní Íjíbítì, àwọn ni a kò kọ nílà. Nítorí tí àwọn ọmọ Ísírẹ́lì rìn ní 40 ọdún ní aginjù títí gbogbo ìran náà, àní àwọn ológun tí ó jáde ti Íjíbítì wá fi run nítorí tí wọn kò gba ohun Olúwa gbọ́, àwọn tí Olúwa búra fún pé òun kì yóò jẹ́ kí wọn rí ilẹ̀ náà tí Olúwa búra fún àwọn bàbá wọn láti fi fún wa, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin, àti àwọn ọmọ wọn tí ó gbé dìde ní ipò wọn, àwọn ni Joshua kọ nílà nítorí tí wọ́n wà ní àìkọlà, nítorí tí a kò kọ wọ́n nílà ní ọ̀nà. Ó sì ṣe nígbà tí wọ́n kọ gbogbo àwọn ènìyàn náà nílà tán, wọ́n jókòó ní ipò wọn ní ibùdó títí ara wọn fi dá. Olúwa sì wí fún Joshua pé léòní ni mo yí ẹ̀gàn Íjíbítì kúrò lórí yín, nítorí náà ni a ṣe ń pe orúkọ ibẹ̀ ní Gilgali títí ó fi di òní yìí. Àwọn ọmọ Ísírẹ́lì sì dò ní Gilgali, wọ́n sì ṣe àjọ ìrékọjá ní ọjọ́ kẹrìnlá oṣù ní ọjọ́ alẹ́ ní pẹ̀tẹ́lẹ̀ Jericho. Wọ́n sì jẹ ọkà gbígbẹ ilẹ̀ náà ní ọjọ́ kejì lẹ́yìn ìrékọjá, àkàrà aláìwú, ọkà dídín ní ọjọ́ náà gan. Mana sì dá ní ọjọ́ kejì lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹ ọkà gbígbẹ ilẹ̀ náà. Àwọn ọmọ Ísíráẹlì kò sì rí mana mọ́, ṣùgbọ́n wọ́n jẹ èso ilẹ̀ Kenani ní ọdún náà. Ó sì ṣe nígbà tí Joshua wà létí Jericho, ó gbé ojú rẹ̀ sókè, ó sì wò, ti kíyèsí ọkùnrin kan dúró níwájú rẹ̀ pẹ̀lú idà fífàyọ ní ọwọ́ rẹ̀. Joshua sì tọ̀ ọ́ lọ, ó sì wí fún un pé, tiwa ni ìwọ ń ṣe tàbí ti ọ̀tá wa? Ó sì wí pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n bí olórí ogun Olúwa ni mo wá sí nísinsìnyí. Joshua sì wúlẹ̀ níwájú rẹ̀, ó sì forí balẹ̀, ó sì wí fún un pé, kí ni Olúwa mi ní sọ fún ìránṣẹ́ rẹ̀? Olórí ogun Olúwa sì wí fún Joshua pé, bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ, nítorí pé ibi tí ìwọ gbé dúró ni, ibi mímọ́ ni. Joshua sì ṣe bẹ́ẹ̀.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì ń sọ fún àwa náà ni a fẹ́ gbé yẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ìhìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbàtí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn-ín, ó ń bá àwọn ọmọ ìhìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kí àwọn ọmọ ìhìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 26. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Àwọn jẹ, wọ́n mu, wọ́n gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fúnni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kí ikú omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà, àmú Noah àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta àti ìyàwó ọmọ mẹ́ta, àmú wọn kúrò nínú ìparun náà, a sì pa wọ́n mọ́ sínú ọkọ̀ ìgbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé kí gbogbo àjálù kí ó tó wá sí orí ayé yìí, èyí ni nígbà ìpọ́njú ńlá, a ó mú ìjọ Ọlọ́run, ìjọ tí a ti tún bí, ìjọ tí a wẹ̀nà mọ́, ìjọ tí a ti sọ ayé wọn di ọ̀tun. A ó mú ọ kúrò lórí ilẹ̀ ayé, a ó mú ọ lọ sí ọ̀run kí irú ìdájọ́ bẹ́ẹ̀ kí ó tó dé nínú ẹsẹ̀ 22. Gẹ́gẹ́ bí ó sì ti rí lé ọjọ́ Lọ́ọ̀tì, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń rà, wọ́n ń tà, wọ́n ń gbìn, wọ́n ń kọ́lé. Ṣùgbọ́n lé ọjọ́ náà tí Lọ́ọ̀tì jáde kúrò ní Sódómù, òjò iná àti súfúrò rọ̀ láti ọ̀run wá, ó sì run gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ náà tí ọmọ ènìyàn yóò farahàn. Èyí jẹ́ kí ó tún fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lẹ́ẹ̀kejì wípé a kò pèsè àwọn ìjọsílẹ̀, àwọn àtúnbí, a kò pèsè wọn sílẹ̀ fún ìparun tó ń bọ̀ láti bá aráyé. Ṣùgbọ́n a pèsè wa sílẹ̀ fún ìgbàlà, ìgbàlà náà yóò sì jẹ́ tiwa lórúkọ Jésù. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn ló tún kì wọ́n nílọ̀ ló ń sọ fún wọn nínú ẹsẹ̀ 22. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Ó ń sọ fún wa pé kí a múra sílẹ̀, nítorí wípé a ní láti jẹ́ ẹni tí a ti rà padà, ẹni tí a ti gbàlà, ẹni tí a ti sọ di mímọ́, tí a ti sọ di ọ̀tun. Bí a bá fẹ́ ní ìpín nínú ìgbàsókè ìpalárada àwọn ènìyàn mímọ́, nítorí àtòkèrè lójú jíjìn ti mẹ́kún sun. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ bá Jésù lọ nígbà náà, ó yẹ kí a múra sílẹ̀. A sì sọ fún wa wípé kò sí ẹnikẹ́ni tó lè so ọjọ́ lókun. Èyí jẹ́ wípé àkókò kò dúró de ẹnikẹ́ni. Ohun tí ó bá yẹ kí a ṣe láti wà ní ìmúra sílẹ̀, a ní láti ṣe é kánkán. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tí a ń kà nípa rẹ̀, ó ṣẹlẹ̀ sí obìnrin yìí, èyí aya Lọ́ọ̀tì, tí Jésù sọ fún wa wípé kí a rántí rẹ̀. Ẹ̀kọ́ àti ìkìlọ̀ tí Jésù ń fún ìjọ,
o fun gbogbo wa lapapo o fun awon ijo lakoko na o si fun awon ijo ni akoko ti wa yi o nso fun awe pe enikeni ti o ba ni eti ki o gbo koko meta ni a yewo ninu ohun ti

0: àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè, àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí, ó yẹ kí a mọ̀ wípé kìí ṣe àti lówó, àti lọ́rọ̀, àti ní ìwòsàn, àti ní ìdáǹde nìkan ni a ṣe rán Jésù Kristi wá sínú ayé. Ó dàbí ẹni wípé àwọn ènìyàn tí wọ́n lọ sí ilé ìsìn, wọ́n rò wípé Ọlọ́run ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ láti máa pa làpálàpá. Nítorí ohun tí ó mú Jésù Kristi wá sínú ayé, òun ni wípé ayé dìbàjẹ́, ayé kún fún ẹ̀ṣẹ̀, àti wípé nínú agbára tiwa, a ò lè borí ẹ̀ṣẹ̀, a ò lè bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ àti ti èṣù, èyí tí ó dè wá ní ìgbèkùn. Èyí ni a fi rán Jésù Kristi wá sínú ayé, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, ohun tí wọ́n ń wá kìí ṣe ohun tí ó jẹ́ kí Jésù Kristi kí ó kú lórí igi àgbélébùú. Ìbùkún ti ara, kí la ó jẹ, kí la ó mu, báwo ni a ó ṣe ní ìwòsàn, báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ ọfà àwọn ẹni ibi, àwọn ọ̀tá, wọn ò ronú ayérayé, wọn ò ronú bí a ṣe lè jèrè ìyẹ́ nípẹkún, wọn ò ronú bí a ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a sì máa gbé ìgbésí ayé ìwà mímọ́ àti òdodo. Ṣùgbọ́n èyí ni ó wu Ọlọ́run láti jẹ́ kí a wò nínú ìwé mímọ́ lónìí. Ohun tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ ni alábápín àwòrán Ọlọ́run. Alábápín àwòrán Ọlọ́run. A lè sọ wípé alábápín ìrí Ọlọ́run tàbí ìwà Ọlọ́run. Ṣùgbọ́n mo rò wípé ó yé gbogbo wa bí a bá sọ wípé alábápín àwòrán Ọlọ́run. Nǹkan tí Ọlọ́run ń fẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ni wípé kí a fi ìwà àti ìṣe, kí a fi jọ ẹni tí ó dá wa. Bí ọmọ bá jọ bàbá nínú ohun gbogbo, inú bàbá máa ń dùn. Bí bàbá bá jẹ́ ẹni tí ó lọ́gbọ́n, ẹni tí ó lágbára, ẹni tí ó lè rìn dáradára, ẹni tí ó jáfáfá. Bí ọmọ yìí tí a bí nínú ẹbí, bí ó bá fi ohun gbogbo jọ bàbá, bí bàbá bá ti ń rí inú bàbá, a máa dùn. Ó yẹ kí a mọ̀ wípé bákan náà ni pẹ̀lú Ọlọ́run. Ó ń fẹ́ kí a fi ìwà, ìrísí, ìṣesí àti gbogbo nǹkan tí a ń lépa, ó ń fẹ́ kí a fi jọ òun. Bí a bá lè jọ Ọlọ́run nínú ìwà, nínú ìṣe, nínú ìrìn, nínú ọ̀rọ̀, nínú ohun gbogbo tí a dáwọ́lé, inú Ọlọ́run yóò dùn púpọ̀. Èyí ni a fi ń sọ nípa jíjẹ́ alábápín nínú àwòrán Ọlọ́run tàbí nínú ìwà Ọlọ́run. Yẹ kí a tún wo ẹsẹ̀ ìkẹrin tí a kà lẹ́ẹ̀kan, kí a tún kà á lẹ́ẹ̀kan sí i. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí, èyí ni nípa àwọn ìlérí wọ̀nyí, ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Ó ń fẹ́ kí a jẹ́ alábápín nínú ìwà rẹ̀, tàbí nínú àwòrán rẹ̀. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kùfẹ́, ìfẹ́kùfẹ́ wà nínú ayé, ìbàjẹ́ sì wà nínú ayé. Ṣùgbọ́n Ọlọ́run kò fẹ́ kí a fara kó èérí. Ọlọ́run kò fẹ́ kí a jẹ́ alábápín nínú àwọn ìbàjẹ́ àti ìfẹ́kùfẹ́ tí ó wà nínú ayé. Ó ń fẹ́ kí a jẹ́ ẹni mímọ́, olódodo, ẹni pépé, ẹni tí ó jẹ́ alábápín nínú ìwà àti àwòrán Ọlọ́run. Bíbélì sọ fún wa wípé láti ẹnu ẹni méjì tàbí ẹnu ẹni mẹ́ta ni a ó ti fi ìdí òtítọ́ múlẹ̀. Ìbéèrè wa ni wípé ṣé ẹsẹ̀ ọ̀rọ̀ kan yìí ló sọ fún wa nipa wipe ife Olorun ni yo je inu didun Olorun bi abale je alabapin ninu aworan ati iwa re ki se ese ro yi nikan je ke awo iwe Romu ori kejo ese ikokandinlogbon Romu ori kejo ese ikokandinlogbon nitori awon eni ti o ti mo tele li o si ti yan tele lati ri bi aworan omo re ki ohun le je akobi laarin awon arakunrin popo nihin ni aposteli ni o so fun wa nipa imisi emi mimo wepe o je ohun ti Olorun ti gbero tabi ti o ti gbimo tele tele ki aye ki o to wa ti o si je wepe ileri ati ilepa ati ife yi ni o si wa ninu okan re sibe sibe eyi ni ni wepe ki eni kokan wa ki o le ri bi aworan omo Olorun ati wepe ki Jesu Christi ki o ba le je akobi laarin awon arakunrin popo ye ki a se alaye die lori eyi bi aba wa lati inu ebi ti baba ati iya ti bi omo popo ti akobi omo si je ologbon oni wa tutu eni jeje omo ti ki jale omo ti ki poro omo ti ki ririn idoti ti o si je iru akobi yi ni Olorun fi ta wa lore o man je didun inu wa wipe awon omo ti won tele iru akobi rere be wipe ki awon omo won yi ki won ki orin ni pa isise omo akoko yi ohun ti a mo nipa Jesu Christi ni wipe o je eni tutu o je ologbon o je olododo o je eni mimo o je eni ti a ko ri iwa ese kankan ninu re tabi lowo re leekan ri o je eni ti o wu Olorun nje mo fe ki o ma ye wo iha se ilepa yi lo wa ninu okan eni kokan ti o wa si lesin iha se ilepa yi lati dabi Jesu ninu okan ninu ero ninu ilepa ninu ife ninu ise ni ikoko ni gbangba ni abule ni ilu ninu oja tabi ni ibi isowo wa iha se ilepa yi ni o wa ninu eni kokan lati ri bi Jesu lati rin bi Jesu lati se bi Jesu lati soro bi Jesu ati lati wu Olorun gege bi Jesu eyi ni ilepa Olorun eyi ni ife Olorun eyi ni erongba Olorun eyi ni ohun ti Jesu Kristi fi wa ti o fi ku fun wa lori ige agbelebo nitori be bi o ba je ero okan re ni we pe ilepa re tabi eredi ti o fi wa si ilesin ni ati ni iwosan nikan ilepa tire ni ati ni duke aye yi Jesu papa so fun wa o ni kini ere ti o ja se fun eniyan bi a ba jere gbogbo aye yi sugbon ti a so emi wa nu o mo we pe idi ti a fi ran Jesu ni ki o ba le gba wa lowo ese ese nipa ti o de ara ese nipa ti inu ki o ba le je olugbala wa kuro ninu ese patapata ye ki a wo Peteru kini, ori kini, ese ikerin dilogun. Nitori ati kope, e jemimo, nitori ti imi jemimo. Nitori ati kope, e jemimo, nitori ti imi jemimo. Bi obaje ni ti omo Olorun, omo wepe, ke ato ko iwe mimo. Ni Olorun ti ro dara dara ohun ti a fe ko sile o si nso fun anisinsin we pe ki a ranti o ati ko sile ohun ti Olorun ko ko si eni ti o le yi pada ye ki ran leti we pe ninu ori ti o keyin ninu bibeli ni ati fi egun le eni ti o ba yi ohun ko ti ati ko eni ti o ba yi pada ni ati so we pe bi eni keni bi o ba yo kuro ninu awon nkan wonyi a o yo oruko re kuro ninu iwe iye bi enikeni ba se fi kun a fi kun awon iyonu ati iponju ti o deba ranti wo pe ati ko pe e je mimo nitori ti emi je mimo jo je mo opolopo ilesin ni o ti yo iwa mimo kuro ninu eko won opolopo awon onigbagbo ni o ti yo iwa mimo kuro ninu ilepa won ninu adura won je kin bi o lere nje o ti yo iwa mimo kuro ninu adura to ngba ki se adura fun mi lowo fun mi lomo fun mi lonje fun mi ni iwosan fun mi ni idande langba nje a o ti yi e ti akosile a o ti yi pada nje a o kin mu egun olorun wa sori ara wa nigba ti a so wi pe nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ninu opolopo ilesin ni a ma nri ti awon igbimo ninu ijo to ma so fun olosu agotan wi pe o to ge iwasu wi pe ke a ma wasu lodi si ese ke a ma wasu lodi si awon oso aye ke a ma wasu lodi si awon ibaje ti o wa ninu aye wi pe o to ohun ti an fe ni wi pe sa ma gbadura fun wa sa ma ko wa bi a se le ma ni awon kan aye yi sugbon nipa ti ke a ko ese sile nipa ti ke a ni igbala nipa ti ke a wa ni iwa mimo yen na to iyolenu to ti fun wa o ti poju nitori be bo ba se fe je oluso agotan fun wa alufa ninu ijo yi ohun ti an fe ni wi pe danu duro ti iwa mimo won yi iwe mimo pada egun si wa lori awon ti o ba yi eyi ti a ti ko sile ti o ba yi pada egun wa lori won o sora ki egun olorun ki o ma ba wa sori re oni nitori a ti ko pe e je mimo nitori ti emi je mimo o ye ki a tun fiye si ohun ti an ka ko so wi pe ki a tele apere awon ti o je mimo awon elomiran bi won ba wa si inu ijo won ma toko si lagbaja won ma toka si elomiran won ma so pe ah o setan en lagbaja to saju mi denu ijo o na o sa je mimo won ma so wi pe arakunrin arabirin ti o ti le nse ojuse ninu ijo ko sa je mimo panomo ko so wi pe ki a je mimo nitori ti awon elomiran je mimo o ni nitori ohun ti o yi pada nitori lati aye baye lati aye raye titi di aye raye ni on fi je mimo nitori pe ko si akoko kan ko si iseju kan ko si ojo kan ti ohun ko fi je mimo o ni nitori be ohun ti on je baba fun wa ni on je apere wa o ni nitori emi je mimo ki eyin paapa ki e je mimo ye ki a wo Matthew ori karun Matthew ori karun ese ikeji dini adota nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe eyi ni oro ti Jesu Christi so fun wa awon elomiran won ti gbagbe we pe eyi ni oro Jesu Christi nitori be bi won ba wa ninu ese tabi won ni ailera nipa ti ara tabi o dabi eni we pe iwa won ko ba bibeli mu bi a ba so fun won wi pe arakunrin o gbadura ki obo le ma ba ki o ni ojo ikeyin nigba ti ipe ba dun nigba ti a o gba awon ayan fe soke nigba ti a o pa awon ayan fe larada o gbadura ki o ba le wa ni iwa mimo ani oto ko seni to pe nitori be bi won ti e pe bi won ti e je mimo olorun mo we pe labe orun ko seni to pe iru eni be yo ya o lenu lojo ikehin o gbo ti Jesu so pe nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe nitori be ife olorun ni pe ki eni kokan ninu wa ki a ba le je alabapin iwa olorun alabapin aworan olorun alabapin ise olorun awon oro won ti a ti ka lati nu peteru lati nu romu ati lati peteru kini peteru keji ati lati Matthew oni o nje ki o ye wa wi pe ife inu olorun ni we pe ki a ba le ni aworan olorun fun ara wa o si fun ni awon ileri ti o tobi awon ileri ti o se yebiye ati agbara re ni o fi ti awon ileri won yi leyin we pe bi a ba nfe ni toto bi e ba fe lati gbadura si olorun bi e ba fe lati kepe olorun ohun setan o si lagbara to lati je ke a je mimo lati je ke a de pepe ati lati je ke a ni aworan olorun ninu okan wa ki ise wa iwa wa irin wa ki o ba le wo olorun lorun ki o ba le je ki o ba le wo olorun ki o ba le je wi pe ni igba gbogbo ni ibi kibi ti a ba wa a o le ma gbe igbese aye ti yo ma mu inu olorun dun oro yi bi ati nwo ninu bibeli ni a ma wo ilasile olorun tabi ete olorun ife olorun a o si ma wo ikeji agbara olorun lati le mu ete tabi ife inu re lori wa yi lati le mu se ati iketa ipa ti awa ko ki alabapin ti olorun fe ki a je yi ki o ba le je ti wa je ki a wo ife olorun ete olorun o ti olorun fe o ti olorun fe se ni igbese aye wa ki a ba le je alabapin iwa ati aworan olorun ninu peteru keji ti a ti ka mo tun fe wo lekan si peteru keji ori kini lati ese iketa si ese ikerin bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun ye ki a duro nibe na oni pelu agbara olorun ni o ti fun wa ni ohun gbogbo ti se ti iye eni ti se ti iye ni pekun ati ti se iwa bi olorun bi a ba ri enikeni ninu wa ti ko ni iye ni pekun bi a ba ri enikeni ninu wa ti ko ni iye ninu jesu bi a ba ri enikeni ninu wa ti iwa igbese aye re irin re ti ko yi pada e ki se we pe olorun o ti se ohun ti o ye ki o se olorun ti se ohun gbogbo ti o ye ki o se a so fun a we pe o ti fun wa li ohun gbogbo nigba ti o ti ran jesu christi lati ku lori igi agbelebo nigba naa le o ti fun wa ni ohun gbogbo ti o ye ki o fun wa ke a ba le je alabapin ninu iye ayeraye iye ti ko ni pekun ati ke a ba le je alabapin iwa bi olorun oni nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re nipa imo eni ti o pe wa e ni afire o pe awon elomiran won ko ni imo nipa jesu eni o fi da bi eni wo pe won wa ninu okunkun won o mo bi ati le bo lowo ese won o mo gege bi a se le di omo olorun won o mo bi a se le ni idariji ati iwenomo oni nigba ti a ba ni imo imo ti eni ti o pe wa eni ti o pe wa kuro ninu aye wa sinu ijoba olorun gba ti a ba ni imo eni ti o pe wa kuro ninu okunkun wa sinu imole nigba ti a ba ni imo eni ti o pe wa kuro ninu ibaje aye ti o pe wa sinu ododo alaafia olorun nigba ti a ba ni imo eni ti o pe wa kuro labe isiru esu lati wa si abe agbara oludande ati olugbala oluso agutan wa oni nigba ti a ba ni imo yi ni iye aini pekun ati iwa bi olorun yo je ti wa nitori be nigba ti a ba de inu ijo ohun ti o ye ki o ma je edun okan wa ni lati ni imo bi ati de atunbi bi ati bo lowo ese bi ati de eniyan olorun bi a se le gba jesu christi gbo ti o je wi pe a o ko oruko wa ninu iwe iye iye ni pekun yo si je ti wa iwa bi olorun yo si je ti wa je kin bi o je oni imo wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogu olorun nje oni imo wi pe ko sese ninu agbara ti re ninu agbara ti mi lati bo lowo esu ati lati ba eseja ki a si segun ninu agbara ti wa nje o ti ni imo wi pe iku jesu christi lori igi agbelebo nikan soso lo le gba wa kuro lowo ese nje o ti ni imo wi pe ore ofe titi odo olorun wa nipase jesu christi eyi ni a fi le ni idariji eyi ni a fi le bo lowo ese eyi ni a fi le di ominira le a fi le di atunbi nje o ti ni imo wi pe enikeni ti a ba we ninu eje jesu christi oni lati mo ni oni lati mo funfun just know lo imo yi oni o ma fun wa ni iye ni pekun nigba ti a ba gbadura ti a ko ese wa sile ti a ro mo olorun ti a so fun wi pe ki o je ki ohun ti jesu kristi wa se lori igi agbelebo ki o le je ere fun enikokan wa wese kerin nipa eye ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se yebiye fun wa awon ileri ti o tobi awon ileri ti o se yebiye awon nkan won yi le o fi fun wa we pe ke abale je alabapin ninu iwa olorun sugbon ohun ti a ma nri ninu adura opolopo ohun ti a ma nri ni ilepa opolopo ni wo pe ileri iwosan nikan ni won ma ro mo o mo we pe eniyan le ni iwosan bi ko ba ni iwa mimo ko le de orun o mo nkan ti iwe mimo we ni o ni e ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yori olorun kini tumo yi e ja si we pe lai si iwa mimo lai si iwa mimo lai si iwa mimo ko se eni ti o le ri olorun eniyan le ni gbogbo owo aye yi bi o ba ni iwa mimo ko le ri olorun eniyan le ni iwosan ki o si wa fun ojo pipe fun odun popo lai saisan bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le bo kuro lo labe lowo agbara okunkun agbara esu ki o si ma sogo nipa wipe esu le bori ohun ati pe alakara ko si mo bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le so wipe ohun je afadura jagun eni ti o je pe nipa adura ni o fi segun oso o segun aje bi o segun aje ati oso bi o ba ni iwa mimo o le ri olorun elomi a ma so fun a wipe bi o ba gbadura wa ma le emi esu jade wa ma gbowode awon alaisan ara won a ma da bi o ba ni gbogbo nkan won yi lai si iwa mimo o le ri olorun eni a fi so wipe ileri ti o fun wa awon ileri ti o se yebiye awon ileri ti o tobi popo ki se lati ni iwosan nikan ki se lati ni owo nikan sugbon lati ni ohun ti o gaju owo ohun ti o gaju iwosan ohun ti o gaju awon nkan aye wonyi lo lati je alabapin iwa olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye ohun ti o se wa laanu ni wo pe ibaje ti a ri ninu aye atun ma ri ninu ijo ibaje ikobirin ijo ti o wa ninu aye nje ko si ninu opolopo ijo loni ibaje wipe ke a ma gba owo eyin ti o wa lowo awon eni aye awon ti o mo olorun nje a ki ri lowo awon ti o wa si ilesin ibaje ilesin ni manko ibaje ki omo kekere ti a omode ti a ran lo si ileiwe omo odun 14 omo odun 15 ki o ma gboyun wa lati ta ki o gbe wa sinu ile ibaje ti a ri ninu aye nje a o ri ninu ijo ibaje pe ke a ma seyun ti o po ninu aye nje o kiri ninu ijo ibaje wipe ke ma poro ibaje o le jija ibaje fayawo ibaje awon kan aye wonyi ibaje isoso aye ibaje wipe ki a ma rin irin kunrin ke a ma je eje kuje ke a ma mu imukumu ti o wa lowo awon ti o wa ninu aye nje ko si lowo awon ti won wa sinu ijo opolopo ijo leni ni ati baje ese ti ba won je ikobirin jo nko ti ba won je a ke a ma yan ale ni ita ke a ma se pasaga ke a ma se awon nkan wonyi ti ko dara nje bi a ti rin ninu aye nje a kirin nu opolopo ijo ke a fi ijo awon mi ijo miran sile laarin iwa nko awa ti a wa ninu ijo nibi ti a tin wa so iwa mimo nibi ti a tin je ki o ye wa wi pe ani lati je mimo nje iru awon ibaje wonyi nje ati bo lowo won nje iwo ti bo kuro ninu ibaje ti o wa ninu aye eni an so fun wa oni nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be isise akoko fun wa ni we pe ani lati di atunbi ani lati je wo ise ke akosile ke a ba le di ti olorun ke a ba le bo lowo ibaje ke a bo kuro ninu ibaje ti o wa ninu aye nipa ife ku fe ke a le so fun olorun we pe a fe bo lowo ise ke awon nkan ije ku je ti awon aye nje imukumu ti awon aye mu irinkunrin ti won rin iborisa ti won lo sinu re owo eyin owo riba ti won gba àti àwọn nǹkan mìíràn tí wọ́n ń ṣe tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀ kí ó má bàa sí ní àárín wa kí a bọ́ kúrò kí a yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́ nítorí bẹ́ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ni ó yẹ kí a wo díngí ọ̀rọ̀ ọlọ́run kí a rí wípé àjẹ́ ti ọlọ́run ǹjẹ́ ìgbà tí ọlọ́run dá ènìyàn báwo ni ó ṣe dáa kì í ṣe nínú àwòrán ọlọ́run nínú ìwà mímọ́ ọlọ́run ni ó dá ènìyàn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní àkọ́kọ́ jẹ́ kí a wo Genesis kí a wo ìfẹ́ ọlọ́run kí a wo bí ọlọ́run ṣe bẹ̀rẹ̀ nǹkan wọ̀nyí Genesis orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ọlọ́run sì wí pé jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa jẹ́ kí a mẹ́nu dúró ń bẹ̀ ìfẹ́ ọlọ́run ni wípé kí ènìyàn kí ó ba lè jọ òun ní ìwà ní ìrò ní ìrìn ní ìṣe ní ohun gbogbo nítorí bẹ́ẹ̀ nígbà tí ọlọ́run dá ádámù àti éfà ó ní jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa ọlọ́run kò dá ènìyàn láti rí bí áńgẹ́lì ó dá kọjá èyí ni ó dá ní àwòrán ọlọ́run fún ara rẹ̀ ọlọ́run kò dá ènìyàn gẹ́gẹ́ bí ẹranko ẹni tí máa ń fa ẹnìkejì ya a mọ̀ wípé àwọn ẹranko wọ́n máa ń jẹ ara wọn ni àwọn ẹranko ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀bùn ló wà lọ́wọ́ wọn ṣùgbọ́n àwa ni ọlọ́run dá láti jọ òun ó fẹ́ jẹ́ baba fún wa ni ó ní ẹ jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa wẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n bẹ́ẹ̀ ni ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀ lé àwòrán ọlọ́run ni ó dá àti akọ àti abo ni ó dá wọn ó jẹ́ mọ̀ àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé àwọn ọkùnrin nìkan ṣoṣo ni ó yẹ kí ó ní ìwà mímọ́ wọ́n máa ń rò wípé ìgbàlà ti ọkùnrin ó yàtọ̀ sí ìgbàlà ti obìnrin wọ́n máa ń rò wípé ìwà mímọ́ ti ọkùnrin tí ó lè ní ó yàtọ̀ sí ìwà mímọ́ ti obìnrin wọ́n máa ń sọ wípé ọlọ́run ò dá wa dọ́gba gbà tó dá àwọn ọkùnrin egungun mẹ́sàn-án ló fún wọn gbà tó dá àwọn obìnrin egungun méje ló fún ńbo ló ti rí kà ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ò rí níhìn tó sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ó ní bẹ́ẹ̀ lí ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀ lé àwòrán ọlọ́run lé ó dá wọn o àti akọ àti abo lé ó dá wọn èyí jẹ́ wípé ìwà mímọ́ tí a dá mọ́ ọkùnrin àkọ́kọ́ ìwà mímọ́ yìí kan náà lé a dá mọ́ obìnrin àkọ́kọ́ ìwà tí ó jẹ́ wípé ó wu ọlọ́run tí ó farajọ ọlọ́run tí ó jẹ́ kí a jẹ́ alábàápín àwòrán àti ìwà ọlọ́run èyí kan náà ni a dá fún ọkùnrin àti obìnrin ní àkọ́kọ́ wo Efesu orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún Efesu orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a dá nípa ti ọlọ́run fiyèsí dáradára o èyí tí a dá nípa ti ọlọ́run lí òdodo àti lí ìwà mímọ́ òtítọ́ ẹni à ń sọ nípa wípé àdá wa ní àdá ádámù àti éfà ní àwòrán ọlọ́run ní ìwà mímọ́ àti lí òdodo ẹni ìfẹ́ ọlọ́run láti ìbẹ̀rẹ̀ èyí sì ni ìfẹ́ ọlọ́run títí di ìsinsìnyí ọlọ́run ń fẹ́ síbẹ̀ wípé kí a ní ìwà mímọ́ a ti kà á fún wa nínú pétérù kínní nínú Matthew orí karùn-ún a ti kà á fún wa nínú Róòmù orí kẹjọ jẹ́ kí a tún wò ó nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo láì ní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù èyí ni ìfẹ́ ọlọ́run wípé kí a ba lè jẹ́ aláìní àbàwọ́n ẹni tí kò sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé rẹ̀ àti pé kí ó má ṣe àléébù kan kí a lè jẹ́ aláìlábùkù kí a lè wà ní mímọ́ báwo ni Ọlọ́run ṣe máa ń ṣe èyí? A mọ̀ wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe. Àti pé bí a bá fẹ́ rí ojú Ọlọ́run níkẹyìn, ìwà mímọ́ yìí ó ní láti wà nínú wa. Bí a bá wo Jọ́hánù kínní, orí kẹta, Jọ́hánù kínní, orí kẹta, ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, olùfẹ́, ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí. A kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀. Nítorí àwa ó rí àní bí òun ti rí. Ní ẹsẹ̀ kẹta olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Nítorí bẹ́ẹ̀, kìí ṣe fún Ádámù àti Éfà nìkan ni a dá pẹ̀lú àwòrán Ọlọ́run. Nísinsìnyí, Ọlọ́run tún fẹ́ tún wa dá. A ti sọ àwòrán Ọlọ́run àti sọ́nù. Ní àkókò ìṣubú ènìyàn ni ènìyàn di ẹlẹ́ṣẹ̀. Òun ni a ṣe sọ fún nínú Bélì wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì kùnà ogun Ọlọ́run. Ṣùgbọ́n kò tẹ Ọlọ́run lọ́rùn wípé kí a wà ní ipò ẹ̀ṣẹ̀, ipò ẹ̀gbin, ipò àbùkù, ipò ilé rí. Síbẹ̀ ó ń fẹ́ tún wa dá, ó ń fẹ́ tún wa mọ, ó ń fẹ́ tún wa ṣe, ó ń fẹ́ fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ wá, tí kì yóò fi sí àbùkù èérí kankan ní ìgbésí ayé wa, tí kì yóò fi sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé wa, kí ó bá lè ṣeéṣe fún wa láti ní àwòrán Ọlọ́run, láti ní ìwà Ọlọ́run. Yẹ kí a tún padà sí Pétérù kínní, Pétérù kejì, ṣe gáfárà fún mi, Pétérù kejì, orí kínní, ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kínní, ẹsẹ̀ ìkẹrin. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí, kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run. Yẹ kí a dúró níbẹ̀, kí a ṣe àlàyé díẹ̀ sí i. Kí a ba lè di alábàápín nínú ìwà Ọlọ́run. Yẹ kí n bí ọ ní ìbéèrè kan, kí o sì jẹ́ kí ẹ̀mí Ọlọ́run pẹ̀lú ìmọ̀ ìwé mímọ́ kí o máa dáhùn láti inú ọkàn rẹ. Ǹjẹ́ bí a bá di alábàápín ìwà Ọlọ́run, ǹjẹ́ yóò ṣeé ṣe fún àgbèrè láti tún wà ní ìgbésí ayé wa? Kí a tọ́ka sí ẹnìkan wípé obìnrin kan kì í dúró nínú ilé rẹ̀. Oṣooṣù ló ń pààrọ̀ obìnrin. Ọdọọdún ló ń ṣe ìgbéyàwó mìíràn. Ǹjẹ́ a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ní ó jẹ́ alábàápín ìwà Ọlọ́run? Rárá. Tàbí bí a bá rí ẹnìkan tí a bá rí wípé ìkà nírú ẹni bẹ́ẹ̀, tàbí ó jẹ́ olójú kòkòrò, tàbí àrán kan ló jọba ní ìgbésí ayé rẹ̀, ló dé ní ìgbèkùn. Ǹjẹ́ a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ alábàápín ìwà Ọlọ́run? Rárá. Tàbí a rí ẹni tí ó kún fún ìlara, ẹni tí ń máa jowú, ẹni tí kì í fẹ́ kí tẹnì kejì kí ó dára, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti rí wípé ẹnì kejì ní lọ́wọ́, inú a máa bí. Irú ẹni bẹ́ẹ̀ a máa fẹ́ kí ti iṣẹ́ ẹlòmíràn, ilé ẹlòmíràn kí ó dàrú. A máa fẹ́ kí òun kí ó ní nǹkan ju àwọn ẹlòmíràn lọ. Owú, ìjà, ìlara, ìgbéraga kò kúrò ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run? Rárá. Tàbí sọ fún mi, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti lóyún ló lọ ń ṣẹ́yún, apànìyàn, ẹni tí ó ń gba ẹ̀mí àwọn ọmọ aláìṣẹ̀, tàbí ẹni tí ó jẹ́ wípé ìjà, ìtànjẹ, ìwà búburú, a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bá ti ẹnì kejì jẹ́, ṣé a lè sọ wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run? Wọ́n ti di alábàápín ìwà Ọlọ́run, àwòrán Ọlọ́run. Tàbí ẹni tí ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn, akórira Ọlọ́run, àbí àwọn aláfojúdi tí a ka Bíbélì fún, a fẹ́ ka gbogbo Bíbélì fún, síbẹ̀síbẹ̀ ìwà ìbàjẹ́ ò kúrò lọ́wọ́ ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà Ọlọ́run? Àgbéraga ńkọ́, ahalẹ̀ ńkọ́, alaroṣe ohun gbogboro nko aṣa ẹgbọran si obi ninu oluwa nko awa ti a jẹ bi oluṣo agutan lori re mo jẹ bi obi lori re awaasu ọjọ aje ni ọjọ bọ ni ọjọ aiku ni awaasu titi sibe sibe eleṣe oko ese sile sibe sibe eni tin ja ko ko ija sile eni tin binu ko ko ibinu sile se ru eni be tin sa egboran si iwaasu obi re ninu oluwa se a le so wi pe o ti di alabapin iwa ati aworan olorun odale nko alaini ye ninu alaini fe oniku pani eniyan alagidi alailanu nitori be o ye ki o ye wa o ti olorun be lowo wa o nfe ki a ni aworan olorun o nfe ki a ni iwa bi ti olorun ki a ba le ri wi pe ati di eni bi ti inu olorun bawo ni nkan won ba lo se le sese o le sese bi a ba fara wa fun agbara olorun nitori wi pe olorun lagbara lati tun wa se lati tun wa mo lati tun wa da lati yi wa pada lati we wa mo lati fo okan ero ati gbogbo nkan ti o wa ninu okan wa lati fo mo ki o funfun ju snow lo olorun ko le ikuna agbara re ko le ikuna eni a fi so fun a pe nipa agbara olorun ni o fi fun ani awon ileri won yi ti o tobi awon ileri ti o se yebiye nipa yi ti a le fi di alabapin iwa ati aworan olorun ye ki a wo orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikokanla olorun ti soro leekan lerin keji ni mo gbo eyi pe ti olorun le agbara bi o ba nfe iwena mo bi o ba nfe iyipada tooto bi o ba nfe ki olorun ki o wa si igbese aye re ki o si ri wi pe gbogbo ese patapata ni awenu le amukuro o se so fun olorun o mo wi pe agbara wa ninu olorun ko si ohun ti olorun o le se bi o ba nfe ki olorun ki o we okan re mo ki olorun ki o tun oda ki olorun ki o tun ose ki olorun ki o fo funfun ju snow lo o le se nkan won yi bi o ba wa si odo olorun bi o ba so fun wi pe o nfe ki o we omo se ori wi pe a ma nko lorin wi pe Kristi Jesu lagbara agbara lati dariji agbara ti nso ni daaye agbara ti fi iye fun elese wi pe Jesu Kristi lagbara a nfe ki olukuluku ki o mo wi pe ko si bi ese bi o se le po to bi o se le jile to bi o se le ga to ni igbese aye eni kokan wi pe Jesu Kristi o lagbara lati so ni dotun o lagbara lati wo ese kuro ninu okan lati so ni di pipe o lagbara lati pa wa mo ninu iwenu mo yi ninu pipe yi ninu isodotun ninu iwa mimo yi titi de opin wi pe Jesu Kristi lagbara ko si ohun ti olorun ohun ti olorun ko le se bi o ti le je wi pe ese ti njoba ese ti wa ni igbese aye re Jesu Kristi lagbara lati pa ipa ati agbara eserun kuro ni igbese aye re kini ki o ye ki o se ohun ti o ye ki o se ni wi pe ki o wa si odo Jesu Kristi ki o so fun yi pe o ngbe ngbe o ki o so fun yi pe o nfe wa lati le ni iyipada ti o se san iyipada ti o daju iyipada ti ba ni kale iyipada ti o wa ninu okan iyipada ti o wa ninu ero iyipada ti o wa ninu ese iyipada ti o wa ni gbogbo igbogbo igbese aye re o le se nitori pe olorun wa ki kuna ko si ohun ti olorun ko le se bi o ba wa o daju wi pe Jesu Kristi pelu agbara re pelu agbara isodomo pelu agbara ewenumo yo we omo yo se je ki a gbogbo ese patapata ki o kuro ni igbese aye re wo Jeremiah ori keji le logbon Jeremiah ori keji le logbon ese iketa di logun ah oluwa olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara la re ati nina apa re ko si ohun kohun ti o soro fun o ko si ohun kohun ti o soro fun o olorun le je ki a gbe igbese aye ailese oran ti ina ko ni olorun je ki o ba olorun rin ki o ti o fidi wi pe ko si ese kankan ni igbese aye re owó ìgbésí ayé Joseph bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú. Ọmọkùnrin yìí ni a rí wípé ó ní èmi ó ṣe ṣe nǹkan búburú yìí tí èmi ó sì dá ẹ̀ṣẹ̀ sí Olúwa Ọlọ́run mi. Ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti Samuel tí Ọlọ́run fún ni agbára, tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti Jeremiah nínú májẹ̀mú láéláé, tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti kékeré láti gbé ìgbésí ayé òdodo, ìgbésí ayé àlàáfíà òòrùn ti Daniel, tí a fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀, tí a sọ wípé ìbá àṣe nípa ti ìjọba, ìbá àṣe nípa ìwà àti ara rẹ̀, wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀ àfi nípa ẹ̀sìn nípa ti Ọlọ́run rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé a sọ sínú ihò kìnìún, a rí pé ó mú ìdúró rẹ̀ wípé òun kò ní fi ohunkóhun ba ara òun jẹ́. Òun ṣe Shedraki, Meshaki àti Abednego, Ọlọ́run tí ó fún àwọn ìní agbára ní ipa ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, Ọlọ́run lè ṣe fún ọ. Òun ti Jésù Kristì àpẹẹrẹ wa, òun ti Jésù Kristì ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, tí ó sì ń sọ fún wa wípé kí a jẹ pípé, kí a jẹ mímọ́ gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run. Bí ó ti jẹ́ pípé, bí ó ti jẹ́ mímọ́, wo Luke 1:1 ẹsẹ̀ 37, nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè wẹ̀ ọmọ kí o fún Jusnow lọ, nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè mú ẹ̀dá Ádámù tí ó wà nínú rẹ, ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó wà nínú rẹ, ó lè yọ ọ́ kúrò, nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè sọ ọ́ di alábàápín ìwà Ọlọ́run, àwòrán Ọlọ́run, nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ, tí ó wà nínú ẹ̀dá rẹ, tí ó wà nínú èrò ọkàn rẹ, ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò. Ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ní ọjọ́ méje tí ó wà nínú ọ̀sẹ̀, ní ọ̀sẹ̀ mẹ́rin tí ó wà nínú oṣù, ní oṣù 12 tí ó wà nínú ọdún kọ̀ọ̀kan. Ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ nítorí kíni? Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè mú àwọn nǹkan tí ó ti ń jọba lórí rẹ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí àìlera, gẹ́gẹ́ bí ohun tí ó ń rò wípé òní lè bọ́ lọ́wọ́ rẹ̀, ó lè mú wọn kúrò. Ó lè sọ wọ́n di aláìlágbára. Ó lè jẹ́ kí o jẹ́ olùborí alágbára lórí ẹ̀ṣẹ̀, nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Wo ẹsẹ̀ 84 àti ẹsẹ̀ 85. Luke 1:1 ẹsẹ̀ 84 pé òun ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa, kí àwa kí o lè máa sìn láìfòyà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo. Wípé ó ṣeéṣe fún Ọlọ́run nínú agbára rẹ̀. Ṣé agbára tí ó dá ọ̀run àti ayé ṣé kò lè yí ọ padà ni? Agbára tí ó mọ ènìyàn láti inú èrùpẹ́ ilẹ̀ ẹlẹ̀ ṣé kò lè yí ọ padà ni? Agbára tí ó mú kí òkun pupa kí ó pínyà ṣé kò lè yí ọ padà ni? Agbára tí Jésù Kristì tí ó fi jí dìde kúrò nínú òkú ṣé kò lè yí ọ padà ni? Ó lè ṣe bí o bá gbàdúrà, ó lè ṣe bí o bá fi tọkàntọkàn rọ́lé Ọlọ́run kí o sì ké pe Ọlọ́run. Ó ń sọ fún wa, ó ní kí àwa kí o máa sìn lé àìfòyà, ó ní ní mímọ́ ìwà kí o má sí ọ̀rọ̀ ìbínú kankan lẹ́nu rẹ, kí o má sí ìjà lọ́wọ́ rẹ, kí o má sí èròkerò nínú rẹ, kí o má sí àràn kan, kí o má sí inú níbí, kí o má sí ohunkóhun tí o lè ṣe tí a ó sọ wípé èyí jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí tọ̀hún jẹ́ ẹ̀ṣẹ̀. Ó lè mú kí o wà ní ìwà mímọ́ àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo, kì í ṣe ní oṣù kan, kì í ṣe ní ọdún kan, lé ọjọ́ ayé wa gbogbo. Ó ṣeéṣe fún Ọlọ́run kí a ba lè borí àwọn ìdẹ̀wọ̀ àti ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù, kí a mọ̀ wípé agbára wà lọ́wọ́ Ọlọ́run. Agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì í kùnà. Ó ṣeéṣe fún Ọlọ́run láti pa wá mọ́. Wo Juda ẹsẹ̀ 24. Ǹjẹ́ ti ẹni tí ó lè payín mọ́ kúrò nínú ìkọsẹ̀ kí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láì lábòkò pẹ̀lú ayọ̀ ńlá sórí agbára Ọlọ́run? Wípé o lè pawámọ́ láì kọsẹ̀, o lè pawámọ́ láì ṣubú, o lè pawámọ́ láì padà sínú ayé, o lè pawámọ́ láì padà sínú ẹ̀ṣẹ̀, o lè pawámọ́ láì ní ẹ̀ṣẹ̀ nínú. ese ninu ero ese ninu ninu ara ese nibi kibi o le pawamo kuro ninu ikose gbogbo ki o si mu wa wa si waju re lai laboko lai legbin lai lese pelu ayo nla bi abagbadura si olorun bi aba so fun olorun wi pe eyi ni edun okan wa eyi ni ilepa okan wa eyi ni ohun ti a nfe o sese olorun le se fun wa kini ipa ti re kini ohun ti o ye ki o se ki eyi ki o ba le je ti re ye ki a wo Jeremiah ori 23 ese iketa ke pe mi emi o si da olohun emi o si fi ohun la ati alagbara han o ti iwo ko mo ohun ti o se nla nu ni pe nigba ti olorun po wa pe ki a ke pe ohun ki ohun ki o ba le fi ohun la han wa ohun kekeke le a ma nbere o mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni o mo we pe ohun ti o dabi eni we pe bi ani ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si orun rere lati wa pelu olorun titi ayeraye o mo we pe ohun kekere ni loju o wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la alakala mo o dabi ohun ti o tobi loju o wa we pe olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi niyawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je we pe omo lo ngbe ni lo sorun ni ah aba ma bi won le ni lai lo nka bi o ba je we pe owo lo ngbe ni lo sorun aba ma le pa owo lai dekun bi o ba je we pe eni ti o ni ilera ara dida sasa ohun lo ngbe ni lo sorun aba ma ma ro nipa lasaru e ti o lo sorun iwosan ogbe ni lo sorun awon nkan aye won yo gbe ni lo sorun awon nkan ti o si gbe ni lo sorun nkan kekere ni woju olowa nkan ti o se ti tobi ni woju olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere e ni a n pe ni iwa mimo somo lai si iwa mimo ko si eni ti o ri olorun o ni ki a ke pe ohun o ni ki a be lowo ohun wi pe ohun o da wa lohun ati wi pe ohun o fi ohun nla ohun alagbara ohun o fi han wa eyi ti a ko mo tele tele nipa be o ye ki a gbadura si olorun o ye ki a so fun olorun we pe a n fe nkan yi a n fe iwa mimo a n fe aworan olorun ni igbese aye wa ninu Jeremiah ori 29 ese iketala eyin o si saferi mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti ki je ki awon elomiran ki o ni iwa mimo isomi isodi mimo isodotun ohun ti ki je ki awon elomiran ki won ki o le bori ese ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awon elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni eni mimo alaileri alailaboko alailegbin kan soso nkan ti ki je ki awon elomiran ki won ki o le dabi Jesu Kristi ni oro ni iwa ni iro ni ise ni ohun gbogbo ohun ni wepe won ki fi tokan tokan gbadura bi o ba je wepe won wa owo ni won fi tokan tokan wa bi won ba wa iwosan ni won fi tokan tokan wa bi won ba wa ise ni won fi tokan tokan wa bi o ba di pe an wa igbala an wa isodi mo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won won o le lanu lati ba olorun soro sugbon olorun so fun a wi pe oni eyin o saferi mi e je pe e o wa mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti olorun be lo wa ni pe nisinsin ki a lo si ori ekun wa mi o ni ki a joko mi o ni ki a dide ki a lo si ori ekun wa ki a so fun olorun pelu ikerora ki a so fun olorun pelu igbagbo ki a so fun olorun pelu okan ti saferi olorun ki a so fun olorun wi pe olorun iwa mimo ti a nso nipa re yi iwa mimo ti a daruko re yi iwa mimo ti a tenumo mo fe ki aworan olorun iwa olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu olorun lo sori ekun re so fun olorun o mo bi Jesu Kristi se gbadura ni oke Getsemani o mo bi o se fi ikerora gbadura o mo bi o se fi omije gbadura o mo bi iwa ya eje adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o le so fun olorun be o mo bi Jacob bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe iwo bukun mi o le so fun olorun be o le so wi pe eyi ni ogun ti mo nfe
1: e ni ohun ini ti mo nfe e ni ohun ti o wun mi ju ni igbese aye mi wi pe ki iwa mi ki o di mimo ki oro mi ki o di mimo ki rin mi ki o je mimo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun olorun iwo lo nduro se o le kunle o le gbadura o le kepe olorun o saferi olorun o ni eyin o saferi mi e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin wa mi sopo olorun gbadura si olorun jesu ku fun lori ige agbelebu o fe ki o fo lowo ese patapata o fe ki o di ti olorun o fe ki o ni iwa mimo o fe ki o ni iso di mimo bi o ba ti ni igbala bere fun igbala pe fun idariji ese sopo olorun we pe ki o fun ole ore ofe ki o ba le je eniyan olorun ati bi o ba si ti ni igbala ki o sopo olorun we pe o fe ni iso di mimo o fe ni iso di mimo o fe ni iso di mimo titi olorun yo fi ri aworan re ninu re yo fi ri aworan re ninu re ti o gbogbo ninu re ni igbese aye re ti yo fi yi pada patapata ti o je ti olorun ki gbe pe olorun so fun olorun we pe iwa mimo yi o ni edun okan re o si fe je ti re titi o si fe je ti re ninu iwa ninu ise ninu ero ninu rin ninu gbogbo o fe je ti olorun kepe olorun o daju wi pe ni o se fun

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: We Joshua, ori ikewa, o si se nigbati Adoni Sedeki oba Jerusalem gbo pe Joshua ti ko ai ti o si parun patapata bi o ti se si Jericho ati si oba re. Be ni o si se si ai ati si oba re. Ati bi awon ara Gibeon ti ba Israel sore ti won si gbe arin won. Won beru pipo nitori ti Gibeon se ilu nla. Bi okan ninu awon ilu oba ati nitori ti o tobi ju ai lo ati gbogbo okunrin inu re je alagbara nitori na Adoni Sedeki oba Jerusalem ranse si Ohamu oba Hebroni ati si Piramu oba Jamutu ati si Jafia oba Lakishi ati si Debiri oba Egloni wipe egoke tomi wa ki esin ran mi lowo ki awa ki o le kolu Gibeoni nitori ti oba Joshua ati awon omo Israeli sore awon oba Amori mararun oba Jerusalem oba Hebroni, oba Jamutu, oba Lakishi, ati oba Egloni kwa ara wan jo. Wansi goke, awan ati gbogbo ogun wan, wansi doti Gibeoni, wansi fi ija fun. Awan okunrin Gibeoni si ranse si Joshua ni ibudo ni Gigali, wipe, ma se fa owo re seyin kuro lodo awon iranse re. Goke to wa wa kankan, ki o si gba wa, ki o si ran wa lowo, nitori ti gbogbo awon oba Amori ti n gbe ori oke kojo po si wa. Bẹ́ẹ̀ni Joshua gòkè láti Gigali lọ wọn àti gbogbo àwọn ọmọ ogun pẹ̀lú rẹ̀ àti gbogbo àwọn alágbára akọni. Olúwa sì wí fún Joshua pé má ṣe bẹ̀rù wọn nítorí tí mo ti fi wọn lé ọ lọ́wọ́ kì yóò sí ọkùnrin kan nínú wọn tí yóò lè dúró níwájú rẹ̀. Joshua sì yọ sí wọn lójijì ó sì gòkè láti Gigali lọ ní gbogbo òru náà. Olúwa sì fọ wọn níwájú Israeli ó sì pa wọn ní ìpakúpa ní Gibeoni ó sì lépa wọn ní ọ̀nà òkè Beti Horoni ó sì pa wọn dé Aseka àti dé Makeda. Ó sì ṣe bí wọ́n ti ń sá níwájú Israeli tí wọ́n dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ Beti Horoni. Olúwa rọ yìnyín ńlá sí wọn láti ọ̀run wá títí dé Aseka. Wọ́n sì kú. Àwọn tí ó ti pa yìnyín.

Kigali. Ṣùgbọ́n àwọn ọba márùn-ún ní sá, wọ́n sì fara wọn pamọ́ ní ihò kan ní Makeda. A sì sọ fún Joshua pé a rí àwọn ọba márùn-ún ní ìfarapamọ́ ní ihò ní Makeda. Joshua sì wí pé ẹ̀yí òkúta ńlá dí ẹnu ihò náà, kẹ́ sì yan ènìyàn síbẹ̀ láti ṣọ́ wọn. Ṣùgbọ́n ẹ̀yin, ẹ má ṣe dúró, ẹ lépa àwọn ọ̀tá yín kẹ́ sì kọlù wọn lẹ́yìn. Ẹ má ṣe jẹ́ kí wọn kí ó wọ ìlú wọn lọ nítorí tí Olúwa Ọlọ́run yín ti fi wọn lé yín lọ́wọ́. Ó sì ṣe nígbà tí Joshua àti àwọn ọmọ Ísírẹ́lì pa wọ́n ní ìpakúpa tán títí a fi run wọ́n tí àwọn tí ó kù nínú wọn wọ inú ìlú olóde lọ. Gbogbo ènìyàn sì padà sí ibùdó sọ́dọ̀ Joshua ní Makeda ní àlàáfíà. Kò sí ẹnìkan tí ó yọ ahọ́n rẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì. Nígbà náà ni Joshua wí pé ẹ ṣí ẹnu ihò náà kẹ́ sì mú àwọn ọba márààrún náà jáde kúrò nínú ihò tọ̀mí wá. Wọ́n sì ṣe bẹ́ẹ̀, wọ́n sì mú àwọn ọba márààrún ní jáde láti inú ihò náà tọ̀ wá. Ọba Jerusalemu, ọba Hebroni, ọba Jamutu, ọba Lakishi àti ọba Egloni. Ó sì ṣe nígbà tí wọ́n mú àwọn ọba náà tọ Joshua wá ni Joshua pe gbogbo àwọn ọkùnrin Ísírẹ́lì. Ó sì wí fún àwọn olórí àwọn ọmọ ogun tí ó bá a lọ pé ẹ súnmọ́ ẹ̀yìn, ẹ sì fi ẹsẹ̀ yín lé ọrùn àwọn ọba wọ̀nyí. Wọ́n sì súnmọ́ wọn, wọ́n sì gbé ẹsẹ̀ wọn lé wọn ní ọrùn. Joshua sì wí fún wọn pé ẹ má ṣe bẹ̀rù, ẹ má sì ṣe fòyà, ẹ ṣe gírí kí ẹ sì mú àyàlé, nítorí pé báyìí ni Olúwa yóò ṣe sí àwọn ọ̀tá yín gbogbo tí ẹ̀yin ń bá jà. Lẹ́yìn náà ni Joshua sì kọlù wọn, ó sì pa wọn, ó sì so wọ́n rọ̀ lórí igi márùn-ún, wọ́n sì sọ̀rọ̀ lórí igi títí di àṣálẹ́. Ó sì ṣe ní àkókò ìwọ oòrùn, Joshua pàṣẹ, wọ́n sì sọ wọ́n kalẹ̀ kúrò lórí igi, wọ́n sì gbé wọn sọ sínú ihò náà nínú èyí tí wọ́n ti sá pamọ́ sí. Wọ́n sì fi òkúta ńlá dí ẹnu ihò náà tí ó wà títí di òní olónìí. Ní ọjọ́ náà ni Joshua kó Makeda, ó sì fi ojú ìdá kọlù ú àti ọba rẹ̀, ó pa wọ́n run pátápátá àti gbogbo ọkàn tí ń bẹ nínú rẹ̀, kò kó ẹnìkan sílẹ̀. Ó sì ṣe sí ọba Makeda gẹ́gẹ́ bí ó ti ṣe sí ọba Jericho. Joshua sì kọjá láti Makeda lọ sí Libna àti gbogbo Ísírẹ́lì pẹ̀lú rẹ̀, ó sì fi ìjà fún Libna. Olúwa sì fi ilé Ísírẹ́lì lọ́wọ́ pẹ̀lú àti ọba rẹ̀, ó sì fi ojú ìdàkọlù àti gbogbo ọkàn tí ó wà nínú rẹ̀, kò kó ẹnìkan nínú rẹ̀. Ó sì ṣe sí ọba rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sí ọba Jericho. Joshua sì kọjá láti Libna lọ sí Lakishi àti gbogbo Ísírẹ́lì pẹ̀lú rẹ̀, ó sì dó tì í, ó sì fi ìjà fún. Olúwa sì fi Lakishi lé Ísírẹ́lì lọ́wọ́, ó sì kó ní ìjọ kejì, ó sì fi ojú ìdàkọlù àti gbogbo ọkàn tí ó wà nínú rẹ̀, gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó ṣe sí Libna. Nígbà náà ni Horamu ọba Geseri gòkè láti ran Lakishi lọ́wọ́. Joshua sì kọlù ú àti àwọn ènìyàn rẹ̀ tó bẹ́ẹ̀ tí kò fi kú ẹnìkan sílẹ̀ fún. Láti Lakishi, Joshua kọjá lọ sí Egloni àti gbogbo Ísírẹ́lì pẹ̀lú rẹ̀, wọ́n sì dó tì í, wọ́n sì fi ìjà fún. Wọ́n sì kó ní ọjọ́ náà, wọ́n sì fi ojú ìdàkọlù ú àti gbogbo ọkàn tí ń bẹ nínú rẹ̀ ni ó parun pátápátá ní ọjọ́ náà, gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó ṣe sí Lakishi. Joshua sì gòkè láti Egloni lọ sí Hebroni àti gbogbo Ísírẹ́lì pẹ̀lú rẹ̀, wọ́n sì fi ìjà fún. Wọ́n sì kó, wọ́n sì fi ojú ìdàkọlù àti ọba rẹ̀ àti gbogbo ìlú rẹ̀ àti gbogbo ọkàn tí ó wà nínú rẹ̀, kò kú ẹnìkan sílẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó ṣe sí Egloni, ó sì parun pátápátá àti gbogbo ọkàn tí ó wà nínú rẹ̀. Joshua sì padà lọ sí Debiri àti gbogbo Ísírẹ́lì pẹ̀lú rẹ̀, ó sì fi ìjà fún. Ó sì kó àti ọba rẹ̀ àti gbogbo ìlú rẹ̀, wọ́n sì fi ojú ìdàkọlù wọ́n, wọ́n sì pa gbogbo ọkàn tí ń bẹ nínú rẹ̀ run pátápátá, kò sì kú ẹnìkan sílẹ̀, gẹ́gẹ́ bí ó ti ṣe sí Hebroni. Bẹ́ẹ̀ ni ó ṣe sí Debiri àti ọba rẹ̀, àti gẹ́gẹ́ bí ó ti ṣe sí Libna àti ọba rẹ̀. Bẹ́ẹ̀ ni Joshua kọlu gbogbo ilẹ̀, ilẹ̀ òkè àti ti gúúsù àti ti pẹ̀tẹ́lẹ̀ àti ti ẹsẹ̀ òkè àti àwọn ọba wọn gbogbo, kò kó ẹnìkan sílẹ̀, ṣùgbọ́n ó pa wọn gbogbo tí ó ń mìíràn pátápátá, gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run Ísírẹ́lì ti pa á láṣẹ. Joshua sì kọlù wọn láti Kadeshibania lọ títí dé Gaza àti gbogbo ilẹ̀ Gosheni àní títí dé Gibeoni. Àti gbogbo àwọn ọba wọ̀nyí àti ilẹ̀ wọn ni Joshua kó ní ìgbà kan náà nítorí tí Olúwa Ọlọ́run Ísírẹ́lì jà fún Ísírẹ́lì. Joshua sì padà àti gbogbo Ísírẹ́lì pẹ̀lú rẹ̀ sí ibùdó ní Gilgali. Ìwé Joshua orí ìkọkànlá. Ó sì ṣe nígbà tí Jabini ọba Hasoru gbọ́ nǹkan wọ̀nyí, ó ránṣẹ́ sí Jobabu ọba Madoni àti sí ọba Shimroni àti sí ọba Akshafu àti sí àwọn ọba tí ń bẹ ní ìhà àríwá lórí òkè àti ti pẹ̀tẹ́lẹ̀ ní ìhà gúúsù ti Kinerotu àti ní ilẹ̀ Titẹ́jú àti ní ilẹ̀ òkè Doru ní ìhà ìwọ̀ oòrùn àti sí àwọn ará Kenani ní ìhà ìlà oòrùn àti ní ìhà ìwọ̀ oòrùn àti àwọn Amori àti sí àwọn Hiti àti sí àwọn Perisi àti sí àwọn Jebusi lórí òkè àti sí àwọn Hifi nísàlẹ̀ Hamoni ní ilẹ̀ Mispa. Wọ́n sì jáde, àwọn àti gbogbo ogun wọn pẹ̀lú wọn, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí iyanrìn ti ń bẹ ní etí òkun fún ọ̀pọ̀ àti ẹṣin àti kẹ̀kẹ́ pípọ̀ pípọ̀. Gbogbo àwọn ọba wọ̀nyí sì

0: péjọpọ̀. Wọ́n wá, wọ́n sì dó ṣọ̀kan ní ibi omi Meromu láti fi ìjà fún Ísírẹ́lì. Olúwa sì wí fún Joshua pé má ṣe bẹ̀rù nítorí wọn, nítorí ní ọ̀la ní àkókò yìí, èmi ò fi gbogbo wọn tọrẹ níwájú Ísírẹ́lì ní pípa. Ìwọ ó já pátí ẹṣin wọn, ìwọ ó sì fi iná sun kẹ̀kẹ́ wọn. Bẹ́ẹ̀ ni Joshua àti gbogbo àwọn ọmọ ogun pẹ̀lú rẹ̀ yọ sí wọn lójijì ní ibi omi Meromu, wọ́n sì kọlù wọ́n. Olúwa sì fi wọ́n lé Ísírẹ́lì lọ́wọ́, wọ́n sì kọlù wọ́n, wọ́n sì lé wọn títí dé Sidoni ńlá, àti títí dé Misrefotimaimu, àti dé àfonífojì Mispa ní àìlà ọrùn. Wọ́n sì pa wọ́n tó bẹ́ẹ̀ tí kò pe ẹnìkan sílẹ̀ fún wọn. Joshua sì ṣe sí wọn gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún un, ó já pátí ẹ̀ṣin wọn, ó sì fi iná sun kẹ̀kẹ́ wọn. Joshua sì padà ní àkókò náà, ó sì kó Hasoru, ó sì fi dàpọ̀ ọba rẹ̀, nítorí lé àtijọ́ rí, Hasoru lé olórí gbogbo ilẹ̀ ọba wọn ni. Wọ́n sì fi ojú ìdàpa gbogbo ọkàn tí ń bẹ nínú rẹ̀. Wọ́n run wọn pátápátá, a kò pe ẹnìkan tí mí sílẹ̀, ó sì fi iná kun Hasoru. Àti gbogbo ìlú àwọn ọba wọn ni, àti gbogbo ọba wọn ni Joshua kó, ó sì fi ojú ìdàpọ̀ lù wọ́n, ó sì pa wọ́n run pátápátá gẹ́gẹ́ bí Mose ìránṣẹ́ Olúwa ti pa láṣẹ. Ṣùgbọ́n àwọn ìlú tí ó dúró lórí òkè wọn, Ísírẹ́lì kò sun ọ̀kan nínú wọn bí kò ṣe Hasoru nìkan. Èyí ni Joshua fi iná sun. Àti gbogbo ìkógun ìlú wọ̀nyí àti ohun ọ̀sìn ni àwọn ọmọ Ísírẹ́lì kó fún ara wọn. Ṣùgbọ́n gbogbo àwọn ọkùnrin ni wọ́n fi ojú ìdàkọlù títí wọ́n fi pa wọ́n run. Wọn kò kó ẹnìkan sílẹ̀ tí ń mí. Gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mose ìránṣẹ́ rẹ̀, bẹ́ẹ̀ ni Mose pàṣẹ fún Joshua, bẹ́ẹ̀ ni Joshua sì ṣe. Òun kò kú ohun kan sílẹ̀ nínú gbogbo ohun tí Olúwa pa láṣẹ fún Mose. Bẹ́ẹ̀ ni Joshua gba gbogbo ilẹ̀ náà, ilẹ̀ òkè àti gbogbo ilẹ̀ gúúsù àti gbogbo ilẹ̀ Gósheni àti ilẹ̀ Títẹ́jú àti Pẹ̀tẹ́lẹ̀ àti ilẹ̀ òkè Ísírẹ́lì àti ilẹ̀ Títẹ́jú rẹ̀. Láti òkè Halaki lọ tí ó lọ sókè Seiri àní dé Baali Gadi ní àfonífojì Lebanoni nísàlẹ̀ òkè Hamoni, àti gbogbo àwọn ọba wọn ni ó kó, ó sì kọlù wọn, ó sì pa wọn. Joshua sì bá gbogbo àwọn ọba wọn ni jagun ní ọjọ́ púpọ̀. Kò sí ìlú kan tí ó bá àwọn ọmọ Ísírẹ́lì ṣọ̀rẹ́ bí kò ṣe àwọn Hifi, àwọn ará ìlú Gibeoni. Gbogbo wọn ni wọ́n fi ogun gbà, nítorí láti ọ̀dọ̀ Olúwa ni a ti mú ọkàn wọn le, kí wọn kí ó lè jáde ogun tọ Ísírẹ́lì wá, kí ó lè pa wọ́n run pátápátá, kí wọn kí ó má sì ṣe rí ojú rere, ṣùgbọ́n kí ó lè pa wọ́n run gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mose. Ní àkókò náà ni Joshua wá, tí ó sì kí àwọn ọmọ Anaki kúrò ní ilẹ̀ òkè, kúrò ní Hebroni, kúrò ní Debiri, kúrò ní Anabu, àti kúrò ní gbogbo ilẹ̀ òkè Juda, àti kúrò ní gbogbo ilẹ̀ òkè Ísírẹ́lì. Joshua rún wọn pátápátá pẹ̀lú ìlú wọn. Kò kú ẹnìkan nínú àwọn ọmọ Anaki ní ilẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì, bí kò ṣe ní Gaza, ní Gati, ní Ashdodu ni wọ́n kù sí. Bẹ́ẹ̀ ni Joshua gba gbogbo ilẹ̀ náà gẹ́gẹ́ bí ohun gbogbo tí Olúwa ti wí fún Mose. Joshua sì fi fún Ísírẹ́lì ní ilẹ̀ ìní gẹ́gẹ́ bí ìpín wọn nípa ẹ̀yà wọn. Ilẹ̀ náà sì sinmi lọ́wọ́ ogun.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé Joshua, orí ìkejìlá. Ǹjẹ́ wọ̀nyí ni àwọn ọba ilẹ̀ náà tí àwọn ọmọ Ísírẹ́lì pa, tí wọ́n sì gba ilẹ̀ wọn ní apá kejì Jọ́dánì ní àìlà ọrùn láti odò Anoni lọ títí dé òkè Hamoni àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ ní àìlà ọrùn. Sihoni ọba Amori ti ń gbé Eshboni, tí ó sì jọba láti Aroeri ti ń bẹ̀lẹ̀ tí odò Anoni àti ìlú tí ó wà láàrin àfonífojì náà, àti àbọ̀ Gileadi àní títí dé Jaboku, agbègbè àwọn ọmọ Amoni, àti ní pẹ̀tẹ́lẹ̀ lọ dé òkun Kinnerotu ní àìlà ọrùn títí dé òkun pẹ̀tẹ́lẹ̀ àní òkun Iyọ̀ ní àìlà ọrùn ní ọ̀nà Beti Jeshimotu, àti láti gúúsù lọ nísàlẹ̀ ẹsẹ̀ òkè Pisga, àti agbègbè Ogu ọba Bashani, ọ̀kan nínú àwọn tí ó kù nínú àwọn Rifaimu, ẹni tí ń gbé Ashtarotu àti Edrei, ó sì jọba ní òkè Amoni àti ní Saleka àti ní gbogbo Bashani títí ó fi dé agbègbè àwọn Geshuri àti àwọn Maakati àti àbọ̀ Gileadi, àlá Sihoni ọba Eshboni. Mose ìránṣẹ́ Olúwa àti àwọn ọmọ Ísírẹ́lì kọlù wọ́n. Mose ìránṣẹ́ Olúwa sì fi fún àwọn ọmọ Ribeni ní ilẹ̀ ìní, àti fún àwọn ọmọ Gadi àti fún àbọ̀ ẹ̀yà Manase. Wọ̀nyí ni àwọn ọba ilẹ̀ náà tí Joshua àti àwọn ọmọ Ísírẹ́lì pa ní apá ìhìn Jọ́dánì ní ìwọ̀ oòrùn láti Baali Gadi ní àfonífojì Lebanoni àní títí dé òkè Halaki ní ọ̀nà òkè Seiri, tí Joshua fi fún àwọn ẹ̀yà Ísírẹ́lì ní ilẹ̀ ní gẹ́gẹ́ bí ìpín wọn, ní ilẹ̀ òkè àti ní ilẹ̀ Títẹ́jú àti ní pẹ̀tẹ́lẹ̀ àti ní ẹsẹ̀ òkè àti ní Agiju àti ní Gúúsù, àwọn Hiti, àwọn Amori àti àwọn ará Kinani, àwọn Perisi àwọn Hifi àti àwọn Jebusi. Ọba Jericho ọ̀kan. Ọba Ai tí ó wà lẹ́bàá Betieli ọ̀kan. Ọba Jerusalemu ọ̀kan. Ọba Hebroni ọ̀kan. Ọba Jamutu ọ̀kan. Ọba Lakishi ọ̀kan. Ọba Egloni ọ̀kan. Ọba Geseri ọ̀kan. Ọba Debiri ọ̀kan. Ọba Gederi ọ̀kan. Ọba Homa ọ̀kan. Ọba Aradi ọ̀kan. Ọba Libna ọ̀kan. Ọba Adulamu ọ̀kan. Ọba Makeda ọ̀kan. Ọba Betieli ọ̀kan. Ọba Tapua ọ̀kan. Ọba Heferi ọ̀kan. Ọba Afeki ọ̀kan. Ọba Lasharoni ọ̀kan. Ọba Madoni ọ̀kan. Ọba Hasoru ọ̀kan. Ọba Shemroni Meroni ọ̀kan. Ọba Akshafu ọ̀kan. Ọba Taanaki ọ̀kan. Ọba Megido ọ̀kan. Ọba Kedeshi ọ̀kan. Ọba Jokneamu ti Kameli ọ̀kan. Ọba Doru ní òkè Doru ọ̀kan. Ọba àwọn orílẹ̀-èdè Gígali ọ̀kan. Ọba Taasa ọ̀kan. Gbogbo àwọn ọba náà jẹ́ 21. Ìwé Joshua. Orí 13. Joshua sì gbó, ó sì pọ̀ ní ọjọ́. Olúwa sì wí fún un pé, ìwọ gbó, ìwọ sì pọ̀ ní ọjọ́. Ilẹ̀ pípọ̀ sì kù láti gbà. Èyí ni ilẹ̀ tí ó kù. Gbogbo ilẹ̀ àwọn Filistini àti gbogbo Geshuri láti Shihori ti ń bẹ níwájú Egypti. Àní títí dé agbègbè Ekroni ní àríwá tí a kà fún àwọn ará Kinani, àwọn ìjòyè Filistia 5, àwọn ará Gaza àti àwọn ará Ashdodi, àwọn ará Ashkeloni, àwọn Giti àti àwọn ará Ekroni, àwọn Afimu pẹ̀lú ní gúúsù, gbogbo ilẹ̀ àwọn ará Kinani àti Meara àti àwọn ará Sidoni dé Afeki títí dé agbègbè àwọn Amori àti ilẹ̀ àwọn Gibali àti gbogbo Lebanoni ní àìlà ọrùn. Láti Baligadi nísàlẹ̀ òkè Hamuni títí ó fi dé àtiwọ Hamati. Gbogbo àwọn ará ilẹ̀ òkè láti Lebanoni títí dé Misrefotimaimu àní gbogbo àwọn ará Sidoni. Àwọn ni èmi ò lè jáde kúrò níwájú àwọn ọmọ Ísírẹ́lì. Kìkì kí ìwọ kí o fi kèké pin fún Ísírẹ́lì ní ilẹ̀ ìní gẹ́gẹ́ bí mo ti pàṣẹ fún ọ. Ǹjẹ́ nítorí náà, pín ilẹ̀ yìí ní ilẹ̀ ìní fún àwọn ẹ̀yà mẹ́sàn-án àti fún àbọ̀ ẹ̀yà Manase. Pẹ̀lú rẹ̀, àwọn ọmọ Ribeni àti àwọn ọmọ Gadi ti gba ilẹ̀ ìní wọn. Tí Mose fi fún wọn ní àkejì Jọ́dánì ní àìlà ọrùn bí Mose ìránṣẹ́ Olúwa ti fi fún wọn. Láti Aroeri lọ, tí ń bẹ létí àfonífojì Anoni àti ìlú tí ń bẹ láàrin àfonífojì náà, àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ Medeba títí dé Diboni, àti gbogbo ìlú Sihoni ọba àwọn Amori tí ó jọba ní Eshboni, títí dé agbègbè àwọn ọmọ Amoni àti Gileadi, àti agbègbè àwọn Geshuri àti àwọn Maakati, àti gbogbo òkè Hamoni àti gbogbo Bashani dé Saleka. Gbogbo ilẹ̀ ọba Ogu ní Bashani tí ó jọba ní Ashtarotu àti ní Edrei, ẹni tí ó kù nínú àwọn Rifaimu ìyókù, nítorí àwọn wọ̀nyí ni Mose kọlù tí ó sì lé jáde. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì kò lé àwọn Geshuri tàbí àwọn Maakati jáde, ṣùgbọ́n àwọn Geshuri àti àwọn Maakati ń gbé àárín àwọn ọmọ Ísírẹ́lì títí di òní. Kìkì ẹ̀yà Lefi ni òun kò fi ilẹ̀ ní fún. Ẹ̀bọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì tí a fi iná ṣe ni ìní wọn gẹ́gẹ́ bí ó ti wí fún wọn. Mose sì fi fún ẹ̀yà àwọn ọmọ Ríúbẹ́nì gẹ́gẹ́ bí ìdílé wọn. Àlà wọn bẹ̀rẹ̀ láti Aroeri lọ tí ń bẹ létí àfonífojì Anoni àti ìlú tí ń bẹ láàrin àfonífojì ni àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ tí ń bẹ ní Amedeba, Eshboni àti gbogbo ìlú rẹ̀ tí ń bẹ ní pẹ̀tẹ́lẹ̀, Diboni àti Bamoti Baali àti Beti Baali Meoni àti Jahasa àti Kedemoti àti Mefaati àti Kiriataimu àti Sibma àti Sareti Shahari ní òkè àfonífojì náà àti Beti Peori àti orísun Pisga àti Beti Jeshimotu àti gbogbo ìlú pẹ̀tẹ́lẹ̀ náà àti gbogbo ilẹ̀ ọba Sihoni ọba àwọn Amori tí ó jọba ní Eshboni tí Mose kọlù pẹ̀lú àwọn ọmọ aládé Midiani, Efi àti Rekemu àti Suri àti Huri àti Reba àwọn ọmọ aládé Sihoni tí ń gbé ilẹ̀ náà. Àti Balaamu ọmọ Beori aláfọ̀ṣẹ ni àwọn ọmọ Ísírẹ́lì fi dàpa pẹ̀lú àwọn tí wọ́n pa. Àti àlà àwọn ọmọ Ríúbẹ́nì ní Jọ́dánì àti agbègbè rẹ̀, èyí ni ilẹ̀ ní àwọn ọmọ Ríúbẹ́nì gẹ́gẹ́ bí ìdílé wọn, àwọn ìlú àti ìletò wọn. Mose sì fi ilẹ̀ fún ẹ̀yà Gadi àní fún àwọn ọmọ Gadi gẹ́gẹ́ bí ìdílé wọn. Àlà wọn bẹ̀rẹ̀ ní Jaseri àti gbogbo ìlú Gileadi àti àbọ̀ ilẹ̀ àwọn ọmọ Amoni títí dé Aroeri tí ń bẹ níwájú Rabba àti láti Eshboni títí dé Ramatu Mispe àti Betonimu àti láti Mahanaimu títí dé agbègbè Debiri àti ní àfonífojì Beti Haramu àti Beti Nimra àti Sukotu àti Safoni ìyókù ilẹ̀ ọba Sihoni ọba Eshboni Jọ́dánì àti agbègbè rẹ̀ títí dé ìhà òpin òkun Kinereti ní àkejì Jọ́dánì ní àìlà ọrùn. Èyí ni ilẹ̀ ìní àwọn ọmọ Gadi gẹ́gẹ́ bí ìdílé wọn, ìlú wọn àti ìletò wọn. Mose si fi ilẹ̀ ni fún àbọ̀ ẹ̀yà Manasseh, ó sì jẹ́ ti àbọ̀ ẹ̀yà àwọn ọmọ Manasseh gẹ́gẹ́ bí ìdílé wọn. Àlá wọn sì bẹ̀rẹ̀ láti Mahanaimu lọ, gbogbo Bashani, gbogbo ilẹ̀ ọba Ogu, ọba Bashani, àti gbogbo ìlú Jairi ti ń bẹ ní Bashani, ọgọ́ta ìlú, àti àbọ̀ Gileadi, àti Ashtarotu, àti Edrei, ìlú ilẹ̀ ọba Ogu ní Bashani jẹ́ ti àwọn ọmọ Makiri, ọmọ Manasseh, àní ti àbọ̀ àwọn ọmọ Makiri gẹ́gẹ́ bí ìdílé wọn. Wọ́n yí ni àwọn ilẹ̀ ìní náà tí Mose pín ní ìní ní pẹ̀tẹ́lẹ̀ Moabu ní apá kejì Jọ́dánì lẹ́bàá Jericho ní ìhàìlà ọ̀run. Ṣùgbọ́n ẹ̀yà Lefi ni Mose kò fi ilẹ̀ ìní fún. Olúwa Ọlọ́run Ísírẹ́lì ní ìní wọn gẹ́gẹ́ bí ó ti wí fún wọn.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Joshua. Orí ìkẹrìnlá, wọ̀nyí sì ni ilẹ̀ ìní tí àwọn ọmọ Ísírẹ́lì gbà ní ìní ní ilẹ̀ Kínání tí Eleasari àlùfà àti Joshua ọmọ Nuni àti àwọn olórí àwọn baba ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì pín fún wọn. Kèké ni wọ́n fi ní ilẹ̀ ìní wọn
2: gẹ́gẹ́ bí Olúwa ti pa láṣẹ láti ọwọ́ Mose wá
0: fún àwọn ẹ̀yà mẹ́sàn-án àti àbọ̀ ẹ̀yà ni. Nítorí Mose ti fi ilẹ̀ ìní fún àwọn ẹ̀yà méjì àti àbọ̀ ẹ̀yà ní apá kejì Jọ́dánì, ṣùgbọ́n àwọn ọmọ Lefi ni òun kò fi ilẹ̀ ìní fún láàrin wọn. Nítorí pé ẹ̀yà méjì ni ẹ̀yà àwọn ọmọ Jósẹ́fù, Manasseh àti Efraimu, nítorí náà wọn kò sì fi ìpín fún àwọn ọmọ Lefi ní ilẹ̀ náà, bí kò ṣe ìlú láti máa gbé pẹ̀lú agbègbè ìlú wọn fún ohun ọ̀sìn wọn àti ohun ìní wọn. Gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mose, bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe, wọ́n sì pín ilẹ̀ náà. Nígbà náà ni àwọn ọmọ Júdà wá sọ́dọ̀ Joshua ní Gilgali, Kálẹ́bù ọmọ Jefune ti Kenesi sì wí fún un pé, ìwọ mọ ohun tí Olúwa wí fún Mose ènìyàn Ọlọ́run nípa tèmi tìrẹ ní Kadesh Barnea. Ẹni ogójì ọdún ni mí nígbà tí Mose ìránṣẹ́ Olúwa rán mi láti Kadesh Barnea lọ ṣàmì ilẹ̀ náà. Mo sì mú ìhìn fún un wá gẹ́gẹ́ bí ó ti wà ní ọkàn mi. Ṣùgbọ́n àwọn arákùnrin mi tí ó gòkè lọ já àwọn ènìyàn ní àyà, ṣùgbọ́n èmi tọ Olúwa Ọlọ́run mi lẹ́yìn pátápátá. Mose sì búra ní ọjọ́ náà wípé ní tòótọ́, ilẹ̀ tí ẹsẹ̀ rẹ ti tẹ ni, ilẹ̀ ní rẹ ni yóò jẹ́, àti ti àwọn ọmọ rẹ láéláé. Nítorí tí ìwọ tọ Olúwa Ọlọ́run mi lẹ́yìn pátápátá, ǹjẹ́ ní ìsinsìnyí kíyèsí, Olúwa dá mi sí gẹ́gẹ́ bí ó ti wí láti ọdún 45 yìí wá, láti ìgbà tí Olúwa ti sọ ọ̀rọ̀ yìí fún Mose, nígbà tí Ísírẹ́lì rìn kiri ní aginjù. Ti kíyèsí ní ìsinsìnyí, èmi di ẹni 95 ọdún ní òní, síbẹ̀ èmi ní agbára ní òní gẹ́gẹ́ bí mo ti ní ní ọjọ́ tí Mose rán mi lọ, gẹ́gẹ́ bí agbára mi ti rí nígbà náà, àní bẹ́ẹ̀ ni agbára mi rí ní ìsinsìnyí fún ogun àti láti jáde àti láti wọlé. Ǹjẹ́ nítorí náà fi òkè yí fún mi, èyí tí Olúwa wí ní ọjọ́ náà, nítorí tí ìwọ gbọ́ ní ọjọ́ náà bí àwọn ọmọ Anaki ti wà níbẹ̀, àti ìlú tí ó tóbi tí ó sì ṣe olódi. Bóyá Olúwa yóò wà pẹ̀lú mi, èmi ó sì lé wọn jáde gẹ́gẹ́ bí Olúwa ti wí. Joshua sì súre fún, ó sì fi Hebroni fún Kálẹ́bù ọmọ Jefune ní ilẹ̀ ìní. Nítorí náà, Hebroni di ilẹ̀ ìní Kálẹ́bù ọmọ Jefune ti Kenesi títí di òní olónìí. Nítorí tí ó tọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì lẹ́yìn pátápátá, orúkọ Hebroni láéláérí a máa jẹ́ Kiriati Abba. Abba jẹ́ ènìyàn ńlá kan nínú àwọn ọmọ Anaki, ilẹ̀ náà sì sinmi lọ́wọ́ ogun.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yí ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbogbo ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín yóò fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dédé Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. ni no ebero orikewa ese ikewa ati ikerinla ebero orikewa ese ikewa nipa ifena le ati sowadi mimo nipa ebo ti Jesu Christi fi ara re ru le kan soso ni ese ikerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe titi lai ninu eberu yi kan na ni ori ketala ese ikejila ati ketala oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin ibode nitori na eje ki a jade lo to lo leyin ibodo ki a ma ru egan re awon ese oro olorun ti a kaye ni o je ki o ye wa we pe ohun kan wa ti a npe ni isodi mimo ohun kan wa ti olorun ma nse gege bi ise abe ninu okan ti o ma fi mu ese abinibi ese ajogunba ese ti inu ti o ma fi mu kuro o si so fun wa wi pe nitori idi eyi ni Jesu Kristi omo olorun ni o fi jiya fun wa ni o fi ko fun wa iku Jesu lori igi agbelebo ni Calvary ko ipa pataki ninu igbala wa ati ninu isodi mimo wa bi a ba nso nipa igbala a nso nipa idariji gbogbo ese a nso nipa iyipada okan yi ni iriri kini ti a ma ni bi a ba to Jesu wa bi a ba si nso nipa isodi mimo a nso nipa ki a di ominira kuro lowo ese ti inu ki a bo lowo ese ti abinibi ese ti ajogunba ki a ni okan funfun kiki nipasẹ Kristi ni awon iriri mejeje wonyi igbala ati isodi mimo ni won fi le je ti wa nipasẹ eje Kristi yi ni ati ndariji ni ti asi so ni di mimo o so fun wa ninu oro Olorun ninu Efesu ori kini Efesu ori kini ese ikeje oni ninu eni ti a wa ni irapada wa ninu eje re idariji ese wa gege bi oro ore ofe re be na ni a nso fun a wi pe nipa eje yi kan na ti Jesu ta sile ni ati ni iwenumo isodotun pipe isodi mimo bi o ba wo Johanu kini ori kini ese ikeje o nsoro nipa awon ti won ti ba Jesu pade awon ti won ti ni iyipada okan awon ti won rin ninu imole sugbon to wa nso wi pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole ohun kan tuku ti eje Jesu to ma nse ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun wi pe o rin ninu imole yen ni awon omo igbala oni bi awa ti a ti ba Jesu pade bi awa ti a ti ni idariji oni bi awa ti a ti ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni wewanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu e ti a npe ni ese abinibi tabi ajogunba o dajo we pe a o ti wewanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo nso fun a wi pe asowa di mimo o nwe wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se ini adura ti Jesu gba fun igbala awon araye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won se sugbon o ye ki aturan ti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori keta dilogun Johanu ori keta dilogun ese keta dilogun lo ti so we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese ogun oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo yi ni o mu wa lati wo eko oro Olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa dara dara a o pin eko yi si apa tabi koko meta ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji kikan ara mo agbelebo saju isodi mimo yi nso fun a wi pe awa paapa a ni ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati inu ladofo o je wi pe awa paapa a ni fi ara wa robo a ni kan ara mo agbelebo a ni jowo ohun gbogbo fun Olorun ki a to le so wa di mimo kikan ara mo agbelebo saju isodi mimo iketa Kristiani ni lati gbe agbelebo re lehin isodi mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri isodi mimo yi lati pa mo o ye o si nilo we pe ki a gbe agbelebo wa ki a ma to lehin lehin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Kristi ti akamo agbelebo lo nso ni di mimo ninu Efeso Efeso ori karun lati ese ikarun din logbon Efeso ori karun ese ikarun din logbon eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Kristi ti feran ijo ti o si fi ara re fun bi a ba nso wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iru wa ogire wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ese aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon won yi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri Olorun ninu okan won wi pe won di ti Olorun won di eni igbala awon won yi ni a npe ni ijo Olorun awon omo leyin Jesu Kristi awon ti won jewo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba Olorun o wa nso fun a wi pe tori nitori ti won ni Jesu Kristi lo ti lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le aini aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboko nihi ni ati so fun a wi pe Jesu fun ara re lo so ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa enikan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subo sinu ere ese ni atete ko se aso fun wi pe bi ati subu sinu kanga egbin ese yi ni amu gedegede ese yodundun egbin ese ninu eri ese lode bi ati se alaye nkan won yi je ki o yi o wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti anda ni kokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi ole jija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro sugbon ki aran ti wi pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese iri ti ita ti a ti fo nu koro gedegede iyoku ere ese adamu ti a npe ni ese ajogunba irugbin ese o seku lodo ikun nipa isodi mimo ni Jesu ti n we ere ese ajogunba yi koro ninu okan enikokan ti o kepe pelu igbagbo ere ti a n so nipa re yi ko si ohun ti o le we kuro bi ko se eje Jesu ti ko le ri eyi ni a fi n we wa mo ninu ati lode mo si gbagbo wipe loni bi o ba gba olorun laye yo se nkan wonyi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loruko Jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati eni ti n so ni di mimo ati awon ti a n so di mimo lati odo eni kan soso ni gbogbo won nitori eyi ti ko ti ju lati pe won ni arakunrin o ye ki oro yi ye wa lakoko n so wi pe eni kan wa ti n so ni di mimo nitori eni ti n so ni di mimo ki loruko eni ti n so wa di mimo Jesu o wa tun so nipa awon ti a n so di mimo awon wo la n so di mimo se awon elese ti ko ti iba Jesu pade la n so di mimo rara nitori ese yi n so fun a wi pe lati odo enikan soso ni gbogbo won ti wa ati Jesu ti so ni di mimo ati awon ti an so di mimo lati odo baba wa ti nbe le orun ni won ti wa e je ki o ye wa nigba na we pe iso di mimo wa fun awon omo Olorun Jesu o nji omo Olorun o wa lati odo Olorun awon ti an so di mimo won wa lati odo enikan na odo baba wa ti nbe le orun o so fun awe pe nitori ati eniti so ni di mimo ati awon ti an so di mimo lati odo enikan soso ni gbogbo won yi si fun ni isokan nitori bi omo bibi Olorun Jesu bi o ba wa lati odo Olorun awon ti won ti ni igbala na bi awon na ba wa lati odo Olorun lati odo enikan soso e je wi pe ife kan na ipinu kan na ilepa kan na ni o wa ninu okan won oni nitori eyi ni ko se tiju lati pe won ni arakunrin awon ti an so di mimo awon ti won ni iru ise iyipada okan bayi Olorun o tiju lati pe won ni omo ohun bi abawo eberu yi kan na ori kewa eberu ori kewa ese ikewa ikerinla ati ikerin dilogun nipa ife na le ati so wa di mimo nipa ebo ti Jesu Christi fi ara re ru le kan soso oni nipa ebo yi ni as akoko ti o ta eje re sile oni nipa ebo yi ni ati so wa di mimo ese ikerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe oni lai si so di mimo a o ti pe igbala nikan ko so wa di pipe oni leyin igba ti a ba ni so di mimo Olorun yo wo wa ninu okan ninu emi ninu ero ninu ara ninu ipungbe ninu gbogbo ti o wa ninu wa yo si pe wa bi eni to pe nitori wi pe iso di mimo lo so ni di pipe wo ese ikerin dilogun eyi ni majemu ti emi o ba won da ni leyin ojo won ni le Oluwa wi emi o fi ofin mi si won li okan inu won pelu le emi o si ko won si bi o ti le je we pe o pe ti a ti fi ile iwe sile sugbon a o ranti nigba ti a wa ni ile iwe bi oluko ba fe ko eko tuntun bi o ba fe ko si ara patako egbe ogiri oni lati koko pa e to wa lori patako yi ko pa re bi o ba pa re ti o di we pe patako mo leyin igba na ni oni lati ko ohun to fe ko ninu ese ikerindinlogun so wi pe eyi ni majemu ti emi o ba won da leyin ojo na leyin ojo won ni leyin ti a ba ti ni igbala mo so fun wa wi pe ere ese ajogunba oku ninu ki a fi okan wa we patako to wa legbe ogiri ti Olorun fun ara re to so wi pe ohun fe ko ofin ati majemu ohun ohun fe ko sori patako okan wa ki o to se be oni lati lo eje Jesu lati pa iri idoti egbin to wa lara patako okan wa ko pa re ko nu kuro leyin igba na yo si ko ofin re si wa le okan yo si ko awon majemu ilana re yo ko won si wa le okan ninu eberu ori ketala eberu ori ketala lati ese ikejila oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode o ye ko ye wa we pe awon ti won kegan ti won so we pe ko si wa mimo ko si iso di mimo won kegan Olorun funra re o je wi pe won foju tembelo iya ti Jesu Kristi je oni nitori na pelu ni Jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na e je ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokan le logun nje Olorun alaafia eni ti o tun mu olosho agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe iso di mimo iriri agba yanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipase Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenomo wi pe isodi mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti a pe ni ayan fe baba akan ma gbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun isodi mimo wa a je wi pe iriri isodi mimo yi je ko se mani fun enikokan wa olorun ninu ogbon nla re ko je san iye nla la be fun ohun kan ti ko ni lari ohun ti a ko nilo dan dan tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a so ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wi pe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati so ara wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai ni lo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye o wi pe Jesu Kristi nikan ko se elomiran Jesu Kristi nikan ki se ikora eni ni ijanu Jesu Kristi nikan ni o le so wa di mimo yi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to we abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igbagbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba timbo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti a npe ni isodi mimo o tumo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe ni toto eje jesu eje omo re o ti se ise asepe ise iwenomo iso ise isodi mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu luke ori kini ese 95 luke ori kini ese 95 ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo e ti an so yi ki se wi pe eni to gbiyanju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o nfe rin ni iwa mimo ko si sese nipa agbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju olorun o si so fun a wi pe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan paapa oni li ojo aye wa gbogbo eyi ni iriri ti a ni lodo olorun bi o ba so wa di mimo nigba isodi mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wi pe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri isodi mimo ikini nigba iso ni mimo yi ni olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so we pe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si we pe kiye si eyi ti kan eti re amu aise dede re kuro asi fo ese renu eni ti amba soro nihi o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon mo Israeli lati fi ese won han won o npa pa ti ni igbala sugbon nigba ti o ri ogo ati ewa ewa mimo olorun o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyin so nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju olorun leyin igba yi ni angel yi ni o mu ese na yi lowo re ti o so we pe ati fi kan ite re amu aise dede re kuro asi we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni iso di mimo olorun yo mu ese abinibi yo mu kuro ikeji olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli Ezekieli ori ikerindinlogoji ese ikerindinlogbon Ezekieli ori ikerindinlogoji ese ikerindinlogbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o si fi okan eran fun yin o so fun a wi pe iyato ti yo wa laarin igbala ati isodi mimo yo fe to be yo to bi to be yo ni la ri to be la ti o je wi pe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi anikeni ba so wi pe ohun o mo iyato laarin igba ti ohun ni isodi mimo ati igbala iru eni be ko mo ti an pe ni iriri isodi mimo nitori wi pe o so fun wa wi pe ni akoko isodi mimo ohun mu okan okuta o mo bi okan okuta ti leto o mu kuro laarin yin ohun o si fi okan ti eran ohun o fi ropo re iketa olorun yo ko aya okan wa ni ila bi a ba nso nipa isodi mimo a nso nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awati ati bi omo okunrin a ri wi pe ni ikoko ara omokunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati se se abe fun kiake awon eran wonyi kiake kuro eyi ni a pe ni ikola ohun ti olorun so fun ani we pe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati inu iya wa ninu ese ni iya mi sa bi mi ninu ese ni iya mi loyun mi awon nkan wonyi ese abinibi ti a gbe wa lati inu iya wa o ni nigba ti a ba ni igbala ese ta fowo da ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa funra wa ti a se adariji wa sugbon eyi ti a gbe wa lati inu iya wa ese abinibi o ni ani lati wa lekeji ki a ke tabi ki a yo awon nkan wonyi kuro e lo fi so fun a we pe Deuteronomy wo bibeli re Deuteronomy ori ogbon ese ikefa oluwa olorun re duro nibe bi awon wonyi bi won o ba nigbala ko je so wi pe oluwa olorun re a n so fun a wi pe leyin igba ti a ba ti ni igbala ti a di omo olorun o nkan tuku fun agbara olorun lati se ninu okan wa oluwa olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wi pe isodi mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin
4: ni akoko isodi mimo olorun yoko ofin re si ayawa ati ka ninu eberu eje ke awon ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemo ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe nje omo we pe ohun to se o da o ni o le ka bibeli mi omo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo iba je pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo niye dara dara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yori olowa oni ki a ma ki sara ki eni keni ki o ma se kuna ore ofe olorun ki gbogbo ikoro kan ki o ma ba ku soke eje wi pe ati pare tele tele ati faatu tele tele ni akoko isodi mimo nigba ti olorun so wa di mimo o ti mu gbogbo ikoro yi o ti faatu o wa so fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai si eyi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki eni keni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo asiti ipa re di aimo ikefa o so fun awe pe nigbati abani isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo o ni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese iketa ni o tin so fun wa iriri igbada o tun wa menukan iriri isodi mimo ye kin ka fun lati ese iketa oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi aba tin so nipa iriri awon ti o ni igbala ye ki a tun ma menukan awon ti ko ni igbala ye kin be lati ese iketa nisisiyi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun ye ki a wo ti awon ti ko ni igbala alaboku ni awon agberaga nitori wo pe won o padanu ijoba orun ese ikerin alabokun fun ni awon ti nkaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alaboku ni awon agbo magba nitori wepe won o jogun iparun ese ikarun alabokun fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboku ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabokun fun li awon eniti ebi npa ati awon ti o gbe sipa ododo nitori won yo sugbon alaboko le awon alai nani eyi kan mi mi oni kan fi igbalase tabi so di mimo alaboko le awon alai nani nitori won jogun ofo ninu ese ikeje alaboko fun li awon alaanu nitori won ri anugba sugbon alaboko le awon alai laanu nitori won ki yo ri anugba alaboko fun ni awon ninu fofun nitori won ri olorun sugbon alaboko ni awon ninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wi pe nkan kan wa ninu okan re to je wi pe ojojumo loju re ma nfaro ojojumo lo je wi pe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so okan re di mimo o ni aboko patagba lo je fun o nitori wi pe o ki yo le ri olorun nitori wi pe o je alaimo ile kun paradise yo ti mo sugbon mo nbebe wi pe loni o gbo o gba o gbadura a o si so okan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wi pe ani lati ni iriri so di mimo yi oni alaboko fun le awon onilaja nitori omo olorun le a ma pe won sugbon alaboko ni awon ti ko le dariji ni awon alai le dariji ni nitori omo esu le a o ma pe won alaboko fun li awon eni ti an se nu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alaboko fun li eyin nigbati won ba nkegan yin ti won ba nse nu ni binisi yin ti won si nfi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo ke yin ki o si fofun ayo nitori ere yin po li orun be li won sa se inu ni binisi awon woli ti nbe saaju yin sugbon alaboko li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alaboko ni awon agabagebe nitori won o jogun egbe eyin je ko ye wa wi pe ani lati ni iyipada isodotun isodi mimo ki a si gba nkan won yi lati owo oluwa ki owo oluwa ki o ko kan wa ki a so wa di mimo mo si gba mo gba olorun gbo wi pe bi a ba gbadura loni yo se fun eni kokan wa loruko jesu eje ki a wo koko keji ki kan aramo agbelebo saju isodi mimo ki kan aramo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo yi pe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo nihi lo tin so fun wa o lo ede bi gbolohun meji lati salaye ohun ti amukuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wi pe ese abinibi yi o loruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wi pe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun to nso ni wi pe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko sese lati ba ogbologbo okunrin yi ja ka bori re sugbon ni gere bi a ba ti ni igbala a o ri wi pe ogbologbo okunrin yi ti se ese abinibi to wa ni inu to njoba tele tele to nti wa lati moti o nti wa lati jale o nti wa lati poro o nti wa lati se ohun ti o da sugbon nigbati a ba ti ni igbala akan ogbologbo okunrin yi mo agbelebo pelu re eni o fi je wi pe leyin igbala ko tun si wi pe anjale nitori ogbologbo okunrin ta kan mogi ko se se fun lati ti wa lati se ohun kan won yi ti ko to oni sugbon ko pari nibe
3: oni ohun ti a se kan mo agbelebo pelu re ni wipe ki a le gbe igbese ikeji ki a ba

24. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébó ti ohun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ rẹ̀, ìfẹ́ inú ẹni àti kan mọ́ àgbélébó, ìfẹ́kúfẹ́ tó wà nínú ayé àti kan mọ́ àgbélébó nínú orí kẹfà ẹsẹ̀ kẹrìnlá. Ó ní ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébó Jésù Kristì Olúwa wa, nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébó fún mi. Àwọn ohun tó ń dán yòyò nínú ayé kò tún jẹ́ ohun tó ń fa ọkàn rẹ mọ́, nítorí wípé a ti kan ayé mọ́ àgbélébó fún ọ. Ó ní àti èmi ni a kàn mọ́ àgbélébó fún ayé. Orí àwọn èdè tí Bíbélì lò láti jẹ́ kí ó yé wa wípé a ní ohun kan láti ṣe, ó ní a kan ara mọ́ àgbélébó, ó ní a kan ògbólógbò ọkùnrin ni a kan mọ́ àgbélébó, ó ní ìfẹ́ ti inú èmi ni tó wà nínú wa a kan mọ́ àgbélébó, ó ní ìfẹ́kúfẹ́ pàápàá a kan mọ́ àgbélébó. Ó tún wá ń sọ fún wa wípé ayé àti àwọn tí ó wà nínú rẹ̀ a kàn wọ́n mọ́ àgbélébó. Ó yẹ kí ó yé wa dájú wípé ohun tí a kàn mọ́ àgbélébó kò tún nípa lórí wa mọ́. Kí a tó lè ní ìrírí ìsọdi mímọ́, a gbọ́dọ̀ ní ìpòǹgbẹ àti ìlàkàkà fún un. A gbọ́dọ̀ fi ohun gbogbo sórí pẹpẹ kí a ya ara wa àti ohun gbogbo tí a ní tàbí tí a jẹ́ sọ́tọ̀ fún Olúwa, kí a kan ayé àti ara mọ́ àgbélébó. Bákan náà ni a gbọ́dọ̀ kan ẹran ara àti gbogbo ìfẹ́ tinú mi ni ó ṣe, kí a kan wọ́n mọ́ àgbélébó. Bẹ́ẹ̀ pẹ̀lú ni a gbọ́dọ̀ kan ayé àti ohun gbogbo tí ó wà nínú ayé, ohun gbogbo tí ó ń fa ọkàn wa sínú ayé, ohun gbogbo tí tan ní jẹ nínú ayé, a ní láti kan wọ́n mọ́ àgbélébó. A ó sì ya àti ara àti ọkàn àti ẹ̀mí àti ohun tí a ní àti ohun tí a jẹ àti ohun tí a fẹ́ jẹ, a ó yà wọ́n sọ́tọ̀ láti fi jì fún Olúwa, fún ògo rẹ̀ nìkan, ní ìmúrasílẹ̀ fún ìsọdi mímọ́. Bí a bá ti ṣe èyí, a ó gbàdúrà. Bí a bá gbàdúrà, a ó gbàgbọ́. Ó ní ohunkóhun tí a bá sì béèrè, tí a bá ń béèrè, kí a gbàgbọ́ wípé a ti rí wọn gbà, yóò sì jẹ́ tiwa. Mo gbàdúrà wípé ìrírí kò ṣe é má ní yìí tó ń fún wa ní ìwé ìrìnà lọ sí ọ̀run rere, wípé yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Ó wá ń sọ fún wa wípé lẹ́yìn tí a bá ti ní ìsọdi mímọ́, a ní láti máa gbé àgbélébó wa kí a máa tọ̀ ọ́ lẹ́yìn, kí a lè pa ìrírí ìsọdi mímọ́ yìí, kí a lè pa á mọ́. Èyí ló mú wa lọ sí kókó kẹta nínú ẹ̀kọ́ wa. Kìrìsìtẹ́nì ní láti gbé àgbélébó rẹ̀ kí ó máa tọ Jésù lẹ́yìn, lẹ́yìn ìgbà tí ó bá ti ní ìsọdi mímọ́. Nínú Matthew orí 16 ní ẹsẹ 24, nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé bí ẹnìkan bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó gbé àgbélébó rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ọ̀pọ̀ nínú wa ni a kò ní ìmọ̀ ìhìnrere. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń sọ nípa títẹ̀lé Jésù lẹ́yìn gẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ní ìgbàlà a bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Jésù, bí a bá di òṣìṣẹ́ a tún tẹ̀lé Jésù, bí a bá di oníwàásù a ṣì ń tẹ̀lé Jésù, bó tilẹ̀ ṣeé ṣe kí a di àpọ́stélì a tún tẹ̀lé Jésù, títí a ó fi rí Jésù lójúkojú lé ọ̀run a ń tẹ̀lé Jésù. Èyí ni ó fi sọ fún wa wípé ìbá ṣe ní àkókò ìgbàlà tàbí ti ìsọdi mímọ́, tàbí ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, tàbí ti ṣíṣe iṣẹ́ ìyanu, tàbí ṣíṣe dídi ajíhìnrere ìránṣẹ́ Ọlọ́run. Ó ní a ní láti máa tẹ̀lé Jésù. Jẹ́ kí ó yé wa nígbà náà wípé bí a bá ní ìsọdi mímọ́, bí a ṣe lè pa ìsọdi mímọ́ yìí, bí a ṣe lè pa á mọ́ ni wípé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébó rẹ̀, kí ó máa tọ̀ mí lẹ́yìn. Nínú Luke orí kẹsàn-án ẹsẹ 23, ó sì wé fún gbogbo wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébó rẹ̀,
ni igbawo mo ni igbawo ni ojo gbogbo ke o si ma to mi leyin eyin so fun a wi pe iba je ojo isimi tabi ojo miran ninu ose ani lati gbe agbelebo wa ki a si ma to Jesu leyin ni igba gbogbo ninu Corinthi kini orike edogun Corinthi kini orike edogun ese ikokan le logbon Corinthi kini orike edogun ese ikokan le logbon oni mo so nipa ayo ti mo ni lori yin ninu Christi Jesu lo wa pe emi nku lojojumo emi nku lojojumo boya ko ye o bi o ba ti ku ba o lo se waasu bi o ba ti ku ba o lo se rin kaakire oni emi ni to wa ninu onku lojojumo emi ni tinu mi ni wo se onku lojojumo emi ni to fe gbesan onku lojojumo emi ni to je wi pe ko fe gbe agbelebo re to fe so agbelebo nu nitori wi pe ko fe lati se ife olorun emi ni to wa ninu onku lojojumo oni nigba ti emi ni to wa ninu wa bi o ba ti nku lojojumo ni a ri wi pe a o ma dagba si ninu igbagbo a o ma dagba si ninu iriri ti atini o ye ko ye wa nigba na we pe ani lati ni ipinu lati teori araba ki atele ife olorun ko si koni si ikera ni bajemo emi ku lojojumo koni si wi pe a fe lati te aye lorun mo emi nku lojojumo bon buwa bon se nu re bini si wa eyi o je nkan kan mo nitori wi pe emi ni to wa ninu wa emi ni e to fe aye e to fe irepo tabi yin lati nu aye ati mu won kuro ife olorun nikan ni yo ma gbe ni yo ma gbegba roke lokan ati laye wa ani lati gbe agbelebo wa eyi si je lojojumo sise ife olorun lojojumo ririn loju ona iwa mimo lai kuro ninu ofin mimo ti ati fi fun wa kikan ara ati aye ma agbelebo lojojumo lai tesi bi aye tesi kiku lojojumo ni yo mu ki awa ki awa ni ipa ona toro na ti o lo si bi ye aye raye mo nbe o we pe ki o gba isodi mimo loni ki o se pa isodi mimo yi mo ki o ranti we pe ati so fun wa we pe ki a ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa o ranti we pe a ka ninu iwe mimo alabokan fun ni awon olokan funfun nitori we pe awon nikan ni yo le ri olorun je ki a to gbadura je ki a wo ibere ti Dafidi ibere ki a si wo idahun ti olorun fun Dafidi soranti Dafidi o je eni ti olaya to lomo Dafidi o je eni to lola to si lokiki Dafidi o je alagbara o je oba Dafidi o ni awon opolopo nkan ti awon aye ti won wa kiri loni ṣugbọn ohun kan wa lọkan rẹ eyi ni o je ki o bere ibere ti o bere ninu orin Dafidi orin ikerinlelogun lati ese iketa o ni tani yo gun ori oke olowa lo tabi tani yo duro ni ibi mimo rẹ ibere yi ni a bi eni kankan wa loni bi o ba wo yika o ri wi pe opolopo eniyan lo wa layika wa o wa n bi wa wi pe ninu awa ti a joko tabi ninu awa ti a duro tani yo gun ori oke olowa lo nigba ti ipe ba dun nigba ti Jesu ba farahan awon wo la o le palarada ti won le ba Jesu lo o ni tani yo gun ori oke olowa lo se olowo ni tabi awon ti won bi mo berejo tabi awon olola tabi awon olokiki tabi awon elesin tabi awon ti won ni igbala sugbon ti won o bo lowo ese o wa nso fun a wi pe awon ti yo gori oke olowa lo ati awon ti yo duro ni bi mimo re awon ni eni ti o ni owo mimo se owo re mo se awon ese to de ara se ati fo won kuro ati we won kuro ati mu won kuro o ti di eni oto eni otun o si ti di eda otun ni waju olorun o ni eni ti o ni owo mimo ati aya funfun
ati okan mimo ati okan ti ati konila ati eyi ti ati so ni mimo o ni eni ti ko gbe okan re soke si asan ti ko se bura etan olorun wa npe onija ni oro yi we pe se o ri olorun ni keyin nigba ti ipe badun abi o je ero woran o je wi pe a n ba won kunjo o je awon to je pe mo gbo won lo emi na ba won lo abi oni iriri iriri igbala iriri isodi mimo aye si sile loro yi fun eni keni to ba fe fi orun sere je lati pe olowa lati gbadura si olowa wi pe a n fe ise abe ti emi ise isodi mimo yi ko farahan ninu okan eni kokan wa o se dede duro lati so fun olorun eyi je iriri ko se mani bi o ba ni owo ti o ni isodi mimo bi o ba bi omo ti o ni isodi mimo bi o ba ni awon dukia aye ti o ni isodi mimo bi o ba ni ipo ninu ijo ti o ni isodi mimo bi o ba ni okiki gbajumo ti o ni isodi mimo o je aboshi julo ninu iran awon omo eniyan nitori ati so fun wa tani yo gori oke olowa lo tani yo duro ni bi mimo re o ni eni ti o le owo mimo eni ti o le owo mimo eni ti o le owo mimo ati aya funfun ati aya funfun ati iwa mimo ni inu iwa mimo li okan iwa mimo lode iwa mimo ninu o ni awon won yi nikan ni o le ri olowa alabo kan fun de awon lokan funfun nitori wi pe won ri olorun gbadura ye ki olorun ki o so okan re di mimo ṣùgbọ́n bí o bá ti jẹ́ apẹyìndà padà wálé yẹ kí a dáríjì ọ́ bí o bá ti tún gbé àwọn nǹkan nìró tí o ti wó lulẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti di apẹyìndà o ti di arúfin o ti di ẹlẹ́ṣẹ̀ o ti di ọmọ onínakúnà padà wálé bere idariji ki eje jesu ki o we awon ese renu se o tin jale se o ti bere sini puro se o tin seke se o tin fi ara re lati ta ara re fun owo agbere panshaga o ye ki o gbadura ki a gba okan re la ki a dariji o awon ese ode ara àwọn ẹ̀ṣẹ̀ tí a fojú rí kí a dáríjì ọ́ kí o ní ìgbàlà lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà ìkántúkù lódò ikùn ìkántúkù nínú ọkàn lọ́hùn ẹ̀ṣẹ̀ àbínibí ẹ̀ṣẹ̀ àjogúnbá gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ nínú ọkàn lọ́hùn ọlọ́run fẹ́ wẹ̀ẹ́nù ọlọ́run fẹ́ sọ ọ́ dọ̀tun ọlọ́run fẹ́ sọ ọ́ di mímọ́ gbàdúrà gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ kí o sì rántí wípé èmi ni yìí a ní láti kàn án máa gbélébù ìgbéraga láti inú ọkàn agbọ́mágbà má ṣe fẹ́ ọlọ́run láti inú ọkàn a ní láti kàn án máa gbélébù orí kunkun a ní láti kàn án máa gbélébù àìfẹ́ ṣe ìfẹ́ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo inú pẹ̀lú gbogbo ìfẹ́ a ní láti kàn án máa gbélébù òǹfà tó ń fà ọ́ láti inú ọkàn sí ohun tó wà nínú ayé a ní láti kàn án máa gbélébù ká tó máa fẹ́ àwọn nǹkan tó ń dán yìnyín yoyo nínú ayé a ní láti kàn án máa gbélébù ìfẹ́ tí a ní sí àwọn aráalé tí ó tún fẹ́ kọjá ìfẹ́ tí a ní sí ọlọ́run ìgbọràn tí a ní sí àwọn ẹbí wa tí ó tún fẹ́ kọjá ìgbọràn tí a ní sí ọlọ́run a ní láti kàn án máa gbélébù ẹ̀mí tó ń lépa nǹkan ayé tó ń lépa ipò ayé ẹ̀mí tó ń sọ owó di ọlọ́run tó ń wa owó kiri tó ń fẹ́ ni lọ́nàkọ́nà a ní láti kàn án máa gbélébù ẹ̀mí tí kìí fẹ́ dúró de ọlọ́run ohun tí mo fẹ́ yóò jẹ́ tèmi
a fi olorun sile a fi oro olorun sile a fi ilana olorun sile a ma wa nkan aye kaakiri o ni ani lati kan mo agbelebu bi o ba fe ri olorun ni ikeyin oyin lati ni okan funfun oyin lati ni okan ti a so di mimo oyin lati ni iwa mimo bere a o se se fo alabokun fun ni awon olokan funfun nitori wo ri olorun sugbon alaboko le awon oninu funfu nitori won ki yo le ri olorun

ìlú náà. Ayọ̀ pípọ̀ sì wà ní ìlú náà, kìí ṣe báyìí nìkan nígbà tí a bá rí wípé iṣẹ́ Ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀ láti ọwọ́ wa. Iṣẹ́ Ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ìjọ wa. Ó máa ń jẹ́ ayọ̀ àti inú dídùn àwọn ènìyàn Ọlọ́run. Nínú Ezra orí kẹta ẹsẹ̀ ìkejìlá, ṣùgbọ́n púpọ̀ nínú àwọn àlùfáà àti àwọn ọmọ Lefi pẹ̀lú àwọn olórí àwọn bàbá tí í ṣe alàgbà tí wọ́n ti rí ilé àtètè kọ́ ṣe, wọ́n fi ohùn rara sọkún nígbà tí a fi ìpìlẹ̀ eléyìí lélẹ̀ lé ojú wọn. Ṣùgbọ́n àwọn púpọ̀ sì hó ìhó ńlá fún ayọ̀. Tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn kò lè mọ ìyàtọ̀ ariwo ayọ̀ kúrò nínú ariwo ẹkún àwọn ènìyàn. Nítorí àwọn ènìyàn hó ìhó ńlá, a sì gbọ́ ariwo wọn lé òkèèrè réré. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹni tí a ti kó lọ sí òkú ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ti ń padà sílé, bẹ́ẹ̀ ni wọ́n kọ́ odi Jerusalem tí ó ti wó lulẹ̀, tí ó ti fàya. Gbà tí a sì fi ìpìlẹ̀ ilé Ọlọ́run lélẹ̀, tí wọ́n rí wípé yóò jẹ́ àǹfààní fún ọ nísinsìnyí láti máa jọ́sìn, tí wọ́n rí wípé àwọn ti kúrò ní ilẹ̀ àjèjì, àwọn tún wá sí ilẹ̀ bàbá wọn, ibi tí a ṣe ìlérí fún Abrahamu, fún Isaki àti fún Jakobo, wípé àwọn ní òmìnira nísinsìnyí láti sin Ọlọ́run lẹ́mìí àti lótìítọ́. Àwọn àgbààgbà tí ó wà níbẹ̀, pé ayọ̀ tí wọ́n ní ó jẹ́ kí wọn kí ó bó sí ẹkún. Àwọn ọmọdé pàápàá wọ́n kó ìhó ńlá fún ayọ̀. Èyí ni a rí lárọ̀ọ́wọ́tò wa pẹ̀lú bí àwa náà bí a ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé a mọ̀ wípé nínú kíláàsì àwọn elédè Yorùbá ni a máa ń wà? A rí wípé bí a bá ti ń wàásù ní Gẹ̀ẹ́sì, ìwọ̀nba tí agbẹnusọ àti ẹni tó ń ṣe ìtumọ̀ tí ó bá lè sọ fún wa, ìwọ̀nba yìí ló máa ta sí wa létí. Ṣùgbọ́n kí la rí? A rí wípé nínú àánú Ọlọ́run, nínú ìpèsè Ọlọ́run ni Ọlọ́run fún àwa elédè Yorùbá ni ó fún wa ní àǹfààní. Àǹfààní tí ó fún wa yìí, èyí ni ó mú adé ẹkùn kọ̀ọ̀kan. Èyí ni a fi rí pé kílarí ni ìsìn Yorùbá ló ń bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀. Kílarí wàhálà tí a ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a máa tẹkọ̀ létí láti lọ sí gbàgádà láti wá sí gbàgádà. Ọ̀nà jíjìn eré ni a rí pé a mú nǹkan wọ̀nyí kúrò. Ni a rí pé àwa pàápàá a lè jókòó ní ìsìn ti Yorùbá, ká kọrin ní Yorùbá, ká gbàdúrà ní Yorùbá, ká ṣí bẹ́ẹ̀lì wa ní Yorùbá, ká ka bíbélì ní Yorùbá, ká gbọ́ ìwàásù ní Yorùbá. Àtúnrí kìí ṣe bẹ́ẹ̀ nìkan, wípé kásẹ̀tì tún wà fún wa bí olóyìnbó àwọn onígẹ̀ẹ́sì bí wọ́n ti ń lọ, tí wọ́n ń lọ sí ilé ìtajà wa wípé àwọn fẹ́ ra kásẹ̀tì. Bẹ́ẹ̀ làwa pàápàá la tún yan fandafanda la sọ wípé elédè Yorùbá ni mí, mo ń fẹ́ kásẹ̀tì Yorùbá. Ṣé ẹni tibí, ṣé ẹni tọ̀hún? Ayọ̀ ńlá tó dé bá àwa ènìyàn Ọlọ́run, nítorí wípé a rí pé iṣẹ́ Ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀. Mo kí àwa elédè Yorùbá kú oríire, ò dá mi lóhùn, mo ní mo kí ẹ kú oríire wípé àwa pàápàá a jẹ́ aláyọ̀. Nísinsìnyí àwọn nǹkan tí a ti pàdánù rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, iṣẹ́ Ọlọ́run ti ń fẹsẹ̀ múlẹ̀. Àwa pàápàá a ti jẹ́ ẹni tí ó ní ayọ̀ Ọlọ́run. Àdúrà mi ni wípé ayọ̀ tí a ní yìí, wípé ohunkóhun kò ní gbà á lọ́wọ́ wa. Mo ti sọ nípa nǹkan márùn-ún tí ó ń fún àwọn ọmọ Ọlọ́run ní ayọ̀. Ìkíní wípé a ní ìgbàlà, a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ìkejì wípé a ń gbọ́ ìròyìn wípé àwọn ẹlòmíràn wọ́n fi ayé wọn fún Jésù. À ń gba ọkàn wọn là, wọ́n wá sí ìjọba Ọlọ́run. Ìkẹta wípé a ní ìdàpọ̀, a ní ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, wípé a ti bá Ọlọ́run làjà, a sì ń rìn ní ọ̀nà tóóró tí ó lọ sí ìyá nípẹ̀kún pẹ̀lú Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa. Ìkẹrin wípé àwọn ènìyàn wọ́n ní ìdáǹde, wọ́n ní ìwòsàn, wọ́n ní ìtúsílẹ̀. Ẹ̀mí èṣù tí ó ti ń dá wọn lóró tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àìsàn tí ó ti ń jẹ gàba lórí wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé a mú wọn láadá, a ń tún wọn sílẹ̀. Ìkarùn-ún wípé ọ̀rọ̀ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run wípé ó ń fẹsẹ̀ múlẹ̀ láàrin wa. Ìkẹfà ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ máa ń wá sí ìgbésí ayé wa, wípé bí a bá ní ìdáhùn sí àdúrà, ṣe o mọ̀ àwa tá a ti gbàdúrà títí tí, tá a ti yíra ńlẹ̀, tá a ti sutura rí, tá a ti tan àbẹ́là, tá a ti lọ sórí òkè, tá a ti lọ sétí òkun, tá a ti gba àwẹ̀ funfun, tá a ti gba àwẹ̀ bíríbí, a ti gba gbogbo àwẹ̀ tó wà láyé téèyàn lè gbà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ìdáhùn àdúrà gbàtà wa bá Jésù pàdé wẹ́rẹ́.

ṣe fún wa. Bàbá ti ń kúnlẹ̀, bàbá ti ran Ọlọ́run létí, àwọn ìlérí rẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fún wa. Bóyá a wá sí ìpéjọpọ̀ ni, bí a ti ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ló ń wò wá sàn, bẹ́ẹ̀ ló ń wo ọmọ wa sàn. Bí àlákàlà bá ti ẹ̀wà, bí nǹkan kan bá ti ẹ̀wà, bàbá ti jí, tàbá ti ké pe orúkọ Jésù, bẹ́ẹ̀ ni àlàáfíà Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìyè Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run, bẹ́ẹ̀ ló ń wọ ìgbésí ayé wa. Èyí máa ń fúnni ní ayọ̀ nígbà tí a bá rí wípé nísinsìnyí láì lo oògùn, nísinsìnyí láì wú ẹbọ, nísinsìnyí láì gbé ẹbọ káàkiri sí ìkóríta, nísinsìnyí láì lọ bá àwọn yẹ̀mí wò, àwọn wòlíì yẹ̀mí wò, yẹ̀tinú wò, yẹ̀tẹ̀yìn wò, láì tún lọ bá ẹnìkan màmá arúgbó kan kó máa fọwọ́ tẹ̀wánú, kó máa fọwọ́ síbi tí ò yẹ kó fọwọ́ sí, láì ṣe irú ohunkóhun bẹ́ẹ̀. Bàbá ti ń kúnlẹ̀, ta ń gbàdúrà, ta ń ké pe orúkọ Jésù. Lórúkọ Jésù, gbogbo àwọn ẹ̀mí èṣù, gbogbo àwọn ìnira, gbogbo àwọn ìra, wọ́n ń pòórá ní ìgbésí ayé wa. Èyí tó ayọ̀ lọ́tọ̀. Jẹ́ kí a wo Jòhánù. Jòhánù orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Jòhánù orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àti ní ìjọ náà, ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, olúkúlùkù ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Ẹsẹ̀ kẹtàlélógún ni mo kà yìí, wá lọ sí ẹsẹ̀ ìkẹrìnlélógún báyìí. Títí di ìsinsìnyí, ẹ kò béèrè, ẹ kò tí ì béèrè ohunkóhun lé orúkọ mi. Ẹ béèrè, ẹ ó sì rí igbà kí ayọ̀ yín kí ó lè kún. Nígbà tí a bá ń gbàdúrà, tí a rí wípé Ọlọ́run dá wa lóhùn, èyí máa ń fa ayọ̀ púpọ̀ wá sínú ìgbésí ayé wa. Ìkeje, nígbà tí iṣẹ́ ìyanu tó bá ń farahàn ní ìgbésí ayé wa, àwọn mẹ́rìírí, àwọn tó jẹ́ wípé a kò gbúrò rẹ̀ níbikíbi rí. Nígbà tí a bá ń gbàdúrà, tí Ọlọ́run ṣe àwọn nǹkan ńlá, àwọn nǹkan bàǹtàbàǹtà, àwọn nǹkan tó kàmàmà níwájú àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń ṣe kàyéfì wípé báwo ni irú iṣẹ́ ìyanu báyìí, báwo ló ṣe ń ṣe nínú ayé tá a wà yìí. Pé àwọn ènìyàn wọn ò gbára wọn jọ, wọn ò gbára yílẹ̀, wọn ò fò sókè, wọn ò lọ sórí òkè, wọn ò tan àbẹ́là. Bí wọ́n ti ń pe orúkọ Jésù, àdì ti ń gbọ́ran, ojú ńlá, ojú afọ́jú ńlá. Àwọn amọ́kùn wọn di alára ṣíṣá, ara àdídá ṣáṣá, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu mìíràn. Èyí máa ń fa ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn Ọlọ́run. Wo orin Dáfídì, orin Dáfídì orí ìkẹrìndínníàádóje, orin Dáfídì 1:6. Orí ìkẹrìndínníàádóje láti ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹta. Nígbà náà lẹnu wá kún fún ẹ̀rín, àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn ohun tó ń ṣẹlẹ̀, nígbà tí a bá ń gbọ́ ìròyìn bí Ọlọ́run ti ń dáhùn àdúrà, nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn nǹkan tí Ọlọ́run ṣe láàrin wa, èyí máa ń jẹ́ kí ayọ̀. Nígbà tí àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, nígbà tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá ń sọ wípé mo ti gbọ́ nípa ilé ìsìn yẹn, mo ti gbọ́ nípa bí Ọlọ́run ṣe dá àdúrà láàrin wọn, mo ti gbọ́ nípa àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe, èyí máa ń jẹ́ kí ayọ̀ àti inú dídùn kí ó máa wá sí ìgbésí ayé wa. Ṣùgbọ́n jẹ́ kí n bi ọ́ léèrè ìbéèrè kan. Ṣé nígbà tí a bá rí jẹ nìkan ṣoṣo? Ṣé nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà nìkan ṣoṣo? Ṣé nígbà tí a bá ti dáhùn àdúrà wa nìkan ni ó yẹ kí ọmọ Ọlọ́run kí ó máa yọ̀? Rárá. Yẹ kí a wo Fílípì orí kẹrin, Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹrin, Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹrin. Ẹ máa yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo, mo sì tún wí ẹ máa yọ̀. Ó ní ẹ máa yọ̀ nínú Olúwa níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a wà nínú Olúwa, níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a kò sí lọ́dọ̀ èṣù mọ́. A kìí ṣe ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú ayé, tàbí ẹrú ẹran ara mọ́. Tí a ti mọ̀ wípé a ti dáríjì wá, a ti dá wa sílẹ̀, a ń gbé inú Jésù, Jésù ń gbé inú wa. A wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ìgbàlà Ọlọ́run ó wà nínú wa. A ń yọ ayọ̀ ọ̀run láti inú ayé nísinsìnyí nígbòó ṣe. A ó lọ sí ọ̀run níbi tí ayọ̀ kìí dẹ́kun. Ó ní nígbà tí a mọ̀ wípé a ti wà nínú Olúwa, ó ní kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Ó ní kí a máa gbàgbé o, ó ní mo tún wí fún yín, ẹ máa yọ̀. Nígbà wo ni a rí wípé ó yẹ kí ọmọ Ọlọ́run kí ó máa yọ̀? Nígbà gbogbo ni ó yẹ kí a máa yọ̀. Bí a rí jẹ, ó yẹ kí a yọ̀. Bí ó dàbí ẹni pé ó kù díẹ̀ fún wa, ó yẹ kí a yọ̀.
bi ati gbadura ti Olorun ti dahun lese kese o ye ke a ma yo sugbon bi atun gbadura ti Olorun ti o fe dan igbagbo wa wo ti Olorun ti o fe mo boya a fe ran ohun ju awon nkan ti a n bere lowo ohun lo tabi a n si ohun nitori awon nkan ti a n ri gba lowo ohun ti o dese duro die ti o fe mo kini ati ako si ohun kini ife ti a ni si ohun kini a o se kini a o so bi ohun ko ba dahun lese kese iru igba be ti a mo we pe Olorun yire wa wo ni o Olorun dan wa wo ni o Olorun fe wo ohun ti igbekele wa o ti ayo wa to duro le lori iru igba be ni o ye ke a ma yo bi o dabi eni wo pe ko si ohun ti o ye ke a je a o ti ni won to abi a ni inu ni bi ni tabi o dabi eni wo pe a nso awon eniyan ninu ni bi ni yi won so won sinu ewon tabi o dabi eni pe ibanuje wa abi a padanu awon kankan nitori pe amu iduro wa gege bi onigbagbo tabi ani awon isoro ti o le ponran tabi o dabi eni wo pe a wa ni iwaya ogun ija ogun ninu aye yi o ye ke a ma yo ni igba gbogbo tele mi ka lo si bibeli ninu habakuku ori keta lati ese iketa dilogun habakuku ori keta lati ese iketa dilogun bi igi opoto ki o tile tana ti eso ko si ninu ajara ise igi olifi yo si je asedanu awon oko ki yo si mu ounje wa a o ke agbo eran kuro ninu agbo owo eran ki yo si si ibosomo ki yo si ni ibosomo sugbon ninu nkan wonyi oni sibe sibe emi o ma yo ninu Oluwa emi o ma yo ninu Olorun igbala mi o nso fun a wi pe bi o tile je wi pe oda wa bi o tile je wi pe iyan ja bi o tile je wi pe a ori je to bi o tile je wi pe ise eran osin wi pe won o lere to bon se ri tele tele bi o tile je wi pe ise oko tabi ise awon agbe wi pe ko gberu ko lo soju bi o ti ye ki o ri oni sibe sibe oni emi o ma yo ninu Oluwa emi o ma yo ninu Olorun igbala mi kini ayo be ki lo ma nfa ni igbese aye wa wese kokandinlogun Oluwa Olorun si ni agbara mi o ni ohun o si se ese mi bi ese agbonrin lori ibi giga ni mi ni yo mu mi rin o nso fun a wi pe bi a ba yo ninu Oluwa ni asiko ni akoko wahala bi a ba yo ninu Oluwa ni akoko inu ni bi ni bi a ba yo ninu Oluwa ni igba gbogbo we pe o daju we pe iyipada rere yo de yo mu wa goke yo gbe wa ga yo mu wa ni itesiwaju yo mu wa lo si ibi giga mo so lekan we pe lakoko inu ni bi ni pelu o ye ka ma yo ninu Oluwa bi a ba n se fitina wa bi a ba koju ija si wa bi o ba dabi eni we pe a n soro wa gege bi a ti bi a n pe gan wa nitori wi pe a gbagbo ninu Jesu Kristi o ye ki a yo orun ayo igbala Olorun ki o wa ni igbese aye wa ise awon aposteli ese ori karun ese ogoji ati ese ogoji lekan ise awon aposteli ori karun ese ogoji ati ese ogoji lekan won si te si tire nigba ti won si pe awon aposteli wole won lu won won si kilo fun won pe ki won ki o ma se soro le oruko Jesu mo won si jowo won lowo lo ki wa ni won se nigba ti won ti lu won nigba ti won ti se won nise nigba ti won ti fitini won bayi ti won si ti kilo fun won ti won so fun pe iya popo ni o de ba won bi won ba tesiwaju lati ma wa so oruko Jesu wese ikokanlelogoji nitori na won si lo kuro niwaju ijo ajo igbimo won yo won banuje o won yo won sokun o won yo won o kerora we pe ewo lo de ba won yi kini ti won gba Jesu Kristi gbo o ni won yo nitori ti aka won ye si iya ije nitori oruko re nitori be o ye ki awa paapa ki a ma yo ninu Oluwa bi atile ni wahala die bi atile ni inu ni bini o ye ki a ma yo ninu Oluwa awon aposteli ti an kan nipa won yi igba kan wa igba kan de ni igbesi aye won ti a ri wo pe won tile so won sinu tubu sugbon sibe
ninu ni ogonjo oru ninu tubu yi ni won be si ni yo je ki awo ise awon apostle ori 16 ese ke dogbon sugbon laarin ogonjo Paul o sila ngbadura won si nkorin yin si olorun awon ara tubu si teti si won lojiji isele nla sise to be ti ipile le tubu mititi ogan gbogbo ilekun si si ide won si tu sile o se se ki ari enikeni ninu wa ki o ma so pe ah ohun ti ka yiri o ka ri se o nse nigba ti o ba bo sinu wahala se o nse bayi se o ngbadura se o nkorin se o yo ni waju oluwa e ni ari wepe awon won yi se bi won tin yo ni waju oluwa ti won so fun olorun wepe ah olorun adupe lowo re o je olooto o je eni giga o je eni to ju ogba awon eniyan lo o je eni to wa lati ayeraye titi de ayeraye bi won tin yin oluwa logo bi won tin koni yin si oluwa bi won tin yo ni waju oluwa ninu wahala won ninu ile tubu ti won wa ni ari wepe isele nla sele logan ni ari pe gbogbo ide awon ni tubu yi awon ti o wa ninu tubu igbogbo ide won ja atun won sile awon ilekun ti a ti tipa tele tele ni ari pe won se won sile pelu agbara olorun bi awa paapa ninu bi ni ninu wahala wa ninu iyan ninu airije bi abale konrin si olorun bi abale gbadura ni waju olorun bi abale ma dupe fun awon nkan ti olorun ti se fun wa tele tele a ri wo pe ide wa yo ja awon wahala wa a o mu won kuro wo bi a ba wa ninu ibanuje paapa o ye ki a ma konrin si olorun o ye ki a ma gbadura si olorun o ye ki a ma yo ni waju oluwa ni igba gbogbo ni o ye ki a ma yo ninu korinti keji ori kefa ese ikewa korinti keji ori kefa ese ikewa bi eni ti o kun fun ibinuje sugbon awa n yo ni igba gbogbo eni eyi ni itara ati ilepa awon omo olorun eni ari eyi ari iwa bi olorun ti awon eniyan won yi ni o ni bi eni ti o kun fun ibinuje e je pe ki se ibanuje die ni Paul apostle ni o ni o dabi eni pe awon nkan won yi won wa si oju kan latotun latosi lati waju lati eyin o ni bi eni ti o kun fun ibinuje ni sugbon sibe awa n yo ni igba gbogbo nitori be o ye ki a ma yo ni waju oluwa bi o tile je wepe a padanu awon nkan kan ti mo ti so tele tele nitori pe a mu iduro onigbagbo nibi ise nitori pe a mu iduro onigbagbo ninu ebi wa nitori pe a ko gbojege fun awon eletan fun awon ti o wa ninu aye awon molebi wa ti won fe ki a koju si won ki a si ko eyin si Jesu Kristi a ko gbojege a ko peyida nitori be o sese ki a padanu awon anfani die die lati odo won sugbon sibe o ye ki a ma yo ninu oluwa ninu heberu orikewa ese ikerinlelogbon nitori eyin ba awon ti o wa ninu ide kedun esi fi ayo gba ikolo eroyin esi fi ayo gba ikolo eroyin nitori eyin mo ninu ara yin pe eni oro ti o wa titi ti o si dara ju be lo li orun eni ari ti awon onigbagbo ti isaju ti won se wepe nigba ti a ko won leru wepe nigba ti a je won niya wepe nigba ti a re won je wepe nigba ti a gba eto won lowo won e ti won iba fi bohun e ti won iba fi ma raun e ti won iba fi ma so wepe olorun kilode ki won ma fi were pe olorun lejo sugbon ari wepe won yo ni waju oluwa ni akoko ti a tun ni awon wahala miran je ki a wo Petero kini lati ori kerin lati ese ikeji lati ese iketala o ni olufe e ma se ka idanwo ina ti nbe laarin yin eyi ti o de si yin lati dan yin wo bi eni pe ohun ajeji le o de ba yin o se se ki idanwo ti n joni bi ina idanwo ti n da okan ru gege bi ina ti n da ogbo nkan ru idanwo ti o le pupo o ni olufe eyin eniyan olorun e ma se ka idanwo ina idanwo ti o le la npe be idanwo ti n joni lara la npe be idanwo ti o dabi eni pe a ko riro eyiri la npe be o ni ti n be laarin yin eyi ti o de si yin lati dan yin wo lati dan igbagbo yin wo lati dan ife yin si olorun wo
lati dan ijolo ton yi wo lati dan ifara eni rubo ijowo ayin lowo fun olorun lati dan wo lati dan gbogbo awon ileri ta tin se fun olorun ma je mu ti a tin ba olorun da lati dan wo oni awon idan won ti o de sarin wa lati dan igbagbo wa wo lati dan ife wa wo lati dan ijowo eni lowo ti a ni lati dan wo oni bi ohun ajeji ti o de ba yin sugbon niwon bi eyin ti je alabapin iya Kristi e ma yo ki e si le yo ayo popo nigba ti aba fi ogo re han nitori be e je ki a ma yo ni igba gbogbo ni ipari je ki a wo ohun to ma nsele bi aba ni ayo olorun yi ni igbese ayo ni igbese aye wa bi aba fi ayo gba ohun gbogbo inu ni bi ni de ni iyan lo de tabi arije tabi ariseese tabi inu tubu le ati le fi wa si nitori igbagbo wa ninu Kristi tabi ibanuje ni tabi o pe a ni ikolo eru abi duke aye yi tabi a ni awon idanwo bi ina to njo ni tabi a ni awon ogun to nja yi waka kini o ye ki a se bi o tire ninu beli o ye ki a ma yo bi a ba nyo be kini awon nkan ti yo sele je ki a wo la apere kan ni igbesi aye oba kan ninu bibeli ninu kronika keji kronika keji ori ogun kronika keji ori ogun lati ese ikini o se se leyin yi ti awon omo moabo ati awon omo amoni ati ninu awon omo edomu pelu won gbe ogun to joshafati wa ese keta joshafati siberu o se fi ara re si ati wa olowa o si kede awe ja gbogbo juda wo ese kokanlelogun o si ba awon eniyan na gbero o bi won pe kilo ye ka se nitori wahala ti dele ogun ti de kilo ye ka se kini amoran ti won fe fun ohun gege bi oba kini igbese ti o ye ki a gbe ki ogun yi ki o le pari nitori awon eniyan won yi bi won ba je ki ogun yi ki o ma tese waju o daju we pe ohun ti o ma nsele leyin ogun ni pe wahala iyan airije yo de inu ni bini yo si de bi awon won yi ba segun won won ma fiti won una won won ma se won ni wahala o se se ki won ko awon miran ninu awon jagun jagun won ki won ko won lo si ile ajeji ki won so won di eru ibanu je popo ni o si ma tele ru nkan be nitori pe a o ya ebi nipa a o mo baba kuro yo ko iya ati awon omo lai si olupese ati olutoju fun won o se se ki a ri wo pe a o ba opolopo dukia opolopo ile opolopo ohun ni won je nitori ogun yi o se se ki o mu idanwo nla ba won ogun yi o je ohun ti o ba won lero sugbon nigbati joshafati ti ori ogun nla nla ti o de ba won yi awon oba keferi ti won para ti won parapo ti won fe lati segun won o gbimo pelu awon eniyan re wepe kini ki o ye ki a se kini imo ti won fun wese kokanlelogun le kan si o si ba won awon eniyan na gbero o si yan awon akorin si olowa ti yo ma yin ewa iwa mimo bi won tin jade lo ni waju ogun na ati lati ma wi pe eyin olowa nitori ti anu re duro lai lai awon yin yo ni waju olowa won ko ti segun sugbon won yo won ko ti ri ipari ogun yi sugbon won yo awon ota won si nle pa won sugbon won yo nje e won se be nigba ti awon ota wa nitosi nigba ti o dabi eni wo pe wahala wa fun je won yo ninu oluwa wo ese kejilelogun nigba ti won si bere si ni korin ti won si yin oluwa oluwa yan ogun ehin si awon omo amoni ati moabu ati awon ara oke seiri ti o wa si juda o si kọlu won ba ni ari pe isegunde isegunle de fun awa na bi a ba yọ ninu oluwa bi a ba nkigbe si oluwa bi a ba nko ni iwaju oluwa o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe awa nyọ ni waju re o ye ki a ko ni waju oluwa o ye ki a re ni waju oluwa o ye ki a so fun olorun wi pe ati dite olorun nitori be ninu wahala ninu iyan ninu iponju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wo pe a o ma yo ni waju olowa gbe ohun re soke ki o yo ni waju olowa awon wonyi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se pe won beere pe olohun se ti bi fun mi olohun se ton fun mi nibi ti won ti n yo nibi ti won ti n korin nibi ti won ti n yo ayo inu didun si olowa nibe ni ari wo pe isegun je ti won nitori be kiko olowa
sọ fún Olúwa kí ó yọ níwájú Olúwa wípé bí àwọn wàhálà wọ̀nyí tilẹ̀ wà síbẹ̀ síbẹ̀ èmi ó yọ níwájú Olúwa Ọlọ́run ìgbàlà mi.

nígbà yìí gan ni a rí pé bí ẹni ti yí padà gbà tí wọ́n ti sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ni ọlọ́run fún lí ọkàn mìíràn. Èyí ni à ń sọ, ó ṣe é ṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ kí o ti jẹ́ ọmọlúàbí, ó ṣe é ṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ kí o ti jẹ́ ẹni tí ó ní ẹ̀kọ́ díẹ̀ díẹ̀, ó ṣe é ṣe níbi tí o ti ń bọ̀ tẹ́lẹ̀ o ti ń ka bíbélì, ìwọ pàápàá o ti ń bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ nínú bíbélì, ṣùgbọ́n nísinsìnyí o wá síhìn-ín, ìmọ́lẹ̀ ìhìnrere ó tún mọ́lẹ̀ ju bẹ́ẹ̀ lọ sí ojú rẹ, o rí wípé ìwà rẹ, ìlépa rẹ, èrò inú rẹ, àwọn ìpinnu rẹ, àwọn nǹkan tí ó ń jẹ ọ láti inú ọkàn rẹ, àwọn ọ̀rọ̀ tí ó ń sọ láti ẹnu, o rí pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá láti inú ọkàn tí kò tí ní ìyípadà pátápátá. Nítorí bẹ́ẹ̀ o wá síwájú Ọlọ́run wípé ọkàn mìíràn, irú èyí tí o fún ọ̀gbẹ́ni yìí, ọkàn mìíràn, irú èyí tí o fún àwọn tí ó wà nínú bíbélì, ọkàn mìíràn, irú èyí tí o fi máa ń ta àwọn ẹlòmíràn lọ́rẹ, ní ayé ìsinsìnyí wá fi fún mi. Àdúrà tí a ní láti gbà nìyí. Jẹ́ kí a wo orin Dáfídì. Orin Dáfídì orí kọkànléláàádọ́ta, orin Dáfídì orí kọkànléláàádọ́ta, láti ẹsẹ̀ ìkeje. Fi ewé ìsọ́pù fọ̀ mí, èmi ó sì mọ́ wẹ̀ mí, èmi ó sì fún ju ẹ̀gbọ̀n òwú lọ. Mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀ pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi. Kí ìwọ kí ó sì nu gbogbo àìṣedédé mi nù kúrò, dá àyà titun sínú mi Ọlọ́run. Ọlọ́run nìkan ló lè ṣe. Dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sínú mi. Níhìn-ín ni a rí pé ọkùnrin yìí ó ń gbàdúrà bí Dáfídì, bí ó bá jẹ́ àwọn ẹlòmíràn lónìí, a ó rí wípé wọ́n a máa bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀, nítorí àwọn gbajúmọ̀ kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba, nítorí àwọn ọ̀mọ̀wé wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba, nítorí àwọn olówó, àwọn ọba, àwọn bọ̀rọ̀kìní wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba, nítorí àwọn tí ó dàbí ẹni pé wọ́n jẹ́ ìgbà ojúmọ̀, wọn kì í fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní gbangba. Ṣùgbọ́n níhìn-ín ni ẹ̀mí Ọlọ́run ni ó ń lu Dáfídì, ni ó kan àyà. Jẹ́ kí a rántí wípé ẹ̀ṣẹ̀ yìí pàápàá ó pẹ́ díẹ̀ tí ó ti dá. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ àgbèrè, bí ó bá jẹ́ ẹni tó ń ka Bíbélì dáradára, ó sì ti dá ẹ̀ṣẹ̀ yìí, ó ti bò ó mọ́lẹ̀, nítorí ó ti pa ọkọ obìnrin yìí ní ogun. Àwọn ènìyàn kò sì mọ̀ pé nǹkan kan ti ṣe tàbí nǹkan kan lọ. Bí ọkùnrin bí Dáfídì, bí ó ti ṣe nǹkan yìí tí ó bò ó mọ́lẹ̀, gbà tí ó ju bí oṣù mẹ́sàn-án, ni Nátánì ni ó wá bá Dáfídì. Gẹ́gẹ́ bí ọba, ó sọ̀rọ̀ fún Dáfídì, kò lo wákàtí kan tàbí wákàtí méjì, ó pa òwe kékeré kan, ó pa á fún Dáfídì. Dáfídì gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí onídàájọ́, ó ṣe ìdájọ́ wípé ẹni tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀, báyìí ni nǹkan tó láti ṣẹlẹ̀ sí. Ni Nátánì wá sọ wípé ìwọ náà gan ni ọba, kò sì gbà á ní ìṣẹ́jú púpọ̀, ó sọ wípé ní tòótọ́ mo ti dẹ́ṣẹ̀, ni ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ẹlòmíràn a ní láti wàásù oṣù mẹ́ta kí ó tó yí padà, ẹlòmíràn a ní láti wàásù ọdún kan gbáko kí ó tó ronúpó àdá. Ṣùgbọ́n ọba yìí gẹ́gẹ́ bí Nátánì ti wá, tí ó sọ fún yín pé ọba ìwọ ni ẹlẹ́ṣẹ̀ náà, ìwọ ni apẹ̀yìndà náà, ìwọ ni ẹni tí ó ṣe àṣemáṣe náà tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ gẹ́rẹ́ tí ó ti gbọ́ ìwàásù yìí tán, kò sọ wípé mo ti jẹ́wọ́ fún Nátánì. Nátánì pàápàá ti jẹ́ kí ó yé mi, ó ti jẹ́ kí ó dá mi lójú wípé ìdáríjì wà lọ́dọ̀ Ọlọ́run, kí ó sì bẹ̀rẹ̀ ní ṣe bí ìṣe ọba kí ó máa ṣe é lọ. Bí Nátánì bí ó ti lọ tán, bẹ́ẹ̀ ni Dáfídì ló kúrò lórí oyè, bẹ́ẹ̀ ló kúrò lórí àga. Ẹlòmíràn bí ó bá dẹ́ ṣe àgbèrè, a máa dúró kí àlùfáà kí ó wá yọ òun kúrò lórí oyè, a máa dúró kí àlùfáà kí ó wá sọ wípé lọ gbàdúrà díẹ̀ náà, o lọ sọ fún Ọlọ́run ìgbàlà tó ti sọnù, lọ wá àwárí ìgbàlà náà. A máa dúró kí a sọ bẹ́ẹ̀. Nátánì ò sọ fún Dáfídì wípé kúrò lórí oyè o, àwọn tó ń tò tí wọ́n ń fẹ́ ìdájọ́ má ṣe nǹkan kan, o lọ gbàdúrà ní sọ fún ara rẹ̀, ló mọ̀ wípé irú ipò tí òun wà kì í ṣe ipò onídàájọ́ mọ́, ó jẹ́ ipò ẹlẹ́ṣẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, wò láti ẹsẹ̀ kínní, ó ní Ọlọ́run ṣàánú fún mi, gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò. Ó mọ̀ wípé òun ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ẹlòmíràn a máa sọ wípé bàbá ti ní ìgbàlà, a ti ní ìgbàlà títí láéláé nìyẹn, bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀. Ẹlòmíràn a máa rò pé bí a bá ti jẹ ọmọ Ọlọ́run, a ti jẹ ọmọ Ọlọ́run títí láéláé nìyẹn, wípé ìgbàlà tá a ti ní, orúkọ wa tí ó ti wà nínú ìwé yìí, wípé bí a tilẹ̀ dẹ́ṣẹ̀, ìbáṣe àgbèrè, ìbáṣe

ẹ ó pa òfin mi mọ́. Bí ẹ̀yin bá fẹ́ràn mi, ẹni tí a bá fẹ́ràn a ó kà á sí, ẹni tí a bá fẹ́ràn a ó kà ọ̀rọ̀ rẹ̀ sí, ẹni tí a bá fẹ́ràn a ó pa àṣẹ àti ìlànà rẹ̀ mọ́. Ẹni tí a bá fẹ́ràn, ohun tí ó bá ń fẹ́ ni àwa náà yóò fẹ́. Ó ní bí o bá fẹ́ fi hàn wípé ní tòótọ́ lo fẹ́ràn òun, ó ní kí o pa òfin òun mọ́. Epístẹ́lì kínní ti Jòhánù orí karùn-ún ẹsẹ ìkejì sí ẹsẹ ìkẹta. Epístẹ́lì kínní ti Jòhánù orí karùn-ún ẹsẹ ìkejì ẹsẹ ìkẹta. Nípa èyí lè àwa mọ̀ pé àwa fẹ́ràn àwọn ọmọ Ọlọ́run. Nígbà tí àwa fẹ́ràn Ọlọ́run, tí a sì ń pa òfin rẹ̀ mọ́, kì í ṣe wípé torí pé a ń kígbe hallelujah, tàbí wípé a ń kọ orin nígbà gbogbo, tàbí wípé a máa ń wá sí ilé ìsìn nìkan ni a fi mọ̀ wípé a fẹ́ràn Ọlọ́run. Ó ní bí a bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́, a ó pa òfin rẹ̀ mọ́. Gbogbo ohun tó pa láṣẹ fún wa ni a ní láti káràmáìsì kí ẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́. Òfin rẹ̀ kò sì nira. Bí ó bá jẹ́ pé ní tòótọ́ la fẹ́ràn rẹ̀, òfin rẹ̀ kò ní nira fún wa. Kò ní gbà wá ní ọjọ́ pípẹ́ tí a ti ń gbọ́ ọ̀rọ̀ kan. Ó ṣe é ṣe nípa ìwọṣọ nígbàgbọ́, ó ṣe é ṣe nípa àtúnṣe, ó ṣe é ṣe nípa lọ́kọ láya. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kí a máa gbọ́, kí a máa gbọ́, kí a máa gbọ́, kí a máa lè ṣe é. Kí a máa sọ pé ó ṣòro ni, mo fẹ́ ṣe, ẹ̀mí ń fẹ́, ó ṣòro fún ara ni. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní bí a bá fẹ́ràn Ọlọ́run, òfin rẹ̀ kò ní nira fún wa. Ẹni tí a bá fẹ́ràn, ohun tí ó bá fẹ́, a ó fẹ́ nǹkan wọ̀nyí pẹ̀lú. Ó ń sọ fún wa bí a ní láti, bí a ṣe ní láti fi Ọlọ́run nínú Matthew orí ìkejìlélọ́gbọ̀n. Matthew orí kejìlélógún, ẹ ṣe gáfárà fún mi. Orí kejìlélógún ní ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Orí kejìlélógún Matthew ẹsẹ̀ ìkẹtàdínlógójì 37. Jésù sì wí fún ọ pé kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Kí o yé wa wípé nígbà tí a bá fẹ́ Ọlọ́run, a ó pa òfin rẹ̀ mọ́. Ǹjẹ́ kí ni èyí túmọ̀ sí? Ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo àyà wa, a ó pa òfin Ọlọ́run mọ́ pẹ̀lú gbogbo àyà wa. Bí a bá fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa, a ó pa òfin Ọlọ́run mọ́ pẹ̀lú gbogbo ọkàn wa. Bí ó bá sì ṣe pẹ̀lú gbogbo inú wa, agbára wa ni a fi fẹ́ Ọlọ́run, a ní láti pa òfin rẹ̀ mọ́ pẹ̀lú gbogbo inú, gbogbo agbára, gbogbo òye, gbogbo ìmọ̀ tí ó wà nínú wa. Ìfẹ́ tòótọ́ ni ìfẹ́ tí ń gbọ́ràn. Bí a bá fẹ́ ẹ ní tòótọ́, a ó ka ọ̀rọ̀ rẹ̀ sí, a ó sì gbọ́ràn sí i lẹ́nu ju gbogbo ènìyàn lọ. Ìfẹ́ àtọkànwá sí Ọlọ́run ló ń wí pé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Bí o bá rí àwọn kan tí wọ́n ń lo èdè yìí ní àkókò tí àwọn ẹbí tí wọ́n kọjú sí wọn, ní àkókò tí àwọn aládùúgbò tí wọ́n dojú ìjà kọ wọ́n, ní àkókò tí àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ kan náà níbi ìsọ wọn, tí wọ́n ń sọ fún wọn wípé ó ti ọ̀ rárá o, o ní láti ṣohun tá a fẹ́ ni. Tí ó rí irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé àwa kò gbọ́dọ̀ ṣàìgbọ́ràn sí Ọlọ́run ju ènìyàn lọ, ó yẹ kí o mọ̀ wípé ìfẹ́ Kristi nínú irú ẹni bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀. Bí a ti rí nínú àwọn apostẹ́lì, iṣẹ́ àwọn apostẹ́lì orí karùn-ún, nígbà tí a kì wọ́n nílọ̀ wípé wọn kò gbọdọ̀ dárúkọ Jésù, wọn kò gbọdọ̀ fi orúkọ rẹ̀ kọ́ni mọ́. Nígbà tí a sọ fún wọn wípé wọ́n ní láti pẹ̀yìndà sí Jésù, kí wọ́n kọ iṣẹ́ tí Jésù tí ó gbélé wọn lọ́wọ́, kí wọn kí ó kọ sílẹ̀. A rí àwọn wọ̀nyí tí wọ́n ń sọ fún àwọn aninilára, àwọn tí ń ṣenú ni bíni sí wọn wípé nínú ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n Pétérù àti àwọn apostẹ́lì dáhùn, wọ́n sì wí pé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ìfẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ nínú wọn, kì í ṣe àwọn ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Kristi, tí wọ́n mọ̀ wípé Jésù ó ti ṣe nǹkan wọ̀nyí fún wọn láti fún wọn ní ìgbàlà. Èyí ni àwọn pàápàá pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nínú ọkàn wọn ni wọ́n fi ń sọ wípé ìgbọ́ràn wọn, wọ́n ti fi fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ò jẹ́ ṣàìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sì jẹ́ kí ó yé wa wípé àwa náà, bí a bá lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀, bí a bá ní irú ìfẹ́ bẹ́ẹ̀, òun yóò pa wá mọ́. Ibi a bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́, gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti máa ń sọ, a ó di ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ tó ń bójútó, a ó sì di àgbàdo inú ìgò. Èyí jẹ́ wípé ọwọ́ ọ̀tá ò ní lè ká wa, ọwọ́ oṣó ò ní lè ká wa. Nítorí pé ṣó mọ̀ pé bí àgbàdo bí ó bá wà nínú ìgò, bí adìyẹ bí ó bá ń rí àgbàdo yìí, ó kàn rí i lásán ni, kò sóhun tí adìyẹ lè ṣe. Èyí ni a fi ń sọ wípé bí

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
2: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12. Ẹsẹ̀ ìkọkànlá. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sàbí ẹ máa ní ìgbóná ọkàn, yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
1: Ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
2: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ Kristẹni.
1: Ẹ ṣé púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ ìkọkànlá. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérù, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérù, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó ń lọ sí ilẹ̀ Damascus, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paulu tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Paulu ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo ìṣe àwọn apọ́stélì pẹ̀lú ní orí 2, ìṣe àwọn apọ́stélì ní orí 2 láti ẹsẹ̀ 17, nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérù àti àwọn apọ́stélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wí fún wọn pé ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ 40 àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a bàtísì wọn ní ọjọ́ náà, a sì ka ìwọ̀n 1,000 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ronú pọ̀wàdà tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún jésù kristi èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a kò gbọ́dọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn bí àkókò bá wà fún wa a ó gbàdúrà a ó ronú pọ̀wàdà a ó wa ojú ọlọ́run bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe yálà sí ọlọ́run yálà sí ara wa yálà sí àwọn aládùúgbò wa tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ àwọn tí ó jẹ́ ènìyàn ọlọ́run bíi tiwa ó ṣeé ṣe a ní àtúnṣe láti ṣe tí ẹ̀mí ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni bí ẹni tí ó mọ ọlọ́run a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀ a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara wípé nígbà tí mo bá gòkè àgbà àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn ó ṣeé ṣe fún mi tàbí yóò ṣeé ṣe fún mi láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe ni irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí olúwa kí a sì sọ fún ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́ a ó gbọ́ràn sí i lẹ́nu tàbí ó ń sọ fún wa nípa ìsọ̀rí mímọ́ a ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní àlàáfíà ọlọ́run ní ọkàn rẹ̀ a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè lọ́run èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà tí a ń pè ní ìsọdimímọ́ ìsọdimímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa ni yóò mú kúrò ni yóò fà á tu pátápátá tí àìlera tí ó wà nínú ọkàn wa tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti ọlọ́run tàbí kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́ láti inú ẹ̀mí wa wá nígbà tí a bá ní ìsọdimímọ́ gbogbo nǹkan wọ̀nyí ni ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́ àwọn ẹlòmíràn wọn máa fi dọ́là wọn máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn bóyá ní ọdún tí ó ń bọ̀ ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa kí ọlọ́run kí ó bá wa fà á tu a rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdimímọ́ fún ọdún púpọ̀ ṣùgbọ́n ìtara láti wá ojú ọlọ́run láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi ohun gbogbo rúbọ èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe ọ̀nà tí o bá fẹ́ kí a rìn ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé a fẹ́ gbé e a rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn kò sí ìtara wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí ọlọ́run bá ń sọ fún wa ó ń sọ fún wa nípa ìgbàlà ni ó ń sọ fún wa nípa ìsọdimímọ́ ni ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́ ohunkóhun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara kí a ní ìgbóná ọkàn tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún kristi ó dàbí ẹni pé ìṣùpá wọn lẹ́nu dé ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú bíbélì tí wọ́n ti gba jésù kristi gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún jésù ẹ jẹ́ kí a wo jọ̀hánù ìwé ìyìn rere ti jọ̀hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ jọ̀hánù ti o si to Jesu leyin ni Andero arakunrin Simoni Petero oun tete ko ri Simoni arakunrin oun ti kara re o si wi fun pe awa ti ri Messiah itumo eyi ti je Kristi o si mu wa sodo Jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li ao le o si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi we pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ke a so we pe boya nigbati mo ba mo oro Olorun ju be lo nigbati mo ba le gbadura ju be lo nigbati mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran ṣugbọn lẹsẹkẹsẹ ti Andero ti o ba Jesu pade ti iyi Olorun alaafia Olorun ti o wo inu okan re be ni pelu igbona okan ni o lo so fun Simoni Petero we pe awa ti ri Messiah ati ri Kristi o si mu wa si odo Jesu ni ori kerin Johanu yi kan na ni ati ri obirin ti o ba Jesu pade ni ibi kanga Jacobo lese kese ti obirin yi ti o ti gba Jesu gbo ti o si mo we pe eyi ni Kristi na ohun ti bibeli so fun ani we pe lese kese ni obirin yi lo ni o so fun awon ara ilu e je ki a wo Johanu ori kerin lati ese ikeji dilogbon nigba kan na ni obirin na fi ladogbo re sile o si mu ona re pon lo si ilu o si we fun awon eniyan pe e wa wo okunrin na eni ti o so ohun gbogbo ti mo ti se ri fun mi eyi ha le je Kristi na nigba na ni won ti ilu jade won si to wa eyi ni a so fun wa we pe ki a ni igbona okan bi o ba je bi ohun kan ba wa loni ti Olorun ba ejo wi le lori oni wi pe o dabi eni wi pe opolopo ninu ijo ni ko gbona ko tutu ko si itara ko si igbona okan lati je iranwo ninu ise Olorun yala gege bi adena yala gege bi awon egbe akorin yala gege bi awon afadura jagun yala gege bi awon ti o nda ori dari idapoju ile ti won ko awon elomiran ni eko oro Olorun yala gege bi ajere okan yala gege bi eni ti o ka bibeli fun awon elomiran ti ko le ka bibeli tabi gege bi eni ti o gbadura tabi ni bikibi ti a ti le sese fun Olorun tabi o sese a n so fun aloni we pe ijo ni ede Yoruba isin wa ni ede Yoruba yo bere o sese elomiran ko ni itara tabi igbona okan lati so fun awon elomiran bi ohun ko n ba wa ti Jesu to je oko lori ijo olori lori ijo ti o n ba ijo wi si loni oni wi pe opolopo ni o ja joko taka ogbera ti won ko mo wi pe won ni ojuse lati se gege bi ise isin si Olorun si idile wa si awon eniyan ti o wa ninu aye ati si awon eniyan ti o wa ninu ijo eyi ni Jesu fi n so ni ori keta ifihan e je ki a wo iwe ifihan lati ori iketa ifihan ori keta lati ese ikeedogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi ba fe pe ki iwo koko tutu tabi ki iwo koko gbona nje nitori ti iwo se ilowowo ti o ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi eyi ni idajo ti Jesu papa fi lele fun awon ko gbona ko tutu awon aka ogbera awon ti o wa lai rise fun Olorun awon ti ko ni itara awon ti ko ni igbona okan awon ti ko mo we pe lakoko ti a n gbo oro Olorun lakoko ti ina emi n jo ninu ijo tabi ni okan wa tabi ni ayika wa ni iru akoko bee ni o ye fun olukuluko wa lati fi itara tabi igbona han o n so fun a wi pe bi a ba wa gege bi oni lowowo tabi a wa bi eni ti ko gbona ti ko tutu o n so wi pe oun ko wa gege bi omo yo po wa jade kuro li enu re e je pe yo ya awa ati ohun a ki yo je tire mo sugbon so fun a wi pe e wo ese ikokan din ni ogun gbogbo awon ti emi ba fe ni mo ba wi ti mo se na nitori na ni itara nitori na ni itara o so fun a wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o se ilowowo o so fun a wi pe oun ba wa wi oun sin fe ki a jigiri se awon ojuse ti o nbe ilowo wa o fe ki a ni itara ati igbona okan o sin so fun a wi pe ki a ronu pada e je ki a tun pada si Romu ori kejela Romu ori kejela ese kokanla ni ti ise sise bi a ba n so nipa ise sise apostoli n sise fun olorun evangelist n sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi oluso agutan tabi eni ti n koni ninu ijo won se ise fun olorun awon ti won sin ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won se ise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihinre jade awon ti won pin iwe ipolongo ihinre eyi ti a ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihinre fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owo sinu ijo olorun won sise fun olorun o n so fun a wipe nigba ti ise po to be ti a le se ninu ogbaja olorun e se ti iwo fi n kawo gbera o n so wipe ni ti ise sise a sa ri awon elomiran ti won sise fun olorun a ri awon akorin a ri awon adena a ri awo ni iwosu a ri eni to n ko wa nisinsin gege bi oro olorun a ri awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin oluwa mo n gbadura we pe gbogbo awa ti a wa loni iru itara bee iru igbona bee olorun yio fi fun wa a o si ri opolopo ninu wa ti a o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni ti a o fi sile lati le sise fun olorun e je ki a dide lati gbadura si olorun wo pe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowowo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yio gba ogbon kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ́ nípa ti ìgbàlà ṣe o ti onípò ọ̀dà a sì ti gba ọkàn rẹ là o ti gbọ́ nípa ti àtúnṣe ṣe o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú olúwa o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́ o ti gbọ́ nípa ti ìsọdí mímọ́ ṣe o ní ìtara ọkàn ìgbóná ọkàn láti gbàdúrà láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó láti ṣe ohun tí ọlọ́run béèrè lé ọwọ́ rẹ o ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́ a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀ o a ti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti bá nípa àti ìjèrè ọkàn láti lọ láti ilé dé ilé láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa jésù kristi olùgbàlà ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà wípé kí a máa gbàdúrà lé àìsinmi lé àìṣàárẹ̀ o a ní ìgbóná ọkàn láti gbàdúrà títí ọlọ́run yóò fi dáhùn lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma sise ole e ni igbona okan e ma se olowa.

Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kìí kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ìrí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣù ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ké pè yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Yà ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe ké pè yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdi mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámọ̀ kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbàdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà, kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Aísáyà orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ, ìwé Aísáyà orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ.

wọ́n sì ní ọmọ. Gbogbo wa sì ní gbogbo wa sì ní iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí rú ara rẹ sókè. Rú ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ. Tí ó ń rú ara rẹ sókè láti dì ó mú. Nítorí tí ìwọ pa ojú rẹ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn tí ó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wo wọn léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti dìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn. Èyí ni ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Aísáíà sọ fún wa wípé ó fún ọ ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lè ó dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin. Ó sọ wípé gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Èyí ni a ń sọ fún ọmọ Ísíráẹlì wípé nítorí ẹ̀ṣẹ̀ tí ó jọba nínú ọkàn wọn àti nítorí àwọn àìṣedédé tí ó wà ní ìgbésí ayé wọn, wípé ó ṣòro fún wọn láti gbàdúrà sí Ọlọ́run. Àti wípé àìsàn àìlè gbàdúrà yìí ni ó mú kí àwọn nǹkan púpọ̀ tí ó ń dojú ti ní kí ó wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a pè wọ́n níjà, a sì sọ fún wọn wípé ó yẹ kí wọn kí ó lè ru ara wọn sókè, ó yẹ kí wọn kí ó lè pe orúkọ Olúwa, ó yẹ kí wọn kí ó lè gbàdúrà. Èyí ni a mú wá sọ́dọ̀ wa lónìí wípé àwa pàápàá a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé wa, ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa ní àǹfààní tàbí ààyè tàbí ìgboyà ọkàn láti lè gbàdúrà sí Ọlọ́run. Àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa láàyè láti rú ara wa sókè láti lè ké pe orúkọ Olúwa, kí Olúwa kí ó ba lè gbọ́ àdúrà wa. Nítorí bẹ́ẹ̀, ohun àkọ́kọ́ ní ìgbésí ayé wa ni wípé kí a jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a ba lè ní ìgboyà láti wá sí ìtẹ́ àánú Ọlọ́run. Nínú orin Dáfídì, orí kẹrìnléníàádọ́rin, ẹsẹ̀ ìkejìdínlógún, ó ní bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ni ó máa ń bá àwa ọmọ ènìyàn. Àwọn ìdánwò wọ̀nyí ni ó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lọ sínú ẹ̀ṣẹ̀. Nígbà tí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, ó máa ń mú ẹ̀rí ọkàn tí ó ní ìdálẹ́bi wá sí ọkàn wa. Bí ìdálẹ́bi wọ̀nyí bá sì ti wá sí ọkàn wa, yóò ṣòro fún wa jọjọ láti gbàdúrà sí Olúwa. Nítorí wípé ọkàn tí ó ní ìdálẹ́bi, ọkàn tí ó ń bẹ̀rù níwájú Ọlọ́run, ọkàn tí ó mọ ẹ̀bi rẹ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ eléerí aláìṣòótọ́ níwájú Ọlọ́run, kò lè ní ìgboyà láti gbàdúrà sí Ọlọ́run ní àkókò kan náà. Èyí ni olórin Dáfídì fi ń sọ fún wa wípé bí àwa bá gba ẹ̀ṣẹ̀ lé àyà wa, bí àwa bá mọ̀ wípé a ní àìṣedédé, a sì mọ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ìdènà tàbí ìdáàbò láàrin àwa àti Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí bí a kò bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wọn yóò jẹ́ ìdènà àti ohun ìyapa láàrin àwa àti Ọlọ́run. Wo ìwé wòlíì Aísáíà tí a ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti orí 111. Ìwé wòlíì Aísáíà orí 111 láti ẹsẹ̀ ìkíní, kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedédé yín

0: tí àyín kúrò lọ́dọ̀ ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Àwọn tí wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí kò dára, wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí yóò dènà àdúrà, ó máa ń jẹ́ ìṣe wọn láti máa wá sí ilé ìsìn kí wọn kí ó sì máa tẹ̀síwájú láti máa dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìdènà tí kì í jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run àti ire kí ó wá sí ìgbésí ayé wa. Bí a bá ń dárúkọ ẹ̀ṣẹ̀, Bíbélì jẹ́ kí ó yé wa yékéyéké ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Ó ń sọ nípa àìṣòdodo gbogbo. Bí a bá jẹ́ aláìṣòótọ́, aláìṣòdodo, a jẹ́ aláìṣòótọ́ pẹ̀lú ọkọ, tàbí aláìṣòótọ́ pẹ̀lú aya, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí a gbà síṣẹ́, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí ó gbà wá sí iṣẹ́, ó jẹ́ wípé a jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀síbẹ̀. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá sì wà nínú ayé wa, wọn yóò dènà àdúrà wa. Èyí ni ó máa ń fi ìrẹ̀wẹ̀sì àti ìlọ́wọ́ọ́wọ́ sí ọkàn wa, tí kì í jẹ́ kí a lè gbàdúrà yanjú, tí kì í jẹ́ kí a lè di ìlérí Ọlọ́run mú. À ń sọ nípa àgbèrè. Bí o bá jẹ́ ẹni tí ó ń tẹ́tí léko, tí o ń gbọ́ àwọn ìròyìn ní àyíká wa láti inú ẹ̀rọ rédíò, a máa ń sọ wípé ẹ̀ṣẹ̀ àgbèrè yìí ó ti fa àìsàn kògbóògùn wá sí ìlú wa àti wá sí orílẹ̀-èdè wa yìí. Èyí ni àwọn oníṣègùn òyìnbó tí wọ́n fi ń ké tantan sí àwọn ènìyàn ní àkókò yìí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó ti di nǹkan tí ó fa àìsàn kògbóògùn sínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀. Bí o bá sì jẹ́ ẹni tó ń tẹ̀síwájú nínú àìsàn bẹ́ẹ̀, mọ̀ wípé àwọn jàǹbá, àwọn ìṣe púpọ̀ ni ó rọgbà yí ọ ká. Àìsàn kò gbóògùn kò sì jìnà sí ọ. Ó ń sọ nípa ìwà ìkà. Bí a bá ní ìwà ìkà, èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé wa. Yálà a ń ṣe ìkà sí ọmọ tí ó ń bá wa gbénú ilé, àbí aya tí ó ń bá wa gbénú ilé, àbí ọkọ tí ó gbà wá sọ́dọ̀, àbí àwọn aládùúgbò wa lè a ń ṣe ìkà sí. Ó jẹ́ ẹ̀ṣẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ ojúkòkòrò wípé ohunkóhun tí a ní kò tẹ́ wa lọ́rùn. Àwọn wọ̀nyí jẹ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú tàbí àrán kan tàbí ìlara, tàbí ìpànìyàn bí àwọn tí ń ṣẹ́yún, tàbí bí àwọn tí ó ń lo oògùn olóró láti pa àwọn ènìyàn, tàbí ìjà, tàbí ìtànjẹ, tàbí ìwà búburú, tàbí a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ àsọ̀rọ̀ ẹni lẹ́yìn, tàbí ẹni tí ó kórira Ọlọ́run, tàbí aláfojúdi, tàbí agbéraga, tàbí ahalẹ̀ aláròṣe ohun búburú, aṣàìgbọràn sí òbí, aṣàìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú aláìníyè nínú, ọ̀dàlẹ̀, aláìnífẹ̀ẹ́, agídí, aláìláàánú. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa kí àdúrà wa kí ó má jẹ́ ìtẹ́wọ́gbà. Ó ní Aísáà fi ń sọ fún wa ní orí 119 tí a ti kà láti ẹsẹ̀ ìkíní wípé ó yẹ kí ó dá wa lójú wípé agbára Ọlọ́run kì í bàá tì. Ó yẹ kí ó dá wa lójú wípé ọwọ́ Olúwa kò kúrú láti gbani. Ó yẹ kí ó dá wa lójú wípé agbára rẹ̀ kò dẹ́kun láti máa woni sàn tàbí láti máa ṣe ìdáǹdè fún ẹnikẹ́ni tí ó bá ké pè é, àti wípé etí rẹ̀ kò wúwo tí òun kì yóò fi gbọ́, àti wípé àwọn ìlérí rẹ̀ kì í kùnà bí ìkùnà bá wà. Bí ó bá ṣe wípé a kò dáhùn àdúrà wa, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àìṣedédé wa, àwọn ẹ̀ṣẹ̀ wa, àìnígbàlà wa, òun ni ó ń fa àwọn ìdènà wọ̀nyí wá sí ìgbésí ayé wa. Ṣùgbọ́n àìṣedédé yín lé ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run, àti ẹ̀ṣẹ̀ yín lé ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Èyí ni à ń sọ fún àwọn Ísírẹ́lì wípé wọn kò ní ìgbóná ọkàn láti pe orúkọ Olúwa, nítorí wípé wọ́n jẹ́ ohun àìmọ́. Àwọn òdodo tí wọ́n gbẹ́kẹ̀lé, bí kí a máa fi owó fún alágbe, bí kí a máa lọ sí ilé ìsìn, bí kí a máa rúbọ sí Ọlọ́run, bí kí a máa sun tùràrí, bí kí a máa ṣe ohun kan tàbí òmíràn, a ń sọ fún wípé àwọn nǹkan wọ̀nyí dàbí àkísà ẹlẹ́gbin. Àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ nǹkan tí àwọn ẹlẹ́ṣẹ̀ máa ń ṣògo nínú rẹ̀. Wọ́n máa ń sọ fún wa wípé àwọn jẹ́ ẹni mímọ́, àwọn jẹ́ ẹni títọ́ níwájú Olúwa, àti wípé àwọn mọ bí wọ́n ṣe máa ń fún àwọn alágbe lówó, àwọn sì mọ bí wọ́n ṣe máa ń ṣe iṣẹ́ ìsìn. À ń sọ fún wa pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a gbẹ́kẹ̀lé, wọ́n jẹ́ àkísà ẹlẹ́gbin níwájú Ọlọ́run, àti wípé ó mú kí a rẹ̀ dànù bí ewé. Àìṣedédé wa ni ó mú wa kúrò, ni ó fẹ́ wa kúrò níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí afẹ́fẹ́. Ó ní ní ẹsẹ̀ ìkeje 4:64, kò sí ẹni tí ó ń pe orúkọ Olúwa. kò sí ẹni tí ó ń pe orúkọ Olúwa. Àmọ́ Ísírẹ́lì tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀, tí wòlíì Ẹ́sà tí ó kọ ìwé yìí sí lákọ̀ọ́kọ́, wọ́n jẹ́ àwọn tí ó pa ìlànà iṣẹ́ ìsìn Ọlọ́run, wọ́n pa á dà. Wọ́n jẹ́ àwọn tí a ti fi ìlànà Ọlọ́run lé lọ́wọ́, tí ó yẹ kí wọ́n kí ó máa ké pe orúkọ Olúwa, nítorí wípé a ti fi orúkọ Olúwa fún wọn, a ti fi ìlérí Ọlọ́run fún wọn. Wọ́n sì ti mọ Ọlọ́run Abrahamu, ti Isaki àti ti Jakobo, ṣùgbọ́n nígbà tó yá, wọ́n bẹ̀rẹ̀ sí ní ké pe orúkọ Áńgẹ́lì nínú àdúrà wọn, wọn kò ké pe orúkọ Olúwa mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ké pe orúkọ àwọn ènìyàn ẹ̀dá ọwọ́ Ọlọ́run nínú àdúrà wọn, wọn kò pé ké pe orúkọ Olúwa mọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ké pe àwọn òrìṣà orílẹ̀-èdè tí ó yí wọn ká. Èyí ni Isaiah sọ fún wọn wípé nítorí kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ. Àwa náà pàápàá bí a bá ti ṣá Ọlọ́run tì, bí a bá ti yí ìlànà Ọlọ́run padà, tí ó jẹ́ wípé a kò ké pe orúkọ Olúwa mọ́, bóyá orúkọ Áńgẹ́lì ni a wá ń ké pe nísinsìnyí láti gbọ́ àdúrà wa, tàbí orúkọ ènìyàn ẹ̀dá ọwọ́ Ọlọ́run, tàbí orúkọ òrìṣà, ó yẹ kí ó dá wa lójú wípé èyí kì í ṣe àdúrà tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ó ní nítorí kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ. Bí a bá jẹ onígbàgbọ́, bí a bá ní wàhálà, ó yẹ kí a ké pe orúkọ Olúwa. Bí o bá wo Bíbélì, ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ní wàhálà, ohun tí wọ́n ṣe ni wípé wọ́n ké pe orúkọ Olúwa. Ṣé o ti kà nípa Jósẹ́fù? Inú ni bíni àti wàhálà púpọ̀ ni ó wà ní ìgbésí ayé rẹ̀. Kí ni ó dá ọkùnrin náà sílẹ̀? Kí ni ó gbé gòkè ní ìgbà tó yá? Ohun tí ó gbé gòkè ni wípé ó ké pe orúkọ Olúwa. Bí a bá kà nípa ènìyàn bíi Dánielì, tàbí nípa bíi Dáfídì, ohun tí ó ń ṣe wọ́n ni wípé wọ́n ké pe orúkọ Olúwa. Bí o bá lọ sínú Májẹ̀mú titun, bí o bá wo àwọn tí ó ti ní ìjátílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé wọ́n kẹsẹ̀ járí ní ti ìgbàgbọ́, wọ́n kẹsẹ̀ járí nípa ti ẹbí wọn, wọ́n kẹsẹ̀ járí nípa àwọn ohun ìdáwọ́lé wọn, ohun tí ó ṣe wọ́n ni wípé wọ́n ké pe orúkọ Olúwa. Ṣùgbọ́n Isaiah ń sọ fún wa, ẹ̀sùn tí ó fi kan ọmọ Ísírẹ́lì ni wípé kò sí ẹni tí ó ké pe orúkọ rẹ, tí ó rú ara rẹ̀ sókè láti dì ọ́ mú, tí ó rú ara rẹ̀ sókè láti dì ọ́ mú. Èyí jẹ́ wípé ìlọ́wọ́wọ́ ti wọ ìgbésí ayé wọn, ìrẹ̀wẹ̀sì ti wọ ìgbésí ayé wọn, kò gbóná kò tutù ti wọ ìgbésí ayé wọn. Bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ lónìí, àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé wọn. Ó ṣeéṣe kí ó jẹ́ nítorí wàhálà tí wọ́n ní nínú ẹbí, ó ṣeéṣe kí ó jẹ́ nípa inú ni bíni tí wọ́n ń dojúkọ láàrin àwọn ọ̀rẹ́ àti ọgbà, ó sì ṣeéṣe kí ó jẹ́ nípa àìní ní ìgbésí ayé wọn, ó ṣeéṣe kí ó jẹ́ nípa àwọn wàhálà tí ó ń dojúkọ wọn nípa àwọn mọ̀lẹ́bí àti àwọn àna, ni ó jẹ́ kí wọn kí ó má lè gbàdúrà. Ṣùgbọ́n jẹ́ kí ó dá lójú wípé bí o kò bá ru ara rẹ sókè, bí o kò bá ké pe orúkọ Olúwa, bí o kò bá di ìlérí Ọlọ́run mú, báwo ni yóò ṣe ṣeéṣe fún ọ láti kúrò nínú ipò ẹ̀gàn tí o wà nísinsìnyí, láti wá sí ibi oore ọ̀fẹ́, àti láti rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. Nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ 15 àti 16 ni Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó jẹ́ ọkọ àti olórí ìjọ ni ó ń sọ fún ìjọ ní Laodikea wípé òun mọ iṣẹ́ wọn, àti wípé ẹ̀sùn tí òun fi kàn wọ́n, àríwísí tí a ní ríwísí wọn ni wípé wọn kò gbóná, wọn kò tutù. Wo bí a ti kà á ní ìfihàn orí kẹta láti ẹsẹ̀ 15, èmi mọ iṣẹ́ rẹ, pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kí ó kúkú tutù, tàbí kí ìwọ kí ó kúkú gbóná. A máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́, tí ó jẹ́ wípé wọn kò ní ìtara, wọn kò ní ìgbóná ọkàn, wọ́n jẹ́ ẹni tí kò tutù, tí kò sì gbóná, wọ́n wà ní ìlọ́wọ́ọ́wọ́. Jésù sì ń sọ fún àwọn ìjọyè wípé àríwísí tí a ní wísí wọn ni wípé wọn kò gbóná, bẹ́ẹ̀ ni wọn kò tutù. Ní ẹsẹ̀ 16, ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́ọ́wọ́, tí ìwọ kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí jẹ́ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn, a ó ṣí kúrò. Èyí jẹ́ wípé a ó yà wọ́n nípa sí Ọlọ́run. Èyí jẹ́ wípé a ó ta wọ́n nù eje wipe bi ati gba won gege bi eni olorun tele tele wipe nisinsin bi abata wonu bi abapo won jade kuro lui enu olowa kuro lenu ologbala wipe won ki se ti olorun mo o je mo wipe bi ilowowo ba joba ni igbese aye re tabi irewesi ni o joba ni igbese aye re tabi aile igbadura ni o joba ni igbese aye re eyi ki eyi o mo ki olorun ki o ta onu ki o so fun wipe o ki se ti ohun nitori wipe o ni bi o ba wa ni ilowowo sibe wipe a o ta onu a o po jade kuro lenu ologbala ninu jacobo ori kerin jacobo ori kerin ese ikeji eyin fe e ko si ni bi a ba wo igbese aye opolopo awon kristeni a le so yi nipa won wipe eyin fe eyin ko si ni bi a ba ri eni ti o ni iwo tutu bi a ba ri eni ti o ma n se ni iwon ton wosin bi a ba ri eni ti o ni iwa bi olorun ni igbese aye re o se se ke yi ki o ma wo ranti won pe ko le se se fun o lati ni iwa tutu tabi iwon ton wosin tabi iwa ododo tabi iwa looto lai je wepe oni igbala ninu okan re lai je wepe o ti ba Jesu gege bi olowo ati olugbala re lai je wepe o ti fi ododo ja ese re sona lai je wepe o ti ko ese re sile asi ti fi eje Jesu Kristi we o o sese ki a ri eni ti o ni iwa rere eni ti o ni iwa tutu eni ti o ti di atun bi eni ti a si ri wepe nipa atun bi yi ohun rere gbogbo ni o n wa si igbesi aye re ki o si ma fe ki iru nkan wonyi ki o sele si o Jacob n we pe eyin nfe e ko si ni o se se ki o ri eni ti o je wipe ore olorun ati ibukun latoke wa o n san yanturu ni igbesi aye re o se se ki o ri eni ti o je wipe boya o ti se igbeyawo o n bimo le omo tabi o se se ki o wa le enu ise o ni igbega kun igbega tabi o sese ki o je wipe gbogbo awon ota patapata ni won ti wa teriba fun o sese ki o je wipe ibi ti o ti ni isoro tele tele tabi aisan tele tele awon nkan won yi ti pora ni igbese aye re iwo si nfe ru nkan be o wipe eyin nfe e ko si ni e ko ni nitori wipe e ko se nkan ti awon won yi se nipa wipe won je wo ise won won ko sile won pe oruko olowa won fe ki olowa ki o dariji won bayi ni ibokun ati ore ati anu olorun se de igbesi aye won eyin fe e ko si ni o se se boya o ti ni igbala sugbon bi a ba so nipa iso di mimo bi a ba so nipa pe ki a fa gbongbo ese ti o wa ni igbesi aye eda ki a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba so nipa iwa bi ti olorun bi a ba so nipa iwa ifarajo Jesu Kristi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a nse ki awon nkan won yi je ajoji si o bi o ba si ri awon elomiran ti won ti ni isodi mimo bi o ba ri ore ofe olorun ni igbese aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbese aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbese aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori wipe o kan gbọn ara re kuro ninu awon ohun ti o de omole o sese wipe ori eni ti ejo wa si inu ile isin yi ni akoko kan na nisisin yi won ti ni igbala nisisin yi won ti ni isodi mimo nisisin agbara olorun agbara emi olorun o ti joba ni igbesi aye won kini won se ki agbara olorun ki o to wa si igbesi aye won ohun ti Jesu so fun ani won se wipe ki won ki o duro ni Jerusalem titi a o fi fi agbara emi olorun kan eyi ni won se won duro won fara won robo won je ki gbogbo igbese aye won ki o di ifihan niwaju olowa won si so fun olorun wepe bi o ba fun ni agbara emi mo yi won o ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati fi agbara emi olorun kan won nisisin bi won ba gbadura won a soro bi oba bi won ba gbadura won a soro pelu ase bi won ba gbadura won a le di ileri olorun mu o si nfe nkan wonyi ni igbesi aye ti re pelu ni eyin nfe e ko si ni o se se ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti wa sinu ijo be ni ati mu awon aisan wonyi koro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo sibi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wipe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohun ko ohun awon ti won ma mi hele hele tele tele nisinsin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo nti o nse won tele tele ati mu kuro ki o si ma fe nkan won yi ni okan re we pe ah ah ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon won si ti ni ilera pipe sibe sibe emi wa ninu aisan o ni eyin fe e ko si ni kini se ti ariwe pe awon elomiran won ti ni idande awon elomiran won ti ni igbala awon elomiran won ti ni isodi mi won awon elomiran won ti ni agbara mi olorun awon elomiran ati da won sile kuro ninu aisan ti o nse won awon elomiran awon majele ti won gbe fun won je tele tele gbogbo re patapata lo ti pora ni igbese aye won kini se ti ore ofe olorun wa fun iru awon wonyi sugbon ti ko si ninu aye awon kan ninu wa idi re ni wepe a ko ru ara wa soke idi re ni wepe a je ni ti se lowowo idi re ni wepe a je ni ti rewesi oni eyin fe e ko si ni wo awon nkan ti o tin fe ninu okan re wo awon nkan ti o tin so fun olorun sugbon ti o ko so fun olorun pelu okan ti o gbadura jagara okan ti o gbadura agbayori awon nkan won yi ti o fe won yi bi won ba ma je ti re oni lati ru ara re soke eyin nfe e ko si ni eyin pa e si nse lara e ko si le ni o nso fun awon ko bi a ba nfe ore ofe olorun bi a ba nfe igbala olorun bi a ba nfe tesiwaju nipa ti emi bi a ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owo jije ki se nipa ilara sise oni eyin se lara sibe sibe pelu owo ati ilara won yi e ko si le ni eyin ja eyi je we pe enjiyan eyi je we pe an foju tembelu awon ti o li ni nkan won yi eyi je we pe an wo awon eniyan ti o ti ni nkan won yi eyi ti a ba fi lo si ori ekun wa ki agbadura ki awon kan yi ki o le je ti wa ija tabi ilara tabi aran kan ni a fi n gbe ko awon elomiran loju eyin si n jagun e ko ni nitori eyin ko beere e ko ni nitori ti eyin ko beere bi a ba ri awon elomiran ninu ijo bi a ba tin pari iwaasu be ni won sa jade won lo si eti oko lati le lo mu moto nkan wonyi ki o je ki awon eniyan wonyi ki o le ni ore ofe olorun ati awon ileri olorun ti won fe ni igbese aye won e ko ni nitori ti eyin ko beere bi a ba fe ni igbala ani lati beere bi a ba fe ni isodimo ani lati beere bi a ba fe ni agbara emi olorun ni igbese aye wa ani lati beere bi a ba fe ni iwosan kuro ninu awon aisan ti o wa ni ago ara wa ani lati beere bi o ba je wi pe emi okunkun ni o rin wa mole ti a si n fe ni idande ani lati beere bi o ba je wi pe arun ko gbogun lo wa ni igbese aye wa ti a si n fe itusile ati imunilarada ani lati beere bi o ba je wi pe a ni wahala ninu ile ninu ebi pelu awon omo tabi pelu oko tabi pelu aya ti a si n fe ki olorun ki o pe ero si igbese aye wa ati si idile wa ani lati beere ani lati je eni ti n gbadura ani lati je eni ti n ru ara wa soke e ko ni nitori ti eyin ko beere o ye ki a mo we pe adura se pataki bi a ba fe ni ore ofe olorun bi a ba fe ni imuse ileri olorun ani lati je eni ti n gbadura wo matthew ori kerindinlogbon matthew ori kerindinlogbon lati ese ogoji o si to awon omo ehin re wa o ba won won sun o si to awon omo ehin re wa o ba won won sun eyi ni a n so nipa ti jesu kristi ati awon omo ehin re o ti so fun won ni isaju wipe oun fe ki won ki o le gbadura pelu oun o mu johanu jakobo ati petero o so wipe won ni lati gbadura pelu oun oun si lo siwaju o be si ni gbadura o be si ni kepe olowa wipe ki a le fun oun ni agbara lati le dojuko awon nkan ti o ye ki oun dojuko ati lati le ru ese wa ati lati le lo si ori ige agbelebo ki o ba le ku fun ese wa eyi je akoko ti o se pataki pupo fun Jesu Kristi ki se be nikan o se pataki pupo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wipe gbogbo ebo ti a nru ninu majemo lailai iwon yi ni ibaje abayori si re tabi imuse awon nkan wonyi nigbati Jesu Christ odo agutan Olorun ti o fi ara re ru ebon fun gbogbo agbaye patapata sugbon awon eniyan wonyi eti won iba fi dide eti won iba fi konle eti won iba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Christ won ko le gbadura o si to awon omo ihin re wa we pe o si ba won won sun gba ti o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abajo ti abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigba ti awon omo kekeke ti won wa bere we pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi abaye igbese aye re wo dara dara bi abawo kini idi ti o dabi eni wi pe aisan fi joba ti o ko le segun ti o dabi eni wi pe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni wi pe nigba gbogbo ni o ma nje otile no ma nfi eyin re bale eyi ni wi pe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je eni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je eni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ki e si ma gbadura e ma sona ki e si ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki e si ma gbadura bi o ba fe ki ore ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ki e si ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ki e si ma gbadura bi idanwo ti nwa latowo isu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni ti nbori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si nfi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi o ba dabi eni pe o je alaisan a ma nfe ni ku folaye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki a si ma gbadura bi o ba je we pe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe o nfe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba je we pe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a n gbe aye ti esu n joba ni aye ti a wa aye ti awon emewa ati awon omo esu ti won joba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti a wa aye ti o ni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe ni oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi nfe igbala sugbon sailera fun ara looto le emi nfe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sailera fun ara looto le emi nfe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi nfe sugbon o sailera fun ara looto le emi nfe iwosan emi nfe ki a se aseye ati aserege ni igbesi aye wa aseyege ni igbesi aye wa emi nfe ni toto sugbon o se ailera fun ara bi a ba si nfe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti a n so ni wepe a ni lati ru ara wa soke wo bi Isaiah ti so fun wa Isaiah ori kejileni aadota Isaiah ori kejileni aadota lati ese ikini ji ji gbe agbara rewo iwo sioni o nso fun awa ti arewo si oni ki a jidede o nso fun awa ti awa labe agbara okunkun ti agbara okunkun rin omole oni ki a jidede o nso fun awa ti a ni lowo owo oni ki a jide ji gbe agbara rewo iwo sioni gbe aso ogo rewo iwo Jerusalem ilu mimo nitori lati igba yi lo nitori lati igba yi lo aikola ohun alaimo alaikola ohun alaimo ki o wo inu re mo ohun ti an so ni wo pe bi abale jidide ko ninu orun wa bi abale ru ara wa soke bi abale ke pe oroko olowa wi pe lati isinsin lo lati igba yi lo awon nkan ti o ti je isoro ni igbesi aye wa a ko ni re won mo ni oroko Jesu awon nkan ti o ti rin wa mole a ko ni gboro won mo ni oroko Jesu awon nkan ti o ti nje gaba lori wa a ko ni gboro won mo ni oroko Jesu bi abale jidide iji ododo bi abale ke pe oroko olowa bi abale ru ara wa soke wo ese ikeji gbon ekurukuro le ara re gbon ekurukuro le ara re dide joko iwo Jerusalem tu ota kuro tu oja kuro li orun re iwo onde omobirin sioni a ohun ti a n so ni wo pe awon Israeli wonyi won dabi omiran ti o je wo pe won di obole won ko wa alailagbara nibi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o dabi eni wo pe an segun won ṣugbọn Isaiah n sọ fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o ke pe oruko Olowa ki a ba le mu awon ohun ti o wa ni igbesi aye won ti o so won di edun arin le ki a le mu nkan won yi kuro o ni ki won gbon ekuru kuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin sioni bi awa paapa bi a ba se nkan won yi bi awa na bi a ba le ke pe Olorun bi a ba le tu awon oja won yi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun Olorun wi pe a n fe di eni igbala a n fe di eni ti o ni isodima eni ti o ni agbara Olorun ati eni ti aisan gbogbo ti o kuti kuro ni igbesi aye re ti a ko je ki ohunkohun ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi iliri Olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wipe awon nkan ti o n se wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa lorun titi di sisin yi a mo okoro ni oruko Jesu bi a ba n fe nkan wonyi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe ongbe fun nkan ti Olorun wo orin Dafidi ori kejilelogoji lati ese ikini orin Dafidi ori kejilelogoji lati ese ikini bi agbonrin iti ma mi hele si ipa odo omi beeli okan mi mi hele si o Olorun bi agbonrin ti ma sare ti ma mi hele ni wiwa ipado omi oni samu nso wipe beeli okan mi mi hele si o Olorun e je wipe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si Olorun ki a ru ara wa soke ki a ke pe oruko Olowa ki a di ileri Olorun mu ki a gbadura ki kan si Olorun oni ongbe Olorun gbe okan mi bi ongbe Olorun ba n gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe Olorun gbe okan mi ohun ti oni samu fi n so yi ni wipe o ni ijatile ninu aye nitori wipe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki o jani tile bi a ba gbẹkẹle ẹran ara o daju wipe a o ni ijatile sugbon ni orin samu n so wipe ongbe Olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe Olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wipe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re ongbe Olorun gbe okan mi bi ongbe Olorun ba si gbe okan re o joko tabi o duro niwoju Oluwa o si ba Olorun so asoye titi yo fi gbo tire titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alailagbara
1: ori wipe nkan kekeke ni o ma daya fo ori wipe o le gbadura pelu ase ori wipe ati di leri olorun mu o je on ti o die ti fun o bi o ba fe agbara olorun ni igbese aye re o ye ki o ke pe olowa o ngbe olorun ngbe okan mi tabi ori pe o ti ni igbala o ti ni isori mo o si ti ni agbara emi olorun ni igbese aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba se nfe agbara ati waasu ihere o ye ki o ke pe olowa o ngbe olorun ngbe okan mi ti olorun alaye nigba wo le emi o wa ti emi o se yoju ni waju olorun wo matthew ori karun ese ikefa ke ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isori mimo o ye ki o ngbe yi ki o joba ki o wa ni okan wa matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe awon ti won mo we pe won fe isori mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbese aye won bi a ba n fe ru nkan be isori mo ki se ohun ti a n ba pade loju ona isori mo ki se ohun ti a n ba pade ni ibodo oko isori mo ki se ohun ti a n ba pade ni bi oja isori mo je ohun ti a n ba pade ni ile olorun nigba ti a ba ni ohun gbe nigba ti ebi ba n pa wa si pa ododo ti ohun gbe n gbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi a ba n fe awon ibukun wonyi ani lati ni ohun gbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketadinlogoji lojo ikehin ti se ojo ajo nla jesu duro o si kigbe wipe bi orogbe ba n gbe enikeni bi orogbe ba n gbe enikeni bi orogbe ba n gbe enikeni ki o to mi wa ki o si mu iye anipekun ki se fun awon onilowowo iye anipekun ki se fun awon ko gbona ko tutu iye anipekun ki se fun awon alaile igbadura iye anipekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi dawon adura won o ni bi ongbe ba n gbe enikeni ongbe igbala ongbe iye anipekun ongbe wipe ki a dari ese re jio ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba n gbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe isodi mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba n gbe enikeni ki o to mi wa sugbon bi ongbe ba n gbe o ti o ko to olorun wa bi ongbe ba n gbe o ti o ba n daniyan lokan re bi o ba n fi awon imuse iliri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe titi olorun yio fifi nkan wonyi fun o o ko ni kuro niwaju olorun ki yio le sese fun o lati le ni awon ibukun olorun wonyi ni igbese aye re sugbon bi orogbe ba n gbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se jesu logo sugbon nisisiyi a ti se jesu logo o si so fun awe pe nisisiyi ti a ti se jesu logo wepe bi orugbe ba n gbe enikeni o n fe igbala ni tabi o n fe iwosan tabi o n fe isodi mimo tabi o n fe agbara emi mimo tabi ohunkohun ti o je aini re o n fe ki a mu awon aini wonyi kuro ohun ti a ni lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki ileri olorun ki o di mimuse ni igbese aye wa ranti wo pe ariwosi ti ani ninu Isaiah si awon omo Israeli ni wipe ko se eni tin ke pe oroko re ti onru ara re soke lati di omo ni asale yi bi abafe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wipe anfe awon ibukun olorun iliri olorun ki kona bi aba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o nfe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o nfe so di mimo a o so di mimo bi eni ti o ti ni so di mimo ba wa si waju olorun ti o nfe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba nfe agbara emi olorun o daju pe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wipe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbesi aye wa nitori be eje ki a dide ki a si so fun olorun wipe a nfe imuse ileri re a nfe agbara re ni igbesi aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wipe loni onru ara re soke loni o nji dide ko ninu orun ti o tin sun o si nfe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wi pe o nfe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbesi aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wi pe o nfe agbara emi mimo ni igbesi aye re ji gbe agbara re wo iwo sioni gbon iruku kuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbesi aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko olowa bi o ba je eni ti nfo ni ku fo laye tele tele ninu igbagbo jidide ki o ke pe oruko oluwa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbesi aye re o nfe anu re ni igbesi aye re o nfe igbala olorun ni igbesi aye re o nfe isodi mimo ni igbesi aye re o nfe agbara emi olorun ni igbesi aye re tabi iwosan o nfe iwosan ni igbesi aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da oni ide o fe ki a gba o sile jidide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa o daju pe yo gbo bo ba le ke pe ji gbe agbara re wo iwo sioni gbe aso ogo re wo iwo jerusalemu nitori lati igba yi lo alai kola ati aimo alaimo ki o wo inu re mo ke pe oruko olowa iwo nfe o ko si le ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti a nsegun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide ru ara re soke ke pe oruko oluwa so fun oluwa wipe o fe yi pada ni igbesi aye re mama fi igba gbogbo wona ni igbala mama fi igba gbogbo wona ile igbadura mama fi igba gbogbo wola ni isodi mimo o fi igba gbogbo wola ni agbara emi olorun ni igbesi aye re jidide ki o ke pe oruko olowa jidide ki o ke pe oruko olowa jidide ki o ke pe oruko olowa ki o so fun olorun wi pe loni loni o nfe igbala o nfe igbala ronu pada awon ese re ki o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jẹwọ ẹsẹ rẹ kí o kàn wọn sílẹ kí a ba lè dáríji ọ kí ìgbàlà kí o lè wọnú ọkàn rẹ bí o bá ti ní ìgbàlà kí pe ọlọ́run fún ìsọ̀rí mímọ́ bí o bá ti ní ìsọ̀rí mímọ́ kí pe ọlọ́run fún agbára ìfikún ní agbára ẹ̀mí ọlọ́run bi o ba ti ni ifikun ni agbara mi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi ni bi kibi ti o ngbe ke pe oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wi pe irewesi yo pora ni igbese aye re aile gbadura yo kuro ni igbese aye re ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa eyi ki se akoko fun orun sisun ke pe oruko olowa eyi ki se akoko fun irewesi ke pe oruko olowa jidide ki o ke pe oruko re ru ara re soke ki ileri olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o ke pe oruko olowa so fun olorun bi ileri re mu ke pe oruko olowa iwo nfe sugbon ati ni nkan wonyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wonyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wonyi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbese aye re lati ni nkan wonyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbese aye re lati ni nkan wonyi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o ke pe oruko olowa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o ke pe oruko olowa jidide ki o ke pe oruko olowa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o ke pe oruko olowa.

níhì ni a sọ fún wa ọ̀nà ìgbàlà. Ó jẹ́ kí ó yé wa, ó ní bí a bá fẹ́ ní àlàáfíà, ó ní ọwọ́ wa ló wà. Bí a bá fẹ́ ní ìyè, ọwọ́ wa ló wà. Bí a bá fẹ́ ní ìgbé ayé àlàáfíà àti ọjọ́ gígùn, ó ní ọwọ́ wa ló wà. Ó ní nítorí bẹ́ẹ̀, ó ní kí ìwọ kí ó fẹ́ Olúwa Ọlọ́run rẹ. A sì mọ̀ wípé kò ṣeé ṣe fún ẹ̀dá láti fẹ́ Olúwa Ọlọ́run bí kì í bá ṣe wípé a kọ́kọ́ mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò kú, ṣùgbọ́n yíyè ni yóò yè, wípé irú ẹni bẹ́ẹ̀ kì yóò ṣègbé. Nítorí bẹ́ẹ̀, bí o bá mọ ìfẹ́ Ọlọ́run, ó jẹ́ mọ̀ nígbà tí Ọlọ́run bá ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa, ìfẹ́ Ọlọ́run ni. Nítorí pé àwọn ẹlòmíràn ni Ọlọ́run fi sílẹ̀ fún iyì ríra láti máa ṣe ohun tí kò tọ́. Kílé tí ó fún ọ sílẹ̀ fún iyì ríra? Nítorí pé nígbà tí ó kìlọ̀, nígbà tí ó náwó àánú sí wọn, nígbà tí ó ń pè wọ́n sí abẹ́ ààbò, nígbà tí ó ń pè wọ́n sí ìgbàlà, wọn kò náání. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe lóríire tó ta wa lólobó. Àwa ni Ọlọ́run ṣe lóríire tí ó ń sọ fún wa wípé ọ̀nà ẹ̀ṣẹ̀ kò dára. Àwa ni Ọlọ́run ṣe lóríire tí ó jẹ́ wípé ó dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa. Bí Ọlọ́run ti ń dá wa lẹ́bi ẹ̀ṣẹ̀ wa, bẹ́ẹ̀ ni ọkàn wa ń gbọgbẹ́, bẹ́ẹ̀ ni a ń sátọ Ọlọ́run lọ, bẹ́ẹ̀ ni a ń sọ fún Ọlọ́run wípé a kò fẹ́ ṣègbé. Ìfẹ́ Ọlọ́run ni. Bí kì í bá ṣe pé ìfẹ́ Ọlọ́run, báwo la ṣe mọ bí a ti ń gbàdúrà? Báwo la ṣe mọ bí a ti ń tọrọ ìdáríjì? Báwo la ṣe mọ bí a ti ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa? Báwo ni a ṣe gba ẹbọ Jésù Kristì lórí igi àgbélébò? Báwo la ṣe gbà á gbọ́? Ìfẹ́ Ọlọ́run ni. Bí a sì ti gbà á gbọ́, bí a ti jẹ́ kí ìfẹ́ Ọlọ́run yìí kí ó fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé wa, ó wá ń sọ fún wa wípé ìgbà tí òun ti kọ́kọ́ fẹ́ wa, ìgbà tí òun ti dáríyì wa nítorí ìfẹ́ rẹ̀, ìgbà tí ó ti gba ọkàn wa là nítorí ìfẹ́ rẹ̀, ó ní nísinsìnyí kí àwa kí ó fẹ́ Olúwa Ọlọ́run wa. Ìkejì, ó ní kí ẹ lè gba ohùn rẹ̀ gbọ́. Àwọn ẹlòmíràn òye òye wọn, bí a bá ń sọ nípa kí a gba ohùn rẹ̀ gbọ́, wọ́n máa ń rò wípé ìgbàgbọ́ nìkan ni a ń sọ nípa rẹ̀. Láti òní lọ, jẹ́ kí ó yé ọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn, wọ́n jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà. Bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé. Bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọràn. Ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohùn Ọlọ́run rẹ gbọ́, ó ń sọ fún wa wípé bí a bá gba Ọlọ́run gbọ́, a ní láti gbọ́ràn sí i lẹ́nu. Bí a bá gba Ọlọ́run gbọ́, a ní láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yé ọ látòní lọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn, wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọràn sí Ọlọ́run. Àwọn tí ó bá ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́, wọ́n gba gbogbo tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́, wọ́n gbà á gbọ́. Àwọn inú máa ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè faramọ́ wípé kí a faramọ́ Ọlọ́run, kí a jókòó ti Ọlọ́run. Ṣé èyí ni ṣó yé ọ? Nítorí wípé mímọ́ ni Ọlọ́run, àìmọ́ kò lè faramọ́ Ọlọ́run. Ẹni pípé lé Ọlọ́run, àìpé kò lè faramọ́ Ọlọ́run. Ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni Ọlọ́run, òkùnkùn kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó faramọ́, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run, òun ní ẹ̀ṣẹ̀. A kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀, àìmọ́, àléébù ní ìgbésí ayé wa. Bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béè lọ́wọ́ wa. Kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristì, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì ń fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè nítòótọ́.

0: jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristi ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìhìnrere tí ó máa ń yí ayé padà, tí ó sì máa ń fọ ọkàn funfun ju snow lọ. A dúpẹ́ wípé ó ń pèsè ibi ìyè ayérayé fún wa. A sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìnrere lè jìnà sí wa ní orúkọ Jésù. Bí a ṣe wá lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà, yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìnkiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ. Ní ìgbẹ̀yìn, kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Mo ń ka ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọrin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀. Nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, imọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà. Wọ́n sì sin Ọlọ́run wípé àmì, ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n. Ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ẹ̀wẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọlá ńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa tàbí ní orin kíkọ tàbí ní ìjẹ́rì tàbí ní ìjẹ́rì ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn, láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọ́gbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀, bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìnrere fún ẹ̀yin ara Róòmù pẹ̀lú. Nítorí èmi kò tijú ìhìnrere Kristi. Nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléni pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dìmú ni wípé, ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí ó sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìnrere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò tijú ìhìnrere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere nítorí èmi kò tijú ìhìnrere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìnrere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í tijú ìhìnrere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbi kíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìnrere, ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a fi bẹ̀rẹ̀ ní ìtọ́ka sí ni orin Dáfídì. Orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa, tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín, láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto, tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere. Kódà, ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì. Bí Jésù pàápàá bó bá dé, yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ Ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè. Nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́, bí kò bá ní ìpìlẹ̀ Iru ilé bẹ́ẹ̀, òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀. Wọ́n máa ń sìn, wọ́n máa ń ka Bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú orin Dáfídì, orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì bóra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ ìkarùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò tiẹ̀ gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀, ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé ta ni yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run? Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nuba nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè ààyè sílẹ̀ fún yín. Èyí ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run níṣe àwọn apóstẹ́lì orí keje. Mo fẹ́ rán létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókuta, a sọ fún wa ní iṣẹ́ àwọn apóstẹ́lì orí keje yìí wípé ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹ́jú mọ́ ọ̀run, kò sọ wípé ó tẹ́jú mọ́ ilẹ̀, ó ń wo òkè, ó ń wo ibi mímọ́ Ọlọ́run, ó ń wo òkè ọ̀gá ògo, ó tẹ́jú mọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run àti Jésù dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wípé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ̀ ọgọ́ta, ó sì kúnlẹ̀. ó kí gbé lé ohùn rárá pé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn nígbà tí ó sì wí èyí ó sùn ní ẹsẹ̀ kọkàndínlọ́gọ́ta ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta ó sì ń ké pe olúwa wípé jésù olúwa gba ẹ̀mí mi òkè tí dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba ó ń sọ nípa ibi mímọ́ ọlọ́run ó ń sọ nípa ọ̀run rere níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n ń fẹ́ lọ nígbà tí wọ́n bá pajú dé nínú ayé ó sì wá ń bèrè wípé ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ọlọ́run wá ń dá a lóhùn wípé ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ olúwa tí wọ́n sì ń wí pé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́ nítorí pé wọ́n ti sàmì nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ olúwa tàbí nítorí pé àwọn náà máa ń ka bíbélì nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọn á dìde wọn á sì lọ sí ilé ìsìn tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó nítorí bẹ́ẹ̀ bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé láti ìgbà tí a ti bí wọn wọ́n sàmì wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdámẹ́wàá bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá aṣọ àdúrà wọn ó funfun kò sì lè rí bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí wọn ò kẹ̀rẹ̀ bó sì jẹ́ pé àti mọ sáàmù orin dáfídì tí a máa kà bí oṣó ń lé ni bí àjẹ́ ń lé ni tàbí bí a bá ń pa owó sí ajáde àpò gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́ nípa à ń gbà àwẹ̀ kò ṣe ẹ̀yìn wọn wọ́n mọ̀ ọ́ dáradára nítorí bẹ́ẹ̀ bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere àwọn láti wà ń bẹ̀ ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́ tó o bá tó o ní o tún lè jìjà kadì fún àyà funfun bóyá tí o bá ní ọ̀kan nínú méjì ó yege a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere ṣùgbọ́n ó sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́ àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun kò parí síbẹ̀ ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán kò sì fi mọ níbẹ̀ nìkan ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún bí a bá ń gbàdúrà láti ní ìbùkún bí a bá ń béèrè lọ́wọ́ ọlọ́run Láti ní ìbùkún ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu? Gbàtí a fẹ́ ṣe ìpànìyàn, ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi.

ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ẹlẹ́dàá wa. Bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ni ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó sọ fún wa wípé bí a bá rántí Naamani, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòlíì kí wọ́n wẹ̀ fún wa kí a ba lè ní ọwọ́ mímọ́. Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ ìkíní: Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì: ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ojú kí a fi omi fọ ọwọ́, ojú kí a wẹ̀ ní etí odò, ojú kí a wọ aṣọ tí ó funfun, ojú kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí ì wá sí òpin tí a ó fi ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé, ọwọ́ mímọ́ àti àyà funfun, ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé, ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀
gba

0: èlé tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀. Ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ̀ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí o má bà di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 19. Ìwé òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 19. Èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa, yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ. Yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ 16, ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́, méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀, ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga. Èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí 3 láti ẹsẹ 16. Pẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, ti won sin rin pelu orun giga ati oju ife kufe awon nkan woyi ni o ntumo se wepe ani owo aimo a o si mura sile lati ba olorun rin ati lati je eni pipe ati mimo ni waju oluwa o si nse itumo igberaga fun wa wipe won rin pelu orun giga ati oju ifekufe oju agbere ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won ro woro nitori na oluwa yo fi epa lu atari awon omobirin sioni oluwa yo si fi ihoho won han le ojo na oluwa yo mu ogo saworo won kuro ati awon oso won ati iweri won bi osupa ese ikokan leni ogun oruka ati osho imu ese ogun akete ati osho ese ati oja ori ati ago olorun didun ati oruka eti ese kejilelogun iparo aso wiwo ati aso ileke ati iborun ati apo ni ese ikerin le ni ogun ni o so wipe yo si se pe orun boboro yo wa dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa ranti pe o nsoro nipa awon obinrin o si nso nipa ori pipa ni yo si dipo irun didi daradara sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa eyi nso iwa igberaga ranti pe a nse alaye lori nini owo ti ko mo iwe owe ori kefa ese keta dilogun oju igberaga ete eke eke ni anpe ni ero ete eke ni anpe ni ejeri si ohun ti oju e oto eke ni a npe ni ki a ma fi owo si iwe pe nkan kan se oju wa nigba ti a ko mo onko nipase re ati owo tin ta eje alaise sile ipaniyan omo ti o wa ni inu ti a ko ti bi o je alaise ko se orile ede ko se baba ko se iya ti o ru si inu ko si se awon egbon ti o saaju re ko se ijoba omo ti o wa ni inu ti a loyun re ko se si ofin ijoba tabi ofin orile ede omo yi ko ti se olorun ko mo nkan ti a npe ni ese awon wonyi ni olorun pe ni alaise owo ti o si ta eje won sile ni owo ti n ta eje alaise sile o sese ki o je oko obinrin ti o je aboyun ni o ni ipa ninu tita eje alaise yi sile o sese ki o je eni ti o n gbe oyun yi ru kaakiri funra ara re ni o ni owo ninu tita eje alaise sile o si sese ki o je awon dokita onisegun ti oyinbo ni o n fe je iranlowo lati ta eje alaise sile tabi awon obirin ti o nsise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wi pe ere ese pelu obirin wi pe o le di nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile ṣùgbọ́n ní ọ̀nà kọ́nà tí ó fi lè ṣẹlẹ̀ yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé ti bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn kò sí ilé láti fi ọmọ yìí sí ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé èyà yóò jẹ ọmọ yóò sì jẹ àwa pàápàá ó ṣeéṣe kí ó jẹ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ohun kan ni ó dájú àti obìnrin àti ọkùnrin àti oníṣègùn àti àwọn agbẹ̀bí tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀ wọ́n lè fi orí sìn kí wọ́n fi ọrùn sìn wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún wọ́n lè lọ sí orí òkè nínú ayé tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ọlọ́run sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere ìrònú pò àdà ni ó yẹ kí o ní kí o sọ fún ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò pẹ̀lú omijé pẹ̀lú ọkàn tí a fàya pẹ̀lú ìrònú pò àdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí ó ṣeéṣe o fẹ́ ilẹ̀ o fẹ́ kọ́lé ohun tá a máa ń ní nínú ayé tí a kì í mú lọ sọ́run ilẹ̀ ilé mọ́tò tàbí obìnrin ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí tàbí lórí ilẹ̀ tàbí lórí okóhun ó wá di wípé kí a máa wá oògùn káàkiri kí wọ́n ti sọ fún ọ wípé ẹni tí ó wà ní ìdílé lágbájá òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́ ó wá sáré títí yálà nípa oògùn dúdú tàbí nípa ẹgbẹ́ awo tàbí nípa gbígbé àdá tàbí ìbọn tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ ni o ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀ tí o sì pa á gbà tí o pa á tán ilẹ̀ wá di tìrẹ o wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé bó o bá mọ láti sáré láti nílẹ̀ láti ní mọ́tò bó o bá mọ ibi tó yẹ kó rìn àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí àwọn balógun ní ìlú tí ó yẹ kí o bẹ̀wò láti fún ọ ní oògùn àwọn tí ọwọ́ wọn gbó o ní lè ní nkankan o sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀ o ti ní ohun ìní nípa bẹ́ẹ̀ nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ọlọ́run sọ wípé òun dúró dè ọ́ wípé ọwọ́ rẹ kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó tàbí nítorí à ń gba obìnrin ó ṣeéṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́yàwó ó wá jẹ́ ẹni yìí gan lohun ọ̀ láti fẹ́. Obìnrin pọ̀ ní ìlú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni yìí gan tí a tiẹ̀ ti ń ṣe owó orí lórí rẹ̀, ṣùgbọ́n tí ó sì jẹ́ àfẹ́sọ̀nà, òun nìkan lohun ọ̀ láti fẹ́. Ìgbà mìíràn o tiẹ̀ máa ń ṣẹlẹ̀ wípé o ti ní ìyàwó kan sílé, o tiẹ̀ tún ti fi àfọwọ́fà mú ẹni kejì, obìnrin kejì wálé, ó ṣeé ṣe ìkẹta pàápàá ti ń bímọ fún ọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹyọ obìnrin kan tí ẹlòmíràn fẹ́ẹ́fẹ́ òun gan ló wọ̀ lójú. Ló tún sọ wípé mọ́ mẹ́ta tó wà nílé ẹ tó tí ì lálàáfíà, tẹ ń parí ìjà lọ́sàn-án lóru, tó lè tọ́jú ìkíní tàbí ìkejì, tọmọ òróúnjẹ jẹ, sìgá àtọ̀ tí ò sì jẹ́ kó gbádùn, ìwọ fúnra rẹ orí búburú àti àlákàlà, kò jẹ́ kó mọ ibi tí wàá fi orí ayé tirẹ tì sí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tún jà fún obìnrin kẹrin pẹ̀lú oògùn tàbí ìjà tàbí àdá tàbí ìbọn tó pa aláìṣẹ̀ nítorí ìyàwó, ṣùgbọ́n ìwọ kọ́ ni àkọ́kọ́ láti ṣe bẹ́ẹ̀. Àwọn ìran kan ti ṣáájú tó jẹ́ pé ipá, ìjà àti ìpànìyàn ni wọ́n fi máa ń ní ohun ìní tiwọn. Lára wọn ni a sọ fún wa ní ìwé àwọn ọba kìíní, orí ìkọkànléní ogún. Àwọn ọba kìíní, orí ìkọkànléní ogún, láti ẹsẹ̀ kìíní. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Naboti ara Jesreeli ní ọgbà àjàrà tí ó wà ní Jesreeli, tí ó súnmọ́ ààfin Ahabu ọba Samaria gidigidi. Ahabu sì bá Naboti sọ wípé, fún mi ní ọgbà àjàrà rẹ̀ kí èmi kí ó lè fi ṣe ọgbà ewébẹ̀, nítorí tí ó súnmọ́ ilé mi, èmi ó sì fún ọ ní ọgbà àjàrà tí ó sàn jù ú lọ dípò rẹ̀, bí ó bá dára ní ojú rẹ̀, èmi ó sì fi iye owó rẹ̀ fún ọ. Naboti sì wí pé, sì wí fún Ahabu pé, Olúwa má jẹ́ kí èmi kí ó fi ogún àwọn bàbá mi fún ọ. Ahabu sì wá sí ilé rẹ̀, ó wúgbọ, inú rẹ̀ sì bàjẹ́ nítorí ọ̀rọ̀ tí Naboti ara Jesreeli sọ fún un, nítorí tí òun ti wí pé èmi kì ó fún ọ ní ogún àwọn bàbá mi. Òun sì dùbúlẹ̀ lórí àkété rẹ̀, ó sì yí ojú rẹ̀ padà, kò sì fẹ́ jẹun. Jezebeli, ìkan nínú wọn nìyẹn o, Jezebeli ìran àwọn apànìyàn, aya rẹ̀ sì tọ́ wá, ó sì wí fún un pé, eṣe tí inú rẹ̀ fi bàjẹ́ tí ìwọ kò sì jẹun. Ó sì wí fún un pé, nítorí mo bá Naboti ara Jesreeli sọ, mo sì wí fún un pé, fún mi ní ọgbà àjàrà rẹ fún owó, tàbí bí ó bá wù ọ́, èmi ó fún ọ ní ọgbà àjàrà mìíràn ní ipò rẹ̀. Ó sì dáhùn wípé, èmi kì yóò fún ọ ní ọgbà àjàrà mi. Jezebeli aya rẹ̀ sì wí fún ọ pé, ìwọ kò wá jọba lórí Israẹli nísinsìnyí, dìde jẹun, kí o sì jẹ́ kí inú rẹ kí ó dùn, èmi ó fún ọ ní ọgbà àjàrà Naboti ara Jesreeli. Bẹ́ẹ̀ ni ó kọ̀wé lé orúkọ Ahabu, ó sì fi èdìdí rẹ̀ dí, ó sì fi ìwé náà sọwọ́ sọ́dọ̀ àwọn àgbààgbà ati awon olola ti nbe ni ilu re ti o si n ba nabo ti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi nabo ti si ipo ola laarin awon eniyan eyi ni yoruba ma n pe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa o n so fun wa nisisiyi wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu olorun ati oba e mu jade ke si so le okuta ki o le ku won so fun wa wipe won se be o so fun wa ni ipari ese iketala wipe nigba naa ni won mu jade kuro ni ilu won si so le okuta o si ku ese ikedogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba ajara Naboti ara Jezreeli ti o ko lati fi fun owo nitori Naboti ko si laaye sugbon o ku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba ajara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to Elija ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o ohun ti a n se ni ikoko Olorun ri awon ti a n pa awon ti a n ta eje won sile laise nitori a fe gba iyawo lowo won tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega nibi ise tabi a ro wipe awon ni won ko je ki a gba ise contract ti a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja bi a ba mo kuro bi a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti o le ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni ti re pelu ibon pelu ada lati duro loju ona wepe ki moto oni moto ko sa je ti re bi atile pa omode ti o wa ninu moto ti a pa obinrin ti a pa okunrin ti o wa ninu moto bi ata eje alaise sile ki moto ki o le je ti wa Olorun ri o owo eje ko ni se na bo jeun aisan ade nipa ounje to je nitori owo to fi ra ounje yi ki se owo eto bo je yawo lo fi fe iru owo be awon ti won fe yawo be pelu owo eru won ki gbadun yawo won ohunkohun to ni bo je moto bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won
1: won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju olorun wo ni bi kibi ti o ba nlo oro olorun to Elijah wa wipe dide sokale lo ipade Ahabu oba Israeli ti o wa ni Samaria wo o wa ni ogba ajara Naboti nibi ti o sokale lo lati jogun re iwo si we fun pe bayi ile Oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile Oluwa wi pe ni ibi ti aja bela eje Naboti ni awon aja yo la eje re ani ti re Ahabu si we fun Elijah pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju Oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro Olorun ninu iwe owe ni an pada si nisisin yi iwe owe ori ikefa ese iketa dini ogun wipe oju igberaga ete eke ati owo ti nta eje alaise sile aya ti humo tabi ti ngbero tabi ti nse asaro ohun buburu ese ti o yara ni resisa si iwa eka eleri eke ti nso eke jade ati eni ti nda eja sile laarin awon arakunrin eyi nso nipa awon ti won ma nfo ile onile awon ti mo ma ngbo ti eku so fun eye gege bi ede wa awon ti won ma nda eja sile laarin oko ati aya awon ana yala ni ti obirin tabi ni ti okunrin ton ma nya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa ton ma npe iyawo wi pe oko re n fiya je oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wipe tabi ti won so fun oko wipe mo ri ijade iyawo re o da be ni pe gbogbo owo eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so funru iyawo yi wipe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si ohun ti iyawo be le se leyin igba ti oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́ inú ọlọ́run kò sì dùn sí wọn nínú àìsáyà ewé wòlíì àìsáyà orí ìkíní à ń kà á láti ẹsẹ ìkẹwàá gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ̀yin olórí sódómù fi etí sí òfin ọlọ́run wa ẹ̀yin ènìyàn gomorra àwọn ọmọ ìsírẹ́lì ni ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín ṣùgbọ́n ó ń pè wọ́n ní sódómù àti gomorra nítorí ìwà ẹ̀kà ìwà èérí ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn olúwa ni kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ̀ yín já sí fún mi. Èyí ni à ń pè ní iṣẹ́ ìsìn lásán. Ọ̀pọ̀lọpọ̀ ẹbọ, ọ̀pọ̀lọpọ̀ ìsìn. Ọlọ́run wípé kí ni ó já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ni, èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn tàbí sí ti òbúkọ. Nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi, ta ló bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ó yẹ kí o bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà, pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run tó ní àfara ẹgbẹ́ jáde. Kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù, gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé, ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, bó ló ń lọ? A fẹ́ lọ sin Ọlọ́run ni? Àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú ògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò. Ìwọ náà gbé Bíbélì, òde. Ọlọ́run wá ní ta nìyí? Èwo ló ń ṣe níhìn-ín? Ẹ lè jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa. Àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́. Jésù wà ń bí. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó ti ẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù. Èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jùúlẹ̀. Ó ń sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi ara hàn, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀. Gba tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè. Ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì, a ń ṣe ìjáde. Jésù Kristì tá a bí, Jésù onírẹ̀lẹ̀, an se jade iranti bibi eni to ni irele an se iranti oni irele pelu igberaga won la se kore igberaga igbese won la se basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han asin so wipe aje onigbagbo onigba to wa lati fi ara han ni waju mi tele o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eita agba lowo eni eleni loju titi eita ri he to e ka da pada fo ni nkan olowo nsokun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won eni kan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wipe lagboja bimo e wa sanwo gbogbo owo ole to je pe sina lo nse to n fi okunrin ba ara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract ita fi owo eyin ti a fi gba a ko wa si ile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa si ile olorun ijo ye olapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa a feran olorun a san da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi ansin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin turari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won torari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese kedogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wipe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wipe nigba ti awon wonyi ba na owo won jade owo poju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi t'Olorun o gbọ la ba di Saul keji la ni t'Olorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe Olorun so pe o nko adura pe ohun o gbo mo nitori be awon oso ati aje toku ati awon elebo logun toku e ba mi wa won o ba nsare kaakiri ni bo ni wo mo ni oko abekuta tan ito tin sare ni bo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi so lo sese niyan nigbati ojo ati lo to sun moto si eiti ba fi ronupo ada koronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni yipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun hin rere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokandi ni ogota Isaiah ori kokandi ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin lo ya yin kuro lodo olorun yin ati ese yin li o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni tin wa eto be ni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyin so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon bẹ́ẹ̀ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn ó ń sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó bó bá raṣọ kò ní bò ó bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀ bó ní mọ́tò mọ́tò yóò nílé débi tí àlàáfíà ẹ̀ wà ó ní iṣẹ́ wọn
0: ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje alaise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibini ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won eni keni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ore ofe ni a wa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe luku ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wipe ni ojo ekeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o sin fe so fun olorun wipe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wile kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni luku ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowo ode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o nse awawi o nbo ese re mole o ni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisooto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi n gba awe esin awon elomiran ko ju eyi lo emi n gba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni ilalari ju ekeji lo ekeji yi ni farisi mo toto mo ti josin tan ile isin la bi mi si baba mi alufa ni awa la mu ihinrere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese kejila wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon
1: akuti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbonu kuro ni igbese aye wa bi oko ba ni idani loju wipe eje Jesu Kristi ti we o oni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wipe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji din logbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo subu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wipe eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wipe bibo ese mole ko ni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wipe anu ati ore ofe yo je ti re o so ni Isaiah ori ikarun dini ogota ese ikefa ati ese ikeje wipe e wa Oluwa nigbati e le ri e pe nigbati o wa nitosi je ki eniyan buburu ko ona re sile eniyan buburu ko ona re sile o sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye ko si o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise o wo wahala lagbaja eni buburu ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wipe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi Olorun o so leyin e awon to n so leyin e pe eyan buburu ni o eru n ba won tori won le so ku o loju bon ba so be iwa ika iwa agbara iwa ipa won ri wipe o po lowo e ogbon ti a fi n se eyan ni jamba won ri pe o po lowo e nitori be won o je so doju e sugbon Olorun lati enu woli re o so kan loju lowuro yi pe eyan buburu ni o eni ti a o ti we ninu eje Jesu Kristi o je eniyan buburu wa so wipe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si Oluwa je ki o yi pada si Oluwa ohun o si saanu fun ati si Olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe Olorun loni mo gbagbo wipe yo dariji o owo to je alaimo Olorun a fo ninu eje Jesu a si di mimo
0: ni Isaiah ori kini ni o tin fun ani ileri wipe Oluwa wipe ese ikejidini ogun

0: lè rí àti ẹlẹ́ṣẹ̀ wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀, ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun, a ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire, ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Yo bi ara re lere wipe bi Olorun ba wo o ti o nso wipe tani o ni ki o te agbala ohun ninu aye ti o nso wipe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti Olorun ri o ni be ti o so wipe ele jade wípé tani o pe o wa o gbọ wípé won pe oruko oluwa iwo na pelu owo ete owo ese o ngbe bibeli iwe olorun to ni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun. Bí o bá jẹ́ wípé Jésù gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run. Bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé ìwọ náà bá gbé bíbélì ò ń sáré bọ̀ bó ló ń lọ a fẹ́ lọ sin Ọlọ́run ni àwọn dípà wọ́n gbé tuntun dé o wọ́n ní kí a ká lọ èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú ògùn dúdú lápò ẹ èyí tó fi sẹ́nu èyí tó fi sídìí èyí tó fi sọ́rùn èyí tó fi sápò ìwọ náà gbé bíbélì òde Ọlọ́run wá ní tani èwo ló ń ṣe níhìn ẹ lè jáde Bọ́lọ́run ò ti ẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa àwọn angẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́ Jésù wà ń bì ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ó kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba Jésù tó fẹ́ràn ọmọdé tó ti ẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú tó sì ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan àwọn àgàbàgebè tó lé wọn jáde bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì mélòó mélòó ní ọ̀run Bọ́lọ́run tó bá mú sùúrù fún ọ tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde ó ṣe bẹ̀rù èyí tó wà lọ́wọ́ ẹ èyí tó wà lápò ẹ kò jù ú lẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí láti fi aṣọ hàn léèsì tuntun tó ṣẹ̀ jáde ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀

Wọ́n á kó wọ̀. Gba tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run. Gbèsè wà lórí gèlè tó wé. Lórí bàtà ẹ gbèsè. Ìró ẹ gbèsè. Bùbá ẹ gbèsè. O wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì. À ń ṣe ìjáde. Jésù Kristì tá a bí. Jésù onírẹ̀lẹ̀. À ń ṣe ìjáde ẹ̀ ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀. À ń ṣe ìrántí ẹ onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. Wọ́n la ń ṣèkórè ìgbéraga ìgbèsè. Wọ́n la ń ṣe bàsá ìgbèsè. Àfẹ́sìnkú ìgbèsè. Àbímọ ìgbèsè. Láti farahàn. Láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́ onígbà tó wá. Láti fi ara hàn níwájú mi tẹ́lẹ̀ ó béèrè yí lọ́wọ́ yín. Ṣé Ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run? O ní ta ni ó béèrè yí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Èwo lọ́rẹ́ asán? Owó tó wà lápò ẹ. Náírà márùn-ún mo fẹ́ fún Ọlọ́run. Ojí 100 naira. Ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá. Èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì. Èyí tá a rí he. Tó yẹ ká dá padà fóní nǹkan. Olówó ń sọkún ìwọ ń yọ̀ nínú ilé ìsìn. Owó mú lára owó olè. O fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o. Ẹ̀yin tí ẹ̀yin amúludùn. Ẹ̀yin tí inú yín dùn wípé lágbájá bímọ. Ẹ wá sanwó gbogbo owó olè. Èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe. Tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́. Gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè wọn kò wá sí ilé Ọlọ́run. Owó tẹ́tẹ́ wọn kò wá sí ilé Ọlọ́run. Owó contract èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà a kò wá sí ilé Ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí táwa ń mutí. Owó ọtí tó ṣẹ́kù a kò wá sí ilé Ọlọ́run. Ìjó yẹ ọ̀ lápèjúwe. Ìlú àtẹ́wọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Àwa wá àfẹ́ràn Ọlọ́run. Àásàn dá mẹ́wàá. Àádáwó ọrẹ nínú owó olè, owó jìbìtì, owó èrú. Ṣé Ọlọ́run là ń sìn ni àbí à ń sin ara wa? Ó ní ta ni ó béèrè yí lọ́wọ́ yín? Ó ní ẹ má mú ọrẹ asán wá mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ṣé àwọn ẹlẹ́sìn tùràrí ò ka bíbélì débí ni? Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí Ọlọ́run jáde pẹ̀lú èéfín? Ṣé wọn kò ka bíbélì tí wọ́n dé Àìsáyà orí kìíní? Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi. Oṣù titun àti ọjọ́ ìsinmi ìpè àjọ. Èmi kò lè rọ́jú gbà á ẹ̀ṣẹ̀ ní àní àpéjọ ọwọ́ nì. Ó wá ń sọ ní ẹsẹ̀ 15 wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀. Tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde, òun ó pa ojú
ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gba ta gba adura titi tolorun ogbo labadi Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe ohun ko adura pe ohun o gbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan ito tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́ tí àdúrà ò sì jẹ́ àwọn bàbá àṣàlẹ̀ àwọn balógun àwọn ẹlẹ́bọ lóògùn wọ́n kù bí sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí èyí tí ìbá fi ronúpòwàdà kò ronúpòwàdà ó parí iréje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́ ó kú sínú ẹ̀ṣẹ̀ ẹni tí ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́ àbà ètò ní lọ́wọ́ àbà jẹ́ a kì í fi ohunkóhun kún ìhìn rere ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣé mo sọ fún ọ èyí ni ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n kò mọ níbẹ̀ ní Isaiah orí kọkàndínní ọgọ́ta Isaiah orí kọkàndínní ọgọ́ta láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin kíyè sí ọwọ́ olúwa kòkòrò láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́ ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ ọlọ́run yín àti ẹ̀ṣẹ̀ yín ni ó pọ́jú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́ nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedéédé ètè yín ń sọ èké ahọ́n yín ń sọ ibi jáde kò sí ẹni tí ń wá ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́ wọ́n gbẹ́kẹ̀lé ohun asán wọ́n ń sọ èké wọ́n lóyún ìkà wọ́n ń bí ìparun ẹsẹ̀ ìkẹfà okùn wọn kì yóò di ẹ̀wù èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ b
bo won bo ara won o so wipe ko si bi elese bo ti le sare to bo ba raso koni bo bo lowo koni ka wahala to wa nle bo ni moto moto yi oni le debi ti alaafia e wa oni ise won ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje alaise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibi ni ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won eni keni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ori ofe ni a wa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe luku ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wipe ni ojo ikeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o si fe so fun olorun wipe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awawi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni luku ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o n se awawi o n bo ese re mole o ni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisooto panshaga tabi emi ko tile ri bi agbowode yi emi n gba awe esin awon elomiran ko ju eyi lo emi n gba awe ni erin meji li ose mo n san ida mewa ohun gbogbo ti mo ni ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowode sokale lo si ile re ni idalari ju ekeji lo ekeji yi ni farisi mo to tan mo ti josin tan ile isin la bimi si baba mi alufaa ni awa la mu ihin rere esin igbagbo lo sabule abule wa awa ni a pa iborisarun ni ojo kini ni abule wa sugbon sibesibe iro kuro lenu e eke sise ko kuro lenu e siseyun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e
síbẹ̀ síbẹ̀ a jọ ara rẹ̀ lójú nítorí ìwé òwe sọ fún wa orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá wípé ìran kan wà ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀ ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ jésù kristi ti wẹ̀ ọ́ ó ní ohun tó lè ṣe àwọn mìíràn ṣáájú wa wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀ ó dájú wípé ẹ̀jẹ̀ jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ́ sílẹ̀ yóò rí àánú ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi bí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀ o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́ o sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ìlérí ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ ó ń sọ ní Isaiah orí 65 ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa nígbàtí ẹ lè rí i ẹ pè é nígbàtí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá èèyàn tó burú tó láyé kò sí ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́ o wọ wàhálà lágbájá ẹni búburú ni ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé tó ń sunkún tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀ ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ ṣùgbọ́n láàárọ̀ yìí ọlọ́run ò sọ lẹ́yìn ẹ àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́ ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ́ lójú bí wọ́n bá sọ bẹ́ẹ̀ ìwà ìkà ìwà agbára ìwà ipá wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ nítorí bẹ́ẹ̀ wọn ò jẹ́ sọ dójú ẹ ṣùgbọ́n ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀ ó sọ́kàn ọ́ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́ ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ jésù kristi ó jẹ́ ènìyàn búburú ó wá sọ wípé bí ẹni búburú yìí bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí Olúwa jẹ́ kí ó yí padà sí Olúwa òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀lọpọ̀ bí
o ba ke pe olorun loni mo gbagbo wi pe yo dariji o owo to je alaimo olorun a fo ninu eje jesu a si di mimo ni Isaiah ori kini ni o tin fun ani ileri wi pe oluwa wi pe ese ikeji din ni ogun won nisinsiyi ki o si je ki a so asoye po bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi o ba si pon bi alaari won o dabi irun agutan bi olorun ba na owo ipe jade wi pe bi o tile je pe aje alaimo alaiye ati eleri ati elese wi pe sugbon ohun ti se ipese sile fun iwenumo gbogbo elese patapata bi abagba owo anu yi mu a o je olori ire pupo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wi pe a so wa di eda titun a se owo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyipada ti o de ba wa ni won so fun ani orin Dafidi ori kedogun bi iru iyipada ba ti de ba o be o je pe o ti di olori ire o je pe o ti mura irin ajo lo si ilu orun rere anfani wa fun o loni lati kepe olorun lati so fun olorun wi pe mo fe lati jewo ese mi kin se ko sile jo eyi koja pe ati jo man pe jo nbi ni lati ojojo Monday ko si pade ton se nbi lati ba ton ti bere to se yin mi omo mi papa o nwa si bi omo mi wa ninu egbe akorin yin ko si ohun ton fe se nibi ti mi o mo nipa e iyen ko la nso gba to mo nipa gbogbo e iro enu e iwa to wa ni gbese aye e ikorira ota to yan pelu enikan adie da mi logun nu ma fo leyin iwa igbesan to wa ngbese aye e nko iyen la nso nipa e pe bi o ba to olorun wa bi o ba fe tan ara re je bo ba fe popo to se fe padanu lojo ikeyin gba to ba gbo oro olorun wa se ti e sile wa si so fun olorun wi pe mi o fe padanu o abare ni to fe padanu pe mi o fe popo lojo ikeyin ohun ti ki je keyan popo lojo ikeyin ki se kaadi ta fi se baptism fun wa itebomi bo je enikan la ni inajo awa papa eti ki je keyan popo ni pe akunle aso folorun tedun pelu okan to to wi pe ajewo ese wa se ko sile baba tin jewo ta nko ese sile ta si n gba olorun gbo wi pe o ran jesu lati ko ese wa lo be ni emi olorun lo wa n jeri pelu emi wa wi pe adi omo olorun iwa wa yi pada ba ti ni ota tele ba ti yan ota tele ni ti akiki ife a wonu okan wa lo ife jesu ife olorun a tan ka o kan aya wa eni ta ti ba ya odi tele a ma wa kakiri lati ki a pari ija to wa laarin awa ati ti won wa ni agbole wa yen la npe ni pe eyan di omo olorun lati di omo olorun yi a jewo ese wa ko sile a si gba jesu ni olugbala wa nitoro so wi pe awon ti o gba jesu eyi wa ni Johanu ori kini ese kejila wi pe sugbon iye awon ti o gba Jesu awon le o fi agbara fun
agbara yi ni iwe eri ti a ni wipe a ni igbala awon ni o fi agbara fun lati di omo olorun ani awon ti o gba oruko re gbo awon ti a bi ise nipa ti eje tabi nipa ti ife ara tabi beni ki ise nipa ife ti eniyan bi ko se nipa ife ti olorun nigba ti a ba gba jesu sinu okan wa leyin ti a ti jewo gbogbo ese ti a ranti ti a si ni ki olorun ki o fi eje jesu ki o fi wewanu lati so wa di omo re yi pada tuntun a de ba igbesi aye wa aye wa yi pada oro enu wa yi pada iwo so wa yi pada irin ese wa a yi pada bo ti je inu ile awon oloti la nsun tele tele a o tun ya be mo bo je ise tete ni ise wa a o tun ta tete mo bo si je wi pe ojojumo la lo ma nwo cinema ere awon elese awon ko ni bi kan lo leyin ti a ba ni igbala a o tun tebe mo o di ki a ma ka bibeli bi a o le ka yoruba ti a o le ka bibeli o di ki a ma wa awon omode ti won le ka bibeli kan ma ka si wa leti o di ki a ma so pe jo ori ibi ton pe ba mi ko sile o di ki oro olorun ki o di adun le enu re o di ki o gbe bibeli re ki o ma lo ba awon elomiran wi pe e gbo tolorun e ko ona ese sile e wa jesu e si ni igbala o di pe ki o ma so eri re fun awon aledugbo fun awon ni bi ise ti won ma so pe ah ah nigba wo ni lagbaja di oniwaasu iwo ko lo nse emi olorun to wa ninu okan e ni ki gbe je bi o ba ti di eni igbala ni emi olorun yen ni a ma so fun e pe so olorun fun lagbaja pari ija pelu lagbaja ohun to ti ji lowo lagbaja da pada agbara si wa lati le se iru gbogbo awon nkan woyi nitori pe o ti di eni igbala iwa eni be ni a se apejuwe ni orin sa orin dafidi lati ese ikeji eni ti o rin dede o di ki iru eniyan be ki o ma rin dede o di ki o ma sise ododo o di wipe ki o ma so otito inu re o di pe ko ma le kuro mo bo je omode ni bi awon alejo ti won wa baba bo tabi awon olowo iresi ni won wa mama bo ton so pe mama nko mama so pe mi o si nle o omo to ti nigbala ani mama jo e ti mo se ni ise iranse esu o to mi o le so be mo mo ti ni igbala mama wa nle mama won bere yin o o so otito inu re bi obirin ba wa mo feran re ni mo fe fe otito inu mi ni pe mo ti ni yawo nle o ka lo olu akobi omo mi niyan sa pada o mi o fe yawo keji eni to ba ti nigbala a ma so otito inu re eni ti ko fi ahan re soro eni leyin nje o gbo pe lagbaja o tun ti se bayi mi o fe gbo o ti jesu ni mo fe gbo eni to nigbala ki soro eni keni leyin ti ko se ibi si eni keji re ti ko si gba oro egan si eni keji re le oju eni ti eniyan keniyan di gigan eyi so pe ki tun ni ohunkohun lati se pelu idowopo pelu awon alaigbagbo awon eniyan keniyan ki ba won ni ise owo papo sugbon a ma bu ola fun eni ti o beru oluwa eni ti o bura si ibi ara re ki na npe be eni to kunle to so wipe olorun pe titi ma fi oju mi ri jesu oro edibaje oni tenu mi jade titi ma fi oju mi ri jesu owo eyin mi o je fun enikeni mo
titi ma fi oju mi ri Jesu. Ilo pe pelu iyawo ni iyawo tabi obirin miran ti ki se iyawo mi lae bi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o se se ko fe wa ise won so fun e pe ah ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo mo bon tin se mi o se be mo ni ah o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso a mo ko ri won ni ibe ise sugbon se o ti ri won le bawo omode ni o ni o mo bon se ri agbalagba wa ni o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wi pe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o jeje gbese lesi mo tabi pe oloku siku oku ti ku lati odun mewa seyin baba njoro lorun apadi awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ranti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun ah ah nje wo yo gba were mesin be ni oni paul ori e baje e ko akoju ba lori je bon se nso fun to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu ase o de ti di ta seju bon se nso fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton a ko ajo ton ba ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele church o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehn ise temi se ni pe ki ma ya won lowo a ko gbowo jo agba 100 lowo lagbaja 100 lowo lagbaja igba lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilo lo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan onigbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso o lo mama ko account kaakiri ise ko yen a ki ba onigbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun olorun o wa loni lati da wa lejo
ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe kata le kegbe pe jesu wi pe saanu fun mi mi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la majo dejoba orun sugbon mo dupe pe jesu o ba mi ni ipo aimo kan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe kole ma tanra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun adariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe eh olorun awon oso ni o je kite mi da iwo nikan lo wa ni gboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e eh olorun eh baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o je bi tolorun ba da elebi tani e lati se awawi to ba so fọlọrun pe olorun mo je bi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise e lori omo aka kuro patapata a fi eje jesu christ we o tori pe Johanu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni e je ki a gbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori eni keni ti o ba ke pe oruko oluwa le agbala bi o ba je kepe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele kepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan iwa ibaje to wa ninu aye asan ni faaji to wa ninu aye asan ni eni ti ko gbe okan re soke si awon kan asan wonyi

Sia vuole mo sei wokita e di alaisce sile. Se irọ́ àti èké ti kúrò ní ẹnu rẹ. Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, yẹ̀wò ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe di aláfara. Kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ̀sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ púpẹ̀ aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipò ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kènìyàn. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sèso. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágunlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì ti won teri ba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko se ni to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se ise agbara re ni okan won je ki ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun eni kokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisi ni oruko Jesu je bi a si ti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni toto eje Jesu ti we wa oro Jesu ti so wa do tun agbara Jesu ti yi wa pada asi nbe o wipe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wipe ati di omo Olorun asi be o wipe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa ni enu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wipe ona igbala wa bi a ba si ti n so fun won ti a si n gbadura pelu won ki a n to won sona a n be wipe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o bu yipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe po ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimokan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wipe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orukorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wipe gbogbo ẹ patapata le won kuro lẹyin wa ni orukọ Jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wipe o ti gbo ti wa nitori agbadura ni orukọ Jesu Kristi Oluwa wa
1: je ki agbadura Ọlọ́run aláàánú bàbá wa ní tòótọ́ a dúpẹ́ wípé a ti wá síwájú yín lónìí láti kọ́ ẹ̀kọ́ bíbélì a mọ̀ wípé ọ̀rọ̀ yín jinlẹ̀ ó sì ga ju ọgbọ́n ẹ̀dá lọ.

0: fún wọn. A ó tẹríba fún wọn. A ó gbọ́ràn sí ohun tí wọ́n sọ fún wa tí ó wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní jà á lólè. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní ṣe panṣágà pẹ̀lú ìyàwó rẹ̀. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ọkọ rẹ̀. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní gbẹ̀mí rẹ̀. Bí a bá fẹ́ ẹnì kejì wa, a ò ní jẹ́rìí èké sí ẹni tí a fẹ́ràn. Bí a bá fẹ́ ẹnì kejì wa ní tòótọ́, a ò ní ṣe ojúkòkòrò. Ohunkóhun tí í ṣe ti ẹnì kejì wa, èyí ni Jésù Kristì ni ó fi sọ fún wa wípé gbogbo òfin Ọlọ́run, gbogbo àṣẹ Ọlọ́run, a kó wọn jọ papọ̀ sí ọ̀nà méjì yìí. Ìkíní, ìfẹ́ sí Ọlọ́run. Ìkejì, ìfẹ́ sí ènìyàn gbogbo. Ṣùgbọ́n mo fẹ́ kí o fiyèsí wípé ọ̀rọ̀ kan wà nínú àkójọpọ̀ ìkíní, ìfẹ́ sí Ọlọ́run, tí ó tún wà nínú àkójọpọ̀ ìkejì, ìfẹ́ sí ẹnì kejì wa. Ọ̀rọ̀ náà ni ìfẹ́. Èyí jẹ́ wípé gbogbo òfin Ọlọ́run, gbogbo máṣe Ọlọ́run, gbogbo àṣẹ Ọlọ́run ni àkójọpọ̀ sí ojú kan ṣoṣo tí ó dádúró lórí ìfẹ́. Níhìn-ín, ní ẹsẹ̀ tí à ń kọ́ lónìí, ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì yóò tún jẹ́ kí ó yé wa wípé ohun gbogbo tí a ti ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, ohun gbogbo tí ó jẹ́ ìlànà, ohun gbogbo tí ó jẹ́ àṣẹ, ohun gbogbo tí ó jẹ́ ohun tí a fi lélẹ̀ fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, wípé kí a máa rìn nínú rẹ̀, wípé a lè mú gbogbo wọn wá sí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan ṣoṣo. Jẹ́ kí n tó kà á sí ọ létí. Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó ní bí ó bá jẹ́ wípé a ti kọ́ ẹ̀kọ́ kan, bí a bá ti gbọ́ ìlànà kan láti inú Bíbélì, bí a bá ti rí àṣẹ kan láti ẹnu Ọlọ́run, bí a bá ti fún wa ní ìmọ́lẹ̀ ìhìnrere, ó ní èyí ni àkójọpọ̀ ohun tí a ti ń sọ fún wa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lí orúkọ, lí ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀. Gbà tí ó sọ fún wa wípé ohunkóhun gbọ́lọ́hun yìí ní í ṣe pẹ̀lú gbogbo àwọn tí ó wà nínú Kristi, ẹni tí kò ní ìyípadà ọkàn kò lè ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Níhìn-ín, a ní láti kọ́kọ́ ní ìyípadà ọkàn tí ó ṣe sàn án kí ó tó lè ṣe é ṣe fún wa láti fi gbólóhùn tí a kàyé láti fi sí ìṣe. O kò lè rìn bí onígbàgbọ́ nígbà tí o kò tí ì gbàgbọ́, ṣùgbọ́n nígbà tí o bá ti gba ìgbàlà nípa ìgbàgbọ́ nínú Kristi, ìrìn rẹ gbọ́dọ̀ dúró lórí àṣẹ yìí wípé ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀. Onígbàgbọ́ ní láti máa ṣe ohun gbogbo ní orúkọ Jésù Kristì, kí wọ́n máa fi ọpẹ́ fún Ọlọ́run ní ojoojúmọ́ lé orúkọ Jésù Olúwa, kí a máa gbàdúrà lé orúkọ àti ní àṣẹ Kristì àti ní abẹ́ ìlérí tí Kristì ti ṣe fún wa, kí a máa fi àkókò àti ìsìn fún Ọlọ́run nítorí orúkọ Kristì, bí ó bá ṣe é ṣe fún ẹnikẹ́ni láti fi ohun gbogbo tí ó ní, gbogbo ohun ìní rẹ̀, ohunkóhun kí ó fi sílẹ̀ láì sí orúkọ Kristì nínú ayé irú ẹni bẹ́ẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a fi sílẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ asán. Ó ní kí a máa ṣe ohun gbogbo lábẹ́ àṣẹ Kristì. Kristì ni ọba fún onígbàgbọ́, fún Kristẹni. Nítorí bẹ́ẹ̀, iṣẹ́ Kristẹni láyé yìí kì í ṣe iṣẹ́ àdáṣe. A jẹ́ ìríjú fún Kristì. A sì gbọ́dọ̀ ṣe ohun gbogbo lábẹ́ ìfọwọ́sí Kristì gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ àpẹẹrẹ wa tí ó pé. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá sọ wípé òun jẹ́ onígbàgbọ́ tàbí pé òun jẹ́ Kristẹni, ó gbọ́dọ̀ wà nínú ohun tí ó gbọ́dọ̀ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ohun tí a kọ yìí kò gbọ́dọ̀ wà fún ara rẹ̀. Nígbà tí a sọ wípé ohun gbogbo tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, kí a máa ṣe gbogbo wọn lí orúkọ Jésù Olúwa, gbólóhùn yìí jẹ́ ìbáwí fún àwọn tí kì í ṣe nǹkan kan ní orúkọ Kristì àti fún àwọn tí máa ń ṣògo nínú orúkọ ènìyàn tàbí nínú ara, nínú ẹran ara. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún nípa ohun tí mo sọ yìí. awon elomiran bi won ba gbadura ti won ro nipo ada bi o ba bi won wi pe e se ti o fi ro nipo ada ani ijo lo ni kin ro nipo ada ani alufa oluso agutan ni o ni kin ro nipo ada ko mo wi pe bi a ba nwa si ro nipo ada a nwa si ro nipo ada li oruko Jesu Christi oluwa nitori eyi ni ase ti o fun wa eyi ni ohun ti o fi lele ki o to lo ninu Luke ori kerin le ni ogun ese iketa dini adota ati ki a wasu ironu pe wada ati idariji ese li oruko re li orile ede gbogbo be lati Jerusalem lo eyi je wi pe eni ti ironu pe wada o ronu pada nitori wipe eyi ni oro Oluwa eyi ni ase Oluwa eyi ni ohun ti Jesu Kristi ni ki a se li oruko ohun elomiran bi o ba se atunse o sese ki o da owo ti o ti ji ki o da pada o sese ki o bebe lati odo oko re wipe ohun ti nre oko ohun je tele tele o sese ki o se atunse lona kan tabi lona miran awon miran ti won ko ni oye oro Olorun oro Olorun won so wipe awon se atunse nitori wipe ijo dipa o kan dandan gbon fun awon lati se atunse e je oro ti o muni sina nitori pe ki se ijo ni o ran o lati se atunse oro Olorun ofin Olorun ife Olorun o ni o kan dandan gbon fun onigbagbo wipe ani lati se atunse elomiran boya o ti so oro kan ti ko dara fun awon ana re tele tele o si n fe lo be won o n fe se atunse yo lo ba awon ana re yo so wi pe eyin ana e dariji mi nitori bi mo ti so oro tele ise mi tele ko dara sugbon gba ti mo ti de ijo dipa wa ran mi nisinse wi pe ki n se atunse rara o mu won sina ko yi o nkan ti o n se ohun ti oro Olorun so ni wi pe ki a ni eri okan rere si Olorun ati si eniyan nitori be ohunkohun ti eyin ba n se li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa elomiran won wa bi lere we pe ah ah arabirin lagbaja se ko si nkan o bo ba so wi pe kilode te so be gba ti a o ri ki o lo yeti yerun wura ati egba owo ati egba orun ati wi pe a o ri ki o ma ju irun re nina ki o ma se nkan won yi ma ah ijo ti mo n lo ni ijo ti mo n lo loko fun mi lati ma lo nkan bayi lati ma lo nkan bayi rara o ni ohunkohun ti eyin ba n se aso ti eyin ba n wo irin ti eyin ba n rin boya o n so wi pe o fe wa ni iwon tun won si ni o fe lo awon nkan oso aye won yi nitori kini o ni e ma se gbogbo won le oruko Jesu Oluwa idahun ti o ye ki a fun awon ti o n bere oro lowo wa ni wi pe nitori pe Jesu Kristi ko fun wa Jesu Oluwa wa Jesu Oba wa Jesu eni ti n sakoso igbesi aye wa Jesu eni ti n topase wa eni ti n dari wa ohun ti o ye ki a so ohun ti o ye ki a se irin ti o ye ki a rin Jesu Kristi eni ti o je Oba ati olugbala fun wa ohun lo ko fun wa lati rin irin alaigbagbo nitori be o ye ki ede enu wa ki o yi pada o ye ki oro enu wa ki o yi pada o ye ki a je ki o di mimo fun awon ti o n bere lowo wa idi ti a fi n se ohun kan tabi omiran ki a je ki o ye won wi pe gba ti a ti di onigbagbo gba ti a ti di atunbi gba ti a ti fi aye wa si owo Jesu Kristi ohun gbogbo ti a n se o wa lori ase Olorun o wa lori wipe a n se gbogbo won li oruko Oluwa ati fun ogo Jesu Kristi Oluwa oro ti a ka yi ninu Kolose ori keta ese iketa din logun o je ki a wo eko wa oni ni ipa meji ikini ofin ti n se amona ojuse kristiani ofin kan yi ni o ko gbogbo ojuse onigbagbo ni o ko jari ni o je ki a mo wipe bi a ba fe soro kan bi a ba fe wo aso kan bi a ba fe lo si ibikibi bi a ba fe se isekise kan ohun gbogbo ohunkohun ti a fe se ofin kan soso yi ni o n se amona wa ikeji fifi imore han si Olorun nipase Kristi je ki a wo ikini ofin ti n se amona ojuse kristiani ojuse onigbagbo mo ro wipe o mo eni ti a npe ni Christiani eni ti a npe ni onigbagbo je ki tun ran leti ninu Kolose ori keta lati eso ekejila ki o ba le yi o awon ti a nsoro nipa re lati Kolose ori keta eso ekejila nitori na bi ayanfe olorun eni mimo ati olufe egbe okan yonu wo iseun irele inu tutu ipamora nihi ni awon ti a ba soro ni ati se apejuwe iru eniyan ti won je ni akoko ape won ni ayanfe olorun bi aba npe nikan ni eni ti ayanfe o ye ki a mo wi pe awon wonyi ni ayan ti a mu kuro lati inu aye ogunlogo awon eniyan ni won rin gege bi awon eniyan eleran ara eda lasan lasan awon ti o si wa ninu aye sugbon awon onigbagbo ni awon ti olorun fun ara re ti o yan kuro ninu aye bi abako awon omo kan jo ni ile iwe ti a si ni ise kan ti o se pataki fun awon omo wonyi awon die ninu won oluko sese ki o wa siwaju won ki o yan omokunrin yi omobirin yi omokunrin tohun ni omobirin nihi ki o yan won ki o so fun awon ti o ku we pe ohun yan awon eniyan wonyi awon omo kekeke wonyi fun ire ije ti o se pataki fun ise kan ti o se pataki fun ojuse kan ti ile iwe ti o fe ki won ki o se gege be na ni nigba ti a wa pelu aye ti a wa ninu okunkun ti a wa labe isiru esu ni olorun ninu ife re olorun ninu agbara re ni o wa yan eni kokan wa lati inu idile kokan lati inu ebi kokan lati inu ogunlogo awon eniyan ti o wa ninu aye ti o yan wa lati fe wa ke ma ba dabi ti aye awon ti a npe ni Christiani awon ti a npe ni onigbagbo ni awon ti a ti pe jade kuro ninu aye kuro ninu ese kuro ninu okunkun awon ti a ti yan pelu agbara ati ife olorun ki se be nikan o so fun a wi pe eni mimo ati olufe eni mimo ati olufe je kin la aye o oro meji yi won papo si oju kan bi o ba mo wi pe oba kan o feran re o ri wi pe ohun ti o nse koni je e ti o ma bi oba yi ninu nitori wi pe oba yi o feran re pupo tabi o sese ki baba kan ki o feran re bi o ba ri pe baba yi feran re nitori ife ti o ni si o o ma se ohun gbogbo gege bi baba yi ti nfe gba ti olorun ti yan wa ti o se fe wa ti a je olufe ni waju re ati lowo re a o ri wi pe ohun gbogbo ti a nse o je mimo o je pepe nitori a o fe se si eni ti o fe wa to be ge ti o fi ran omo bibi re kan soso si wa ki abale ni iye ni pekun nigba ti agba gbo awon wonyi ni awa ba soro ni ese iketadinlogun wi pe ohun gbogbo ti eyin ba nse eyin ti o je ayanfe olorun eyin ti o je eni mimo eyin ti o je onigbagbo eyin ti o je Christiani eyin ti a ti wo ese yin nu eyin ti a ti koruko yin ni iwe iye lorun eyin ti o je eka lara ajara Jesu Christi ohun gbogbo ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa eyi ni ofin Olorun fun wa eyi ni ase Olorun fun wa iru ojuse enikankan be nilo igbagbo ninu Kristi ati ipese ore ofe ati ti emi re nitori wipe ko sese lati wo Olorun ninu ara wa ninu agbara ti ara wa afi bi a ba ni emi Olorun ati ore ofe Olorun ani lati se ohun gbogbo gege bi ase Kristi ni agbara re ati fun ogun Olorun nikan soso ati nipa apere ti o peye ti o ti fi lele fun wa eyi ni itumo wipe ki a se won ni oruko Jesu Oluwa je ki tun se alaye fun o jo be si je ki a wo ese iketadinlogun yi ohunkohun ti eyin ba nse li oro ati tabi ni ise e ma se gbogbo won li oruko Jesu Oluwa mo fe ki o ye oro yi wo Jesu kini se ti a npe ni Jesu o ni e o pe oruko re ni Jesu nitori pe oni o gba awon eniyan re la kuro ninu ese won awa ti ati gba Jesu Kristi Oluwa gbo àwa tí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, àwa tí a ti mú ẹ̀ṣẹ̀ wa kúrò nípa ètùtù tí ó péye tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, àwa ni a ń sọ fún wípé gbà tí a ti dárí jì wá, gbà tí a ti yí wa padà, gbà tí a ti wọ ẹ̀ṣẹ̀ wa nù, gbà tí a ti fún wa ní ìyè ẹni pẹ̀kún ní orúkọ Jésù Kristì. Ó ní torí bẹ́ẹ̀ ohun gbogbo tí a wá máa ṣe láti ìsinsìnyí lọ láti àkókò ìdáríjì àti ìwẹ̀nùmọ́ yìí, ohun gbogbo yẹ kí a máa ṣe wọ́n ní orúkọ Jésù. Ó tún wá sọ pé ní orúkọ Jésù Olúwa. Bí a bá sọ wípé Jésù jẹ́ Olúwa, ọ̀rọ̀ yìí Olúwa ó túmọ̀ sí ẹni tí ń ṣàkóso, ó túmọ̀ sí ẹni tí ó gùn wà gẹ́gẹ́ bí ọba ní ìgbésí ayé wa, ó túmọ̀ sí ẹni tí ń lànà nǹkan sílẹ̀ fún wa, Olúwa alákòóso, ẹni tí ń tọpasẹ̀ wa, ẹni tí ń pàṣẹ fún wa, ẹni tí ó ní àṣẹ lórí wa ni à ń pè ní Olúwa. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé gbà tí a ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí alákòóso, gẹ́gẹ́ bí aláṣẹ lórí wa, ohun gbogbo tí a ó ṣe, ohun gbogbo tí a ó sọ, ìrìn gbogbo tí a ó rìn, aṣọkáṣọ tí a ó wọ̀, ẹgbẹ́kẹ́gbẹ́ tí a ó lọ, ibikíbi tí a ó gbé, ibikíbi tí a ó lọ, iṣẹ́kíṣẹ́ tí a ó ṣe, ohun gbogbo tí a ó ṣe ó yẹ kí a máa ṣe ní orúkọ, ní àṣẹ, ní ìlànà àti ní ìṣàkóso tí ó wá àti àṣẹ tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì, ẹni tí a fi ṣe Olúwa àti Olùgbàlà wa. Bí o bá jẹ́ ẹni tí ó ti jẹ́wọ́ Kristì wípé o ti gbà ọ́ là, bí o bá jẹ́ ẹni tí ó ti jẹ́wọ́ Kristì wípé òun ni alákòóso rẹ, òun ni ọba rẹ, òun ni aláṣẹ lórí rẹ, ó yẹ kí o mọ̀ wípé o dá wà, o lè ṣe ohunkóhun tí o ń fẹ́ nínú ara rẹ, o lè sọ ọ̀rọ̀ tí o ń fẹ́ fún ara rẹ, o láti ṣe ohun gbogbo ní orúkọ àti ní àṣẹ àti ní ìṣàkóso àti lábẹ́ ọwọ́ agbára Jésù Kristì, ẹni tí ó jẹ́ Olùgbàlà àti Olúwa lórí rẹ. Èyí ni èrò tí ó tọ̀nà fún ojúṣe. Èrò ní máa mú ìṣe wá, èrò tí a ní ní ọkàn wa ní máa jẹ́ kí a ṣe ohunkóhun. Bí o bá jókòó sí ojú kan nísinsìnyí, kí o tó lè dìde, èrò ní láti wá sínú ọkàn rẹ wípé ó yẹ kí n dìde. Bí o bá jókòó, bóyá o ń gbatẹ́gùn ni, kí o tó lè dìde lọ sí ibi ìdáná, èrò kan a wá sínú ọkàn rẹ wípé kí n dìde láti lọ sí ibi ìdáná. Àbí bí o bá jẹ́ pé ebi ló ń pa ọ́, bí ò bá di wípé èrò kan wá sínú ọkàn rẹ wípé ó tó àkókò láti jẹun, ò ní lè ṣe é. Èyí ni a fi ń sọ wípé èrò tí ó wá sínú ọkàn wa, èyí ni ó máa mú àwọn nǹkan tí à ń ṣe ni ó máa mú wọn wá sí ojúṣe. Èrò tí ó yẹ kí ó wà nínú ọkàn wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni wípé a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì wá, gẹ́gẹ́ bí ẹni tí ó wọ ẹ̀ṣẹ̀ wa nù, gẹ́gẹ́ bí ẹni nípa orúkọ rẹ̀ ni a ti kọ orúkọ wa nínú ìwé ìyè lọ́run, àti wípé torí agbára rẹ̀, torí ohun tí ó ṣe fún wa, òun ni a fi wá sí abẹ́ ìṣàkóso ìjọba rẹ̀. Èrò yìí ni ó yẹ kí ó ṣe ohun gbogbo ní ìgbésí ayé rẹ. Bí o bá fẹ́ sọ̀rọ̀, èrò yìí ni ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ tí ó ń sọ. Ohunkóhun tí o bá fẹ́ ṣe, èrò wípé Jésù Kristì ni Olúwa, Jésù Kristì ni Olùgbàlà mi, òun ni ó yẹ kí ó pilẹ̀, òun ni ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ àwọn gbogbo ìṣe rẹ. Jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ. Ó ṣeé ṣe àwọn àna rẹ ni wọ́n wá sí ilé, wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n fẹ́ fi ọ́ ṣe wàhálà. Kí o tó lè sọ ọ̀rọ̀ kankan, ó yẹ kí o mọ̀ wípé ẹnìkan wà tí ó ń ṣàkóso ìgbésí ayé rẹ, ẹnìkan wà tí ó láṣẹ lórí rẹ. Èyí ni Jésù Kristì nínú ọkàn rẹ. Ó béèrè wípé Olúwa, kí ni kí n sọ tí kì yóò mú ẹ̀gàn bá orúkọ rẹ, kí ni kí n ṣe tí kì yóò mú ẹ̀gàn bá orúkọ rẹ, ìwà wo ni ó yẹ kí n hù, ọ̀rọ̀ wo ni ó yẹ kí n sọ, iṣẹ́ wo ni ó yẹ kí n ṣe, ìgbé wo ni ó yẹ kí n wà tí kì yóò mú ẹ̀gàn bá orúkọ mímọ́ tí a fi ń pè ọ́. Èyí ni a fi ń sọ wípé ohunkóhun, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lé ọ̀rọ̀ nínú ẹbí, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀tá, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà ní ibi iṣẹ́, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà nínú ìjọ, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà gẹ́gẹ́ bí onígbàgbọ́, lé ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ó wà gẹ́gẹ́ bí aláìgbàgbọ́ ní ibikíbi tí a bá wà, ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe, lé ọ̀rọ̀ tàbí ní ìṣe níbikíbi, ìbáàjẹ́ ní àsìkò ọdún, ìbáàjẹ́ ní àárín ọdún ni, ìbáàjẹ́ lóòrọ̀, lọ́sàn-án tàbí lálẹ́, ohun gbogbo ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn le oruko Jesu Oluwa a o da un kan si a o da un kan yato ya soto we pe a le se yi la ronu Kristi a le lo si yi la ronu Kristi a le jeun je yi la ronu Kristi a le mu oti wine yi la ronu Kristi oni rara ati wa se abe isakoso abe ase Jesu Kristi Oluwa o fe rinrin ajo ni se yo mo ogo ba Olorun o fe woso kan ni se yo mo ogo ba oruko Olorun o fe soro kan lati enu re si eni tin se nu ni bi ni si oni ki o to soro yi ronu se yo mu ogo ba oruko Oluwa o fe ba eni keni dore ni se iba dore papo yi se yo mu ogo ba Oluwa won so fun wi pe ko wa sin kankan ni abule tabi ki o wa bo orisa ni abule o ye ki o ronu si wi pe bi n ba se nkan yi bi n ba lo si odo eni yi se yo mu ogo ba oruko Oluwa won so fun wi pe enikan wa gege bi iyalode enikan wa gege bi baba asale enikan wa gege bi gbogbo ise wi pe I ma se bayi I ma se tohun wa ti o ba lo ba yo mu gbo so re kuro o ye ki o be lo wa re wi pe bi n ba lo si odo iya yi bi n ba lo si odo okunrin yi se yo mu ogo ba Olorun ba Oluwa eni ti o ti pe mi jade kuro ninu okunkun wa si imole oni nitori be ki a to gbe igbese kan nitori be ki a to soro kan jade lati enu wa nitori be ki a to se ohunkohun ti eyin ba n se li oro tabi ni ise e ma se gbogbo won le oruko Jesu Oluwa o se se ki o je wi pe ede ayede le o fe wa laarin iwo ati enikan ki eni keji ti o nba soro yi ki o fi japeta ki o be si ni kigbe le olori pe e bayi ni o fe ohun aba oja ohun a se ti bo ohun a se tohun ki o to le da lohun ki o to le soro o ye ki o be lowa re wi pe ninu ipo ti mo wa yi ninu ijangbon wahala ti o dele yi kini o ye ki n so ti o mu ogo ola ba Oluwa eni ti o pe mi kuro ninu aye wa sinu ijoba re nitori be oni gbagbo ki se ohunkohun lai ronu jinle boya nkan ti o nse yi yo mu ogo ati ola ati iyin ba oruko Oluwa eni ti o pe wa gege bi omo leyin re wo Kolose ori keta ese iketa le logun Kolose ori keta ese iketa le logun ohunkohun ti eyin ba nse ohunkohun ko da kankan si ko yo e kankan sile ohunkohun ti eyin ba nse e ma fi tokan tokan se gege bi fun Oluwa ki se fun eniyan oye yi ko ye awon eniyan popo eni afi ma ri wi pe oju saju ati agabagebe o po ninu nkan ti won ma nse eni afi ma ri wi pe bi won ba ri wi pe oluso agotan o nbo won ma sasin won ma sasohun won ma se bi angeli bi won ba ri wi pe ko si oluso agotan nitosi won buru ju nkan mi lo sugbon so fun wa oni ko ye ki o ri be oni ki se wi pe a nse nkan kan a nse fun alufa a nse fun oluso agotan a n se fun adari tabi a n se fun ijo elomiran bi a ba so wipe ki o da ki o dari idapo oju ile o ti a ma ri ni wipe bi o ba ri wipe ko si awon ti n se ibewo ko ni tete debe awon nkan ti o ye ki o se ko ni se daradara gege bi o se ye ki o se nitori ikini nitori iru eni be o n se oju o n se oju saju oju eniyan ni iru eni be n wo sugbon n so fun wa o ni bi abani Jesu Oluwa gege bi alakoso gege bi alase gege bi adari gege bi eni tin to wa o ni ohunkohun ti eyin ba nse e ma fi tokan tokan se gege bi fun Oluwa ki se fun eniyan awon elomiran e ni a fi ma ri pe won je alaisooto si oko won oro ti won ba awon okunrin miran so ni igboro oko won o gbodo gbo kini se nitori won o mo ipe ti a fi pe onigbagbo o mo wi pe oro koro ti a ba nso ise kise ti a ba nse ohunkohun ti a ba nse o ye ki a ma fi tokan tokan se gege bi fun Oluwa ki se fun oko ki se fun aya ki se fun eniyan awon elomiran bi o ba je wi pe o le so agotan gangan ni o wa si ijo ti o nso wi pe ohun ti a ni lati fi tore fun ise oluwa ki ana soke ki agbadura won fi owo goboy won fi sile nitori pe olusuagotan fun ara re ni o so ṣugbọn bi o ba ti je iranse olorun miran ninu ijo gege bi okunrin tabi gege bi obirin ni o so nkan won yi won fi nkan ti ko joju won fi sile nitori kini won o mo wi pe nibi kibi ti abawa igba ki igba ti iba je onkon ti a ba nse ki a ma se gbogbo won tokan tokan gege bi fun oluwa ki se fun eniyan o korinti kini ori kewa ese ikokan le logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi onkon ti eyin ba nse e ma se gbogbo won fun ogo olorun eni o je ohun ti o bani ninu je bi a ba ri igbese aye awon elesin ti o je wipe ni irole won ajoko si di ayo awon elesin ti o je wipe won ajoko si di ludo bi o ba si ri won won je eni ti nka bibeli ki ato wasu ninu ijo won won se be si dapara won ma sepe won ma so oro ti ko dara nibi ti won tin tayo ti won tin tadudo won ma bu iya ara won bi o ba si ri enikan nu won ti o ba so wi pe arakunrin mo ro we pe iwo ni ikan ninu awon diakoni ninu ijo re ani be ni ani ojuse sunday ojuse ojo isimi ojo aiku niyan sugbon nihin ati parisin nitori be ani lati gbadun ara wa ko ye won wi pe bi abanje tabi bi abamu onko ti abanse ke a ma se fun ogo olorun se o wa fun ogo olorun bi abambu ara wa bi abandapara bi abantayo bi aban so awon nkan ti a ko gbodo gbo lenu omo olorun bi aba wa ninu ilesin a ma ka iwe mimo bi aba jade kuro ni ilesin a ma so oro agalamasa oro ti ko dara ko ye ki o ri be oni nitori be boya nje oni o ye ki o wa fun ogo olorun awon elomiran ije kuje imukumu o wa lowo won won ma ti oju lede ojule won ma jebo won ma je sahara won ma je ebo awon keferi awon papa awon osese ki won tun ma je awon nkan miran ti o je wipe awon elesin miran e ti won fi nrubo ge fun idarije ese won tun ma gba lo won ma je eyi o si fun ogo olorun eyi o fi han wipe awon kristi awon miran o ti nko emu nko ogogoro nko ti won mu won a si so wipe awon je omo olorun ko ye ki o ri be oni nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse o seese ki o je akoko idana akoko igbeyawo a o ri awon elomiran ohun ti won ma je ohun ti won ma mu won ma so wipe o je akoko igbeyawo nitori inu wa n dun nitori be ani lati je ohun ti a fe ani lati mu ohun ti a fe bi o ba je omo olorun bi o ba je eni ti a ti fi eje jesu kristi ra pada bi o ba je eni ti o je ayanfe nitooto eniyan mimo ati olufe ohunkohun ti eyin ba nse ni igbakigba ti iba je o ye ki a ma se nkan wonyi li oruko oluwa ati fun ogo olorun e ki a tun pada si kolose ori keta ese iketa dinlogun ohunkohun ti eyin ba nse li oro tabi ni ise e ma se gbogbo won li oruko jesu oluwa apa keji e ma fi ope fun olorun baba nipase re fifi imore han si olorun nipase kristi e ni apa keji ti a wo nihin apa keji yi o je ki o ye wa wi pe ani lati ma fi ogo fun olorun ki a ma fi ope fun olorun ki a ma fi iyin wa han ni igba gbogbo si olorun o ye ki a se ohun gbogbo li oruko kristi ki gbogbo igbe aye wa ki gbogbo oro enu wa ki gbogbo ise wa ki o ba le ma fi imore han si olorun nipase kristi bi e ba nso nipa idupe awon elomiran oye oye won nipa wi pe ke a ma dupe lowo olorun a ma nri awon elomiran bi won ti nse bi o ba je wi pe won ni omo olorun pese omo fun won won ma so fun wa wi pe awon fi ojo kan sile ti won fe fi more han won fe dupe lowo olorun fun ohun ti olorun ti o ti se fun won ohun ti won si nse yi ohun ti a ri ni wi pe won a ma fi owo sile won ro wi pe bi won ba ti fi owo sile bi awon ti le mu oti amupara bi awon ti le nse ohun ti ko to bi awon ti le nja awon ti fi imore won han rara ko ri be o ye ki o ye wa gege bi eni ti a ko leko ihin rere ti o si gba eko ihin rere wi pe ki se kobo tabi naira ti a fi sile nikan ni a fi dupe lowo olorun irin wa iwoso wa ise wa a fi man dupe lowo olorun awon elomiran won so wi pe awon dupe lowo olorun awon egba owo egba orun awon nkan miran ti o je wi pe awon ologun awon keferi ni o man lo nkan won yi awon aborisa ni o man lo nkan won yi won akokorun won akokora won ma wa si lesin ti a wa so pe ewo lo wa se a ni eni ni ojo edupe ni oko nkan ti awon aborisa ti won wo ni okokora ko ye ko ri be elomiran bi a ba so wi pe won dupe lowo olorun won pe apeje won ma fi owo sopo won ma lulu won ma jo won ma korin won ma muti won ma so wi pe awon dupe lowo olorun a ki a fi nkan won yi sile fun awon ti o ni eko ihinrere idupe lodo olorun o wa ni ojojumo nipa oro enu wa o ye ki a ma dupe lowo olorun nipa ise wa o ye ki a ma dupe lowo olorun nipa irin ese wa o ye ki a ma dupe lowo olorun nipa isore lojojumo fun awon ti ko ni nkan lowo to wa o ye ki a ma dupe lowo olorun nipa iwa iteriba nipa ka bibeli nipa adura gbigba nipa igbese aye wa ti a fi sowo olorun lati ma wo oro olorun gege bi o ye ki a ti mu oro olorun lo eyi ni a fi dupe lowo olorun sugbon oye ko ye awon elomiran nitori be ani lati yin olorun ninu gbogbo ibi kika wa yi o nso fun wa nipa iru ipo ti a gbodo fi olorun si nigba ti a ba nfi ope fun a gbodo ri gege bi baba ohun gbogbo ti a ni ni agba lowo re gege bi baba ninu Kristi oluwa wa ifara eniji wa ni gbogbo ise wa ati ise wa o ye ki o wa fun ogo olorun ki a ba le fi emi ati ami imore wa han si olorun nitori be e ma fi ope fun olorun nipase Jesu Christi o ye ki o ye wa nigba na we pe ohun ti a nse oro ti a nso lenu irin ti a rin awon nkan wonyi o sese ki won ki o ma taboko si olorun tabi ki won ki o ma fi ope fun olorun ninu orin dafidi ori ogofa dikan okan esan orin dafidi ori ogofa dikan eje ki a wo ese ogojo ole merin ese ogojo ole merin okan efa erin nigba meje lojo le mi yin o nitori ododo idajo re ohun to so fun anihin ni o pe ni igba gbogbo laaro ni losan ni lale ni ati ni igba miran ni ojojo ni o ye ki a ma yin oruko olowa bi a rije ki a yin olowa bi a orije ki a dupe lowo olorun fun eyi ti a rije lana eyi ti a rije ni odun ti o koja bi ise wa lowo wa ki a yin olowa bi o ba dabi eni wipe ise oto lo wa ni sisi ki a dupe wipe ohun lo sa ti mu wa duro ohun lo ti n gbe wa duro ohun lo n pese fun wa lati igba ti a o ti nise ki a dupe lowo olorun bi a ba n yo ninu Kristi ti a ri wipe olorun gbadura ileri re o muse fun wa ki a ma dupe lowo olorun bi o ba dabi eni wipe nkan kan fale die ki a ma dupe lowo olorun ki a ma so fun olorun wipe a o mo idi re ti o fi dabi eni wipe a ni nkan ti o falẹ die sugbon sibe ki a ma dupe lowo olorun ninu Tesalonika kini Thessalonica kini ori karun ni ati wo ese ikeji dini ogun. Thessalonica kini ori karun ese ikeji dilogun. E ma dupe ninu ohun gbogbo. Oni e ma dupe ninu ohun gbogbo. Se ranti wo pe gba ti a gbe Paul ohun Sila sinu tubu ti a ju won sinu tubu won dupe lowo Olorun ni ma dupe ninu ohun gbogbo. Bi o ba dabi eni pe inu ni bi ni wa lati odo awon ota agbelebu e ma dupe ninu ohun gbogbo. Bi o ba si dabi eni wo pe ko sinu ni bi ni nkan lo daadaa fun wa e ma dupe ninu ohun gbogbo. Ani wahala die ninu ebi ni ki a ma fi were pe Olorun lejo e ma dupe ninu ohun gbogbo. Tabi o dabi eni wo pe ayo wa ninu ebi, irepo wa ninu ebi, isokan wa ninu ebi, e ma dupe ninu ohun gbogbo. Tabi o dabi eni wo pe awon onigbagbo ni won rogba yi wa ka ti gbogbo won dabi ore fun wa ti won toju wa. E ma dupe ninu ohun gbogbo. O si dabi eni pe nigba miran awon ti o wa larowo to wa o ri wa, won mo isoro ti a nla koja, won mo omi jinjin aponi foje ti a rin koja. Sibe sibe e ma dupe ninu ohun gbogbo. Ki a ma raun, ki a ma so oro ti ko dara ni akoko iponju. Oni nitori eyi ni ife Olorun ninu Kristi Jesu fun yin. Olorun ti ko wa loni, o ti se alaye ohun pupo fun wa, o ti je ki oro yi ese oro yi kan soso ki o ye wa wipe ohun kohun ti eyin ba nse li oro tabi ni ise ki e ma se gbogbo won le oruko Jesu Olowa. E ma fi ope fun Olorun Baba nipasẹ Jesu Kristi. E je ki a dede duro ki a so fun Olorun wipe gba ti oro yi ti ye wa ti o ti la ye wa bayi wipe a o se ohun gbogbo gege bi o ti nko wa, wipe ohun kohun ti a o se, oro koro ti o jade lenu wa, irin ti a o rin, ibi ti a o lo, aso ti a o wo, ounje ti a o je, ohun ti a o mu, egbe ti a o ba dore, egbe ti a o ba rin, ohun gbogbo ti a o se, a o ma se won fun ogo Oluwa. A o ma se won labe isakoso eko oro Olorun. A o je ki oro Olorun ki o je odiwon igbesi aye wa ni igba gbogbo. Bi o ba ti ni igbala so fun Olorun, je wa awon ese ki o kan won sile patapata, ki a ba le da oni ide, ki a ba le gba okan re la. Eni ti a ti pa Olorun bi ki deshe, nitori ko le deshe ati pa Olorun bi iru Olorun gbe inu re. Nitori be so fun Olorun ki o ri wipe o ti di eda otun, o ti di eniyan oto. Oro enu re, ise re, iwoso re, irin ti o rin, ohun gbogbo ti o nse lati sinsin lo fi ara re ji fun Olorun wipe won wa fun ogo Olorun, ati wipe iwa re yo fi han wipe o n dupe lowo Olorun ni igba gbogbo.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: E je ki a gbadura. Olorun wa, pelu okan ireti ni a fi toyin wa ni asale yi, ni igbagbo wipe e o to wa si ona, ati ti wipe e o ko wa ni oro yin, e o se je ki a le je ni ti o fese mule ni eko oro Olorun. A n bẹ yin wipe ore ofe lati je alabapin pelu awon ti o fese mule ninu ihinrere. E je ki o je ti wa ni oruko Jesu. A bẹ yin wipe imole lati oke wa yo tan si oro yin gege bi a ti n ka, gege bi a ti n gbo. A bẹ yin wipe oye yo ye wa, ogbon yo je ti wa, ilana yin yo si je ohun ti a mo daju daju, ti o si je ore ofe fun wa lati tele ni oruko Jesu. A be yin o pe nisisiyin ki emi yin ki o je oluko fun wa, e sanu fun wa, e to wa si ona ki a si le ni ori ofe lati tele titi de opin adupe wo pe e ti gbo ni oruko Jesu Christi ni agbadura loni eko wa ni a ori ninu iwe Kolose ori kini ese ikesan ni a o ma wo ni fini fini Kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi loni ni an wo ohun ti Paulu iranse Olorun apostoli fun awon keferi ti o se fun awon ara Kolose nipa wipe o n gbadura fun won lati ese ti akayi ni a o ti ri koko oro wa ti o doro lori adura fun awon onigbagbo bi ati ko tele tele Paul ko ti de ilu Kolose sugbon o ti bere si ni se iranse fun won lai ti fi igba kankan de odo won ri iranse ti a so pe o n se fun ni wipe o n gbadura fun won adura si je iranse pupo lati owo awon iranse Olorun ti won le se fun wa lati je ki a fi ese wa mule lati je ki a dagba ninu igbagbo lati je ki oro Olorun atoke wa ki o ye wa lati je ki imole eyin rere ki o tan si okan wa ati lati je ki ore ofe ki o san si wa lati odo Olorun wa o ti n gbadura fun won ni opo igba ki o to di wipe o ni anfani lati waasu si won ilepa ise iranse ni asepe awon eniyan mimo bi a ba n so nipa ise iranse ti apostoli ti a n so nipa ti awon woli ti a n so nipa ti awon evangelisti ti a n so nipa ti oluso-agutan ati olukoni eredi iranse won eredi iwaasu won eredi ilosoke sodo won eredi ti won fi n kaakiri lati se iranse fun wa ni wipe ki a le je eni pipe eje ki a wo efeso ori kerin lati ese ikokanla de ese ikejila ki a wo ohun ti a fi ti eyi ti a so yi leyin wipe iranse ti awon oluso agutan tabi olukoni ti won se fun wa o duro lori wipe ki a le di eni ti o pe ninu igbagbo ati ninu ore ofe Olorun efeso ori kerin lati ese kokanla o si ti fi awon kan fun ni bi apostoli ati awon miran bi woli ati awon miran bi evangelisti ati awon miran bi oluso agutan ati olukoni kisi ni eredi ti a fi fi awon wonyi fun ni eje ki a wo ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara kristi ni a n pe ni ijo kristi eyi ti a fi n se iranse fun wa yala ni ojo aje tabi ni ojo bo tabi ni ojo aiko ni wipe ki a le di eni pipe ninu oluwa ati wipe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu Olorun o n so fun wa ni ese iketala wipe titi gbogbo wa yio fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin eyi ni ni okunrin alagbara okunrin ti o duro sese titi a o fi de iwon gigun ekun kristi bawo ni o se le sese fun yala apostoli tabi woli tabi evangelisti tabi olukoni tabi olusoagutan lati je ki ara kristi ijo Olorun lati je ki awon eniyan Olorun ti a ti gbala ki won ki o lo si ibi giga gege bi gigun ibu ife Olorun ati ki won ki o si le gbe igbesi aye ti o wu Olorun ikoko meji ni a ri ninu ise esin awon eniyan Olorun wonyi ikini wiwaasu oro Olorun ikeji adura gbigba fun awon ti àwọn àsòsí iṣẹ́ àwọn àpọ́stélì. Orí kẹfà, ẹsẹ̀ ìkẹrin, ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Àwọn àpọ́stélì ti ìṣáájú ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ìjọ ní Jerusalemu. Wọ́n sọ fún wa ìkókó méjì tí iṣẹ́ ìránṣẹ́ wọn dúró lé lórí. Ìkíní, nínú àdúrà gbígbà. Ìkejì, nínú ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá wo ohun tí a nílò nínú ìjọ tí ó lè jẹ́ àṣepé fún àwọn ènìyàn mímọ́, a rí wípé nǹkan méjì wọ̀nyí ni ó ṣe pàtàkì púpọ̀ fún wa láti lè tẹ̀lé. Ìkíní, àdúrà gbígbà. Ìkejì, ọ̀rọ̀ Ọlọ́run ní gbígbọ́. Ó sì yẹ fún wa gẹ́gẹ́ bí ọmọ ìjọ kí a rí wípé bí a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run sí wa láti ọwọ́ àwọn olùkọ́ tàbí olùṣọ́ àgùntàn, ó yẹ kí a gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kọ́ wa. Lẹ́ẹ̀kejì, bí a ti ń gbàdúrà fún wa, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà kí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ kí ó lè ṣe wá lóore ní ìgbésí ayé wa. A sì tún kọ́ ẹ̀kọ́ wípé bí Paul ti ń ṣe nǹkan méjì wọ̀nyí tí ó sì ń lépa láti fi ẹsẹ̀ wọn múlẹ̀, ìkíní nípa gbígbàdúrà, ìkejì nípa kíkọ́ni, nípa kíkọ ìwé yìí ṣọwọ́ sí àwọn ará Kólósè, ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí àjògún ìgbàlà tí ó ti ọwọ́ Jésù Kristì wá, wípé àwa náà ní ohun méjì yìí láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ní àrọ́wọ́tó wa tí ò yí ọ̀rọ̀ Ọlọ́run, òye ìgbàlà Ọlọ́run tí kò yé wọn. Ó yẹ kí ó lè jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa láti máa sọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ìkejì, láti máa gbàdúrà fún àwọn tí ó ṣe wípé a kò tilẹ̀ tí ì rí ní ojúkojú. Ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Mo ń kà fún wa lẹ́ẹ̀kan sí i. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí í ṣe ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni tí ó rò wípé òun jẹ́ olùkà Bíbélì tàbí ẹni tí ń jọ́sìn kí ó ka irú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí, kí ó sì ka gbogbo orí kìíní, kí ó rò wípé kò sí ohun púpọ̀ tí a lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ Ọlọ́run yìí, bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn yìí orí kìíní, a ó rí ohun mẹ́ta tí ó ṣe pàtàkì tí ó yẹ kí a kọ́ gẹ́gẹ́ bí ìkókó ẹ̀kọ́ tí a lè sinmi lé lórí tí ó lè jẹ́ agbára fún ìgbésí ayé onígbàgbọ́ wa. Ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún àwọn ará olóòótọ́. Ìkejì, ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Ìkẹta, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a lọ sí ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún olóòótọ́. Bí a bá wo àwọn ohun tí Paulu apostoli tí ó ti kọ tí ó sì ti fi yé wa nípa àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè, ó sọ fún wa wípé lẹ́ẹ̀kíní, àwọn wọ̀nyí wọ́n ti ní oore ọ̀fẹ́. Ìkejì, wọ́n ti ní àlàáfíà Ọlọ́run ní ọkàn wọn. Ìkẹta, wípé wọ́n jẹ́ ènìyàn mímọ́. Ìkẹrin, wọ́n sì jẹ́ olóòótọ́ arákùnrin àti arábìnrin. Ó sì sọ wípé kí oore ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí i fún wọn, kí àlàáfíà Ọlọ́run tí ó ti wọ inú ọkàn wọn lọ kí ó sì di gbígbòrò kí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ fún wọn. Ó sì sọ fún wa wípé àwọn wọ̀nyí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti bá Jésù pàdé ni a ti sọ wọ́n di ènìyàn olóòótọ́ tí ó ń dúró ṣinṣin, tí ó ń gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Ẹ jẹ́ kí a wo orí kìíní Kólósè yìí láti ẹsẹ̀ ìkejì, kí ó sì fiyèsí dáradára àwọn àmúyẹ tàbí ohun tí ó sọ nípa àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n wà ní Kólósè tí wọ́n ti di onígbàgbọ́. Láti ẹsẹ̀ ìkejì, sí àwọn ènìyàn mímọ́ àti àwọn ará wa olóòótọ́ nínú Kristi tí ó wà ní Kólósè, oore ọ̀fẹ́ fún yín. ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Christi Oluwa awa ndupe lowo Olorun ati baba Jesu Christi Oluwa wa awa si gbadura fun yin ni gbagbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Christi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese karun nitori ireti ti agbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti hirere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe Olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Christi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese Olorun yi fun ni wepe ki o le mo igbesi aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Christi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan na nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje Jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba Jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimu ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o n so wipe ihinrere ti won ti gbo o ti so eso ni igbesi aye won iru eso wo ni ihinrere so ni igbesi aye won eso ironupewada eso ododo o si n so fun won wipe ni ese ikefa kan na won ti ni ore ofe ti Olorun ninu okan won ni ese ikejo o tun so ti ife ti won ni kii se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa n so wipe oun gbadura fun won lai simi ati lai share wo ese kesan nisisiyi nitori eyi lati ojo ti awa ti gbo ti awa ti gbo kini ti awa ti gbo wipe won gba Jesu Christi gbo ti awa ti gbo wipe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wipe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Christi wa lati ojo ti awa ti gbo wipe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamo fun won le orun ti won si ti n so eso emi eso ironupo ada ati eso dodo wipe lati ojo ti awa ti gbo nkan wonyi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni wipe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu Christi opo igba ni a ma n saba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon ohun ti a so nipa ni wepe ni ekookan ni awon elomiran ma n gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wepe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki agbadura fun iru awon won yi sugbon ko ye ki adura.

iṣẹ́ ìsìn wọn yóò ṣeé ṣe fún wọn láti rí ojú olówa láì gba jésù kristi bọ fún ìgbàlá wọn àti fún àṣepé wọn ó jẹ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹẹ òun ni paul ṣe ń sọ fún àwọn ará rome wípé ará nínú olówa ìfẹ ọkàn mi ìgbóná ọkàn mi àti àdúrà mi sí ọlọrun fún àwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n sinmi lé ẹ̀sìn ṣùgbọ́n tí wọn kò gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn paul ń sọ wípé ìfẹ́ ọkàn ni wípé òun sì ń gbàdúrà fún wọn kí ìgbàlà ọlọ́run kí ó lè jẹ́ tiwọn ẹ jẹ́ kí a lọ wò ó nísinsìnyí wípé àdúrà tí paul ń gbà kìí ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan ṣoṣo kìí ṣe fún àwọn aláàárẹ̀ nìkan kìí ṣe fún àwọn tí kò ṣe déédéé àwọn tí ó lọ́wọ́ọ́wọ́ tàbí wọ́n ní ìrẹ̀wẹ̀sì nìkan ṣoṣo kìí ṣe fún àwọn tí wọ́n ní ìdánwò tàbí ìdẹ̀wò ìṣù nìkan ṣoṣo kìí sì ṣe fún àwọn ẹlẹ̀sìn ìsírẹ́lì nìkan ṣùgbọ́n ó tún gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú olówa tí ó wà ní kólósè tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́ èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́ àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ ọlọ́run àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn àwọn tí kò bójú wẹ̀yìn àwọn tí wọ́n múra sí iṣẹ́ ọlọ́run ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo ẹ jẹ́ kí a wo Yohánù orí 17 Yohánù orí 17 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá tìrẹ ni wọn ti jẹ rí ìwọ sì ti fi wọn fún mi wọn sì ti pa ọrọ rẹ mọ wo ìgbésí ayé àwọn ọmọlẹyìn jésù kristi wọnyí jésù ń sọ nípa wọn ó ń jẹrìí gbé wọn níwájú olúwa wípé wọn ti pa ọrọ ọlọrun mọ ní ẹsẹ ìkeje nísinsìnyí wọn mọ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi èmi ti fi fún wọn wọn sì ti gbà á àwọn tí a ń sọ nípa rẹ wọ̀nyí ni àwọn tí jésù kristi ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́ wọ́n gbà á ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lajà wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ikú àti àjínde rẹ̀ wọ́n sì gbàgbọ́ pẹ̀lú ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan bí jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi ọ̀rọ̀ tí ìwọ fi fún mi oníwàásù púpọ̀ ni ó wà tí ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ ìhìnrere ọ̀rọ̀ ìgbàlà tàbí ọ̀rọ̀ ìsọdimímọ́ tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ ọlọ́run tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ ọlọ́run wọ́n ń wàásù wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni ṣùgbọ́n jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi èmi ti fi fún wọn wo ìjólóòtọ́ jésù kristi wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí ọlọ́run ti fi fún kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí bàbá ti fi fún ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi láì yọ kúrò nínú rẹ̀ láì ṣe àbùlà rẹ̀ tàbí láì fi ohunkóhun kún ó ní èyí ni èmi fi fún wọn sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí jésù fi fún wọn ó ní wọ́n sì ti gbà á wọ́n sì ti mọ̀ ní tòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi ẹsẹ̀ ìkẹsàn-án èmi ń gbàdúrà fún wọn ohun tí a ń sọ níyìí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́ wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run
won se gege bi oro olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan looto sibe sibe jesu n gbadura fun won eje apere fun wa wi pe awa paapa bi a ba ri awon looto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tese waju bi a ba ri awon ti o n sise fun olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa man duro lori man daduro lori awon ti won fe aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a man gbadura pe ki olorun ki o gba won ki olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wi pe awon ti olorun ti fi owo to won lokan awon ti olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbe yawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni wi pe a ki gbadura fun won to sugbon jesu wi pe awon wonyi bi o tile je wi pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ife yawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe jesu n gbadura fun awon wonyi wo ni ese ogun nisisiyi o wi pe kiisi se keke awon wonyi ni mo n gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won apere ti a ninihin ni wi pe bi a ti ri awon ti o duro awon ti o fi ese mule awon ti o n tesiwaju nipa oro olorun o ye ki a ma gbadura fun won eje ki a wo efesu ori kini lati ese ikeedogun efesu ori kini lati ese ikeedogun nitori eyi emi pelu nigbati mo gboro igbagbo ti nbe laarin yin ninu jesu olowa ati ife yin si gbogbo awon eniyan mimo emi ko simi lati ma dupe nitori yin ati lati ma daruko yin ninu adura mi pe ki olorun jesu kristi olowa wa baba ogo le fun yin ni emi nipa ti ogbon ati ti ifihan ninu imo re paul n so fun anihin wi pe bi ohun ti ri wi pe awon wonyi won ti gba jesu olowa wa gbo o ti gboro igbagbo won si jesu kristi o si ti ri wi pe igbagbo yi pelu o mu ife si awon ara lowo o bere si ni gbadura fun won ohun ti a n so niyi wi pe o ye ki eyi ki o se wa lori o ye ki eyi ki o je apere fun wa o si n pe wa nija wi pe bi a ti ri wi pe paul n bebe o si n gbadura fun awon ara ninu olowa awon ti won je olooto awon ti won fi ese mule bi o ti n gbadura fun won o ye ki awa paapaa ki a ma gbadura fun awon olooto onigbagbo ni aarin wa o fere je pe gbogbo eniyan ni o gba adura gbo sugbon awon kereje ni o gba gbigba adura laisimi ati laisare gbo bi o ba bere lowo enikeni ti o n pe oruko olowa enikeni ti o faramo ileesi kan tabi ileesi miran o seese ki o so fun o wipe o n gbagbo ninu adura sugbon iru awon eniyan bee won ki gbadura laisimi ati laisare o seese ki a ri iru awon eniyan bee ninu ileesi won bi won ba koko wo ileesi eyi ti o ye ki won fi gbadura eyi ti o ye ki won wo oju olorun eyi ti o ye ki won ma so fun olorun wipe ki olorun ki o ba won soro ninu ileesi won ni ojo naa oro ni won ma so ni ita gbangba tabi ninu ile o seese wipe bi won ba ti n pari iwaasu eyi ti won iba fi gbadura ki won wa oju olowa lati le fun ni ore ofe lati je oluse oro naa ohun ti a ma n ri ni wipe opolopo iru awon eniyan wonyi ti won je elesin
wọn máa sọ̀rọ̀ tàbí kí wọn kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́ wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láì sinmi àti láì ṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristi àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojúkòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé Olúwa Ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa ju bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Pọ́ọ̀lù apostoli tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí? Kolose orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí ì mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ Jésù Kristi wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònúpẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kí ó sì wá ojú Olúwa,
kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́, wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ìṣẹ̀tú ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa, ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ́, tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ 16, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn, ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ 17, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ 12. Epafra, ẹni tí ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì í yín. Òun fi ìwàyà ẹ̀jẹ̀ gbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa, tí a sì máa ń tẹ̀mọ́ wa létí ní ìjọ wa níhìn-ín wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe? Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe ilé yìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ó dàbí ìgbà tí a bá gbé korobá kan sílẹ̀ tí a sì fi omi kún inú rẹ̀. Bí omi bá ti kún inú rẹ̀, kò tún sí àyè fún àwọn nǹkan mìíràn láti fi sínú irú nǹkan bẹ́ẹ̀. Bí ìfẹ́ Ọlọ́run bá kún ọkàn rẹ, èyí jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn láti wà nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí a sọ yìí wípé kí a kún fún nǹkan kan, jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú Bíbélì. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a lò, ibi tí a ti lo ọ̀rọ̀ yìí wípé wọ́n kún fún nǹkan wọ̀nyí, kí ó lè yẹ wípé nígbà tí a bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò tún sí àyè fún nǹkan mìíràn nínú ọkàn wa. Wo Jọ̀hánù 4:16,
ẹsẹ̀ ìkẹfà kíákíá. Yohanu orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbànújẹ́ kún ọkàn yín. Kí ni àfiyèsí tí ó ṣe nínú lílo ọ̀rọ̀ yìí kún ọkàn yín? Ohun tí Jésù ń sọ ni wípé ó yẹ kí onígbàgbọ́ ní ayọ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù ti sọ fún wọn wípé a ó pa òun, òun ó sì lọ sí orí igi àgbélébò láti kó, ọkàn wọn kún fún ìbànújẹ́ láìní ayọ̀ rárá. Èyí ni a ń sọ fún wa, bí nǹkan kan bá kún ọkàn wa, èyí jẹ́ wípé kò tún sí nǹkan mìíràn tí ó kún irú ọkàn bẹ́ẹ̀, tí ó wà ní irú ọkàn bẹ́ẹ̀. Wo Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bá ara wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù. Èyí ń sọ nípa àwọn aláìgbàgbọ́ wípé wọ́n kún fún ìbínú gbígbóná. Kò sì sí ibì kankan nínú ọkàn wọn tí wọ́n fi lè ro ohun mìíràn yàtọ̀ sí wípé wọ́n fẹ́ pa Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Ìṣe àwọn Apọ́stélì. Ìṣe àwọn Apọ́stélì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Nígbà náà ni Pétérù kún fún ẹ̀mí mímọ́. Ó sì wí fún wọn pé ẹ̀yin olórí ènìyàn, àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà, bí ó bá ṣe pé a ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn yìí, abirùn náà, bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá, kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísíráẹ̀lì pé ní orúkọ Jésù Kristi ti Nasareti, tí ẹ̀yin kàn mọ́ àgbélébò, tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú, nípa rẹ̀ ní ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá. Ohun tí a ń sọ níhìn ni wípé Pétérù tẹ́lẹ̀ jẹ́ ẹni tí ń bẹ̀rù. Ṣùgbọ́n nígbà tí a mú wá sí iwájú àwọn onídàájọ́ wọ̀nyí, tí wọ́n fi ẹ̀sùn kan wípé èwo ni ó ṣe tí ó ń wàásù ní orúkọ Jésù àti tí ó ń ṣe ìmúniláradá ní orúkọ Jésù, ó ń sọ ní kí ó tó sọ̀rọ̀, a sọ fún wa wípé ó kún fún ẹ̀mí mímọ́. Kò sì sí ẹ̀mí ti ara rárá nínú ọkàn rẹ̀ nígbà náà, tàbí ẹ̀mí ìbẹ̀rù nínú ọkàn rẹ̀ ní ìgbà náà. Bí ènìyàn bá kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè fún nǹkan mìíràn tí ó lòdì sí èyí tí ó kún ní inú, ní àyè ní ọkàn rẹ̀ nígbà náà. Ohun tí a sọ ni pé láti kún fún ohun kan túmọ̀ sí pé kò sí àyè kankan fún mìíràn mọ́ nínú irú ọkàn ẹni bẹ́ẹ̀. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, ó já sí wípé ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ ti ara ti kúrò, ìfẹ́ ti àwọn ojúgbà nínú ayé ti kúrò, ìfẹ́ ti àwọn ẹbí tàbí àwọn tí ó wà ní àrọ́wọ́tó wa, àwọn aládùúgbò wa, irú ìfẹ́ bẹ́ẹ̀ ó ti kúrò nínú ọkàn wọn. Pọ́ọ̀lù gbàdúrà pé kí a máa darí àwọn onígbàgbọ́ wọ̀nyí nínú ohun gbogbo nípa ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Òye ìfẹ́ Ọlọ́run ó máa ń yí ìhùwàsí wa padà. Jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ. Bí o bá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tàbí ọkùnrin wípé obìnrin kan tàbí ọkùnrin kan ni ó yẹ kí ó jẹ́ olùfẹ́ rẹ tí ó yẹ kí o fẹ́, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run yóò yí ìhùwàsí rẹ padà sí irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti mọ ìfẹ́ Ọlọ́run sí irú ẹni bẹ́ẹ̀. Bákan náà ni bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ. Ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tẹsalóníkà kínní orí kẹrin, Tẹsalóníkà kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin pé kí ẹ̀yin kí ó ta kété sí àgbèrè.
Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbéyẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohun kan bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeéṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeéṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeéṣe kí ọkàn rẹ kí ó máa sọ fún ọ wípé o ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́ kí o sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà, ó sì ń gbàdúrà wípé Ọlọ́run báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí, kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeéṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwàhù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ọgbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín. Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́.
ọgbọ́n yìí kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù ni ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹnijẹ ọgbọ́n láti ṣèké ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn wọ́n sì máa ń já láńká tó wípé àwọn ní ọgbọ́n ó ṣe é ṣe kí á rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà àdúrà pẹ̀lú àbẹ́là àdúrà pẹ̀lú túràrí tí ó máa ń sọ wípé ọlọ́run máa ń láun lóye láti rẹ́nijẹ láti parọ́ tàbí láti ṣèké ó ń jẹ́ kí ó yé wa wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kìí ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù sì ni pẹ̀lú nítorí ibi tí owó ohun ìjà bá gbé wà níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kìí sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́ a kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè nítorí bẹ́ẹ̀ ni paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò wípé kí wọn kí ó lè ní ọgbọ́n àtòkèwá òye nípa ti ẹ̀mí ọlọ́run bí o bá wo kọ́ríntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n kọ́ríntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lí ẹ̀yìn wà nínú kristi jésù ẹni tí ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá a ní láti mọ jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa a ní láti já àwọn ẹ̀ṣẹ̀ wa sọnù a ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ a ní láti jẹ́ olóòótọ́ bí a bá ti tọ ọlọ́run wá wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ fún wa láti lè wẹ̀wánù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá di onígbàgbọ́ tòótọ́ tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi a sọ pé bí jésù bá ti ń wọlé ọgbọ́n àtọ̀run wá yóò wọlé pẹ̀lú ẹ jẹ́ kí a wo timothy kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù bí ó bá jẹ́ wípé tòótọ́ ni o fẹ́ ní ọgbọ́n gbogbo àkọsílẹ̀ tí a ní nínú ọ̀rọ̀ ọlọ́run láti ìbẹ̀rẹ̀ dé òpin láti genesis dé ìwé ìfihàn ó jẹ́ àkójọpọ̀ àwọn ọgbọ́n ọlọ́run tí ọlọ́run fi fún wa láti lè gbé ìgbésí ayé wa nínú ọgbọ́n ọlọ́run bí o bá fiyèsí ohun tí a kà ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún yìí ó ń sọ wípé ìwé mímọ́ ni ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù wọ ẹsẹ̀ ìkẹrìndínlógún gbogbo ìwé mímọ́ li ó ní ìmísí ọlọ́run ó sì ní èrè fún ẹ̀kọ́ fún ìbániwí fún ìtọ́ni fún ìkọ́ni tí ó wà nínú òdodo kí ènìyàn ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo nítorí bẹ́ẹ̀ bí o bá fẹ́ jí ọlọ́gbọ́n ìṣísẹ̀ kínní ni wípé kí o gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà nítorí wípé jésù kristi tí a ń sọ nípa rẹ̀ yìí òun ni ọgbọ́n ọlọ́run bí jésù bá ti ń wọ inú ọkàn rẹ a rí wípé ọgbọ́n ọlọ́run yóò wà nínú ìgbésí ayé rẹ kolose orí kejì ẹsẹ̀ ìkẹta ṣùgbọ́n jẹ́ kí n ka láti ẹsẹ̀ ìkejì kí ó lè yí ọ dáradára kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọn pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ ọlọ́run àní kristi
Kristi ni a so nipa re ninu ese iketa inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti olorun lorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba jesu si okan re gege bi olugbala bi jesu ba ti nwole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wipe ki o ka iwe mimo oro olorun ki o si ka gbogbo awon oro olorun wonyi nitori wipe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro olorun wipe bi abaka oro olorun yi nitoto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jakobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o ti pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife olorun duro lori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife olorun nipa wo wa ni mimo ni ailaboko ni waju olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi olorun wa bi a ba si ni kristi ti a ni oro olorun ti a si n gbadura wipe ki olorun ki o ma ko wa siwaju ati siwaju si o dajo wipe ogbon atoke wa yo je ti wa nisisiyin a o dide duro awon ti a ti ko loni a o mu lo siwaju olowa wipe ki olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala olorun o ye ki o ke pe olowa o ye ki o so fun olorun wipe o n fe igbala olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro olorun kiko oro olorun o ye ki o fi ara re si kiko ati kika oro olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n joro eyin o ye ki o so fun olorun wipe o fe mura o fe je eni ti n gbadura nigba gbogbo eni ti n gbadura deede ati nigbakugba o fe mo ife olorun o si n fe agbara lati le se ife olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe olorun fun ara re yio fun o ni ogbon ati oye lati rin gege bi ife olorun gege bi ilana olorun bi a ba gbadura ti a si kepe olorun o daju wipe yio gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri bawo ni o se je olooto to nipa adura ni igbesi aye igbagbo re so fun olorun pe ki o so di alagbara ninu adura gbigba bi ileri olorun mu o se leri wipe oun yio gbo tiwa bi a ba kepe ma se je amotara eni nikan ninu adura gbigba kun fun adura ati ebe fun awon elomiran pelu

0: Ìwé Joshua orí ìkejìdínlógún. Gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì sì péjọ ní Ṣílò, wọ́n sì gbé àgọ́ àjọrò níbẹ̀, a sì ṣẹ́gun ilẹ̀ náà níwájú wọn. Ẹ̀yà méje sì kù nínú àwọn ọmọ Ísírẹ́lì tí kò tí gba ilẹ̀ ìní wọn. Joshua sì wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé, ẹ̀yin ò ti lọ́ra pẹ́ tó láti lọ gba ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run àwọn baba yín ti fi fún yín. Ẹ̀yin ọkùnrin mẹ́ta fún ẹ̀yà kọ̀ọ̀kan, èmi ó sì rán wọn, wọ́n sì dìde, wọ́n sì la ilẹ̀ náà já, wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ ìní wọn, kí wọn kí ó sì padà tọ̀ mí wá. Wọ́n sì pín sí ọ̀nà méje. Júdà yóò máa gbé ilẹ̀ rẹ̀ ní gúúsù, ilé Jósẹ́fù yóò sì máa gbé ilẹ̀ wọn ní àríwá. Ẹ̀yin ó sì ṣe àpèjúwe ilẹ̀ náà ní ọ̀nà méje. Ẹ̀yin ó sì mú àpèjúwe tọ̀ mí wá níhìn-ín, kí èmi kí ó lè ṣẹ́ kèké rẹ̀ fún yín níhìn-ín níwájú Olúwa Ọlọ́run wa. Nítorí tí àwọn ọmọ Léfì kò ní ìpín láàrin yín, nítorí iṣẹ́ àlùfáà Olúwa ni ìní wọn, àti Gádì àti Ríúbénì àti àbọ̀ ẹ̀yà Manásè ti gba ilẹ̀ ìní wọn náà ní àkejì Jọ́dánì ní àìlà ọrùn tí Mósè ìránṣẹ́ Olúwa fi fún wọn. Àwọn ọkùnrin náà sì dìde, wọ́n sì lọ. Joshua sì pàṣẹ fún àwọn tí ó lè ṣe àpèjúwe ilẹ̀ náà, wípé ẹ lọ kí ẹ sì rin ilẹ̀ náà já, kí ẹ sì ṣe àpèjúwe rẹ̀, kí ẹ sì padà tọ̀ mí wá, kí èmi kí ó lè ṣẹ́ kèké fún yín níwájú Olúwa ní Ṣílò. Àwọn ọkùnrin náà sì lọ, wọ́n sì la ilẹ̀ náà já, wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ sínú ìwé ní ìlú ìlú ní ọ̀nà méje, wọ́n sì padà tọ Joshua wá sí ibùdó ní Ṣílò. Joshua sì ṣẹ́ kèké fún wọn ní Ṣílò níwájú Olúwa. Níbẹ̀ ni Joshua sì pín ilẹ̀ náà fún àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí ìpín wọn. Ilẹ̀ ẹ̀yà àwọn ọmọ Bẹ́njamínì yọ jáde gẹ́gẹ́ bí ìdílé wọn. Àlà ìpín wọn sì yọ sí agbede méjì àwọn ọmọ Júdà àti àwọn ọmọ Jósẹ́fù. Àlà wọn ní ìhà àríwá sì ti Jọ́dánì lọ. Àlà náà sì gòkè lọ sí ìhà Jẹ́ríkò ní ìhà àríwá, ó sì la ilẹ̀ òkè lọ ní ìwọ̀ oòrùn, ó sì yọ sí aginjù Betiafeni. Àlà náà sì ti ibẹ̀ lọ sí Lusi, sí ìhà Lusi ti ṣe Betieli ní ìhà gúúsù. Àlà náà sì sọ̀kalẹ̀ lọ sí Atarotu Adari, lẹ́bà òkè ti ń bẹ ní gúúsù Beti Horo ní ìsàlẹ̀. A sì fa àlà náà lọ, ó sì yé sí ìhà ìwọ̀ oòrùn lọ sí gúúsù láti òkè ti ń bẹ níwájú Beti Horoni ní ìhà gúúsù, ó sì yọ sí Kiriati Baali tí ṣe Kiriati Jearimu, ìlú àwọn ọmọ Júdà kan. Èyí ni apá ìwọ̀ oòrùn àti apá gúúsù ni láti ìpẹ̀kun Kiriati Jearimu. Àlà náà sì yọ ìwọ̀ oòrùn, ó sì yọ sí ìsun omi Neftua. Àlà náà sì sọ̀kalẹ̀ lọ sí ìpẹ̀kun òkè tí ń bẹ níwájú àfonífojì ọmọ Hinomu, tí ó sì ń bẹ ní àfonífojì Refaimu ní àríwá, ó sì sọ̀kalẹ̀ lọ sí àfonífojì Hinomu sí apá Jebusi ní ìhà gúúsù, ó sì sọ̀kalẹ̀ lọ sí ẹni Rogeli, a sì fà á láti àríwá lọ, ó sì yọ sí ẹni Ṣemeṣi, ó sì yọ sí Gelilotu tí ó kọjú sí òkè Adumimu, ó sì sọ̀kalẹ̀ lọ sí òkúta Bohani ọmọ Ríubeni, ó sì kọjá lọ sí apá ibi tí ó kọjú sí Araba ní àríwá, ó sì sọ̀kalẹ̀ lọ sí Araba. Àlà náà sì kọjá lọ dé apá Beti Hogla ní àríwá. Àlà náà sì yọ ní àríwá sí kọ̀rọ̀ òkun iyọ̀ ní ìpẹ̀kun gúúsù ti Jọ́dánì. Èyí ni àlà gúúsù. Jọ́dánì sì ni àlà rẹ̀ ní àìlà ọrùn. Èyí ni ilẹ̀ ní àwọn ọmọ Bẹ́njamínì ní agbègbè rẹ̀ káàkiri gẹ́gẹ́ bí ìdílé wọn. Ǹjẹ́ ìlú ẹ̀yà àwọn ọmọ Bẹ́njamínì gẹ́gẹ́ bí ìdílé wọn ni Jẹ́ríkò àti Beti Hogla àti Emeki Kesisi àti Beti Araba àti Simaraimu àti Beti Eli àti Afimu àti Para àti Ofra àti Kefariamoni àti Ofni àti Geba, ìlú méjìlá pẹ̀lú ìletò wọn. Gibeoni àti Rama àti Beerotu àti Mispe àti Kefira àti Mosa àti Rekemu àti Ipeli àti Tarala àti Sela, Elefu àti Jebusi ti ṣe Jerusalemu. Gibeati àti Kitiria, ìlú mẹ́rìnlá pẹ̀lú ìletò wọn. Èyí ni ilẹ̀ ní àwọn ọmọ Bẹ́njamínì gẹ́gẹ́ bí ìdílé wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé Joshua orí ìkọkàndínlógún. Ìpín kejì yọ fún Simeoni àní fún ẹ̀yà àwọn ọmọ Simeoni gẹ́gẹ́ bí ìdílé wọn. Ilẹ̀ ni wọ́n sì wà láàrin ilẹ̀ ní àwọn ọmọ Júdà, wọ́n sì ní Beeri-Sheba àti Sheba àti Molada ní ilẹ̀ ìní wọn, àti Asari-Shuali àti Bala àti Esemu àti Etoladi àti Betulu àti Homa àti Siglagi àti Beti Makabotu àti Asari Susa àti Beti Lebautu àti Sharuheni, ìlú mẹ́tàlá pẹ̀lú ìletò wọn. Aini, Rimoni àti Eteri àti Ashani, ìlú mẹ́rin pẹ̀lú ìletò wọn. Àti gbogbo ìletò tí ó yí ìlú wọ̀nyí ká dé Bala àti Beeri, Ramati Gúúsù. Èyí ni ilẹ̀ ní ẹ̀yà àwọn ọmọ Simeoni gẹ́gẹ́ bí ìdílé wọn. inu ipin awon omo Juda ni awon omo Simeoni ni ile ini nitori ipin awon omo Juda poju fun won nitori na ni awon omo Simeoni fi ni ile ini laarin ile ini won ile keta yo fun awon omo Sebuluni gege bi idile won ala ile ini won si de Saridi ala won goke lo si iha iwo orun ani titi o fi de Marala o si de Dabasheti o si de odo tin be niwaju Jokniamu o si seri lati Saridi lo ni iha ila orun si ila orun de ala Kislotutabori o si yo si Dabirati o si jade lo si Jafia ati lati be o koja ni iha ila orun si Gati Heferi de Etikasini o si yo si Rimoni titi o fi de Nea ala na si yika ni Hariwa de Anatoni o si yo si Afonifoji Iftaeli ati Katali ati Nahali ati Shimroni ati Idala ati Bethlehemu ilu mejila pelu ileto won eyi ni le ni awon omo Sebuluni gege bi idile won ilu won yi pelu ileto won ipin kerin yo fun Isakari ani fun awon omo Isakari gege bi idile won ala won si de Jesreeli ati Kesuloti ati Shunemu ati Afaraimu ati Sihoni ati Anaharati ati Rabiti Kishioni ati Ebesi ati Remeti ati Eniganimu ati Enhada ati Betipasesi ala na si de Tabori ati Shahasuma ati Betishemeshi ala won yo si Jordani ilu 16 pelu ileto won eyi ni ile ni eya awon omo Isakari gege bi idile won ilu won yi ati ileto won ipin karun yo fun eya awon omo Asheri gege bi idile won ala won si ni Elkati ati Hali ati Beteni ati Akshafu ati Alameleki ati Amadi ati Mishali o si de Kameli ni Haiworun ati Shihori Libnati o si seri lo si iha ila orun de Betidagoni o si de Sebuluni ati Afonifoji Iftaeli ni Hariwa de Betemeki ati Neyeli o si yo si Kabulu ni Apausi ati Ebroni ati Rehobu ati Amoni ati Kana ani titi de Sidoni nla ala na seri lo si Rama ati Sitire ilu Olodi ala na si seri lo si Osa o si yo si Okun ni Aksibu ati Uma ati Afeki ati Rehobu ilu 12 pelu ileto won eyi ni ile ni eya awon omo Asheri gege bi idile won ilu won yi pelu ileto won ipin kefa yo fun awon omo Naftali ani fun awon omo Naftali gege bi idile won ala won si bere lati Elefu lati igi Oaku Saananimu ati Adaminekebu ati Jabnieli de Lakumu o si yo si Jordani ala na si seri lo si Haiworun si Hasnoti Taboru o si ti be lo si Hukoki o si de Sebuluni ni Gusu o si de Asheri ni Iworun ati Juda ni Jordani ni Hailaorun awon ilu olodi si ni Sidimu Seri ati Amati Rakati ati Kinereti ati Adma ati Rama ati Asoru ati Kedeshi ati Edrein ati Enihasoru ati Ironi ati Migdalieli Oremu ati Betianati ati Betishemeshi ilu 19 pelu ileto won eyi ni ile ni eya awon omo Naftali gege bi idile won ilu won yi pelu ileto won ile keje yo fun eya awon omo Dani gege bi idile won ala ile ni won ni Sora ati Eshtaolu ati Irishemeshi ati Salabini ati Aijaloni ati Itla ati Eloni ati Timna ati Ekroni ati Elteke ati Gibetoni ati Baalati ati Jehudi ati Benebiraki ati Gati Rimoni ati Mejakoni ati Rakoni pelu ala ti nbe koju si Jopa awon omo Dani si gbon ala won lo awon omo Dani si goke lo iba Leshemuja won si ko won si fi oju idakolu won si gba won si gbe inu re won si pe Leshemu ni Dani gege bi oruko Dani baba won eyi ni ile ni eya omo Dani gege bi idile won ilu won yi pelu ileto won won si pari pinpin ile na fun ile ini gege bi ala re awon omo Israeli si fi ile ini kan fun Joshua omo Nuni laarin won gege bi ase Oluwa won fun ni ilu ti o bere ani Timnati Sera ni oke Ephraimu o si ko ilu na o si gbe inu re won yi ni ile ini ti Eliasari alufa ati Joshua omo Nuni ati awon olori awon baba eya awon omo Israeli fi keke pin ni ile ini ni Shilo niwaju Oluwa ni enu ona ago ajo bẹ́ẹ̀ ni wọ́n parí pínpín ilẹ̀ náà. Ìwé Joshua Orí 20 Olúwa sì sọ fún Joshua pé, wí fún àwọn ọmọ Israẹli pé, ẹyin ìlú àbò fún ara yín tí mo ti sọ fún yín láti ọwọ́ Mose wá, kí apànìyàn tí ó bá ṣèṣì pa ẹnìkan ní àìmọ̀ kí ó lè sá lọ síbẹ̀, wọn ó sì jẹ́ ààbò fún yín lọ́wọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀. Òun ó sì sá lọ sí ọ̀kan nínú ìlú wọn ni, yóò sì dúró ní ẹnu ọ̀nà ibodè ìlú náà, yóò sì rọ ẹjọ́ rẹ̀ ní etí àwọn àgbà ìlú náà, wọn ó sì gbà á sọ́dọ̀ sínú ìlú náà, wọn ó sì fún un ní ibì kan kí ó lè máa bá wọn gbé. Bí olùgbẹ̀san ẹ̀jẹ̀ bá lépa rẹ̀, ǹjẹ́ kí wọn kí ó má ṣe fi apànìyàn náà lé e lọ́wọ́, nítorí tí ó pa aládùúgbò rẹ̀ ní àìmọ̀ tí kò sì kórìíra rẹ̀ tẹ́lẹ̀ rí, òun sì máa gbé inú ìlú náà títí yóò fi dúró níwájú ìjọ fún ìdájọ́ títí ikú olórí àlùfáà tí ó wà ní ọjọ́ wọn ni. Nígbà náà ni apànìyàn náà yóò padà, òun sì wá sí ìlú rẹ̀ àti sí ilé rẹ̀ sí ìlú náà láti ibi tí ogbe ti sá lọ. Wọ́n sì yan Kedeshi ní Galili ní ilẹ̀ òkè Naftali, àti Shekemu ní ilẹ̀ òkè Efraimu, àti Kiriati Arba tí í ṣe Hebroni ní ilẹ̀ òkè Juda, àti ní àkejì Jordani lẹ́bàá Jericho ní ìlà oòrùn. Wọ́n yan Beseri ní Aginjù ní Pẹ̀tẹ́lẹ̀ nínú ẹ̀yà Rubeni, àti Ramotu ní Gileadi nínú ẹ̀yà Gadi, àti Golani ní Bashani nínú ẹ̀yà Manase. Wọ̀nyí ni àwọn ìlú tí a yàn fún gbogbo àwọn ọmọ Ísírẹ́lì àti fún àlejò tí ń ṣe àtìpó láàrin wọn, kí ẹnikẹ́ni tí ó bá ṣèṣì pa ẹnìkan kí ó lè sá lọ síbẹ̀, kí ó má bàa sì ti ọwọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀ kú títí òun ó fi dúró níwájú ìjọ.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá sí yín láti gbọ́ ọ̀rọ̀ yín, láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́, kí a bá lè mọ bí a ti gbàdúrà, kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí, kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa, ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí, ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fún ara yín Ọlọ́run ẹ̀mí, kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà, tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa, àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà, ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ẹ ó ṣe wọ́n fún wa. Ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀, láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, kí a bá lè ṣe ìfẹ́ Ọlọ́run, kí a bá lè wà ní ibi tí òun fẹ́ kí a wà ní ti ìgbàgbọ́ àti ní ìrìn àjò wa láti ìhín yìí lọ sí ìlú ọ̀run rere. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ohun kan tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo ń sọ̀rọ̀ lórí ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Bí o bá wo àkòrí ọ̀rọ̀ yìí fínífíní, ó rí wípé a ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ní ipele ipele. Èyí jẹ́ wípé a lè ní ìṣẹ́gun lọ́nà kan tàbí lọ́nà mìíràn, ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìṣẹ́gun nípa ìgbàgbọ́, èyí tí ó ga jùlọ nípa gbogbo ìṣẹ́gun tí a lè ní. Nínú Hebrew 11 ni a ti sọ fún wa púpọ̀ nípa ìgbàgbọ́. Hebrew 11, a ń sọ nípa ìgbàgbọ́. Kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ní kíkún, wọ́n ka àwọn ẹsẹ̀ kan fún wa kí ó ba lè yé wa ohun tí à ń sọ. Láti ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Nítorí nínú rẹ̀, ni awon alagba ti ni eri rere

ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Ábráhámù, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láì mọ ibi tí òun rè. Ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sára ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ẹsẹ̀ ìkẹtàdínníogún nípa ìgbàgbọ́ ni Ábráhámù, nígbà tí a dán wò fi Áísíkì róbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ. Ẹsẹ̀ ogún nípa ìgbàgbọ́ ni Ísáàkì súre fún Jákọ́bù àti Ísáù ní ti ohun tí ń bọ̀. Bí o bá kà á lọ síwájú, ó rí wípé títí di òpin ìwé yìí, tàbí títí di òpin orí tí a ń kà yìí, ni ó ti ń sọ fún wa nípa ìgbàgbọ́. Kí a wo orí tí ó tẹ̀lé orí kejìlá, ẹsẹ̀ ìkíní. Nítorí náà, bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan, àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa súré, kí a sì máa fi sùúrù súré èje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Yẹ kí a dúró níbẹ̀. Bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ, ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà, tí mo sì kọjá sí orí kejìlá láti ka ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì fún ọ. Jẹ́ kí a kọ́kọ́ wo èyí wípé láì sí ìgbàgbọ́, kò sí ẹni tí ó lè wo Ọlọ́run. Èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Wo ẹsẹ̀ ìkẹfà orí kọkànlá, kí a wo bí ìgbàgbọ́ ṣe ṣe pàtàkì tó. Ṣùgbọ́n láì sí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wò ó. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá, kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́. Ó ní láì sí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wò ó. Bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ Ọlọ́run níbòmíràn, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, wọ́n máa ń wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn. Ẹlòmíràn, nígbà tí wọ́n bá dé inú ìjọ, wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀, àwọn ni ìyá ẹgbẹ́, tàbí àwọn ni balógun, tàbí àwọn ni bàbá ìsàlẹ̀, tàbí àwọn ni agbọ́pàá àlùfáà, tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn, tàbí àwọn ni atẹ́dùrò, tàbí ó ṣeéṣe kí wọn kí ó sọ wípé àwọn ni bàbá àsàlẹ̀, tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn, kò lè ṣe ìpinnu. Nítorí bẹ́ẹ̀, àwọn ń fẹ́ láti kọjá sí dípà. Bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín, kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín? Ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ, òun ni ó ṣe pàtàkì, òun ni kò ṣeé má ní tí ẹnìkọ̀ọ̀kan wa tí a ní láti máa dù. Ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipòkípò tí a bá ní, bí a kò bá ní ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ òpóǹtagí, tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa ń dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ, bí a kò bá ní ìgbàgbọ́, a kò lè wo Ọlọ́run. Wò ó lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wò ó. Àwọn ẹlòmíràn, bí wọ́n bá wá sínú ìjọ, ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí, nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ, iṣẹ́

0: ohun gbèrú ní lọ́wọ́ mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan owó ohun kún owó lọ́wọ́ mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí mo ti dé inú ìjọ ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀ ṣùgbọ́n à ń sọ fún wa wípé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí a ti wá sí inú ìjọ ohun tí ó ṣe pàtàkì níwájú ọlọ́run ohun tí ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́ bí a bá ń sọ nípa ìgbàgbọ́ àwọn ẹlòmíràn wọ́n máa ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́ ṣùgbọ́n kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́ wípé bí àwọn bá dáwọ́lé nǹkan bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà àwọn ò jẹ́ padà àwọn ní ìpinnu àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn nínú ohun tí wọ́n lè ṣe wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn ìfọkàntán nínú ara wọn wọ́n gbẹ́kẹ̀lé ara wọn èyí kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ bí o bá wo ìhín ó ń sọ ó ní nítorí ẹni tí ó bá tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ ó ń sọ nípa ìgbàgbọ́ nínú ọlọ́run àwọn ẹlòmíràn ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà wípé àwọn mọ̀ wípé àlùfáà wa wípé kò ṣeé ṣe ò sí níwájú ẹ̀ àlùfáà wa ó jẹ́ ẹni tó lè gbàdúrà wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní jà torí bẹ́ẹ̀ bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ tí kò dára nípa àlùfáà wọ́n lè tú gèlè wọ́n lè tú ọ̀já wọ́n lè ṣí fìlà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kí wọ́n sọ wípé ìgbàgbọ́ tí mo ní nínú àlùfáà mi ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kàn án èyí kì í ṣe ìgbàgbọ́ tí ń jà ìgbàgbọ́ tí ń nodì ìgbàgbọ́ tí ń da nǹkan rú kì í ṣe ìgbàgbọ́ irú bẹ́ẹ̀ là ń sọ à ń sọ ìgbàgbọ́ nípa nínú ọlọ́run ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú nítorí ẹnikẹ́ni tí ó bá tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá àwọn ẹlòmíràn wọ́n máa ní ìgbàgbọ́ nínú ọkàn ara wọn bí wọ́n bá fẹ́ lọ sí ìrìn àjò ó ṣeé ṣe kí wọ́n ti ní ìpinnu pẹ̀lú ẹnìkan pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò ṣùgbọ́n bí ẹni yìí ti ń wọlé bóyá ó ṣeé ṣe gbà tí wọ́n fẹ́ jáde wọ́n fẹsẹ̀ òsì kọ wọ́n ní àmì nìyẹn mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́ẹ̀ yẹn ó parí nìyẹn nǹkan tí máa bá pàdé lójú ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára a sì sọ fún ẹnì kejì wípé mo gba ara mi gbọ́ mo mọ̀ pé bó jẹ́ àlá ni mo lá ni bó jẹ́ ẹsẹ̀ ni mo fi kan ni bó jẹ́ nǹkan kan ni mo ń gbòòrò nínú ara mi ni mo mọ̀ wípé mo mọ bí nǹkan ṣe máa ń rí kì í ṣe irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń sọ nípa rẹ̀ a ń sọ nípa ìgbàgbọ́ nínú ọlọ́run wípé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo ọlọ́run nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ láàyè wípé ó jẹ́ alágbára wípé ó jẹ́ ọlọ́run tí kì í ṣèké ó jẹ́ ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí í ṣe bẹ́ẹ̀ èyí ni ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀ àti wípé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó bá fara balẹ̀ wá ṣé o kíyèsí níhìn-ín ó ń sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá ọlọ́run wípé kí a má ṣe jẹ́ ẹni tí ń kánjú àwọn ẹlòmíràn wọn kì í mú sùúrù wọn kì í lè fara balẹ̀ wá ọlọ́run wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn bí a bá sì ti ń parí ìsìn àwọn ni ẹni tí ó kọ́kọ́ jáde wọn kì í fara balẹ̀ láti gbàdúrà wọn kì í fara balẹ̀ láti gbọ́ ẹ̀kọ́ wọn kì í fara balẹ̀ láti ní ìgbàgbọ́ nínú ọlọ́run wọn kì í fara balẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí ọlọ́run ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ wá nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè ní sùúrù níwájú ọlọ́run ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin ọlọ́run kí a dé sí ilé ìsìn ní àkókò tí ó yẹ kí a sì rí wípé a gbàdúrà a farabalẹ̀ ẹlòmíràn nínú ilé kì í farabalẹ̀ ó ṣeé ṣe kí ó máa ka bíbélì bí ó ti ń gbọ́ tí ẹnìkan kanlẹ̀kùn kò mọ̀ bóyá òun ni wọ́n ń bèrè tàbí ẹlòmíràn ni wọ́n ń bèrè ó ti dìde kì í farabalẹ̀ lórí àdúrà ẹlòmíràn àdúrà tirẹ̀ ni wípé ó gbómi léná ó fẹ́ tẹ̀bà tabi o gbọ be le na o fe jeun o ni ko n sare gbadura ibi to tin gbadura o ronu boya obe njo boya omi ti ho o dide iru eni be ko fara bale wa olorun ṣugbọn awon ti o ni igbagbo ninu olorun awon eni ti o je wipe won to olorun wa won gbagbo wipe olorun be won gbagbo wipe olorun je olusesan fun awon ti o fara bale lati wa olorun mo tin so nipa bi o sese pataki to lati ni igbagbo nitori pe lai si igbagbo ko sese lati wo olorun je kin tun so fun kini an pe ni igbagbo wo ese ikini nje igbagbo ni idani loju ohun ti a nreti ejeri ohun ti a ko ri igbagbo ni idani loju ohun ti a nreti ejeri ohun ti a ko ri ese kan yi ti aposteli so fun wa oni aposteli ni o se apejuwe re ni gbogbo ori iwe yi oni o fi so nipa ti noa nigbati olorun kilo fun noa we pe ikun omi yo de noa ko ti ri ikun omi ni igba kan sosori noa ko ti ri ki ojoro to be ni igba kan sosori ti o fi ri wi pe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run sugbon bi o ti le je wi pe ko ri nkan won yi ri igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o njeri wi pe ohun ti olorun so yo se igbagbo ninu re ni o fi mo wi pe bi o ti le je wi pe a ko ti ri ikun omi ri o daju wi pe ikun omi yo de apostle ton se alaye fun wa o se apere fun ani pati abrahamu nigbati olorun pe ni ese ikejo lati jade lo si ibi ti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibi ti ohun re fiyesi daradara ibi ti o nlo yi ko ti igbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi olorun ti so fun o gbagbo o ko eru re o sibe sin lo si ibi ti olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri Paul tun se alaye siwaju si ni ese ikokanla o ni nipa igbagbo ni Sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se leri si olooto ranti wi pe ni igbesi aye Sara ko ti ri enikan sosho ti o je omo 70 odun ti o ri wi pe oloyun o si bimo ko ti ri enikan sosho ti o ri wi pe igba obirin ti koja lara re ti o je wi pe ko sese ni ti eni eleran ara lati loyun mo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti a nreti bi o ti le je wi pe Sara ko ti ri iru enikeni be ri ti o ti di ogbo sugbon ti o loyun sibe sibe nitori wi pe olorun ki seke nitori pe o ka olorun ti o se leri si olooto o ni ijeri si ohun ti a ko ri be na ni a so fun wa ni ti abrahamu ninu ese ketadinlogun nipa igbagbo ni abrahamu nigbati a dan wo fi isaki rubo eni ti o si fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso rubo ni ti eni ti a wi pe ninu isaki li a o ti pe iru omo re o si pari re si pe olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere se ori ohun ti a so nipa igbagbo wi pe bi o ti le je pe abrahamu ko ti ri eni keni ri ti o jidide lati inu oku o sese ki o ti ka nipa abeli ti o ku ti o si je pe ko jiride lati inu oku o sese ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko jiride lati inu oku se o mo wi pe o wa se aye yi ki Jesu ki o to wa ki a to ma so nipa wi pe Jesu Christ jidide lati nu oku ki a to ma so wi pe Elijah tabi Elisha o gbadura fun enikan awon wonyi si jidide kuro ninu oku ki iru igba be ki o to de ni Abraham ni o ti gbagbo wi pe wese kokan dini ogun yi o si pari re si pe Olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibiti o ti gba pada pelu ni apere eni an so nipa igbagbo wi pe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa ohun ti an pe ni igbagbo wi pe nigba ti Olorun ba se ileri fun wa bi o ti le je wi pe a ko ti ri imuse ileri yi bi o ti le je wi pe a o mo ona tabi ohun ti Olorun yi o se ti o le fi mu ileri ise igbagbo wa ni wi pe Olorun ki kuna Olorun ki baati Olorun ki se eni ti se ileri ti ki o le imuse igbagbo wa ni wi pe Olorun je alagbara Olorun je olooto Olorun je onife Olorun je ologbon ati wi pe ko si ohun kon ti o wa labe orun ti Olorun ko le yi pada ko si ohun kon ti o wa labe orun ti Olorun ko le se eyi ni igbagbo wa nitori be je ki o yi o wi pe igbagbo ni idaniloju ohun ti a nreti ati ijeri si ohun ti a ko ri wo Romu ori kerin ki o le yi oju be lo Romu ori kerin lati ese ikerin dilogun nitori na le o fi se ti ipa igbagbo ki o le se ti ore ofe ki ileri ki o le da gbogbo omo iru omo loju ki se awon ti pa ofin nikan sugbon ati fun awon ti inu igbagbo Abraham pelu eni ti se baba gbogbo wa gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o n gbagbo Olorun ti kara re ti o so oku di aye ti o si pe ohun oni ti a ko ti ko si bi eni pe won ti wa se ori ohun ti a so nipa igbagbo nihin we pe Olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idaniloju ohun ti a nreti ijeri ohun ti a ko ri pipe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigbati ireti ko si eni ti o gbagbo ni ti ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yo ri eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun nipa ti Abraham ni a so wi pe o to eni 100 odun nigbati Sara ti o nje bi eni 100 odun ati kiku inu Sara ko fi aigbagbo si emeji ileri Olorun sugbon o le ni igbagbo o n fi ogo fun Olorun nigbati o sa ti mo dajudaju pe ohun ti o n ba se ileri o n ba ti leri o si le se eyi ni a n so nipa ti igbagbo nipa be ni a fi ri wipe igbagbo awon ti majemu laelae won se opolopo ise iyanu awon ti won ni aisan amuwonlarada awon ti o dabi eni wipe odi Jericho wa ni iwaju won a wo odi Jericho lule awon ti okun pupa ti o wa niwaju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni eni a fi je ki o je bi apere fun wa wipe awa papa o ye ki a ni igbagbo ninu Olorun bi o ba pada si Heberu ori kokanla Heberu ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se je ki a wo ti Noah ni ese ikeje nipa igbagbo ni Noah nigbati Olorun kilo ohun ti ko iti iri fun o beru Olorun ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di àjògún òdodo nípa tí ṣe nípa ìgbàgbọ́ níhìn ni a ń sọ fún wa ní ti Noa. Yẹ kí ó yí ọ wípé nígbà tí a kìlọ̀ fún Noa nípa ìkún omi, ohun tí kò tí ì rírí, ó gba Ọlọ́run gbọ́, ó bẹ̀rù Ọlọ́run, ó kan ọkọ̀, ọkọ̀ tí ó kàn yóò kàn nípa ìgbàgbọ́. Èyí a ṣe ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ ṣe nínú Noa rárá. Kí ló tó ga jùlọ? Àsọfún ní ẹsẹ̀ keje yìí, ó di àjògún òdodo tí ṣe nípa ìgbàgbọ́. Nígbà tí a ka àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí ẹlẹ́ṣẹ̀, nígbà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ̀nyí tí wọn kò lè rí ojú Ọlọ́run, tí wọn kò lè bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, tí wọn ká àwọn sí ẹlẹ́ṣẹ̀, tí wọn kú nínú ẹ̀ṣẹ̀ wọn, nípa ìgbàgbọ́ ni Noa ni ó fi di olódodo. Ohun méjì ni a sọ nípa rẹ̀: Noa ó kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀, Noa di olódodo nípa ìgbàgbọ́. Èwo ló ga jùlọ? Ṣé wípé a kan ọkọ̀, tàbí a kan mọ́tò, tàbí a ní irinṣẹ́, tàbí a ní àwọn nǹkan wọn ni tí ó wà nínú ayé, àwọn nǹkan tí yóò ba ayé kọjá lọ, ṣé èyí ni ó ga jù? Rárá, wípé a di olódodo nípa ìgbàgbọ́, èyí ni ohun tí ó ga jù. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé nígbà tí a bá gba Ọlọ́run gbọ́, tí ìgbàgbọ́ wa tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tí ìgbàgbọ́ wa tí ó sọ wá di olódodo, tí ìgbàgbọ́ wa tí ó sọ wá di akíkanjú nínú Ọlọ́run, ẹni tí ń bá ẹ̀ṣẹ̀ jagun, ẹni tí ń bá ayé jagun, ẹni tí ń bá ẹran ara jagun, ẹni tí ń bá èṣù jagun, ẹni tí borí ẹ̀ṣẹ̀, ẹni tí borí èṣù, ẹni tí borí àwọn ẹran ara, ẹni tí borí ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù. Ìgbàgbọ́ yìí ni ó ga jù, ìgbàgbọ́ yìí ni ó ṣe ohun tí ó ga jù ní ìgbé ayé wa. Bákan náà ni a lè sọ nípa ti Abrahamu. Bí o bá wo ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láìmọ ibi tí òun rè. Níhìn ni a sọ fún wa wípé Abrahamu ó gba ilẹ̀ gẹ́gẹ́ bí ohun ìní. Báwo ni ó ṣe gba ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́? Ni nípa ti ìgbàgbọ́, àwa náà ó ṣeéṣe, bóyá a ò ní gá, a ò ní go, a ò ní ìkànnì kankan tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ò nílé, a ò ní bùgbé, a ò nílẹ̀, ṣùgbọ́n nípa ìgbàgbọ́ a gba Ọlọ́run gbọ́. Nípa ìgbàgbọ́ wa nínú Ọlọ́run, a bẹ̀rẹ̀ sí ní di ẹni tó ní ilé gbé, a di ẹni tí ó ń ralẹ̀, a di ẹni tí ó ń sọ wípé láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́, mo ti ń fi òkúta ilé ìpìlẹ̀ ilé mo ti ń fi lélẹ̀. Láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́, mo ti ń ra irinṣẹ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, èmi tí ó jẹ́ wípé mò ń pín ṣọ́ọ̀bù bá èèyàn lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n mo ti ní ṣọ́ọ̀bù ti ara mi nísinsìnyí. Ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe? Rárá, ó rí wọ́n sọ fún wa wípé Abrahamu ó jẹ́ ẹni tí ó gbọ́ràn nípa ìgbàgbọ́. Wọ́n ní nígbà tí a kìlọ̀ fún, nígbà tí a sọ̀rọ̀ fún, ó gbọ́, ó gbọ́ràn. Ìgbọ́ràn tí ó wá láti ìgbàgbọ́ yìí, òun ni ó ga jù. Ó ṣeéṣe a rí àwọn mìíràn tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ wọ́n lè ní ilẹ̀, wọ́n lè ní ilé, wọ́n lè ra mọ́tò, wọ́n lè ra irinṣẹ́, wọ́n lè bẹ̀rẹ̀ sí ní di, wọ́n lè di ẹni tí ń kówó jọ. Ṣùgbọ́n ìgbọ́ràn ìgbàgbọ́ kò sí ní ìgbésí ayé wọn. Ó ṣeéṣe kí Ọlọ́run ní kí wọ́n kọ ọtí sílẹ̀, àti gbọ́ràn ó ṣòro. Ọlọ́run kí wọ́n kọ sìgá mímu sílẹ̀ ó ṣòro. Ọlọ́run sọ fún wọn wípé kí wọn kí ó mú ìlọ́kọláya wọn, kí wọn kí ó mu bọ̀ sípò, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ọkọ kan, aya kan, àti gbọ́ràn ó dẹ̀ ti fún wọn, wọn ò lè gbọ́ràn. A ń sọ fún wa wípé ohun tí ó ṣe pàtàkì jùlọ tí ìgbàgbọ́ lè ṣe, òun ni wípé ìgbàgbọ́ ó jẹ́ kí a gbọ́ràn sí Ọlọ́run. Ọlọ́run sọ pé kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà òdodo. Ìgbàgbọ́ tí ó ga jùlọ ni ìgbàgbọ́ tí ó jẹ́ kí a di olódodo, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a rìn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà mímọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ń sọ ní ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sara tìkára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ó jẹ́ ohun tí ó wúni lórí, ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀. Nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí Sarah tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀
1: ko bi mo so mo we pe gba ti a ti mo sera amo gege bi eni ti o loko e ese lese kese ti a daruko sara ninu genesis ni a ri we pe o ti wa nile oko o si wa nile oko fun ojo pipe fun odun pipe sugbon ko si omo fun odun popo lo fi wa lai romo bi sugbon aso fun anihin we pe o to akoko kan ti sera ti o gba olorun gbo bi o tile ti koja igba ti obirin le loyun igba ti obirin le bimo sibe sibe o gba olorun gbo e je ohun ti o dara popo ninu ijo wa nihin iwo na o le je eleri fun mi o le je eleri o le je agbenu so fun olorun wi pe ati ri opolopo awon obirin ti o je wi pe bi won se wa sinu ijo won ti gbe ya won ti loko fun bi odun marun odun mewa odun medogun ati le nka ti olodun mokanlelogun mejilelogun mo ari kan ninu wa ti o je wi pe odun mokandinlogbon ni o ti wa nile oko ti o bi mo ri sugbon nigba ti o wa sihin agbadura olorun ti o si ye igbagbo wa si o je ki o loyin o je ki o bimo laye ati lalaafia sugbon ni soro se eyi ni ohun ti o gaju ninu igbagbo rara nitori iwo na papa o sese ki o mo enikan tabi meji tabi meta ti o je wi pe nipa igbagbo nigba ti won wa sinu ijo won loyun tele won obi mo tele gba ti won wa sinu ijo won loyun won bimo sugbon ese kuro ninu aye won o igbala ko je ti won o ise ododo irin ododo oro alaafia ko si ni igbese aye won o ari awon elomiran to je wipe won ni igbagbo wipe bi oluso agutan ba ti gbadura fun mi bi o ba ti daruko jesu si isoro airomo bi ti mo ni yi o da mi loju wipe ma loyun ma bimo gba ti a si gbadura ni toto gege bi igbagbo re o loyun o bimo sugbon ye ti o kuro leti egba kuro lorun awon nkan tan fi nku eti atowo ko kuro nbe ko segun aye ko segun ese ibinu o kuro nbe ija ko kuro nbe o le ka ma fowo ranko ka ma ji owo oko ka ma ji owo awon aladugbo ko kuro nbe ka ma sepe nko tabi ka ma nodi tabi ka ma ni aran kan tabi ka ma jo owo enikeji ko kuro nbe ohun ti a nso ni wipe elomiran o sese ke a ri wipe o ni igbagbo ati loyun o ni igbagbo ati bimo igbagbo yi ti o ni ko le gbe idorun nitori wipe ese ko kuro ni igbese aye re ohun ti o ga julo ohun ti o tobi julo ti igbagbo le se ninu aye re tabi ninu aye temi ohun ni wipe ki igbagbo ki o da mi ni idi kuro ninu ese ki igbagbo ki o gba o sile kuro lowo ese gba ti o n ba aye jagun gba ti o n ba ese jagun gba ti o n ba eran ara jagun gba ti o n ba awon nkan ti o wa ninu aye yi ti o n ba won jagun igbagbo ti o ga julo ni wipe ki igbagbo yi ki o da o sile kuro ninu awon nkan ti o wa ninu aye ki a ri wipe ese iro agbere aran kan ija gbe anodi gbogbo nkan won yi ki o kuro ni igbese aye re nipa igbagbo eyi ni ohun ti o ga julo wipe igbagbo so wa di eni mimo igbagbo so wa di olododo igbagbo so wa di eni ti o bo lowo ese eni ti a dani de kuro lowo ese nitori be eyi ni o je ko eni o ye ki o je ohun ti a o ma ro ninu okan wa eyi ni o ye ki o je ohun ti a o ma gbadura le lori eyi ni o ye ki o je ohun ti a o kunle le lori ti a o so fun olorun wi pe bi ko ba di igba ti igbagbo ti o so mi di olododo eni ti o bo lowo ese eni ti o rin irin ododo eni ti o n soro ododo bi ki ba se wi pe igbagbo se ise ase pe ni igbesi aye mi n ki yo duro ohun ti o ye ki a gbe yewo niyi wese ogun o ni nipa igbagbo ni isaki sure fun jakobu ati isau ni ti ohun ti n bo e je ohun ti o se pataki o je ohun ti o wuni lori a si ma n ri wi pe ninu ijo wa nihin opolopo igba ni olorun le lo oluso agutan ti o je wipe bi o ba ti sure fun o bi o ba ti gbadura fun o bi o ba ti so pe bayi ni bayi ni bayi ni yo ri be na ni yo ri o je ohun ti a n dupe lowo olorun fun wipe olorun fi n ke wa o fi n ge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu oluwa ni a ri wipe o je onigbagbo o je eni ti n gbadura o je baba ti ni isoro bi a ba ti ni ajalu baba ti yin wahala ninu ebi wa bi a ba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wi pe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wi pe arabirin bo ba ti soro be ni yo ri ni toto toto o ba si di ojo keji nkan to le tele tele a ri wi pe gbogbo re olorun a pero si o je ohun ti o dara adupe lowo olorun o je ohun ti olorun ti o fi ntoju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wi pe nipa igbagbo Isaac sure fun Jacob ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki abimo oni ki alowo oni ki arise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wi pe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wi pe alakara lo nba oja tabi awon nkankan ni o de si o bi oluso agutan si ti so wi pe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se ye ki a wo Matthew ori keje lati ese ikokanlelogun ki se gbogbo eni ti npe mi le oluwa oluwa ni yo wole ijoba orun bi ko se eni ti se ife baba mi ti nbe le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe oluwa oluwa awa ko ati so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le mi o si je wo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki a mo bi ati sure o sese ki a mo bi ati gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wi pe awon aisan awon isenise awon iponju ti o ti wa ni igbese aye iru eni be tele tele lese kese ti a gbadura fun o pora sugbon jesu nso fun awuko ni je o mo wi pe eyi ko so wa di eni ero ijoba olorun wi pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o njade ni igbese aye eni kokan wi pe ise iyanu ti a nso nipa re yi lile emi esu jade ti a nso nipa re yi wiwo alaisansan ti a nso nipa re si so tele tabi lilala ti awon eniyan nso nipa re eyi ko mu wa lo si orun o ni ani lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye mi paapaa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a tin wa a o je leri wi pe tele tele nkan ti a ma nsogo ninu re ni wi pe mo dupe lowo olorun o lati igba ti mo ti de inu ijo olorun je ki n bo lowo ese wi pe tele tele mo je sose sose tele tele mo je onijagidi jagan eniyan tele tele mo je amuti para tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je e ti won pe ni igbo ni tabi e ti won we sinu paper funfun ni ko si e ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon nisisin yi mo olorun ti tun mi sile mo ti bo lowo ise mo ti bo ni lowo ije kuje mo bo ni lowo imukumu tele tele arin de oru ni mi wi pe tele ko si bi kibi ti won tin jebo ibikibi ti won tin jo ibikibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon nisisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo dipalai wi pe abo lowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irin de oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma ju erun nina wi pe gbogbo nkan won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe adi omo olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe jesu christ so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon ti awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe ah oni imularada tele tele mo fe de ade tetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro sugbon o bo lowo siga mi mo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ija jija won o bo lowo awon kan won ni to je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri olorun nitori be e ni mo fi ka ori kejila fun o tele tele je ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi ati fi awo somo ti o kun to bayi fun eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o ronu lati dimo wa ki asi ma fi suru sa ire ije ti agbeka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti agbeka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko le owo otun ite olorun saro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba rewesi ninu okan yin ki are si mu yin eyin ko iti koju ija si ese titi di eje ni ijakadi yin duro nibe o ti so fun wa ninu ori kokanla o so nipa igbagbo o so nipa noah ti o kan oko pelu igbagbo o so nipa abrahamu ti o jade lati ibi kan lo si ibomiran nipa igbagbo o so nipa sera ti o loyun ti o bimo nipa igbagbo o so nipa isaki nipa josepu o so nipa jacobu nipa igbagbo o so nipa mose nipa igbagbo o so nipa awon obi mose pelu nipa igbagbo o so nipa jeta o so nipa dafidi o so nipa samsoni o so nipa gideoni nipa igbagbo o so nipa awon nkan ti a le fojuri apin okun pupa niya ni tabi abimo tabi agba ile ni tabi akan oko tabi omiran ti a se wipe asegun awon filistini tabi opolopo nkan miran ti a se odi jeriko ni awolule ni o so pe gbogbo awon kan wonyi o wa nipa igbagbo sugbon ni ori kejila wa so wipe nisinsin ki a moju kuro ni wipe apin okun pupa niya ki a moju kuro ninu wipe a je ki golati ki oku ki a moju kuro nipa wipe asegun awon ota ki a koju si nkan kan wipe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Kristi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wipe o farada agbelebo eni ti o je wipe o se gbogbo nkan ti olorun fe ki o se ayo ti a gbe ka iwaju re oni o tejumo awa na papa o ye ki o ye wa wepe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndoju ko wa awon nkan ti o dabi eni wipe won je idanwo ni iwaju wa adoju ko won asisegun wo ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wipe ki a si ma lepa iwa mimo lai si iwa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wipe laarin wa o je ohun ti mo gbagbo wepe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wepe a ko lepa iwa mimo iwosan la nlepa e a ko lepa iwa mimo ba o se je ba o se mu la nlepa e a ko lepa iwa mimo ye kin bimo ye kin loko ye kin laya lan lepa e a ko lepa wi pe bi ipe ba dun nigba kigba tabi bi Jesu Christi bi o ba farahan lawo somo wi pe nje a o le ri oluwa a ko lepa e wa mimo awon kan aye yi awon omule mo fo aye awon nkan itafo ba file awon kan ti o je wi pe a o le mu lo sorun oba ni gbogbo owo aye yi a o le ko lo sorun oba ara gbogbo won to aye a o le ko won lo sorun oba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun oba di eni gba ojumo ninu aye oba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun oba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere o ni iwa mimo nje o je mo o se wa laanu wi pe opolopo ni o le pa bi a ti di atunbi opolopo ni o le pa bi a se bo lowo ese opolopo ni o le pa bi a o se bori awon idanwo ti o n kolu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o le pa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o le pa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi kibi ti awa sibe sibe anje ki o ye wa o wi pe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi pe badun nisinsin yi ni bo lo wa so fun mi bi pe badun nisinsin yi ni bo lo pari ire eje igbagbo re ni bo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaje aye yi awon omule mofo afoba file aye yi so ti bo lowo won abi won de oni igbekun agbere ese iropepa o le jija ibinu abi awon kan won yi ni won de omole ti won ni je ki o le ba Jesu lo se o ti ni iwa ododo ti an so nipa re yi iwa mimo ti an so nipa re yi se won ti je ti re dide ki o gbadura dede ki o so fun olorun lai si iwa mimo ko seni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wi pe ke a wo ese wa nu pelu igbagbo ke a so wa di olododo nipa igbagbo ke a so wa di eni iwa bi olorun nipa igbagbo ke a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wi pe bi ki ba se pe o so mi dododo ni ki o kuro nibi loni bi o ba so fun olorun bi o ba gbagbo yo se fun yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo I'm going to go to the hospital.

I'm going to go to the hospital.

I'm going to go to the hospital. I'm going to go to the hospital.

0: Bi abari ani ti o ni ibere ninu eko ti a sese kotan ki a fi han nipa gbegbe owo wa soke. Arabirin ti o wa ni gbongan nla.
1: Ejo sa nibi ti a ka ninu iwe Rome ori 12. Ese ikokanla. O so fun wa wipe ni ti ise sise e ma se ole. E ma ni igbona okan. Ejo sa ibi e ma ni igbona okan yen ni mo fe beere ibeere fun. Pe bawo ni a se le ni igbona okan? Se nipa ti ara ni ati nipa temi ati bawo ni a se le ni igbona okan?
0: Ibeere se onigbagbo ni eyin funra yin.
1: Be ni sa.
0: Iru igbona okan wo ni o ye ki onigbagbo ni se le so fun wa?
1: Igbona okan si ise Olorun ati lati le gbadura fun ise ese Kristeni.
0: Ase popo. Rome ori 12 ese ikokanla. Ni ti ise sise e ma se ole, e ma ni igbona okan, e ma se Olowa. Ohun ti Paul apostle so fun wa ni we pe ki a ni itara, ko so fun wa we pe ki a ni igbona okan nipa ti ara. Ṣùgbọ́n ń sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí i, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa pé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa, wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà? Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérù, Jọ́hánù, Jákọ́bù àti àwọn Ándérù, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó ń lọ sí ilẹ̀ Damascus, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paulu tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa? Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Paulu ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo ìṣe àwọn apọ́stélì pẹ̀lú ní orí kejì, ìṣe àwọn apọ́stélì ní orí kejì láti ẹsẹ̀ 17, nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérù àti àwọn apọ́stélì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wé fún wọn pé, ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ 40 àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abatisí wọn ní ọjọ́ náà, a sì ka ìwọ̀n 1,100 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ronú pìwàdà, tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Eyi ni apẹrẹ ti a fi lele fun wa wipe awa paapaa lẹsẹkẹsẹ ti a gbọ ọrọ Ọlọrun a ko gbọdọ fi akoko igbala tabi idariji wa dọla ki a ma sọ wipe bi o ba di ọjọ miran bi akoko ba wa fun wa a o gbadura a o ronu pada a o wa oju Ọlọrun bẹẹ naa ni bi a ti n gbọ nipa atunṣe gbogbo awọn nkan wọnyi jẹ ojuṣe ti a ni ṣe yala si Ọlọrun yala si ara wa yala si awọn aladugbo wa tabi si awọn ti o jẹ ọmọ ijọ awọn ti o jẹ eniyan Ọlọrun bi ti wa o ṣe ṣe a ni atunṣe lati ṣe ti ẹmi Ọlọrun ti o n tọka si fun wa ti o si n kan nipa fun wa wipe o yẹ ki a gbe igbesẹ yi tabi ki a gbe igbesẹ ni bi ẹni ti o mọ Ọlọrun a ri awọn ẹlomiran wipe wọn ma fi akoko falẹ a ma sọ wipe ẹmi n fẹ ṣugbọn o ṣe alera fun ara wipe nigba ti mo ba goke agba awọn onigbagbọ ju bẹẹ lọ boya ti n ba ni iriri tabi iriri miran o ṣe ṣe fun mi tabi yio ṣe ṣe fun mi lati gbọran si Ọlọrun lẹnu ṣugbọn ohun ti a n sọ fun wa ni wipe lẹsẹkẹsẹ ti a ti gbọ ọrọ Ọlọrun ti o n sọ fun wa wipe atunṣe wa ni ọna wa lati ṣe ni iru igba bẹẹ ni a lati fi itara tabi igbona ọkan si Oluwa ki a si sọ fun Ọlọrun wipe gẹgẹ bi o ba ti fun wa ni ore ọfẹ a o gbọran si lẹnu tabi o n sọ fun wa nipa isọdi mimọ a ti mọ wipe bi eniyan ba ni igbala o ni idariji ẹsẹ o ni alaafia Ọlọrun ni ọkan rẹ a kọ orukọ rẹ si iwe iye Ọlọrun eyi ko mọ nipa wipe a ti ni igbala nisisiyi nitori bẹẹ ko si omiran ta ni lati ṣe ọrọ Ọlọrun n sọ fun wa wipe a ni lati tẹsiwaju wipe iriri onigbagbọ miran wa ti a n pe ni isọdi mimọ isọdi mimọ yii ni yoo mu gbongbo ẹsẹ ti o wa ni igbesi aye wa ni yoo mu koro ni yoo fa ti o patapata ti ailera ti o wa ninu ọkan wa ti ko jẹ ki a le ma sare si nkan ti ṣe ti Ọlọrun tabi ki a le gbe igbesi aye wa mimọ lati inu ẹmi wa wa nigba ti a ba ni isọdi mimọ gbogbo nkan wọnyi ni Ọlọrun yoo mu koro lẹsẹkẹsẹ ti a ti gbọ wipe nkan kan ko fun wa gẹgẹ bi iriri onigbagbọ awọn ẹlomiran wọn ma fi dọla wọn ma sọ wipe boya ni ọjọ miran boya ni ọdun ti o n bọ ṣugbọn bi a ba ni igbona ọkan lẹsẹkẹsẹ ni o yẹ ki a le lọ ba Ọlọrun wipe ohun gbogbo ti o jẹ gbongbo ikoro tabi gbongbo ẹsẹ ti o wa ni ọkan wa ki Ọlọrun ki o ba wa faatu a ri awọn ẹlomiran ti wọn ti ni isọdi mimọ fun ọdun pupọ ṣugbọn itara lati wa oju Ọlọrun lati wa lẹjin to bẹẹ gẹ ti a fi ohun gbogbo rubọ èyí jẹ́ pé ti a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébo jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe ọ̀nà tí o bá fẹ́ kí a rìn ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé a fẹ́ gbé e a rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn kò sí ìtara wọn wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa ó ń sọ fún wa nípa ìgbàlà ni ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́ ohunkóhun tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ wa Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara kí a ní ìgbóná ọkàn tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún kristi ó dàbí ẹni pé ìṣupa wọn lẹ́nudé ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú bíbélì tí wọ́n ti gba jésù kristi gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún jésù ẹ jẹ́ kí a wo Jọ́hánù ìwé ìhìnrere ti Jọ́hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ́ jésù lẹ́yìn ni Andrew arákùnrin Simoni Pétérù òun tètè kọ́ rí Simoni arákùnrin ohun ti kára rẹ̀. Ó sì wí fún ọ pé àwa ti rí Mẹ̀sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa ni a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wí pé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Andrew tí ó bá Jésù pàdé, tí ìyí Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wí pé àwa ti rí Mẹ̀sáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jòhánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ni kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeṣẹ́ fún Ọlọ́run, tàbí ó ṣeéṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí,

evangelists ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní tract ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn.

Ọlọ́run, àwọn tí wọ́n fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú ọ wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe, a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn.

fún èmi nítorí Ọlọ́run ti pèsè ohun tí ó dára jù sílẹ̀ fún èmi nítorí Ọlọ́run ti pèsè ohun rere tí ó dára jù sílẹ̀ fún èmi fún wa pé ní àìsí wa kí a má ṣe wọ́n pé kẹ́nìkan kó pariwo àmì orí yìí òun la fi jì fún ìgbàgbọ́ a sì rí àwọn ènìyàn a pè wọ́n ní akọni ìgbàgbọ́ lónìí à ń sọ nípa wíwà láàrin àwọn akọni ìgbàgbọ́ àkọsílẹ̀ yẹn kò tí ì tán àkọsílẹ̀ yẹn pé ò tí ì dé sí ìdí nìyẹn tó fi sọ ní ẹsẹ̀ 32 ìwo ni èmi ó sì tún máa wí sí i nítorí pé ìgbà kò ní tó fún mi ó sọ wípé àkọsílẹ̀ yẹn ò tí ì pé àkọsílẹ̀ yóò tí ì kún àwọn kan wà ní májẹ̀mú láéláé tó jẹ́ pé orúkọ wọn ò sí nìkan yìí kì í kò sóhun tó lòdì kan sí wọn nǹkan tó fà ni pé kò sáàyè ní orí yìí láti kọ orúkọ gbogbo ènìyàn èwo ni èmi ò sì tún máa wí sí i kí lóhun kí n sọ nípa kálẹ́bù kí lóhun tó yẹ kí n sọ nípa jóòbù kí lóhun tó yẹ kí n sọ nípa ẹsìkáyà èwo lèmi ò tún máa wí èléjà ó yẹ kó jáde èwo ni mo tún fẹ́ sọ èléṣà yóò jáde wá èwo ni èmi ò sọ mo mú fínikásì wá síwájú rẹ èwo ni mo tún fẹ́ sọ máa sọ nípa anna èwo ni mo tún fẹ́ sọ máa sọ nípa rútù èwo ni mo tún fẹ́ sọ máa sọ nípa obedi edomu owó ni èmi ò tún máa sọ máa sọ nípa extra máa sọ nípa nehemiah máa sọ nípa mordecai àti esteri èwo ni èmi ò tún máa sọ máa sọ nípa àwọn ènìyàn tí wọ́n ń gbé lónìí orúkọ rẹ yóò wà láàrin àwọn akọni ìgbàgbọ́ àwọn akọni ìgbàgbọ́ ni wọn kì í kẹ nǹkan sí kò ṣeé ṣe bí o bá fẹ́ wà lára àwọn tí a kọ àwọn ènìyàn tí wọ́n jẹ́ akọni ìgbàgbọ́ ohun kan gbọ́dọ̀ wà tí olúwa ń bèrè lọ́wọ́ rẹ ó rọrùn o ǹjọ́ mọ̀ wípé òun o gbọ́dọ̀ mọ̀ pé ó ń bẹ àti pé òun ló ṣe san ó láfẹ́ korúkọ rẹ sí i láàrin àwọn ènìyàn àwọn onígbàgbọ́ tí wọ́n gbẹ ọlọ́run gbọ́ láì ṣe èméjì wọ́n gbà pé olúwa sì wà lónìí ó sì ń wà ohun tó ṣe nígbà ni ó tún sì lè ṣe léni yóò sì fẹ́ láti ṣe ó ní agbára ó lágbára tó bẹ̀gẹ̀ láti ṣe à ń kọ orúkọ rẹ sí àárín àwọn akọni ìgbàgbọ́ ohun mẹ́ta la fẹ́ gbé yẹ̀wò àkọ́kọ́ ìgbésẹ̀ aláfisójúṣe ìgbésẹ̀ aláfisójúṣe kì í kàn ṣe kó kàn ìṣe kan ìṣe tí ó tọ̀nà ìṣọ́ tó bójú mu èyí tó wà ní ìbámu pẹ̀lú ìgbàgbọ́ rẹ ó sọ pé o gba ọlọ́run gbọ́ tó o bá gba ọlọ́run gbọ́ jẹ́ kí n rí nípa ìṣe rẹ ìṣe tí ó tọ̀nà wà ìṣe aláfisójúṣe kan wà bẹ́ẹ̀ náà ni ìhùwàsí tí ń borí náà wà ìhùwàsí tí ń borí o wá sí ọ̀dọ̀ ọlọ́run o gbàdúrà ìṣe wà ìṣe aláfisójúṣe ìṣe tó bójú mu wà wá wá ní ìhùwàsí kì í ṣe ìhùwàsí tí ò dá o kì í ṣe ìhùwàsí tó lòdì o ìhùwàsí tí ó bá ọgbọ́n orí mu tó dára nínú èrò rẹ nínú inú rẹ nínú ìrísí rẹ nínú ìwò rẹ bó ti ń wo gbogbo wà á ní ìhùwàsí tí ń borí ìhùwàsí yẹn nìkan bó bá rẹ́rìn-ín tó bá sọ wípé mo mọ̀ pé ọlọ́run wà mo mọ̀ wípé ọlọ́run bẹ lórí ìtẹ́ mo mọ̀ wípé eléyìí mo ti gbàdúrà mo sì ń fi ìṣe aláfisójúṣe hàn ìhùwàsí mi yóò wá borí wá ṣẹ́gun nítorí náà ìhùwàsí tí ń borí ìkẹta òun ni irú àṣeyọrí tí à ń fẹ́ ohun tó ń fẹ́ wọ́n mẹ́nu bà á ohun tó ń fẹ́ wọ́n gbà á wọ́n sọ wípé eléyìí ni àṣeyọrí tí mò ń fẹ́ eléyìí ni ibi tí mò ń lọ èmi ń lọ síbì kan mo sọ wípé èmi mò ń lọ síbì kan mò ń gba ohun kan yóò di tìrẹ lórúkọ jésù ẹ jẹ́ kí a padà wá sí hebrew orí kọkànlá
ni nipa igbagbo nipa igbagbo nipa igbagbo akoko igbagbo to ngba ile wa njomo die ninu won won ti debe ri eleyi ni igba akoko ti a ndoju ko ru wahala bayi won ni ru wahala be ri ewo wa ni bebe okunpupa a o la okunpupa ko jari ewo won bi won se nfe se asere koja tin ba ri eje na ma ri o koja o je igba akoko ewo won ton yi odi jeriko ka igba akoko ni awon eniyan yi won ni igbagbo to ngba ile iwo na wa gba ile na wa lagbegbe na koja o mo ko fe kole wa we koko wule awon eniyan yi won wa si odo oluwa akoko igbagbo to ngba ile wa ikeji wa si awari pe lati abeli lo si noku lo si noa lo si abrahamu eri igbagbo to ndagba igbagbo to ndagba igbagbo won duro loju kan so o ndagba o ndagba o ndagba a ma ri igbagbo tin ndagba iketa a ma ri igbagbo nla igbagbo nla igbagbo nla ko wa gege bi irugbe mo study nikan o ndagba bo se ndagba o wa di igbagbo nla ohun meta la fe yewo akoko ise alafisojuse ti igbagbo tin gba ile ise alafisojuse ti igbagbo tin gba ile ikeji anwo ihuwasi tin bori ti igbagbo tin dagba bi igbagbo re tin dagba ihuwasi re ayato wa wa ni ihuwasi ti o dara a di ihuwasi to nbori ti igbagbo tin dagba iketa iru aseyori ti a nfe nipase igbagbo nla iru aseyori ti a nfe nipase igbagbo nla eje ki a wa si koko akoko koko kini ise alafisojuse ti igbagbo ti ngba ile eje ki a wa si keberu ori kokanla ese kerin keberu ori kokanla ese kerin nipa igbagbo ni abeli ru ebo si olorun fala si ru ebo ise niyan ise niyan o se nkan o ru ebo si olorun wo ese karun nipa igbagbo ni asinoku nipo pada ki o ma se ri iku a ko si ri nitori ti olorun si nipo pada nitori saju isipo pada re a jeri yi si pe o wu olorun iwo wo wu yen falansindi o ba olorun rin ise eniyan to ba ji laaro leyin odun 65 a so pe ise kan wa ti mo fe se mo gbo olorun gbo to pe mo gbo olorun gbo yi emi yo ma tele igbagbo ninu olorun nipa ise mi o ba olorun rin wese keje nipa igbagbo ninu a nigbati olorun kilo ohun ti ko iti rikun o beru olorun o si kan falasindi o si kan ko fun igbala ile re se tori eleyi o se nkan o ko oko o ko oko o ko oko eleyi ni ise na te ba wa wa si ese kejo o so pe nipa igbagbo ni abrahamu nigbati a pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo se tori eleyi ise niyan o ise ti igboran o si jade lo o si jade lo o si jade lo o tese waju o se nkankan ise alafisojuse wa ti igbagbo ti n gba ile ese 17 ese 17 ese 17 nipa igbagbo ni abrahamu nigbati a don wo fi isaki rubo o se nkankan ise ni o so pe mo gbo olorun gbo o de n soro bo se n soro tele mo gba olorun gbo o de si sun sile gbalaja bo se n sun sile tele mo gbo olorun gbo o ti emi ra o se ohunkohun ise gbodo wa to ma ti igbagbo re leyin o wa so wipe eleyi ni
iṣẹ́ aláfisójúṣe, iṣẹ́ tó bójúmu, èyí tó wà ní ìbámu pẹ̀lú ìgbàgbọ́ mi. Ẹsẹ̀ kẹrìnléní ogún nípa ìgbàgbọ́ ni Mósè. Nígbà tí ó dàgbà, ó kọ̀ kí a máa pe òun ní ọmọ ọmọbìnrin Fáráò. Ó dàbí ni pé wọ́n fa nǹkan kan lé lọ́wọ́, ó wá gbé ọwọ́ lé ẹ̀yìn, ó ní láéláé, mo kọ̀. Ó jẹ́ ìṣe ọkàn rẹ̀, iṣẹ́ ọkùnrin yìí, òun ló fi kàn wá wípé ìgbàgbọ́ ọkùnrin yìí, eléyìí ni ìfọkàntán tí ọkùnrin yìí ní nínú Ọlọ́run. Dájúdájú tí kò bá sí ìṣe, tí ó bójú mu, kó lè sí ìgbàgbọ́. Ìgbàgbọ́ á mú kó o gbé ìgbésẹ̀ lọ́nà tí ó tọ́. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kejì, ẹsẹ̀ kẹtàdínlógún. Jákọ́bù 2:17. Bẹ́ẹ̀ sì ni ìgbàgbọ́, bí kò bá ní iṣẹ́, ó kú nínú ara. Ó ní tí kò bá sí ìṣe tó bójú mu, kò sí ìṣe tó tọ̀nà, kò sí ìṣe aláfisójúṣe, ó kú. Wẹ́sẹ̀ ogún, ẹsẹ̀ 20. Ṣùgbọ́n ìwọ aláìmòye ènìyàn, ìwọ ha fẹ́ mọ̀ pé ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ òkú ni. Báwo ló ṣe máa ní ìgbàgbọ́? Ó dúró rí gidi, ó ní, ó sọ pé ó ní ìgbàgbọ́, òun sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀, ó ló ní ìgbàgbọ́, ó sì ń sunkún. Bẹ́ẹ̀ ni mo ti gbàdúrà, mo ti gbàwọ̀, mo gba Ọlọ́run gbọ́ pẹ̀lú gbogbo ọkàn mi, mo ní ìgbàgbọ́ ńlá nínú rẹ̀, ṣùgbọ́n síbẹ̀ òun sunkún. Tó o bá ní ìgbàgbọ́, wà á dáwọ́ ẹkún dúró. O ní ṣàwáwí rárá, mi ò gbọ́ àmì tó dáa fún yẹn o. O ní máa kùn lórúkọ Jésù. Ìgbàgbọ́ á dìde, a sọ wípé ọjọ́ mi ti dé, àkókò mi ti dé, mo ti di aṣẹ́gun lónìí. Bẹ́ẹ̀ ló rí fún ọ, ọ̀run fẹsẹ̀rẹ̀ múlẹ̀ lórúkọ Jésù. Ìgbàgbọ́, ó gbọ́dọ̀ ní ìṣe tó bójúmu, ó gbọ́dọ̀ ní ìṣe tó wà ní ìbámu. Wẹ́sẹ̀ 26. Nítorí bí ara ní àìsí ẹ̀mí ti jẹ́ òkú, bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ni ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ jẹ́ òkú. Wà á fi ìgbàgbọ́ hàn. Galatia orí kejì, ẹsẹ̀ ogún 2:20. Ó ní a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú Kristi. Wo ìgbẹ́kẹ̀lé tí apọ́sítọ̀lù yìí fi ń sọ̀rọ̀. Ó ní ohun tí mo jẹ́ mi ò rí bẹ́ẹ̀ mọ́, a ti dá mi mọ̀ pẹ̀lú Kristi. A ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú Kristi. Ó ti ẹ̀ sọ wípé tí a bá kú, tí a bá sin wápọ̀ pẹ̀lú rẹ̀, a ó jíǹde pẹ̀lú rẹ̀. Ìṣẹ́gun ń bẹ nínú ayé mi lónìí, ìṣẹ́gun ń bẹ nínú ayé rẹ lónìí. Ìṣẹ́gun ti ìgbàgbọ́ yóò wà nínú ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú Kristi. Ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kìí ṣe èmi mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Ṣòye eléyìí yí ọ, olùgbàlà ń gbé inú mi, ẹni tó ń sọ ni di mímọ́ ó ń gbé inú mi, olùwòsàn ó ń gbé inú mi, olùdáǹdè ó ń gbé inú mi, kò jìnà sí mi rárá. Ohun tó ṣe ní Calvary, ó ti súnmọ́ mi pẹ́kípẹ́kí. Wíwà tí mo sì wà láàyè, mo wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi, tí ó sì fi òun fúnra rẹ̀ fún mi. Ó fẹ́ mi, ó sì fi òun fúnra rẹ̀ fún mi. Nǹkankan gbọ́dọ̀ yí padà lónìí. A gbọ́dọ̀, nǹkan gbọ́dọ̀ di olóbìrí pé níbi tó wà lónìí. Nígbà tí Kristi bá wá sínú wa, a wá pẹ̀lú ìgbàlà. Ìgbàlà yìí, ó ní ìṣe. Ìgbàlà yìí, ó ní àwọn ẹ̀rí. O wá ń gbé ìgbésẹ̀ báyìí nítorí pé Kristi wà níbẹ̀ ní tòótọ́ tòótọ́. Àwọn kan wà tán bá wá sí ṣọ́ọ̀ṣì, wọn a máa jẹ́wọ́. Mi mọ̀ pé sátani ń tẹ̀láwọn lẹ́yìn. Bíbélì ò sọ bẹ́ẹ̀, ìwọ ló ń sọ bẹ́ẹ̀ o. Mi ò mọ̀ wípé sátani wà lórí òun, ó wà nínú ikùn òun, ó wà lórí èjìká òun. Òun ò tiẹ̀ mọ̀ pé ń ṣọ́ òun níbikíbi tó ń bá lọ. Sátani wà níbẹ̀, bíbélì ò sọ bẹ́ẹ̀, ìwọ ló sọ bẹ́ẹ̀. Tó bá yí èdè ẹnu rẹ padà, tí èdè ẹnu rẹ tó wà pẹ̀lú nílanu pẹ̀lú bíbélì, nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ. Àwọn èdè òdì yẹn yí padà. Sátani àti Jésù, wọn ò lè máa gbẹnu yàrá kan náà. Ẹyin dà, mo sọ pé sátani àti Kristi, wọn ò lè gbé nínú ilé kan náà.
nigbati imole ba wole wa okukun ma pora nigbati Kristi ba wole wa satani gbodo jade loni Kristi a farakon ninu okan lekunrere re loruko Jesu a ti kan mi mo agbelebu pelu Kristi sugbon mo wa laye sibe ki se mi mo sugbon Kristi wa laye nbo lo ngbe ninu mi iwa ki mo si wa laye ninu ara mo wa laye ninu igbagbo omo Olorun eni ti o fe mi ti o si fi ohun fun ara re fun mi Tesalonika kini ori kini ese keta oni ni aisin mi ni awaran ti ise igbagbo yin so tori eleyi oni mo ranti laisin mi ise igbagbo re ise alafisojuse ise to wa ni ibamu ise to duwa ni gele oni so ni to so to to lori igbagbo ni Oluwa ni aisin awaran ti ise igbagbo yin ati lala ife ati suru ireti yin ninu Oluwa wa Jesu Kristi ni waju Olorun ati baba wa aran ti ise igbagbo re mo so pe yo ran ti ise igbagbo re ise wa apostolic ori ogun ese ogun ise apostolic 2020 bi emi ko ti fa seyin lati so nkohun ti o se anfani fun yin ati lati ma ko yin ni gbangba ati lati ile de ile ki lohun to nso fun won ki lohun to nko won lati ile de ile ti mo nso fun awon ju ati fun awon keleni pelu ti irunu pe wada se pa Olorun ise niyan Olorun so wi pe se ori pe idajo yo wa ese yo mu idajo wa ogbele igbo wa gbegbese wa ronu pe wada o so pe ona olure koja o ni o le bayo ye wa ye mi gbogbo nto le to nsele ni wa ye mi yi ona olure koja le o gba eyi gbo o wa yi pada o parada Olorun so wi pe bi ati le fi owo so wo po elese ki yo lo lai jiya o gbo eyi o yi pada igbagbo niyan ironu pe wada ohun ni ere wi pe o gba oro to gbogbo bayi o wa nji pada ko ninu ese o nji pada si olugbala o nji pada ko ninu okunkun o nji pada si imole o nji pada ko lodo satani o nji pada si odo Kristi ti mo so fun awon ju ati fun awon keleni pelu ti ironu pe wada se pa Olorun ati ti igbagbo se pa Jesu Kristi Oluwa wa igbagbo ni ise ninu igbagbo ko da lori imolara igbagbo o da lori oro Olorun Olodumare o so wipe eniken to ba to mi wa emi ki yo taanu bi o tu ki ori mo wa mo ronu pe wada mo gbagbo mo wa pada si lepe layo o ti mu oro re se ninu aye mi oro Olorun so wipe nipa ina re amu olarada mo ba gbadura si Olorun pe mo fe gba iwosan mo gba eyi gbo mi o na sile gbalaja orisun agutan ori bako bako e ma gbadura fun mi o awon kan wa won gbadura leyin ton ba gbadura pelu ariwo won fe fi be sile won na won tesiwaju ati ma gbadura fun o o mo tumo yen ni mo gbadura bayi mo mo pe nkan kun ni sele ma tun tesiwaju ati ma gbadura fun o nigba tani kan ba gbadura fun o leyin to ti gbadura fun o oni ko gbo Olorun gbo arakunrin mi arabirin mi gbo Olorun gbo emi na gbo Olorun gbo ma tesiwaju ati ma gbadura fun o adura to gba o ti tako niyan o ti gbadura Olorun ti dawun adura a o tun gbadura loni Olorun yo si dahun ayo yo wa iwuri oyaya ki se imolara re o sese ko tutu si ma mu e o sese ko si ma ni orinrin kare ma gbon wa so pe imolara yen ki se ojulowo o arumoje ni esu lo ngbiyanju to fe ki ndubule mo ti fosoke ma dide mo so wi pe bashi mo ti gbadura Olorun ti dawun adura mi si Olorun ti dawun adura re mo so wi pe si Olorun ti dawun adura re
bi Olorun ba ti dahun wa wa se ohun to le se tele wa se pelu ireti wa se pelu ojaja nitori o mo wi pe oyin kokan ti sele na emi mo pe nu aye temi ohun kokan ti sele na mo ri nibe yen nkokan ti sele na wo Romu ori keri din ni ogun 1625 Romu 1625 nje fun eni ti o ni agbara lati fi ese yin mule gege bi ikirere mi ati iwaasu Jesu Christi gege bi isepaya ohun ijinle ti a ti pamo lati igba ayeraye ti a si n pe kan nisisoye ati nipa igbe mimo awon woli gege bi ofin Olorun ayeraye wole yi wo ti a n fi kan fun gbogbo orilede ba mi pari e oro meni to gba yin yen pari e si igboro igbagbo yen ni pe to ba ni igbagbo wa gboran si Olorun lenu o so wipe mo ti mu olarada tin ba gbe igbo ma dide mo n pada si ile pe ati mu mi larada wen to wa legbe so fun wipe ati mu mi larada wen to sumo to si re to wa ni to si e so wipe ati mu mi larada igbagbo ti ko ba ni ise to wa ni ibamu oku ni igbagbo to to igbe aye o ma nji wa pada ko ninu ese si olugbala igbagbo o ma mu ki a gbagbo ninu Kristi nikan soso fun igbala wa o mu ki a jade ko ninu okunkun ti emi a mu ki a ma rin pelu Olorun ninu imole oro re igbagbo a mu ki a gboran si Olorun lenu a mu ki a ko awon ebun Olorun aye yi nigba miran Olorun aye yi ti Egypt won fe fun eni kankan won ni ijomo bele yo ba ti sele ti tohun o ti sele won wa ko awon ohun to popo lati abule bi agbo won ko wa pelu ofo ati ogede won le marun e lowo wa ko igbagbo ngba to ba ko ngba to ba mo pe olorun re le se olorun mi le se enikan nibe yen loni je o olorun mi le se nitori pe olorun le se idi niyan ti wa fi ko gbogbo ebun Olorun aye yi wa yan idapa won eniyan Olorun ani binu ni bini tile wa so wipe odi won wa ni bi to inu ni bini ilede nitori pe won a o ni fi aye gba mi lati don mi wojo nti mo le gba lo wa bori ohun gbogbo mo ni wa bori ohun gbogbo ati nso nipa Inoku Abeli Noah Abrahamu Sara Mose ati bebe lo kilo fa iye se ta fi so nipa won Heberu ori kefa ese kejila Heberu ori kefa ese kejila ki e ma se di oni lora sugbon alapari awon ti won ti pa igbagbo ati suru jogun awon ilori o idi ta fi keko nipa awon niyan pe iwo o ni je oni lora o ni je nton kawo gbera o ni je nti ko le sise wa je eni to nfarawe awon ti won ti pa igbagbo ati sururu jogun awon iliri koko keji bayi ikuwasi ti nbori ti igbagbo ti ndagba ikuwasi ti nbori ti igbagbo ti ndagba mo fe ki o wo igbagbo awon eniyan kan nihin yi Heberu ori kokanla mo fe ko loye pe ki se igbagbo to du ori gidi ki se igbagbo to lodi won wi pe igbagbo to le du lai tesi waju rara o je igbagbo to ndagba mo fe ko wo okan ninu won e ti ka wo Sera fun apere Heberu ori kokanla ese kokanla Heberu 11:11 nipa igbagbo ni Sara funrara re pelu pe ni agbara lati loyun Sara o ni agbara lati loyun o so pe nipa igbagbo ni o e je ka wa si Genesis ori kejidinlogun Genesis 18 ese kokanla
1811 nje Abraham ohun Sara gbo won si po ni ojo o si dekun ati ma ri fun ala to bi Sara bi wa obirin nitori na Sara re rin ninu ara re wi pe leyin igba ti mo ti di ogbologbo to emi o ka ni ayo ti Oluwa mi si di ogbologbo pelu Oluwa to so Abraham ni o Oluwa si wi fun Abraham pe nitori kini Sara se nrerin wi pe emi o ka bi mo ni toto eni ti o ti gbo to se ri eleyi ni ibere o dabi eni pe bawo le se ma se se e wo ojo ori mi e wo bi agu ara mi ti ri e wo awon ajidajida to yi mi ka gbogbo ajika mi wo iru okan mi papa to ba fe bimo so ni ni ife lati fe bimo ni ipo ngbe yen ti lo patapata bayi ati bi smiley nitori na ke lo nta tun wa se ri eji bayi o sugbon leyin ore yin a so fun wa wi ngbati olorun so ni ese ikerinla o nko ha suru kun oluwa ni akoko ti ada emi o pada to wa emi yo pada to wa ni iwoye amodun Sara yo si ni omokunrin kan igbagbo ba ru soke igbagbo to ndagba wa ninu Sara ki wa ni ka so nipa Abraham fun rara re e wo ri 17 Genesis 17 ese 17 nigba to lohun fun Abraham ni iliri 17 o so nibe wi pe nigba na ni Abraham doju bole o si rerin o si wi ni okan re pe a o ka bimo fun eni 100 odun Sara ti se eni 90 yo ka bimo bi Abraham si wi fun Olorun pe ki Ishmael ki o wa laaye ni waju re o so wi pe o ti to ge Ishmael wa je ki Ishmael ko wa ni waju re Olorun si wi pe Sara aya re yo bi omokunrin kan fun o ni toto iwo yo si soruko re ni Isaki emi o pe di majemu mi mule pelu re ni majemu aye raye ati pelu iru omo re leyin re sori eleyi ki se pe won bere pelu igbagbo nla ni ibere pepe o igbagbo kekere ni o wa ndagba o ndagba o ndagba Rome ori kerin ki a wa wo ibi ti Abraham wa nigba kan ri ke wo bo se rerin Abraham wa wi pe mo kuku ti darugbo so wa emi lo wa fun ni leri yi ni ojo ogbo mi sugbon gba tolorun so wi pe ma be owo ni iwoye odun to nbo wa ni omo na wa to soruko re ni Isaki igbagbo wa ndagba igbagbo ndagba igbagbo tenu agbagba Rome ori kerin ese kokan dilogun eni ti ko se ailera ni igbagbo ko ro ti aro ohun fun rara re ti o ti ku to iyipada ti de e ma gbagbo nta ko ni Genesis ori 17 mo ti darugbo mo ti po ni ojo Sara aya mi papa bakan na ni o se le ri be nigba tolorun wa so pe ohun ma se olorun to wa fi dawo na loju loni wi pe emi yo se en ti ko se ala ni igbagbo ko ro ti aro ohun fun rara re ti o ti ku to nigba ti o to bi eni iwon 100 odun ati kiku inu Sara bi igbagbo ti ndagba wesu ogun ko fi aigbagbo se meji lori Olorun sugbon o le ni igbagbo ma biketa ohun ti igbagbo re je lana loni igbagbo re yo le ohun to lero pe ko se se lana loni yo se se loruko Jesu o so wi pe ko se ale oni ko pe igbagbo se meji lori Olorun sugbon o le ni igbagbo o n fi ogo fun Olorun ese kokan le logun ese 21 eka ise 21 ese 21 eka soke igbagbo to ndagba igbagbo to ndagba ni nigba ti o sa ti mo daju daju mo daju daju pe Olorun yo gbala o da mi loju loni
pe Olorun yo so ni dimimo o da mi loju loni mi ngbo ami yin ati pe Olorun yo ba mi ti si awon to ti ni so di mimo pelu agbara ti mi mo o da mi loju loni pe bo tu ki aisan re tabi oke tabi iponju tabi idaloro na ti le leto Olorun yo da oni de loni o da mi loju saka oni nigba to sa ti mo daju daju pe ohun ti Olorun ba ti leri o si le se o si le se Olorun wa le se e je ki a pada si Heberu ori kokonla Heberu ori kokonla anwo Mose bayi o so fun wa nipa Mose Heberu ori kokonla ese keta de logbon o so pe nipa igbagbo ni o ko Egypt sile ni aiberu ibinu oba nitori ti o duro sese be ni ti o ri eni ayiri ko beru ibinu oba Mose e wa se exodu ori keji exodu ori keji ese kerin la exodu ori keji ese kerin la ohun si wi pe ta ni o fi oje olori ati onidajo lori wa iwo pe pa mi bi o ti para Egypt Mose si se kini Mose si beru o si wi pe looto oran yi di mimo nigba ti farao se gbo oran yi o wa nu lati pa Mose sugbon Mose kilo se e so soke kin gbo o nberu Mose sa kuro ni waju farao o si gbe ile midiani o si joko ni eba kan ga kan ibere niyan opolopo winan ni oyi oyi a ka nipa Mose ni Heberu ori kokonla ani ko beru ibinu oba ani o farada o koko beru ni gbo se o sa jade e wo ori kerin ese kini ori kerin ese kini ori kerin ese kini Mose si dahun o si wi ko sugbon kiyesi won ki yo gba mi gbo be ni won ki yo peti si ohun mi nitori ti won o wi pe Oluwa ko fara kan leyin ogoji odun to leyin to lo npe Mose oni Oluwa mi o le lo mi o le se won ni gba mi gbo won ni tewo gba mi ewese ke wa ese ke wa Mose si wi fun Oluwa pe Oluwa emi ki se ni oro yi siso nigba ti jo wa tabi lati igba ti o tin ba iranse re soro sugbon olohun wuwo ni mi ati alakan wiwo o si nberu lati pada lo sodo awon omo Israeli sugbon ko wa ni ipele kan na iwo na o ni wa ni ipele kan na o n dagba mo lo n dagba igbagbo re yo dagba bo ti bi ti won ti dagba loruko Jesu wa si Heberu ori kokonla Heberu ori kokonla ese keta de logbon nipa igbagbo ni o ko Egypt sile ni aiberu ibinu oba nitori ti o duro sinsin bi eni ti o ri eni ayiri gege bi igbagbo won tin dagba won gbagbe ara won bi igbagbo te na tin dagba wa gbagbe ara re bi igbagbo won tin dagba won gboju fo awon ilera ti ara bi gbagbo re tin dagba ni Oluwa wa gboju fo ilera ti ara ala re ni mimi o le se igbagbo re ti dagba nipori ofe Olorun o le se un gbogbo nipase Kristi eni to nfi agbara fun o bi gbagbo won tin dagba won ronu nipa ironu eniyan mo won ronu nipa ironu eniyan mo ohun ko ti eniyan ronu le lori ohun to nso bo ti ki won gbegbese won ti e ronu nipa eyi eleyi o ni ka o ni ke eleyi si mo
bi igbagbo re tin dagba won ri olorun pe o n to bi o n lagbara ju ara lo ju awujo lo ju satani lo ati gbogbo ala won bi igbagbo re tin dagba ninu olowa o ri pe olorun to bi olorun ga ju awon wahala to n gbe kakiri lo ati yanju wahala re bi igbagbo re tin dagba wa ma ka olorun bi olooto won ka olorun bi olooto bi igbagbo won tin dagba won reti imuse ohun gbogbo ti olorun ti so bi igbagbo re tin dagbo ninu olowa nigba na wa ka olorun bi olooto wa mo wi pe a mo ohun gbogbo to ti so se loni ojo imuse ni o enikan nibe yen mo so pe oni yi ojo imuse ni bawo ni won se ni ikuwasi ti o n bori ti igbagbo ti n dagba o so fun wa Hebrew 11:11 Hebrew ri kokan le se kokan la kilo to mu igbagbo won dagba kilo to mu kon ma ni ikuwasi to dara ikuwasi to n bori ikuwasi ti o tona eyi to mu ki olorun so wi pe mo gbodo da won adura won o so pe nipa igbagbo ni Sara funra ara re pelu pe ni agbara lati loyun nigba ti o koja igbara n to ti o ka eni ti o se ohun leleyi o nitori ti o ka eni ti o se kini yen ileri si olooto ele ni ohun to fun won ni ikuwasi to n bori ìhùwàsí tí ó dára ìhùwàsí tí ó tọ̀nà níwájú olúwa olóòótọ́ lọ́lọ́run Hebrew orí kẹwàá ẹsẹ̀ kẹtàlélógún olóòótọ́ ni ọlọ́run rántí àwọn ìlérí rẹ̀ olóòótọ́ ni ọlọ́run rántí ohun tó sọ pé òun máa ṣe olóòótọ́ ni ọlọ́run rántí ohun tó ti sọ jáde lẹ́nu rẹ̀ olóòótọ́ ni ọlọ́run bó o ti ní eléyìí nínú ọkàn rẹ tó ní nínú àyà rẹ wípé ọlọ́run jẹ́ olóòótọ́ wà ní ìhùwàsí tí ó tọ̀nà wà ní ìhùwàsí tí ó bójúmu wà ní ìhùwàsí rere ìhùwàsí tó ń borí orí kẹwàá ẹsẹ 23 Hebrew ẹ jẹ́ kí á di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin ní àìṣiyèméjì eléyìí nítorí pé olóòótọ́ ni ẹni tí ó ṣe ìlérí olóòótọ́ ni ẹni tí ó ṣe ìlérí ẹ wo orí kẹfà Hebrew orí kẹfà ẹsẹ̀ kejìdínlógún 6:18 pé nípa ohun àìlè ìyípadà méjì nínú èyí tí kò lè ṣeé ṣe fún ọlọ́run láti ṣèké kí àwa tí ó ti sábẹ́ àbúlé ní ìṣìírí tí ó dájú láti di ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa mú nítorí pọ́nmọ̀ pé kò ṣeé ṣe fún ọlọ́run láti ṣèké eléyìí mú kí wọ́n ní ìgbẹ́kẹ̀lé inú olúwa ìfọkàntán nínú olúwa ó jẹ́ èyí tó ṣe é sinmi lé yóò dá wọn àdúrà eléyìí wá fún wọn ní ìhùwàsí tí ó tọ̀nà ìhùwàsí rere ìhùwàsí tó ń borí àdúrà rẹ yóò máa gba ìdáhùn ní gbogbo ìgbà á dá ọ lóhùn lónìí mo ló máa dẹ́ ẹ lóhùn lónìí ṣàrẹ̀ tó ní ìdánilójú ń bẹ̀ yẹn ṣàrẹ̀ tó ní ìdánilójú ó mọ̀ wípé ló ń jó lóòótọ́ yóò ṣe fún ọ lónìí lórúkọ jésù kókó kẹta báyìí kókó kẹta irú àṣeyọrí tí wọ́n ń fẹ́ nípasẹ̀ ìgbàgbọ́ ńlá ìgbàgbọ́ ńlá jẹ́ kí n ṣàlàyé fún ẹ kí ló ń tá ń pè ní ìgbàgbọ́ ńlá tó lè máa yà ẹ́ lẹ́nu ìgbàgbọ́ ńlá ìgbàgbọ́ ńlá ṣé mo ní ìgbàgbọ́ ńlá ṣé mo lè ní ìgbàgbọ́ ńlá Matthew 4:8 a fẹ́ wo ohun tí Jésù pè ní ìgbàgbọ́ ńlá ẹsẹ̀ karùn-ún Matthew 4:8 nígbà tí Jésù sì wọ Capernaum balógun ọ̀run kan tọ̀ wá ó ń bẹ̀ẹ́ ó sì wípé olúwa ọmọ ọ̀dọ̀ mi dùbúlẹ̀ àrùn ẹ̀gbà ní ilé ní ìrora púpọ̀
Jesu si wi pun pe emi nbo wa mu larada balogun orun na dahun o si wi pe oluwa emi ko ye ti iwo iba pi wa beru le mi sugbon so kiki oro kan a o si mu omo odo mi larada so kiki oro kan a o si mu omo odo mi larada o ni lati wa si ile ko fowo kan mo mi o ni lati wa sodo mi ko wa beru le mi o ni lo lati so nko nta le foju ri oro to lagbara to ni epa lati tun seda aye ati orun lati mu ohun gbogbo ta ri jade lati nu ohun airi oro iseda yi o si lagbara be loni so oro na a o si mu omo odo mi larada wese kesan eni to wa labi ase sa ni mi emi si ni omo ogun leyin mi mo wi pun enikan pe lo a si lo ati fun enikeji pe wa a si wa ati fun omo odo mi pe se yi a si se nigbati jesu gbo enu ya o si wi pun awon ti o nto leyin pe looto ni mo wi fun yin emi ko ri igbagbo nla igbagbo nla bi iru eyi ninu awon eniyan israeli kini igbagbo nla igbagbo ti o mu ki ireti re ati idanloju re igbekele re ti o wa ninu oro olorun nikan soso nigba gbogbo igbagbo nla niyan wa mu ki igbagbo re ki o ro mo idaniloju wa mu ki o ro mo igbekele re ko wa ninu olorun ati oro re nikan soso sa so kiki oro na a o si mu omodo mi larada jesu wa bi pe igbagbo nla ni eyi oro yi si wa titi lai lai oro yi nbe nibi loni a yi isoro re kuro a pa gbogbo se isurun ninu gbogbo ika igbe aye re loruko jesu ese ketala jesu si wi fun balogun orun na pe ma lo bi iwo si ti gbagbo be ni ki o ri fun o songbo nkan gbo loni mo ni songbo nkan gbo loni fun o nkan ma lo leyin ijosin wa ma lo pe layo wa lo pelu idunnu wa lo pelu idani loju ni gege bi iwo ti gbagbo be ni ki o ri fun o loruko jesu a si mu omo odo re larada ni wakati kan na ojo yen gogan wakati yen gogan lakoko kan na eni kan nibe yen iwo na ngba lakoko yi mo so pe o ngba lakoko yi ko luwa ko fese mule nipase ijolo to ninu oro re loruko jesu Matthew orike dogun wole yi o Matthew orike dogun ese keji le ni ogun 15:22 si wo obire kan ara kenani ti ekun na wa o si ki gbe pe wipe oluwa iwo omo dabidi saanu fun mi omo benin mi ni emi esu nda loro gidigidi sugbon ko si da lohun oro kan ibi tawon kan ibi ton ti man yi pada niji ko si da lohun oro kan mo nilo iranlowo ko si dahun jo wa ran mi lowo pelu omobirin mi ti emi esu nda loro gidigidi ko si dahun mo kokokun ko si dahun awon kan ni boya ki se fi olohun ni ohun gbogbo to lo ba ti leri ife re ni ohun gbogbo to ba se lati se ife olohun ni gbogbo ife okan to ti fi sinu re to de ri awon ileri olorun to de so pe se gege bo ti wi ileri olorun ni a de se fun e loruko jesu oni sugbon ko da lohun awon mu eyin re wa won be wi pe ran lo kuro nitori ti o n kigbe to wa leyin awon kan wa ohun to si ninu okan won leleyi o adari ninu ijo adugbo wa
mo so pe mo fe ri lagbaja nje lo nti mi segbe kan won de ni ikoro ninu okan won won ni ibinu ninu okan won won ni eta ninu okan won won ni mi o mo di o eleyi la won mu ejin ba won mu eyin ba le ran mi lowo to mu mi sumo to si Jesu to gbadura fun mi mo nda gbadura fun mi e tun wa won ti won tun so fun Jesu ran lo ran lo ran lo ni ti obirin ji ni ti obirin oni ohun to ba wuyin ke so ma gba se ijanu mi loni ohun to ba wuyin ke se mo n gba se ijanu mi loni te to ba panumo te ti mi si bi mo n gba se ijanu mi loni wa ri gba ohun ti Jesu pe ni igbagbo nla ni yi en ti ko ni je ko su ohun en to so pe mo to Olorun wa bi mo ti to Olorun wa mo n gbagbo pe Jesu Kristo omo Olorun alaye omo Davidi yo ran mi lowo loni yo da mi ni de loni igbagbo nla leleyi a o ni fi duo wese ese kerin di logbon ese 26 sugbon o dahun bi pe ko to ki a mu nje awon omo ki a pe fun aja o da bi beta ba so wi pe ileri olorun awon omo lo wa fun awon omo olorun awon omo israeli iwo kefiri ni o aja ni o ko de to gbogbo awon ju ati mu olara da tan awon eyan olorun ati mu olada tan iwo nbo lato de lohun ko to ko ye lati fi onje awon omo ka bi pun aja ese 27 o si wi pe be ni oluwa ooto lo ma n saba so ooto ni ni nipa mi mi o ye fun ooto ni ara ata ni mi to nbo lato hun yen ooto lo so oni be ni oluwa awon aja a ma je ninu erun ti o ti ori tabili oluwa won bo sile nigba na ni Jesu dahun o si wi fun pe ki lo so obirin yi igbagbo nla ni tire oye waye oye igbagbo nla waye oye igbagbo nla yi o igbagbo nla ni tire ki o ri fun o gege bi iwo ti nfe gege bi iwo ti nfe o nfe nkan loni a ma se mo ni so nfe nkan loni mo ni yo di sise a si mu omobinrin larada ni wakati kan na wakati wo ni ti e mo so pe wakati wo ni ti re e je ki a pada si Heberu Heberu ri kokanla Heberu ri kokanla ese karun Heberu ri kokanla ese karun aseyori imuse ti won gba ti won ni nitori pe won ni igbagbo nla ninu Oluwa o ni nipa igbagbo ni a sinoku nipo pada ki o ma se ri iku a ko si ri nitori ti Olorun si nipo pada nitori saju isipo pada re a jeri yi si pe ewu Olorun egbun soke die ke wu mi ohun to sele si noku ki se ileri ta fi fun gbogbo irun eniyan lakoko na ileri ta fi fun Adamu ati Eva ati gbogbo iru omo won inoku je ikeje o si wa ninu iran na ninu Genesis ori keta erupe ni iwo iwo yo se pada si erupe ori kerin ori karun lo inoku o wa lo re koja gbogbo sise se akoko ti e lo wa ni iriri igbasoke igbasoke ko ni pe sele ope ni fun Olorun pe ma ji ara won mo ni emi yo je ara eyi nitori o ni imuse ileri eyi ti ko fi ri iku gbogbo awon iranse ati awon iranse iku a ma le won jina si oloruko Jesu ese keje nipa igbagbo ni Noa nigbati Olorun kilo ohun ti ko ti ri fun o bẹ̀rù Ọlọ́run ó sì kan ọkọ̀ kún ìgbàlà ilé rẹ̀ kò sí èké náà ọmọ ẹ̀ tó sọnù bẹ́ẹ̀ ni kò sí èké náà ọmọ ìyàwó ẹ̀ tó sọnù àṣeyọrí ìgbàgbọ́ nìyẹn ìyàwó ẹ̀ dẹnigbàlà òun dẹnigbàlà àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta obìnrin dẹnigbàlà àwọn ọmọ àwọn ìyàwó àwọn ọmọ ẹ̀ náà dẹnigbàlà bí o bá gba Ọlọ́run gbọ́ gbogbo ó ní gbogbo ilé gba Jésù gbọ́ o ni ati iwo ati gbogbo ile re o wa so o ni be ni bata ese kan a o ni fi sile
o ni nipa igbagbo agbodo de ni gbala nipa igbo wa de ni gbala omo obirin to ti jade lo yen ti ko ti de ni gbala o gbodo de ni gbala a o gba won la loruko Jesu ki se wosan tabi igbala ti ara enikan sugbon ti gbogbo ebi e wese kejo nipa igbagbo ni Abrahamu nigba ti a pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re gba ile ini oluwa ti se leri ile ini fun wa ile ini fun igbala isode mimo agbara mi mimo agbara ati ase ifuroyan iwosan idande itusile oro o ti pese orun fun wa ni ile baba mi opolopo dugbe lo wa iba ma ti bebe ba ti so fun yin emi lo ipese aisile fun yin pe nigba ti mo ba lo ipese aisile fun yin emi yo tun pada wa lati mu yin lo si ibi ti emi ti kara mi wa pe ni ibi ti emi wa ke yin ko le wa nibe pelu o ile ini ohun ta gbo olorun gbo fun yin niyi gbogbo ogun ini to nbe lo ni aye ogun ini to nbe lorun eyi ti oluwa ti se le ri fun o wa ri won gba loruko Jesu mo ni wa ri won gba loruko Jesu ese kerin di logbon se 26 o ka go Kristi si oro ti o po ju awon isura Egypt lo nitori ti o nwo ere na wo ere to wa nibe falasindi olohun yo fun o lere olohun yo fun o lere yo fe se owo re lere gbogbo sesi re yo fun lere ohun gbogbo to nfi sile fun olowa o ni ba ijakule pade loruko Jesu eje ki a wa si ori kokonla ese 39 ati ese 40 gbogbo awon wonyi ti a jerere si nipa igbagbo won ko si ri ileri na gba won ko si ri ileri na gba am kokun wa ka toka si gege bi ileri gbogbo awon eyan yen won ri ileri na gba nitori lo nti pese ohun ti o dara ju sile fun wa pe ni aise wa ki a ma se won pe nkan kan wa tawon eyan yen o ni ta wa ma gba o ni lo di won si pele ti won iwa gaju ti won lo loruko Jesu peteru keji ori kini ese keta oni bi agbara re bi won ti fun wa ni ohun melo ohun gbogbo ti se ti iye ati ti wa bi olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re nipa ti o ti fi kini yen nipa ti o ti fi kini awon ileri re ti o tobi pupo ti o si se yebiye fun wa ileri ohun ta wo ri gba nipo ofe lowo wa yo ri gba pe nipa iwon yi ni keyin ko le je labapin ninu iwa olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe o gbodo gbadura fun ohun kan pato loni ohun kan pato gbodo sele si o nipa temi nipa tara nipa ohun ini nipa ohun ile tabi ise owo ni gbogbo ika igbe aye re o gbodo mu nkan kan pada lo sile loni yo dawon adura re mo so ni pe yo dawon adura re nitori pe ohun ni olusesan fun awon ti o fi ara balẹ wa efesu ori keta ese ogun 3:20 Nje eni to le se lopolopo ju gbogbo ti a nbere tabi ti a ro lo gege bi agbara tin sise ninu re ohun ni ke ma pi ogo fun ninu ijo ati ninu Kristi Jesu titi irodiro gbogbo aye aini pekun ami ki ijo ki o wipe ami
titi di aye ainipekun aye ainipekun olorun wa le se yo fi ko e nibi to wa yen wipe

dáhùn sí gbogbo tó bá ń bi ọ́. Gbogbo èyí méjìlá wá sínú ọkàn rẹ̀ dá lóhùn pẹ̀lú ìdáhùn yìí pé Ọlọ́run jẹ́ lóòótọ́. Eléyìí ni ìhùwàsí tó ń borí, èyí tó ń tẹ̀lé ìṣe aláfisójúṣe. Ó dájú, ó dájú wípé àṣeyọrí yóò wà, ìmúṣẹ, ìfẹsẹ̀múlẹ̀. Irú àṣeyọrí tí à ń fẹ́, irú ìfẹsẹ̀múlẹ̀ tí à ń fẹ́, ìfìdímúlẹ̀ tí à ń fẹ́, Ọlọ́run sì ń bẹ lórí ìtẹ̀síbẹ̀ kò lè kùnà, kì yóò kùnà. Ó ń dá olúkúlùkù wa lóhùn. Ẹnikẹ́ni tó bá wá pẹ̀lú ìgbàgbọ́, bí o ti ń fọkàn tán, tí o sì ń gbàgbọ́, tó bá ti bèrè fún ìgbàlà gbàgbọ́, ẹnikẹ́ni tó bá ké pé orúkọ Olúwa ni a ó gbàlà, tó bá ní kó mú ẹ padà bọ̀ sípò, kó ní ìpadà sẹ́yìn gbàgbọ́, ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá, èmi kì yóò tàánù bí ó ti hù kí ó rí. O ti bèrè fún ìsọdi mímọ́ gbàgbọ́, olóòótọ́ ni ẹni tí ó pè yín tí yóò sì ṣe é. O ti bèrè fún ìwòsàn àti ìdáǹde nípa iná rẹ̀ amúọláradá. Ó ń dáhùn àdúrà. Jésù Kristì ọ̀kan náà ni lánàá, lónìí àti títí láéláé. Ọlọ́run Olódùmarè wípé èmi ni Ọlọ́run, èmi kò sì yí padà. Ọlọ́run ni ó ń bẹ lórí ìtẹ́, yóò máa jẹ́ olóòótọ́ títí láé síbẹ̀. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ̀yin ènìyàn, iyebíye ti Ọlọ́run, ẹ̀yin ènìyàn Ọlọ́run tó gbàgbọ́, ẹ̀yin ènìyàn Ọlọ́run tó ní ìgbẹ́kẹ̀lé, mo sọ wípé lórúkọ Jésù ni a gbàdúrà. Ìdáhùn láti ọ̀run wá, ọ̀nà àbáyọ láti ọ̀run wá, ìgbàgbọ́ tó ń gba ilẹ̀ gẹ́gẹ́ bí ti katakata, tó máa mú gbogbo ohun gíga kúrò nínú ayé rẹ, lórúkọ Jésù la gbàdúrà. Ọlọ́run ti dáhùn àdúrà tèmi, sọ wípé Ọlọ́run ti dáhùn àdúrà mi. Sọ wípé Ọlọ́run ti dáhùn àdúrà mi. Sọ wípé Ọlọ́run ti dáhùn àdúrà mi. Má yẹ̀bá kúrò nínú eléyìí bó ṣe ń jáde kúrò lẹ́nu nà. Má ṣe ohun tó tako eléyìí bó ti ń jáde kúrò lẹ́nu nà. Má ṣe sun, má ṣe máa tún sun omijé mọ́ lẹ́yìn tó bá ń jáde lẹ́nu nà. Lẹ́ẹ̀kan sí níbẹ̀ yẹn, Ọlọ́run ti dáhùn àdúrà mi. Nọwọ́ ìṣẹ́gun sókè. Ojú ore Ọlọ́run wà lórí ayé rẹ. Orí Ọlọ́run wà lórí ayé rẹ. Àwọn ìbùkún ọ̀run là ń túlé ọ lórí báyìí. Bàbá ní orúkọ Jésù, a dúpẹ́ gbo fún olúkúlùkù ènìyàn tó ń bẹ níbí. Gbogbo arákùnrin, gbogbo arábìnrin, gbogbo ọmọdékùnrin, gbogbo ọmọdébìnrin, gbogbo ọmọdé, ayé olúkúlùkù, ayé yìí fún gbogbo èèyàn. Olúwa jẹ́ kí ìfẹsẹ̀ múlẹ̀ kí ó wà ní orúkọ Jésù. Ọlọ́run ọ̀run àti ayé nìyín. Ọlọ́run tó dẹ́ ohun gbogbo pẹ̀lú rẹ, kò sí ohun tí ó ṣòro fún ọ láti ṣe. Pẹ̀lú ẹ, ohun gbogbo ni ṣíṣe nínú ayé gbogbo tó wà níbí àti gbogbo àwọn tó wà lọ́run ni. Ohun gbogbo, ohun gbogbo lónìí kó ṣeé ṣe fún wa lórúkọ Jésù. Ẹ mú ẹ̀bi ẹ̀ṣẹ̀ kúrò, ẹ mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ kúrò, ẹ mú àìlágbára, àìlera, ìkáàárẹ̀ ti ẹ̀ṣẹ̀ mú kó nú ayé wa lórúkọ Jésù. Ìdáríjì fún gbogbo ọkàn tó ronúpìwàdà.
ominira fun gbogbo okan to wa laye fun won ni ajo igbala loruko Jesu isodi mimo iwa mimo iwa funfun ti okan fi esi oro re mule nu aye olukuluku eniyan loruko Jesu agbara ki se ikare agbara ki se gbigbon agbara ki se iberu agbara ki se idalagara agbara ifikun ni agbara ti oke wa ko wa sori olukuluku bayi loruko Jesu to ba duro ni waju farao agbara ni waju Nebukadnesari agbara nipa awon ororo aye agbara agbara emi mimo ko wa sori aye re loruko Jesu bayi oni kiyesi mo fun ni agbara ki se lati jere olohun fun oni agbara lori gbogbo agbara won ta re wa tejo ati akeke mole wa tejo ati akeke mole wa rin lori ejo ati akeke kosisi onkan bi o tu ki o se ti o pa o lara ko so nkohun to ma ki emi re kuru ko so nkohun to ma gba ilo siwaju re ko lowo re ko so nkohun to ma mu e wale mo agbara olowa yo ma bori nu aye re ati nipa si aye re lori gbogbo awon ota patapata loruko Jesu ipese fun awon talaka ise fun awon laini ise aseyori fun awon to nkuna ilosiwaju fun awon to nlo seyin mo gbadura olowa egbe olukuluku soke loni loruko Jesu oni iru idigboluko to ndi o lona ninu igbeyawo ilekun ti si fun oba yi egun ni egungun re ero ni ero ara re ki oluwa ki o fi fun o loruko Jesu fawon to ngbo soke si olorun fun oyun omo ise iyanu lokunrin omo ise iyanu lobirin omo ise iyanu nibeji ohun ni ke fi fun o loruko Jesu iponju ota onkon to rin ninu agwara re nibe mo pase jade loruko Jesu aiso gbemi gbemi mo pase gba iwoso loruko Jesu gbogbo ebe to ti mu to olorun wa loni gbogbo ebe to ti la enu re to ti so fun oluwa loni olorun ti se ju rekoja lopolopo ju ohun ti o bere tabi ro lo ko wa sori aye re ibukun lori aye re ise iya lori aye re idande lori aye re ayo ti ko se fenu so lori aye re bo ti n pada lo si ile ma lo ninu isegun ma lo ninu agbara ko si gbe ogun ini re arakunrin sogbo gba ogun ini re arabinrin sogbo gba ogun ini re ibanuje re ti dopin ojo ekun re ti dopin ayo aseyori opolopo isegun idande ijegaba idunu fun gbogbo yoko ojo aye re oluwa fi ese re mole nu aye olukuluku adupe nitori pa mo pe ti da wa lohun ni oruko Jesu ni agbadura ati dawun awon adura mi ati dawun awon adura mi ma fi ise ti igbagbo han ma fi ihuwasi ti igbagbo han mo ti eti ni aseyori ti igbagbo na ki olu
tó bùkún ọ máa lọ lẹ́pẹ̀ láyọ̀.

0: A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Aísáyà orí 44 ẹsẹ̀ 17. Ìwé wòlíì Aísáyà orí 44 ẹsẹ̀ 17. Ẹsẹ̀ 17. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dalé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, lè Olúwa wí. Ohun tí wòlíì Aísáyà jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ọmọ Ísíráẹlì ní ìgbà ayé rẹ̀ ni wípé, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀tá púpọ̀ lè ó dìde sí wọn, tí àwọn ọ̀tá wọ̀nyí sì ní ohun ìjà tí ó lágbára, tí ó burú jùlọ, pé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè pa wọ́n lára. Bí a bá ń sọ nípa ohun ìjà tí ọ̀tá ń ṣe sí ni, àwọn ọmọ Íjíbítì tí wọ́n ti jẹ́ ọ̀tá Ísíráẹlì ní ìgbà àtijọ́, wọ́n ní ọgbọ́n àyíkọrọ yìí, wọ́n sì ní agbára òkùnkùn púpọ̀, tó jẹ́ wípé wọ́n ní àwọn ohun ìjà tí ó lè ṣeni lọ́ṣẹ́ púpọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ará Assyria àti àwọn ará Babylonì ni wọ́n ní àwọn ohun ìjà, àwọn olóró tí ó pọ̀. Ṣùgbọ́n Aísáyà ń jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí wípé, bí wọ́n bá lè gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè ṣe wọ́n ní nǹkan. Ìdánilójú yìí náà ni Ọlọ́run sì tún fún wa lónìí wípé, bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀tá lè lágbára, agbára òkùnkùn, wípé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára, àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lẹ́bi. Bí o bá jẹ́ ọmọ Ọlọ́run, bí o bá jẹ́ ìránṣẹ́ Olúwa, wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè ṣe ọ ní jàm̀bá. Nínú Númeri orí 23 láti ẹsẹ̀ 23, ní tòótọ́ kò sí ìfàyà fún sí Jákọ́bù, bẹ́ẹ̀ ni kò sí àpọ̀ṣẹ sí Ísíráẹlì. Nísinsìnyí ilẹ̀ a máa wí ní ti Jákọ́bù àti ní ti Ísíráẹlì ohun tí Ọlọ́run ṣe. A ń sọ fún wa wípé kò sí ohun tí a ṣe sí àwọn ọmọ Ísíráẹlì gẹ́gẹ́ bí àpọ̀ṣẹ, gẹ́gẹ́ bí pé ẹnìkan gégun fún wọn, tàbí bí ẹni pé ẹnìkan fi májèlé sílẹ̀ fún wọn láti tẹ̀mọ́lẹ̀, tàbí ẹnikẹ́ni fẹ́ ṣe wọ́n níbi, wípé kò sí àpọ̀ṣẹ tàbí májèlé tàbí ohun olóró kan tí ó lè pa wọ́n lára, nítorí wípé Ọlọ́run ló ń dábìrà tí ó sì ń ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Èyí ni ó farasin fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú tí Ọlọ́run ń fún wa, ààbò tí Ọlọ́run ń fún wa, oore tí Ọlọ́run ṣe fún wa. Èyí ni ó farasin fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn òrìṣà, tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn ọṣẹ dúdú, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ère, tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ẹlẹ́bọlóògùn. Ṣùgbọ́n a jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé nǹkan wọ̀nyí, wípé asán àti òmúlẹ̀mófo ni wọ́n bá pàdé ní ìdí rẹ̀. Nínú Jeremiah orí kẹta láti ẹsẹ̀ 23, ó ní, lótìítọ́ asán ni èyí tí ó ti òkè wá, àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga. Lóòótọ́ nínú Olúwa Ọlọ́run wa ni ìgbàlà Ísíráẹlì wà. Ohun tí Jeremiah ń sọ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń lọ sí orí òkè láti lọ rúbọ, láti lọ pẹran, láti lọ sin òrìṣà, láti rò wípé wọ́n tún ní ohun mìíràn tí wọ́n lè ké pè, tí ó lè ràn wọ́n lọ́wọ́, tí ó lè tú wọn sílẹ̀, tí ó lè dá wọn nídè, tí ó lè ṣàánú fún wọn. Ṣùgbọ́n Jeremiah wòlíì ń sọ fún wọn wípé lásán ni àwọn tí ó ń lọ sórí òkè ni wọ́n ń lọ sórí òkè, tàbí àwọn tí ó ń lọ sí pẹ̀tẹ́lẹ̀, tàbí àwọn tí ó ń lọ sí ìkóríta, tàbí àwọn tí ó ń lọ sí etí òkun, tàbí àwọn tí ó lọ ń ṣe ìrúbọ sí Ọlọ́run mìíràn, wípé àwọn nǹkan wọ̀nyí kò ní lè gbà wọ́n sílẹ̀. Agbára wọn yóò jẹ́ òtú bá ń tẹ́ ní ìgbésí ayé wọn, wípé ṣùgbọ́n nínú Olúwa Ọlọ́run wa nìkan ṣoṣo ni ìgbàlà Ísíráẹlì wà. oba je mo we pe igbala tabi dande tabi imuniduro tabi iwosan we pe o wa ninu oluwa olorun wa o ko ba ti ma sakakiri to awon orisa lo nitori we pe awon orisa won yi pelu awon ti o nsin won won ko le gba o sile ninu Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon lati ese ikini igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo nigba ti a ti pe awon mo Israeli kuro ninu Egypt ati je ki o di mo fun wi pe won ko tun ni ohunkohun lati se ni Egypt mo a je ki o di mo fun wi pe ibukun won ati ireti won ko si ni Egypt bi ko se ninu ile iliri nibi ti Olorun pe won lo sugbon o se ni laanu o si ya ni lenu pupo wi pe awon woyi ti a ti gba sile awon woyi ti a ti mo jade kuro ninu Egypt won tun so kale lo si Egypt won wa iran lowo eyi ni woli asa fi so fun won oro lati enu Oluwa wi pe igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo o ma nko ni lominu nigba ti a ba ri awon eniyan ti won wa si ile isin bayi tabi awon ti won gbo eri ore olorun awon ti won gbo eri igbala olorun awon ti won mo ise iyanu ti olorun se nipa gbigbanila nipa soni di mimo nipa fifi agbara emi olorun kuni nipa dida awon onde sile ati nipa titu gbogbo seke seke ti o ti deni tele tele ati nipa arun ko gbogun ti olorun ma nwo san nihi o ma ya ni lenu o si ma nko wa lomi inu lati ri awon ti won tun so kale lo si awon ti o wa ninu aye awa ti a ti gba kuro ninu aye awa ti a ti gba kuro lowo awon orisa awa ti a ti mu kuro ninu iborisa ti o wa ninu aye ki a tun ri eni ti o so wi pe oun je onigbagbo eni ti o di atunbi ki o tun ma ni ere ibeji ninu ile tabi ki o tun dabi eni wi pe o lo npa awon elebo logun ni aginju tabi ni ibi ti won tin se iborisa won tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan ti o le funi lomo enikan ti o le funi ni yi ti o le funi ni tohun eyi ni oro olorun so fun wi pe egbe ni fun awon ti o so kale lo si Egypt ti won wa iran lowo nibi ti ko si iran lowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si igbekele elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa nigbati a ba ri eni ti o so wipe ati gba nkuro ni Egypt tele tele ati gba nkuro ninu aye ti o tun lo si iborisa o je wipe iru eni be o ti ko Olorun alaye sile o ko eni mimo Israeli sile o ko igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ko sile bi a ba ri enikeni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wipe o tun lo nse irubo o tun lo si ikorita o tun lo si awon atanije woli eke o tun lo si odo awon ton ma so wipe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se tohun abi awon ton ma so wipe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wipe bo ba se be wipe wahala to wa ni gbese aye re tabi awon ajalu ti o nde ba o to nde ba wipe awon nkan won yo kuro bi a ba ri eni ti o ti ni igbala tele tele ti o ti n ke pe Oluwa ti o ti mo oruko Jesu Kristi Oluwa ti o ti n we ninu eje Jesu Kristi pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wipe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu Olorun o ti so awon nkan wonyi nu o si di eni ti ko ni igbala Olorun ninu okan re ohun ti Olorun fe ki a se ni wipe bi a ba fe gbekele ohun ki a kunkun gbẹkẹle ohun ni tooto bi a ba fe gbẹkẹle ohun ki a ko iborisa sile nitori wipe eni ti o ba wa ninu iborisa ki o le ri oju olorun ki o si le je anfani ti awon omo olorun je ki a wo korinti kini ori kefa ese ikesan korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaisooto ki yo jogun ijoba olorun oni bi ati nka bibeli to yi se akoti mo wi pe awon alaisoto ki o jogun ijoba olorun oni bi ati nsomo olorun to ti an wa si lesi to se akoti mo wi pe alaisoto ki o jogun ijoba olorun gege bi iwa olorun ti a mo gege bi isesi olorun ti a mo gege bi ati mo wi pe olorun je eni mimo o si je olooto se akoti mo wi pe alaisoto ki o jogun ijoba olorun oni ki a ma setan yi je o ki se awon agbere tabi awon aborisha se ori fun ara re wi pe awon aborisha papa won ko leto si ijoba olorun oni ki a ma setan ara wa je ki a wa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je keni keni ki o tan wa je wi pe ki se awon aborisha ni yo le jogun ijoba olorun ninu corinti kini kan na ninu ori kewa ese ikerinla o nso ojuse ti ani lati se o nso fun wa wi pe bi a ba ti nse iborisha o ti ani lati se ni wi pe ki a ko iborisha sile ki a ke pe oruko olowa ninu corinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisha wi pe ironu po ada ni o ye elese ironu po ada ni o ye aborisha ironu po ada ni o ye eni to nse agbere ironu po ada ni o ye eni ti o nre opin olorun koja oni nitori na bi abanfe itoni olorun bi abanfe itoju olorun bi abanfe abo lati odo olorun bi abanfe ki agbara ti o wa ninu oruko jesu ki o je fun wa bi abanfe ki agbara ti o wa ninu eje jesu ki o je ti wa bi abanfe ina emi mimo ki o ma jo ninu wa ati layika wa bi abanfe ki agbara olorun ki o ma le ota ki o ma le esosa ni igbese aye wa oni o ye ki a ko iborisha sile nitori na eyin olofe mi e sa fun iborisha bi a ba nso nipa ironu po ada kuro ninu iborisha ati kuro ninu awon ese ti anda ironu po ada yi yo fa awon nkan miran lese pelu wo ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun lati ese ikejidinlogun si ikokandinlogun ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀ tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ jésù kristi gbọ́ ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́ wọ́n wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe lì ó kó ìwé wọn jọ wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì ṣírò iye wọn wọ́n sì rí i ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́ wọ́n ṣe ohun tí ó wúni lórí wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́ kí ni wọ́n ṣe àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ń ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aṣọ àwọn ìwé àwọn nǹkan tí ó jẹ mọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn wọ́n kó wọn wá bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n gbà tí wọ́n ṣírò wọn wọ́n rí i pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà síbẹ̀síbẹ̀ wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn wọn kò ta á fún àwọn ẹlòmíràn wọ́n kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn wọ́n dáná sun wọ́n bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti ronú pọ̀ àdà tí o kọ ìbọ̀rìṣà sílẹ̀ ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tabi ti o wa ni ile re awon ose dudu awon nkan miran awon aso ti o ti gba ni ile awon woli eke tele tele awon turari awon abela tabi awon talisman awon nkan miran e ti o nso mode e to nso mowo e to nde morun e to ngbe kakiri ninu apo gbogbo nkan wonyi patapata ati to wa labe pillow ati to wa labe ibosun re gbogbo nkan ni a o ko danu bi a ba ti di onigbagbo tooto oni ki se die ninu won le o wa ti won fi awon ise buburu won awon ise okunkun ti o wa le owo won ti won kojule ti won si fi han we pe ni tooto li ati se ise iyanu ni igbese aye won kisi ni idi tabi kini abayori si awon nkan won yi wo ese ogun be li oro lowa si ngbele si gidigidi o si gbele bi abale ko awon isa won isonu ti amu igbekele wa kuro ninu awon nkan san won yi awon nkan ti ki dani sile awon nkan ti ki gbanila bi abarunu po ada tooto tooto ti a se gba Jesu Kristi Oluwa gbo ninu okan wa ni aye wa yo ye pada bi aisan ba wa ni ago ara wa aisan yo lo bi abarin won wa mole li oru gbogbo nkan won yi ni o kuro patapata gbogbo olorun gbo wi pe awa ti a ba je olooto si oro ti a nso won yi a o ri ami rere olorun ni igbesi aye wa ni oruko Jesu je ke mo wi pe bi a ba ti gba Jesu Kristi gbo ko tun si ise ibi ko tun si ofa lati nu aye ko tun si ota lati nu aye ko tun si ogun tabi majele ti eni keni le se si wa ti yo le se wa nibi nitori ninu Johanu kini ori kerin Johanu kini ori kerin lati ese ikerin eyin omo mi ti olorun ni eyin omo mi an so fun wa awon ti o ti fi awon ti o ti da majemo pelu olorun ti won ti ko ese sile ti won ko iborisa sile ti won ko igbekele ninu asan aye yi ti won ko won sile o awon le an pe ni omo olorun awon ti o ti ko isu ati ise re iborisa ati awon nkan ti o ro mo iborisa awon ti won ti ko sile awon ni a pe ni omo olorun awon ti won ti ko ilejo ile tete awon ti won ti ko ija jagidi jagan ibinu awon ti won ti ko sile awon ti won ti ko egbe kegbe ti won ba kaakiri tele tele awon ti won ti ko sile awon ti won ti ko ki a ma mu siga tabi ki a to ma mu igbo tabi ki a ma da opolo ara waru awon ti won ti ko won sile awon ti won ti kuro ninu ise ibi ati ise okunkun aye yi awon ti won ti kuro ninu egbe awon ti o wa ninu okunkun awon ti won ti kuro ninu ti awon oso tabi awon aje tabi awon emi emere awon ti won ti ko won sile ti won gba Jesu Kristi Oluwa gbo ti a ti wo ese won nu ti a ti dariji won ti won ni ijeri rere ni okan wi pe awon di omo Olorun ti igbese aye won ti yi pada ti a ti so won dotun pelu wiwen iwenu mo eje Jesu awon ni a pe ni omo Olorun nihin ni o so fun wi pe eyin omo mi ti Olorun le eyin se nje bi Olorun ba wa fun wa ta le o le kojo ja se wa bi a ba je ti Olorun se oran ti ni nigbati awon omo Israeli won je ti Olorun nigbati a pe Balamu lati odo Balaki wi pe ki o wa fi won gegun bi won ti je ti Olorun ko se se lati fi won gegun o ti o ye ka boju to ni igbese aye wa ni pe ati je ti Olorun wepe ati ko ese wa sile wepe ati di omo Olorun wepe ati fi eje Jesu Kristi wewa o ni eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won a o segun won mo ni a o segun won bi ota ba lepa o daju pe bi a ba ti di omo Olorun awa ni yo segun bi esu ba nfonu ti o si nkeramuramu gege bi kini o o daju wepe awa ni yo segun bi o ba dabi eni wepe awon aye ara aye won ni wa sinu won si taka si wa wepe won o se wa nibi o daju wepe awa ni yo segun bi o ba je onigbagbo tooto ni wa bi a ba simi le Olorun ti a gbekele Olorun ibikibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won nitori eni ti n be ninu yin to bi ju eni ti n be ninu aye lo bi awon onigbagbo ti o dabi eni wipe oye ko ye bi won ba gbo wipe enikan aje won ma beru
1: bí wọn bá jẹ wọ gbọ pé ẹnìkan ṣó wọn máa bẹrù bí wọn bá gbọ wípé ẹnìkan ní ẹmí èmi rìn wọn máa bẹrù bí wọn bá gbọ pé ẹnìkan ti ó dàbí èṣù fún ara rẹ wípé ó dàbí ìwà àti ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àwọn tó ń ṣe ní àdúgbò ó dàbí ọmọ èṣù tí ó jẹ́ pé ó lè da ìgbésí ayé ẹnikẹ́ni rú wọn á má bẹ̀rù ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ẹni tí ń bẹ nínú wa ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ nítorí bẹ́ẹ̀ bí a bá rí ẹnikẹ́ni lè halẹ̀ ẹnikẹ́ni lè sọ ohunkóhun tí ó fẹ́ sọ ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ fáráò ó pọ̀ sí àwọn ọmọ ìsírẹ́lì ṣùgbọ́n ta ló ṣẹ́gun àwọn ọmọ ìsírẹ́lì ló ṣẹ́gun ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Nebukadnesari ó pọ̀ nígbà tí ó fẹ́ gbé Shadrach, Meshach àti Abednego ó fẹ́ gbé wọn sọ sínú iná ìhàlẹ̀ lásán ni nítorí wípé bí a bá jẹ́ ti Ọlọ́run kò sí ẹni tí ó lè ṣẹ́gun wa ẹni tí ń gbénu wa ó pọ̀ ju ẹni tí ń gbénu ayé lọ ǹjẹ́ mo pè ọ́ níjà lónìí wípé bí o bá lè tọ agbára Ọlọ́run wò bí o bá lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí o kọ àwọn ìbọ̀rìṣà àwọn nǹkan tí ó wà nínú ayé sílẹ̀ bí o ti ń ké pe Ọlọ́run Ọlọ́run yóò máa jẹ́ fún ọ bí o ti ń gbàdúrà yóò máa gbọ́ àdúrà rẹ bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù ti kára rẹ̀ ló pàdé rẹ lójú ọ̀nà ó dájú wípé ìwọ ló ṣẹ́gun nínú Róòmù orí 16 ó sọ fún wa wípé Ọlọ́run àlàáfíà yóò sì tẹ sàtánì mọ́lẹ̀ lí àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́ ṣé ó gba èyí ni gbọ́ wípé Ọlọ́run alágbára Ọlọ́run ẹlẹ́dàá òun àti ayé Ọlọ́run tí ó yọ àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú ọ̀fìn àti kúrò nínú ìsìnrú tí ó wà nínú Íjíbítì Ọlọ́run tí ó gba Shadrach, Meshach àti Abednego sílẹ̀ Ọlọ́run tí ó dáàbò bo Daniel nínú ihò kìnìún wípé yóò tẹ Sátani mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ rẹ ní lọ́ọ́lọ́ ta ni oṣó ta ni àjẹ́ ta ni ẹlẹ́bọlóògùn ta ni àwọn tí ó ń káàkiri bí pidánpidán bí sàtánì bá di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ rẹ ó dájú pé àwọn wọ̀nyí tí wọ́n sọra wọn di ọ̀tá tí wọ́n fara pamọ́ sí òkùnkùn tí wọ́n ń ta fà sí ọ ní gbangba ó dájú wípé ìwọ ló ṣẹ́gun bí o bá ti kọ àwọn nǹkan ayé búburú wọ̀nyí sílẹ̀ tí ó jẹ́ ti Ọlọ́run ní tòótọ́ Ọlọ́run yóò dáàbò bò ọ́ bí àìsàn bá wà yóò mú àìsàn kúrò bí ìbànújẹ́ bá wà yóò mú kí ìbànújẹ́ lọ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí àdìdè dúró bí o bá jẹ́ abọ̀rìṣà síbẹ̀ bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ bí o bá jẹ́ alágbèrè síbẹ̀ bí o bá jẹ́ ẹ̀wọ̀ ni o sì máa ń lọ sílé sinimá káàkiri bí o bá jẹ́ ẹ̀wọ̀ ni o sì máa ń ṣe ìfẹ́kùfẹ́ káàkiri kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run o fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí o wẹ̀ ọ́ nù o fẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí o jọba nínú rẹ o fẹ́ di ẹ̀dá tuntun o fẹ́ jẹ́ ti Ọlọ́run nítòótọ́ nítorí pé nígbà tí o bá jẹ́ ti Ọlọ́run ni o jẹ́ wípé èṣù kò ní lágbára lórí rẹ àwọn ọ̀tá kò ní lágbára lórí rẹ àwọn ẹlẹ́bọlóògùn kò ní lágbára lórí rẹ àwọn alálùpàá

képe Ọlọ́run yóò já gbogbo ìdí rẹ, yóò sì jẹ́ kí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ kí ó di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹlẹsẹ̀ rẹ. Képe Ọlọ́run gba Olúwa gbọ́, bí ẹ̀ṣẹ̀ àbí iṣẹ́ òkùnkùn àbí ìbọ̀rìṣà bá wà ní ìgbésí ayé rẹ, kọ́ nǹkan wọ̀nyí sílẹ̀. Bí àgbèrè, panṣágà, ìfẹ́kúfẹ́, ìṣekúṣe, ìrédè òru, ìjẹbọ káàkiri, bí ó bá wà ní ìgbésí ayé rẹ, kọ́ nǹkan wọ̀nyí sílẹ̀ kí o lè jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Bí o bá sì jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, ó dájú wípé a ó dá ọ sílẹ̀, a ó tú ìdè rẹ, a ó fa gbogbo ìdè tí ó dẹ̀ ọ́ fà wọ́n já. Ẹ̀rù kò sí fúnni tí ó jẹ́ ti Ọlọ́run. Ẹ̀rù kò sí fúnni tí ó gbàgbọ́ nínú Jésù Kristì. Ẹ̀rù kò sí fúnni tí ó ti kó ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ rẹ̀ sílẹ̀. Ẹ̀rù kò sí fúnni tí ó ní agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Nítorí tí tóbi ni ẹni tí ń gbé inú rẹ, Jésù Kristì tí ó wá fi inú rẹ ṣe ibùgbé, ó tóbi ju àwọn tí ó wà nínú ayé lọ.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàídà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ, kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára, tí ó rìn káàkiri ara rẹ, kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́, gba Olúwa gbọ́, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe, àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba, ìwọ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé ti tóbi.

hàn nígbà tí ìfẹ́ inú ọlọ́run tí ó jẹ́ tiwa nígbà tí a gba ọkàn wa là ni ọlọ́run gbà wá kúrò nínú àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ó ṣe ni láàánú àwọn ẹlòmíràn lẹ́yìn tí wọ́n ti ní ìgbàlà lẹ́yìn tí a ti mú wọn kúrò ní ilẹ̀ egypt lẹ́yìn tí wọ́n ti wá sí ilẹ̀ ìlérí lẹ́yìn tí wọ́n ti ní ìsinmi nínú ọlọ́run bí àìsàn bá dé tàbí bí wọ́n bá ní ìdojúkọ tàbí inú nibíni tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n ní wàhálà díẹ̀ nínú ẹbí tàbí ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn àna ni wọn kò fẹ́ kí wọ́n rí ilé jókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ọ̀tá ni wọ́n ń pinnu ni wọ́n ń pèrò nítorí wọn èétí wọn ìbá fi gbẹ́kẹ̀lé ọlọ́run èétí wọn ìbá fi sábẹ́ ààbò ọlọ́run èétí wọn ìbá fi wà lórí eékún wọn láti máa gbàdúrà kí ọlọ́run kí ó lè yọ wọ́n ó ṣe ní láàánú wípé wọn a tún sọ̀kalẹ̀ lọ sí egypt fún ìrànlọ́wọ́ báwo ni ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run báwo ni ó tún ṣe mọ ojú ilé babaláwo báwo ni ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run báwo ni ó tún ti mọ ó tún ṣe mọ ìdí ìbọ̀rìṣà báwo ni ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run tí ó tún ti mọ ibi tí wọ́n ti ń sin èṣù ó ní ègbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí egypt fún ìrànlọ́wọ́ kí ni ṣe tí wọ́n máa ń sọ̀kalẹ̀ lọ fún egypt fún ìrànlọ́wọ́ nítorí tí wọ́n ní wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin tí wọ́n gbíyè lé kẹ̀kẹ́ nítorí tí wọ́n pọ̀ wọ́n sì gbẹ́kẹ̀lé ẹlẹ́ṣin nítorí tí wọ́n lé agbára jọjọ ṣùgbọ́n tí wọn kò wo ẹni mímọ ísírẹ́lì wọn kò sì wá olúwa àwọn mìíràn wọn máa ń di apẹ̀yìndà wọn a kúrò nínú ìjọba ọlọ́run wọn a lọ sí ọ̀dọ̀ àwọn tí ó ní ẹ̀mí òkùnkùn tàbí ẹ̀mí àwọn abókùúlò ó ṣeéṣe kí ó jẹ́ wípé ara lé wọn kan ló kú ó sì dùn wọ́n ré kọjá wọ́n sì ń fẹ́ mọ kí ló pa ẹni yìí wọn a tún lọ sọ́dọ̀ àwọn abókùúlò láti sọ pé àwọn fẹ́ mọ kí ló pa lágbájá gba tí ó bá mọ kí ló pa lágbájá ṣé èyí ni mú lágbájá kúrò lọ́rùn àpáàdì ṣé èyí ni mú kúrò wípé kò ní kú mọ́ ni ó yẹ kí a mọ̀ wípé bí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ àwa tí a jẹ́ ọmọ ọlọ́run a kìí tún padà lọ sí egypt láti sọ wípé a tún wà nǹkan kan nínú ẹsẹ̀ ìkẹta nítorí ènìyàn lé àwọn ará egypt kìí sì ṣe ọlọ́run àwọn ẹlòmíràn wọn kì í mọ̀ wípé ẹni tí ó bá ti gbé ara kíkù yìí wọ̀ wípé ènìyàn lásán ni wọn máa gbẹ́kẹ̀lé èyí ni ọlọ́run fi ń sọ fún àwọn ọmọ ísírẹ́lì wípé ènìyàn lásán ènìyàn ẹlẹ́ran ara ni àwọn ará egypt ẹlòmíràn bóyá ó ti ń wá sí ilé ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ ẹni tí ó fi ara fún bíbélì ó jẹ́ ẹni tí ń gbàdúrà ó jẹ́ ẹni tí ó fi ara fún ìsìn ọlọ́run ṣùgbọ́n ó ṣeéṣe kí ó wá rí iṣẹ́ kan iṣẹ́ yìí òyìnbó ló ní iṣẹ́ náà òyìnbó wá ń sọ fún wípé bí ó bá ṣe dáadára bí ó bá jáfáfá bí ó bá ṣe ohun gbogbo tí òun fẹ́ òun á mú lọ sí ìlú òyìnbó òun á mú lọ sí amẹ́ríkà òun á sì jẹ́ kí owó pọ̀ lọ́wọ́ ẹ̀ òun á jẹ́ kó ra àwọn nǹkan mọ̀nàmọ́ná a lọ sí japan a lọ sí tibí a lọ sí tọ̀hún bí a bá ti ń ṣe àwọn ìpinnu wọ̀nyí fún irú ẹni bẹ́ẹ̀ tí a ti ń fun ní ìlérí ọkàn rẹ̀ a máa balẹ̀ a máa sọ wípé bíbélì ò sì ṣe pàtàkì mọ́ o àdúrà ò ṣe pàtàkì mọ́ nítorí wípé òyìnbó ti sọ pé òun mú mi lọ sí ilẹ̀ ọba nítorí bẹ́ẹ̀ ó ti parí mo ti ń gbàdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mi ò léèyàn mo ti ń gbàdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mi ò ní aláfẹ̀yìntì oníkarantí o òyìnbó tá ń gbẹ́kẹ̀lé ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni ara amẹ́ríkà tí a ń gbẹ́kẹ̀lé ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni bàbá àṣàlẹ̀ tó fẹ̀yìntì ènìyàn tó gbé ara kíkú wọ̀ ni wọn kì í ṣe ọlọ́run nítorí ènìyàn lé àwọn ará egypt kì í ṣe ọlọ́run ẹran lé àwọn ẹṣin wọn wọn kì í ṣe ẹ̀mí olúwa yóò sì na ọwọ́ rẹ̀ kí ẹni tí ń ran ni lọ́wọ́ ba lè ṣubú àwa tí a gbé tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò lọ́dọ̀ ọlọ́run tí ó jẹ́ wípé ènìyàn là ń sáré tọ̀ lẹ́yìn ó ní olúwa yóò sì nawọ́ rẹ̀ kí àwọn tí ń ran apẹ̀yìndà bẹ́ẹ̀ lọ́wọ́ kí wọn kí ó ba lè ṣubú àti kí ẹni tí ń ran ẹni tí à ń ràn lọ́wọ́ ba lè ṣubú gbogbo wọn ó jùmọ̀ ṣègbé èyí ni ìdájọ́ ọlọ́run fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹran ara wọn àwọn tí ó gbẹ́kẹ̀lé ọgbọ́n wọn àwọn tí ó gbẹ́kẹ̀lé owó wọn àwọn tí ó gbẹ́kẹ̀lé dúkìá tí ó wà nínú ayé àwọn tí ó gbẹ́kẹ̀lé ipò wọn nínú ayé àwọn ẹlòmíràn ó ṣe ni láàánú wípé fún ìgbàlà wọn máa gbẹ́kẹ̀lé ọgbọ́n orí tiwọn wọn máa gbẹ́kẹ̀lé iṣẹ́ rere tiwọn iṣẹ́ ọwọ́ wọn wọn máa gbẹ́kẹ̀lé àwọn

0: ohun ti ko ni la ri awon irubo awon eranko ti won fi nrubo won ro we pe nitori we pe awon nrubo pelu eran pelu adiye ke akonko so pe nitori won se sara nitori be won ro we pe awon ni igbala we pe bi oju ba pa bi iku ba pa oju won de we pe awon le lo sorun rere ko ri be ani lati gbekele olorun igbekele wa o ni lati wa ninu olorun nikan sosho bi a ba fe ri oju olorun nikeyin o ni wo odo agutan olorun ti o ku ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi a ba fe ri oju olorun bi a ba fe di eni igbala ani lati wo odo agutan olorun ti o ku ese ara aye lo je we pe ani lati gbadura ani lati so fun olorun ani lati wa oju olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele olorun ki a si mi le olorun patapata ki se pe ki a si mi le olorun ni owo kan ki a tun si mi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro olorun ki a tun ma gbo oro awon woli eke la nigba kan na on so wepe ani lati gbekele olorun patapata awon elomiran won ma gbekele owo won won ma gbekele awon ohun ti won ni ninu aye ninu luko ori kejila luko ori kejila lati ese ikokandinlogun ari eni ti o gbekele awon ohun ti o ni emi o si wi fun okan mi pe okan iwo le oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile be li eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni an so fun wa we pe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile koni le ri aye gbe lodo olorun kini awon ewo ti o wa ninu we pe ki a gbekele eniyan die ni a ti so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi ori kerin din ni adojo okan erin efa ori kerin din ni adojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon omo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti a ri we pe awon ti o gbekele eniyan ohun ti awon eniyan won yin se leri fun won won ki yo le fun won nitori ewe mimo ti ko le seke o so fun wa we pe lowo eni ti ko si iran lowo bi abaje eni ti o foju sile ti a se wo awon ti o ma nsare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won o ri iran lowo ti won fe iran lowo ti won reti won o ri gba elomiran a fi ile oko sile ani ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wepe won a fun ni nkan bayi won a fun ni nkan tohun won a da lokowo won a fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wepe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eni olorun fi so fun a wepe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si iran lowo ese ikerin emi re jade lo o pada si erope re le ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti agbekele ni ojo ti o ba fi aye sile ni awon nkan won yi ni yo run ni a gbagbe won ninu Isaiah ori keji ese keji le logun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wepe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni ihu imu re nitori ninu kini alikasi on so fun awe pe igba oduro lo pe titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so wi pe isise kan lo nbe laarin enikokan ati iku isise kan lo nbe laarin emi ati iku nitori be ke ma gbe kele eniyan olorun ti ki yipo pada olorun ti o je wi pe o wa titi lai oni o ye ki a gbe kele ninu Jeremiah ni a ri igun olorun lori awon ti won gbe kele eniyan awon ti won fi eleran ara se apa awon tabi igbekele won Jeremiah ori 17 lati ese ikarun bayi le Olowa wi egbe ni fun eni ti o gbe kele eniyan ti o fi eleran ara se apa re eni ti okan re si si kuro lodo Olowa eyi ki se oro Jeremiah o je oro Olowa eyi ki se oro ni wasu kan o je oro Olowa o ni bayi le Olowa wi asimo we pe ohun ti Olowa ba wi aye ati orun won le re koja lo sugbon kikini ninu oro Olorun ki o koja lo laise o ni egbe ni fun eni ti o gbekele eniyan nbo ni igbekele ti re wa o sese ki o ma so lenu wipe o gbekele Olorun o sese ki o ma so lenu wipe o gbekele ileri Olorun sugbon nigbati wahala ba de nigbati inu ni bi ni ba de nigbati awon ota ba koju oja si o nigbati o dabi eni pe iru mi de si igbesi aye re ni akoko na ni a ma nfi igbekele wa han eni ti ko ba gbekele Olorun ko mo we pe inu iborisha ni o nwa je kin se alaye ni kikun fun o bi abagbekele eniyan e je wi pe a fi eniyan yi a fi dipo Olorun o sese ki a ro we pe eniyan yi o ni owo ohun ti a ro ni we pe owo ti eni yi ni o ju awon ohun ni ti Olorun ni nitori be nitori iwa omugo wa ati okan isina wa a fi eni yi a fi dipo Olorun oni igbekele eniyan oni o fi je iborisha nitori pe iru eniyan be o di orisha fun wa o di Olorun fun wa elomiran ko mo we pe nigbati a ba gbekele eniyan igbekele eniyan o ma nfa okan eniyan kuro lodo Olorun oun ni ese ikarun yi ni o fi wi pe eni ti okan re si si kuro lodo Olorun iru eni be a ma si eda ju eleda lo iru eni be bo lo si bi ise awa ti agbekele Olorun a ma so wi pe a fe lo si ilesin nitori pe eni je ojo ti a nsin Olowa a fe lo gbadura a fe lo mu awon ibeere okan wa ati awon edun okan wa a fe lo tu won paya ni waju Olorun sugbon iru eni be ki wa se eko bibeli iru eni be ki wa se akoko isoji iru eni be ki wa si isin ojo isimi yo ma wi pe oun fe lo ba baba asale oun fe lo ba lagbaja nitori pe ebin ba ti bi lagbaja ba wa laye ko sewu o ti fi eni yi dipo Olorun o nsin eda ju eleda lo iru eni be igbekele eniyan a ma mu ki idanwo ti ara ki o wa si igbesi aye eni be omobirin ti o je wi pe o gbekele eniyan ti o je pe boji laaro oruko lagbaja lo ma wa lenu e bo lo losan oruko lagbaja lo ma wa lenu e bo lo sibi ise oruko lagbaja lo ma wa lenu e lagbaja so wi pe won a ba mi wase lagbaja ti so wi pe won a je ki joko si ibojoko rere lagbaja ti so wi pe ohun ko tin ba nilo ki ma wa lati ri ohun iru eni be a ma para ile okunrin kan okunrin yi je eni ti o gbekele iru eni be e se agbere ati panshaga ko jina si iru eni be tabi obinrin to loko nile sugbon ti ko le joko ti awon omo nile ti okunrin kan nita ti o ti so wipe yen to looto lo loko sugbon o dabi eni wo pe ibukun Olorun opo lowo oko e nitori be bi mafi ara ejia o mafi ara sise o nitori be bi o ba ti nilo nkan kan ninu ile e boko o ti e le pese to ba wa ba mi ma fun e iru eni be a ma fi oko sile ninu ile a ma lo ba okunrin kan nita o ti so okunrin di Olorun o ti so di eni to gbekele o ti mu okan re kuro ninu ile lodo oko ati lodo olorun o ti so eru eni be di ore abani dese papa nitori ko sese fun eni eleran ara lati ma fun ni awon nkan to ye ki oko re ki o ma fun ki o ma ba lo sinu ese agbere tabi panshaga iwa iri gbogbo nitori be ni olorun se nkilo fun wa ti o si so fun awe pe igun wa lori awon ti o ba fi eleran ara se igbekele won bayi le olowa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eran ara se apa re eni ti okan re si si kuro lodo olorun wese kefa nitori pe yo dabi alaini ni aginju eni ti o gbekele eniyan yo dabi alaini ni aginju eni ti okan re si kuro lodo oluwa yo dabi alaini ni aginju eni ti o fi baba asale eni ti o fi se apa re eni ti o fi eleran ara se igbekele re eni ti o fi eniyan ti o gbe ara kikuwo ti o fi se olorun re iru eni be yo dabi alaini le aginju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi eyan gbe ile won ni le aginju ile iyo ti ki gbe inu re o ti an so nipa ile iyo se ori wo pe ile to lora ti a le gbe nkan si bi abati da iyo si gbogbo awon mudumudun ti o wa ninu ile na ni iyo yo parun e ni an pe ni ile iyo ti a ki gbe inu re ile iyo ti a o le dako si ile iyo ti o nkon ki hu jade ninu re o ni eni ti o ba ko olorun sile eni ti o ba je wo pe o ko igbekele ninu olorun o ko sile yo dabi alaini le aginju bi rere ti le nbo ko le ri yo ma gbe eyan gbe ile yo ma gbe inu aginju yo ma gbe ile iyo ti enikan ki gbe nitori be opolopo ewu lo wa fun awon ti won fi eran ara se igbekele won kini olorun wa nfe ki a se ohun ti olorun fe ki a se ni we pe ki a gbekele ohun wese ikeje ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re akoko o fe ni igbala o ni lati gbekele oluwa o gbodo gbekele ise rere ti re o gbodo gbekele we pe ati sami fun mi lati kekere o gbodo gbekele wo pe mo nka bibeli o gbodo gbekele wo pe mo nlo sori oke lati lo gbadura o gbodo gbekele wo pe baba mi ati iya mi ni awon oludasile ijo CAC tabi oludasile ijo CMS ni ilu wa igbekele re oni lati wa ninu Jesu Christi wo pe Jesu Christi ko fun mi ki se pe baba ati iya won je oludasile ijo ki se wepe asami fun mi ni kekere ki se wepe mo fun awon alagbe lowo ki se wepe mo n gbadura mo n gba awe ki se wepe mo ma lo sori oke nigba gbogbo igbekele re ni lati wa ninu Calvary ninu eje ti Jesu Christi ta sile ninu eje Jesu ti a fi n we lese mo ti o n funfun ju snow lo oni lati gbadura wepe olorun mi o gbekele ise owo rere mi mi o gbekele awon igboran ti mo ro pe mo nse si ofin olorun awon igboran ti ko to nkan mi o gbekele ohunkohun ti mo ti se ohunkohun ti mo nse tabi ohunkohun ti mo le se igbekele mi o wa ninu Jesu Christi o wa ninu odo agutan olorun ti o ko ese ara aye lo o ni ibukun ni fun iru eni be ti o gbekele oluwa iru ibukun wo akoko ibukun igbala ibukun idariji ibukun alaafia ninu okan ibukun wipe akoruko re pelu awon ayan fe loke lorun ibukun wipe bi o ba pa ojude ni iku wipe awon angeli yo gbe lo soke orun ibukun wipe o ti ba olorun laja ibukun wipe a npe ni omo olorun nitori wipe o gbekele Jesu Christi o gbekele olorun fun ase pe igbala re ki se be nikan nigba ti o we pe ibukun ni fun ni ti o gbekele olowa e je we pe bi abaje alaini bi wahala ba wa fun wa bi ohunkohun ba de a le ke pe oluwa olorun yo da wa lohun ibukun idahun adura ni a n so nipa re ibukun ipese latoke wa ibukun aabo olorun ibukun wipe bi a ba se aisan bi a ba gbekele olorun olorun le mu wa larada bi ohunkohun ba wa ti o dabi eni wepe emi okunkun ni o fe je gaba lori wa bi a ba gbekele olorun olorun le tu wa sile olorun le je ki awon ide ti o fe de wa ki a ja won kuro ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele. igbẹkẹle re bi a ba so wepe agbẹkẹle oluwa e je wepe gbogbo awon igbẹkẹle miran ni ati ja sonu e je pe ki se wepe an so fun olorun wepe se die babalawo a se die ki se wepe an so fun oluwa mu wahala die kuro ki o se gba e baba asalemi lati mu eto kokoro e je wepe agbẹkẹle olorun ati olorun ni kan soso ki se wepe bi a ba n gbadura a n gbadura ni igbẹkẹle ni oruko jesu ati pelu igbẹkẹle ni oruko angeli iru eni be o gbẹkẹle olorun eni toro we pe oruko jesu oto ani lati poruko angeli kun eni toro we pe eje jesu kristi oto ani lati fi omi adura ani lati fi kun eni toro we pe bibeli ni kan soso wi pe ko to awon hanturu awon nkan ti awon elebologun awon nkan ti awon alalupaida ti won ti ko sile awon nkan ti awon egbe imole egbe okunkun ni bi ipoku ti won ti ko sile o tun fi die kun awon ti o ki se awon ti o ro wepe eko bibeli eko ihirere wepe ko to wepe awon tun ni awon eko miran ti won le fi kun bi a ba so wepe agbekele olorun e je pe agbekele patapata pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo inu wa ni a fi gbẹkẹle olorun o ni ibukun ni fun eni na eni ti o gbẹkẹle oluwa ti o fi oluwa se igbẹkẹle re yo se dabi igi ti agbin leba omi ti o na gbongbo re leba odo ti ki yo beru bi oru ba de sugbon ewe re ki yo tutu ewe re yo tutu ki yo si ni ijaya ni odun oda be ni ki yo dekun ati ma so eso eyi ni ibukun awon ti o mo olorun ibukun awon ti o gbekele olorun ibukun awon ti o nkepe olorun ibukun awon ti ko fi igbekele won si ori eniyan ti o je eleran ara mo fe ki o ye igbese aye re wo loni nibo ni igbekele re wa se o n fi oko dipo olorun o n fi aya dipo olorun o n fi ohun ini dipo olorun o n fi baba asale kan se igbekele re o n fi balogun kan se alatileyin fun oni abi o je eni to gbekele olorun abi o je eni to ti ronupo ada patapata ti o n kepe oruko oluwa se o je eni to gbekele oluwa lai boju weyin je ki a dide duro ki a so fun olorun wipe a fe ki igbekele wa ki o wa ninu re nitori pe ewu popo lo nbe ewu popo lo nbe ibinu je popo lo nbe fun awon ti o je wipe igbekele won ninu eniyan leran ara lo wa ati wipe idajo olorun idajo ibinu gbogbona olorun o wa lori awon ti won gbekele eniyan ki se be nikan iru awon be won ki o le ba jesu joba won ki yo le ba jesu lo nigba ti o ba de won ki yo le lo sonre lati ma ba olorun gbe titi lai bi igbekele re ba wa ninu eniyan so fun olorun dide duro ki o gbadura ki o so fun pe ni ti igbala o fe gbekele olorun o fe gbekele etutu jesu christi lori igi agbelebo o ti je wo ese re o ti kan won sile o si simile ise irapada ti jesu christi se ise ti o se ti o je wipe o je tewogba lowo olorun loju olorun o fe gbekele patapata so fun olorun wipe ko tun se ebo miran ko tun si ohun miran ti oni lati se bi ko se pe ki o kan ronupo ada ki o si je ki eje jesu ki o we omo jesu no lo o si fe ran lowo ni o fe iwosan ni o fe ibukun ni ohunkohun ti o je aini re je ki igbekele re ki o wa ninu olorun nikan soso kì í ṣe wípé kí o tún ní bàbá àṣàlẹ̀ kan níbìkan kì í ṣe kí o tún ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ kan níbìkan tí yóò máa pèsè fún ọ tí ó fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí gbẹ́kẹ̀lé ọlọ́run nìkan kì í ṣe pé kí o tún ní ìbọ̀ òrìṣà kan tàbí òrìṣà kan ní ìkọ̀kọ̀ yàrá rẹ̀ tí o tún gbẹ́kẹ̀lé gbẹ́kẹ̀lé ọlọ́run gbẹ́kẹ̀lé ọlọ́run gbẹ́kẹ̀lé yóò sì bùkún ọ láyé yìí àti ní ayé tó ń bọ̀.
1: Ìwé àwọn onídàájọ́ orí ìkejì áńgẹ́lì olúwa sì ti gé gálí gòkè wá sí bókímù ó sì wípé èmi mú yín gòkè láti ìjíptì wá èmi sì mú yín wá sí ilẹ̀ tí èmi ti búra fún àwọn bàbá yín èmi sì wípé èmi kì yóò dámájẹmu mi pẹ̀lú yín láéláé ẹ̀yin kò sì gbọdọ̀ bá àwọn ará ilẹ̀ yìí dámájẹmu ẹ̀yin ó wo pẹpẹ wọn lulẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kò gbọ́ ohùn mi ẹ̀yà ti ṣe tí ẹ̀yin fi ṣe èyí nítorí náà èmi pẹ̀lú wípé èmi kì yóò lé wọn jáde kúrò níwájú yín, ṣùgbọ́n wọn ó jẹ́ ẹ̀gún ní ìhà yín àti àwọn òrìṣà wọn yóò di ìkẹ́kùn fún yín. Ó sì ṣe nígbà tí áńgẹ́lì Olúwa sọ ọ̀rọ̀ wọ̀nyí fún gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì, àwọn ènìyàn náà sì gbé ohun wọn sókè, wọ́n sì sọkún, wọ́n sì pe orúkọ ibẹ̀ náà ní Bokimu, wọ́n sì rú ẹbọ níbẹ̀ sí Olúwa. Nígbà tí Joshua sì ti jọ̀wọ́ àwọn ènìyàn lọ́wọ́ lọ, olúkúlùkù àwọn ọmọ Ísíráẹ̀lì sì lọ sínú ilẹ̀ ìní rẹ̀ láti gba ilẹ̀ náà. Àwọn ènìyàn náà sì sin Olúwa ní gbogbo ọjọ́ Joshua àti ní gbogbo ọjọ́ àwọn àgbà tí ó wà lẹ́yìn Joshua, àwọn ẹni tí ó rí gbogbo iṣẹ́ ńlá Olúwa tí ó ṣe fún Ísíráẹ̀lì. Joshua ọmọ Nuni, ìránṣẹ́ Olúwa sì kú nígbà tí ó di ẹni 150 ọdún, wọ́n sì sìnkú rẹ̀ ní àlà ilẹ̀ ìní rẹ̀ ní Timnat-Heresi ní ilẹ̀ òkè Ephraimu ní àríwá òkè Gaaṣi, àti pẹ̀lú àsìkò gbogbo ìran náà jọ sọ́dọ̀ àwọn bàbá wọn. Ìran mìíràn sì kú lẹ́yìn wọn tí kò mọ Olúwa tàbí iṣẹ́ tí ó ṣe fún Ísíráẹ̀lì. Àwọn ọmọ Ísíráẹ̀lì sì ṣe búburú níwájú Olúwa, wọ́n sì ń sin Baalimu, wọ́n sì kọ Olúwa Ọlọ́run àwọn bàbá wọn sílẹ̀ tí ó mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì wá, wọ́n sì ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn nínú òrìṣà àwọn ènìyàn tí ó yí wọn káàkiri, wọ́n sì ń fi orí wọn balẹ̀ fún wọn, wọ́n sì bí Olúwa nínú, wọ́n sì kọ Olúwa sílẹ̀, wọ́n sì ń sin Baali àti Ashtarotu. Ìbínú Olúwa sì rú sí Ísíráẹ̀lì, ó sì fi wọ́n lé àwọn akónilóhun lọ́wọ́ tí ó kó wọn lẹ́rù, ó sì tà wọ́n sí ọwọ́ àwọn ọ̀tá wọn yí káàkiri tó bẹ́ẹ̀ tí wọn kò lè dúró mọ́ níwájú àwọn ọ̀tá wọn. Níbikíbi tí wọ́n bá jáde lọ, ọwọ́ Olúwa wà lára wọn fún búburú, gẹ́gẹ́ bí Olúwa ti wí, àti gẹ́gẹ́ bí Olúwa ti búra fún wọn, ojú sì pọ́n wọn púpọ̀ púpọ̀. Olúwa sì gbé àwọn onídàájọ́ dìde tí ó gbà wọ́n ní ọwọ́ àwọn ẹni tí ń kó wọn lẹ́rù, síbẹ̀síbẹ̀ wọn kò fetí sí ti àwọn onídàájọ́ wọn, nítorí tí wọ́n ń ṣe panṣágàtọ̀ Ọlọ́run mìíràn lẹ́yìn, wọ́n sì fi orí wọn balẹ̀ fún wọn, wọ́n yí padà kankan kúrò ní ọ̀nà tí àwọn bàbá wọn ti rìn ní gbígba òfin Olúwa gbọ́, àwọn kò ṣe bẹ́ẹ̀. Nígbà tí Olúwa bá sì gbé àwọn onídàájọ́ dìde fún wọn, Olúwa sì wà pẹ̀lú onídàájọ́ náà, wọn a sì gbà wọ́n kúrò lé ọwọ́ àwọn ọ̀tá wọn ní gbogbo ọjọ́ onídàájọ́ náà, nítorí tí Olúwa káàánú, nítorí ìkérora wọn, nítorí àwọn tí ń pọ́n wọn lójú, tí wọ́n sì ń ni wọ́n lára. Ó sì ṣe nígbà tí onídàájọ́ náà bá kú, wọn a sì padà, wọn a sì bá ara wọn jẹ́ ju àwọn bàbá wọn lọ ní títọ Ọlọ́run mìíràn lẹ́yìn láti máa sìn wọ́n àti láti máa fi orí balẹ̀ fún wọn. Wọn kò dẹ́kun iṣẹ́ wọn àti ìwà gidi wọn. Ìbínú Olúwa sì rú sí Ísíráẹ̀lì, ó sì wí pé nítorí tí orílẹ̀-èdè yìí ti ré májẹ̀mú mi kọjá, èyí tí mo ti pa láṣẹ fún àwọn bàbá wọn, tí wọn kò sì gbọ́ ohùn mi, èmi pẹ̀lú kì yóò lé ọ̀kan jáde mọ́ kúrò níwájú wọn nínú àwọn orílẹ̀-èdè tí Joshua fi sílẹ̀ nígbà tí ó kú, kí èmi kí ó lè máa fi wọ́n dán Ísíráẹ̀lì wò, bí wọn ó máa ṣe àkíyèsí ọ̀nà Olúwa láti máa rìn nínú rẹ̀, bí àwọn bàbá wọn ti ṣe àkíyèsí rẹ̀, tàbí bí wọn kì yóò ṣe é. Olúwa sì fi orílẹ̀-èdè wọn nì sílẹ̀ lé àìlé wọn jáde kankan. Bẹ́ẹ̀ ni kò sì fi wọ́n lé Joshua lọ́wọ́.
2: DCLM Radio, the spiritual warfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. Àdúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. Àdúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. Àdúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. Àdúpẹ́ fún ìyè ànípẹ̀kun. Àdúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. Àdúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. Àdúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. Àdúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. Àdúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ alábápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn lè ràn wá lọ́wọ́ dé. Àdúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, lati igba ti ati gbagbo lati igba yi e tin se ise arabara ni igbese aye wa baba e ko se wi pe e pa wa mo wi pe e nto wa wi pe a ni idakoro ninu okan wa wi pe Jesu Christi je ti wa e gba pe ati yin wa ni oruko Jesu nje odun tuntun la tun bo si yi odun tuntun lati si oluwa odun tuntun lati ka oro olorun odun tuntun lati je alabapin si waju si ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wi pe eyin sesho lori wa a nbebe wi pe ninu odun tuntun yi igbagbo wa yo rekoja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo rekoja awon ibukun ti odun ti o koja ati isimi ifokanbale ti o ni ninu yin yo rekoja ti odun ti o koja a nbe yin wo pe ninu odun yi ni ojojo e o ma je ki okan wa ki o ma simi leyin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibukun ju be lo si waju ati si waju loruko Jesu loni e ba wa soro loni e pa wa mora loni e ko wa loni e je ki ipe wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe e ti gbo e se wa loju ti emi ke ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe e ti gbo ni oruko Jesu Christi oluwa wa adupe lowo olorun wipe o je ki a wa laaye loni gege bi o ti mo oni ni isin akoko wa ninu odun titun papa isin ti isoji ki a le ba olorun da maje mu ki a le gbadura si olorun ki a le fi igbesi aye wa le olorun lowo ninu odun titun yi ohun ti olorun fe ba wa soro loni lori re ni oluwa oluso agutan wa oluwa oluso agutan wa eyi ni oluwa ti se oluso agutan wa ko si ohun ti o fini lokan bale ninu aye ti a wa yi ju imo wi pe Jesu Christi o je olugbala ati oluso agutan wa anwo orin Dafidi ori ketalelogun orin Dafidi ori ketalelogun ninu orin Dafidi yi ni a ti ri itoju ibukun ipese ipamo idakoro ti olorun fun awon omo ti re o sese gba ti a pe orin Dafidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin Dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wipe ki eniyan mo orin Dafidi yi lai mo oluso agutan ti a n soro nipa re ninu orin Dafidi na o si sese ewe wipe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti a ti pese sile fun awon omo olorun ninu ori saamu yi o ran mi leti itan kan ti mo ka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni a ti ri agbedegbeyo ti o le ka orin Dafidi ori iketalelogun a wa pe eni yi wo pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu Kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wipe o kan mo orin Dafidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wipe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu Jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu Jesu Kristi sugbon ti o ti ri wipe Jesu to gẹ́gẹ́ bí olúwa, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, ó gbà wípé òun ó ka orin Dáfídì yìí pẹ̀lú lẹ́yìn ìgbà tí ẹni yìí tí ó bá kà á tán. Bí ẹni yìí ti dìde, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ orin Dáfídì yìí tí ó bẹ̀rẹ̀ sí ní kà á, ó sì kà á dáradára, tí ó jẹ́ wípé nígbà tí ó kà á tán, gbogbo àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún un, wọ́n hóye nítorí wípé ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ dùn lẹ́nu rẹ̀. Nígbà tí ó kà á tán ni a wá pé ẹni tí ó mọ Olúwa, ẹni tí ó mọ olùṣọ́ àgùntàn, ẹni tí ó mọ Jésù, ẹni tí Jésù ti ń bá rìn lọ́jọ́ ọjọ́, ẹni tí ó ní ìdákọ̀rọ̀ nínú Ọlọ́run. Ẹni yìí ó dìde dúró láti ka orin Dáfídì yìí kan náà, ó jẹ́ mọ̀. Nígbà tí ẹni yìí, nígbà tí ó kà á tán, kò sí àtẹ́wọ́, omijé ló ń jáde lójú àwọn tí ó gbọ́ orin Dáfídì lẹ́nu ẹni yìí. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú nǹkan nujú wọn jáde. Kò sí ẹni tí kò sunkún lọ́jọ́ náà, nítorí wípé wọ́n mọ̀ wípé ẹni tí ń kà á, bí ó ti ń kà á, bẹ́ẹ̀ ni ó ń dún kì lọ́kàn wọn. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Jésù Kristì, bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ olùṣọ́ àgùntàn àti Olúwa ju bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn, nígbà tí ẹni yìí kà á tán, tí àwọn ènìyàn sunkún, tí wọ́n nu omijé kúrò lé ojú wọn, bẹ́ẹ̀ ni ẹni tí ó kọ́kọ́ ka orin Dáfídì yìí, bẹ́ẹ̀ ni ó wá sí ọ̀dọ̀ ẹni tí ó mọ Ọlọ́run wípé òun rí ìyàtọ̀, nítorí wípé òun mọ orin Dáfídì láì mọ olùgbàlà. Wípé ìyàtọ̀ tí ó wà ní ti onígbàgbọ́ tí ó ka orin Dáfídì ni wípé ó mọ Olúwa, ó tún mọ ọ̀rọ̀ Olúwa. Ó mọ Olúwa, ó mọ àánú Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìtọ́ni Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìsinmi tí ó wà nínú Jésù Kristì. Ó mọ Olúwa, ó mọ ìbùkún àtọ̀runwá. Ó mọ Olúwa, ó mọ àlàáfíà tí ó wà nínú wípé àti di àtúnbí. Ìyàtọ̀ nìyí. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó mọ orin Dáfídì orí 23 ṣùgbọ́n tí kò mọ Jésù Kristì, tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ó sì ṣeéṣe kí a rí ẹni tí ó mọ Jésù Kristì ṣùgbọ́n tí kò mọ kí ni jíjìn, kí ni gíga, ìbú àti fífẹ̀ àánú Ọlọ́run àti ìpèsè Ọlọ́run tí a pamọ́ fún wa nínú orin Dáfídì yìí. Àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, wípé Ọlọ́run yóò ṣe wa lójú, Ọlọ́run yóò fọwọ́ tọ́ wa lé ọkàn, wípé ẹ̀rù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún àwọn àjògún ìgbàlà. Ó yẹ kí a mọ olùgbàlà. Báwo ni a ṣe lè mọ olùgbàlà? Kí a mọ̀ ọ́ ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, kí àwa náà kí ó lè sọ wípé Olúwa lí olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Báwo ni a ṣe lè mọ̀ ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa gẹ́gẹ́ bí a ṣe lè mọ̀ ọ́ bí olùṣọ́ àgùntàn wa nínú Pétérù kìíní orí kejì láti ẹsẹ 24 dé 25. Ẹni tí ò ń tìka ara rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ́ wa lórí igi, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá. Nítorí ẹ̀yin ti ń ṣako lọ bí àgùntàn, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín. Níhìn-ín ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébòó. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa, àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní 25 wípé nítorí tẹ́lẹ̀ a ti ṣako lọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀dà, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀, nípa rírọ̀ mọ́ àgbélébò Jésù Kristì, nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dá ní ìdè, ẹni tí a dáríjì, ati di agutan ninu agbo ati wipe nisinsiyi ati pada si odo olosho agutan ati bishobu okan wa nihi ni oye wa bi ase di omo olorun bi ase nko ese sile bi ase nje wa awon ese wonyi bi ase nro mo Jesu Christi lati wo ese wa nu nitori wipe eje Jesu Christi omo re ni o nwe wa nu kuro ninu ese gbogbo nitori be bi abamo yi gege bi iriri bi abani yi gege bi iriri igbala iriri atunbi o je wipe aje ti olorun ki se gbogbo eni tin lo si lesin ni an pe ni omo leyin Jesu ki se gbogbo eni tin ka bibeli ni o mo eni ti o ko bibeli ki se gbogbo eni ti o wa ninu agbo ni o ni oluwa gege bi oluso agutan re kiki awon ti ati dariji kiki awon ti ati wo ese won nu kiki awon ti o ni eri yi ninu okan won wi pe Jesu ti so won dominira kuro ninu ese awon ni won mo Jesu gege bi olugbala mo so le kan wi pe ikan ni ke amo olugbala ikeji ni ke amo itoni itoju epese ati ibokun ti o je ti wa nitori wi pe amo Jesu gege bi olugbala wa bi abawo orin Dafidi yi daradara bi abasi ka ni akaye a o ri awon ipese ati itoni ati itoju ti olorun pese fun awon ti won mo Jesu gege bi oluwa ati olugbala bawo ni a se le ni imo ti o to ninu orin Dafidi yi ye ke wo owe ewe owe ori kerin ese ogun ati ese ikokan le logun omo mi peti si oro mi deti re sile si oro mi omo mi peti si oro mi bawo ni a se ma mo omo dara dara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode yi bi o ba fi wa sile ni iduro ni bi ti a tin ba soro ti o be si ni se nkan miran ti o be si ni ba awon elomiran soro a ma n so wi pe iru omode wo ni yi se o mo wi pe baba n ba o soro ni bi awa paapa bi a ba je eni ti o somo ebi yi bi a ba ri iru omo be a ma n fowo to omo be wi pe omo daadaa ki se be duro titi baba fi soro tan to fi peti si ohun to n so wi pe leyin naa ni o le kuro nigba ti baba tabi iya ba ti soro tan bakan naa ni awa ti a pe olorun ni baba wa awa ti a mo wi pe oro olorun je ti wa awa ti a ti di atunbi awa ti a n wa si ile isin ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n gbo iwaasu ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n soro olorun ki a ma le feti sile awon elomiran o ti je asa won wi pe bi a ba ti n ka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba n soro olorun ati feti sile o de ti fun won won a ma ba ara won soro awon elomiran won a ma fowo to ara won awon elomiran won tun ma ni ipade idakonko ninu ile isin nigba ti iwaasu nlo ko ye ko ri be o ni omo mi bi a ba so wepe aje ti olorun o ni ki a feti si oro olorun ki a de ti iwa sile si oro re ninu ese ikokanlelogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti a mo ede bibeli o ye wa bi a ba so wipe ki a pa nkan mo ni aarin aya wa o je wipe ki a ma fi sere o je wipe ki a toju re ki a ma je ki ohunkohun ki o gba oro yi kuro ninu okan wa je ki a lo si orin Dafidi nisinsiyi orin Dafidi lati ori ketalelogun o ni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi Dafidi fun ara re ti o nso nipa oluso agutan o n paapa ti je adaran tele tele o n paapa ti je oluso agutan tele tele nitori be ohun ti o nso o ni iriri nipa re ohun ti David n so nihin o je ohun ti o ye ohun ti o ni iriri ohun ti o n paapa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele worin David ori kejile logorin ori David shegafa fun mi ori keji din ni ogorin lati ese adorin de ese kokan le laadorin o si yan David iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi fo yun o mu lati bo Jacobu eniyan re ati Israeli ile ini re nihin ni aso fun wa ise ti David se tele tele David mo nipa agutan o mo nipa wipe ke a ma daran ke a ma toju won ke a ma bo won ke a ma daabo bo won ke a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon David mo ju be lo o mo wi pe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun eni o fun wa ni eri wi pe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wi pe ke a mo oluwa a mo wi pe o ni idaniloju idariji ese o ni idaniloju wi pe ati we ohun mo bi o ba ti je eni ti o ka ori David ori kejile logbon o ri iriri igbala iriri sodomo iriri atunbi ti David ti o ni ke se be nikan nigbati o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka ori David ori kokan le la dota o ri nigbati o n bebe fun anu fun iwenomo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo olorun eyi ni o fi ro olorun lati le ko oni samu yi wipe oluwa li oluso agutan mi bi iwo paapa bi o ba ti mo olorun bi iwo paapa bi o ba ti ni jesu bi iwo na ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba na ni iwo na yi o le wipe oluwa li oluso agutan mi bi abawo ohun ti David n so nihin a ri wipe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun David ki se iru eni be nihin le o wipe nitooto lati eyin wa lati kekere ni oluwa ti je oluso agutan mi sugbon o n fi ope fun olorun wipe ni akoko ti o n ko samu yi o ri wipe oluwa si je oluso agutan ohun iwo paapa igbala ti o n jeri nipa re idande ti o n jeri nipa re idariji ese ti o n jeri nipa re iriri isodomo ti atunbi ti o n jeri nipa re se eyi ti o wa titi di isinsiyi ni tabi eyi ti o ti koja lo eyi ti o ni ni odun ti o koja sugbon ti ko ba owo inu odun titun o ye ki o ni idaniloju wipe ninu odun titun yi o je ti olorun wipe o ki se bi ewure o je agutan ninu agbo olorun ki se agutan ti o sako agutan ti o sonu sugbon agutan ti o ti pada wale eyi ti iwo ibale wipe oluwa li oluso agutan mi awon elomiran won ma fi ojo igbala won dola awon elomiran won ma sun ojo igbala won mo waju won ki won o mo oro olorun ti o so wipe loni ni ojo igbala loni ni ojo idande won ma so wipe ni gbo se awon o fi aye won fun jesu ni gbo se awon o fi aye won fun olorun lati ni igbala e je wipe won ko fe oluso agutan nisinsiyi won ko fe oludaabobo nisinsiyi won ko fe idariji nisinsiyi sugbon won fe ki oluwa ki o je oluso agutan won ni ojo iwaju kini ru awon eniyan be yo se nigbati eranko buburu nigbati ejo lailae ni nigbati esu satani bi o ba deruba won ti o wa si igbese aye won ti o fe pa won je ti o fe da igbese aye won ru kini won yo se nigba ti won ko ti ni oluso agutan bi o ba je ru eni be ti o fi ojo igbala dola bi o ba je ru eni be ti ko mo oluso agutan ti ko mo oluwa gege bi oluso agutan re loni o ye ki o fe aye re fun jesu o ye ki o ko ese re sile o ye ki o so fun olorun wi pe loni ni o fe ki oluwa ki o je oluwa olugbala ati olurapada ati oluso agutan re kini awon anfani awon ibukun ti o wa ninu wi pe oluwa je oluso agutan wa won po ye ki a wo won ni ikokan wo ese kini oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wi pe ati jeun o deti ati woso o doran aye ti o je wi pe a ko ni ani to ati ani seku aye ti o je wi pe awon ti won ti le je olowo papa won kigbe wi pe nkan le sugbon awa ti a mo olorun awa ti ani oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wi pe awa ki yo se alaini onkohun eyi ni eri ti ari ninu bibeli wi pe ni igba oda ni igba kugba wi pe oluwa o ma npese fun awon ti re aran ti itan omo israeli li agiju ki won ti le to kuro ni oko eru egypt se aran ti wi pe bi won ti npon won loju si be ni won dagba si be ni won tun po ju be lo be ni won lagbara ju be lo nitori wi pe olorun lo koju si won lati se won lore nigba ti won si wa ni agiju ari wi pe ki se wi pe owo ni won fi ra ounje nitori wi pe mana latoke wa ni olorun fi n bo won awon papa le so ni igba na wi pe oluwa le oluso agutan won wi pe won ko se alaini onkohun bi o ba dabe ni wi pe aisan wa lai si ile iwosan be la mu won laada lofe ni to nje nko be la npese fun won ni ti aso wiwo nko aso ti won wo sorun fun ogoji ojo ko ya be ni ko gbomo won lara awon won yi le korin awon won yi le pofayo wi pe oluwa le oluso agutan won wi pe nigba ti oluwa je oluso agutan won awon ko se lai ni onkohun awa papa loni a le so pelu idaniloju a le so eri yi lati enu wa fun awon elomiran wi pe lati igba ti oluwa ti je oluso agutan wa a ko se alaini ohun ti o dara ninu orin dapidi ori keta dilogoji orin dapidi ori keta dilogoji ese ke dogbon emi ti wa li ewe emi si dagba emi ko ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje orin dapidi yi lo tun je ki o ye wa dapidi yi kana le o so gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile israeli o so wi pe lati igba ti o ti wa li ewe titi o n fi dagba nisisiyi wi pe ohun o ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje eyi je ki o da wa loju wi pe olorun ma n pese fun awon ti re opolopo eri ni a le so fun wa gege bi ijo gege bi enikankan bi olorun ti n pese fun awon ti re mo si mo daju wi pe ninu odun titun yi a o ri wi pe oluwa yo ma pese fun wa oluwa yo ma fun wa ni anito ati aniseku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko jesu ninu orin dapidi ori kerinlelogorin ese ikokanla orin dapidi ori kerinlelogorin ese ikokanla nitori oluwa olorun li orun ati asa oluwa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti rin dede o ti ani lati boju to ni wepe ki ani dede gege bi oro Olorun a o ri wepe ibukun ipese atorun wa yo je ti wa a o ri wepe oluwa le le so agutan wa wepe awa ki yo se alai ni ohun kohun ninu Philipi ori kerin ese ikokandilogun ni Paul apostoli ni o ti je ki o da wa loju ipese ti Olorun ni fun awon ti re ṣugbọn Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu ye ki awo anfani keji ti ani nipa wipe Oluwa je oluso agutan wa ki awo ninu orin Dafidi ori ketalelogun ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi dubule ninu papa oko tutu on ti onisamu so fun anihin ni wepe o mu aniyan kuro ninu okan ohun opolopo nitori akoledo aye yi aniyan poju fun won opolopo ni o je wepe aniyan yi ni o ti di aisan si won lara opo ni opo ni o je pe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wepe won ni aniyan popo ṣugbọn o n so fun anihin wepe o mu mi dubule o fun mi ni isinmi okan awa ti a je ti Olorun o ye ki a ni isinmi nitori eyi ni Jesu Kristi pe wa si o ye ki a ni alaafia ninu okan wa o ye ki a mo wepe ni igba ti Olorun fun ara re ti o sise wa ni olorire ti o je ki a ba Jesu pade ti o ti fun a ni igbala Olorun o ye ki a mo wepe nigba ti Olorun ti je ti wa ko ye ko si aniyan ninu okan wa ye ki a wo Matthew orikefa Matthew orikefa ese ikokanlelogbon nitori na e ma sese aniyan wepe kile a o je ati kile a o mu ati asowo li a o fi bo le o fi wo wa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa ki la o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se san owo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbo mo wa lara kini a o fi paaro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun a wi pe igba ti a ni Oluwa gege bi oluso agutan wa a ni Oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi n se aniyan o ni sugbon ki a ma tete wa ijoba Olorun na ati ododo re o ni gbogbo nkan wonyi le o se fi kun fun yin ninu Matthew ori kokanla lati ese kejidinlogbon Matthew ori kokanla ese kejidinlogbon e wa sodo mi gbogbo eyin ti n sise ati ti a si di eru wuwo le lori emi o si fi isinmi fun yin egba ajaga mi si orun yin ki ese ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan li emi eyin o si ri isinmi fun okan yin isinmi okan o je ohun ti Olorun ma n fun wa nigbati a ba mo Jesu gege bi Oluwa ati Olugbala wa nigbati a ba ni Jesu gege bi oluso agutan wa o ma n fun wa ni isinmi ninu okan wa eni o ma n je ki onigbagbo ki o ni alaafia ati isinmi bi o tile dabi eni wipe ewu wa lona bi o tile dabi eni wipe a ni idojuko tabi inu ni bini bi o tile dabi eni wipe ajalu wa lotun o n wa losi sibẹsibẹ okan a ma n bale ninu Olorun bi o ba wo igbesi aye Jesu nitori wipe o ni ki e ma ko eko lodo mi opolopo igba ni awon farisi tabi awon sadusi tabi awon ara awon to n tele Herodu opolopo igba ni won wa oro kan lati kasi lese lati mu mo lenu tabi lati ka mo lowo ki won ba le se ni ibi awon eniyan si ma kilo fun Jesu wepe se o mo wepe awon Pharisee n dode re se o mo wepe

ní ìsinmi nínú ọkàn wa. Kí a mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀ṣọ́ lórí wa. Kí a kó gbogbo àníyàn wa lé Ọlọ́run. Nítorí bí a bá kó àníyàn wa lé Ọlọ́run, ó dájú wípé yóò máa ṣàníyàn nítorí wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹfà, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ìbá ṣe nípa ohun tí a ó jẹ, ẹ má ṣe àníyàn ohunkóhun. Iṣẹ́ wo ni a ó ṣe, ẹ má ṣe àníyàn ohunkóhun. Báwo ni a ó ṣe rí owó ilé san, ẹ má ṣe àníyàn ohunkóhun. Báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń halẹ̀ mọ́ wa, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n nínú ohun gbogbo, nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ. Yóò sọ ọkàn àti èròyìn, yóò ṣọ́ ọkàn àti èròyìn nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi, ìsinmi ọkàn, ìsinmi ti ẹ̀mí, ìsinmi nínú ẹ̀mí wa. Bí a bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùṣọ́àgùtàn, gẹ́gẹ́ bí Olùràpadà Olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì orí 23 ẹsẹ̀ 2, ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ níhìn wípé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù. Gẹ́gẹ́ bí Olùṣọ́àgùtàn, ó ti Olùṣọ́àgùtàn máa ń ṣe ni wípé a lọ síwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́rọ́rọ́ láti wá ibi tó wà. Ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kì yóò ní ewu, ibi tí wọn kì yóò ha sínú pàlàpálá òkúta, ibi tí àwọn òkè kì yóò lè wólù wọ́n. Olùṣọ́àgùtàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́àgùtàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa, yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí a ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ sí ibi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. Àwọn ẹlòmíràn, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀, wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí Olùṣọ́àgùntàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wípé àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀. Kí ni à ń pè ní àkókò ìdákẹ́jẹ́? Àkókò tí a kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó sọ̀rọ̀, àkókò tí a kò jẹ́ kí àwọn ohun tí ó wà nínú ayé, àwọn wàhálà tí ó wà nínú ayé, àwọn àjálù tí ó wà nínú ayé, àwọn àkólẹ̀dọ̀ tí ó wà nínú ayé, àwọn ojúṣe tí ó wà nínú ayé, a kò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sínú ọkàn wa. Àjókò jẹ́ àka Bíbélì, a sì gbàdúrà, a sì bá Ọlọ́run sọ̀rọ̀. A jẹ́ kí Ọlọ́run kí ó mọ ìgbésí ayé wa fún ọjọ́ yìí. Bí a kò bá ní àkókò ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run kò ní lè tọ́ wa. Bí ó bá jẹ́ pé a jí láàárọ̀ láìka Bíbélì, láì gbàdúrà, àti sáré jáde, àti lọ sọ́jà, àti lọ síbi okòwò wa, a kò ní lè jẹ́ kí Ọlọ́run kí ó máa tọ́ wa, kí ó lè máa bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n àkókò ìdákẹ́jẹ́, ó jẹ́ àkókò tí a sọ fún gbogbo ènìyàn wípé kí wọn kí ó má ṣe yọ wá lẹ́nu. A fẹ́ bá ọba ọ̀run, Olúwa àwọn Olúwa. A fẹ́ bá sọ̀rọ̀, ọba àwọn ọba. A fẹ́ bá sọ̀rọ̀, a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀. A fẹ́ sọ èyí tó wà lọ́kàn wa, a fẹ́ sọ fún. A ò sì kánjú. Bí a ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni a ń sọ fún ẹ̀mí Ọlọ́run wípé kí ó ṣí wa lójú, kí ó lè jẹ́ kí a máa wo, ká máa rí àwọn ohun àtọ̀run wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Habakuku orí 2 ẹsẹ̀ 20 ni Habakuku ti jẹ́ kí ó yé wa. Ó ní, ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́, jẹ́ kí gbogbo ayé pa rọ́rọ́ níwájú rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún àkókò ìdákẹ́jẹ́ wa, àkókò tí a mú gbogbo

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 14. Lúkù orí 13 láti ẹsẹ 14. Ẹnìkan sì bí i pé, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. Ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa. Ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà. Nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù, tàbí lọ́wọ́ Jòhánù, tàbí lọ́wọ́ àwọn Farisí, tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sínágọ́gù tàbí tẹ́ḿpìlì, tí ó bi wọ́n pé, olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé, ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé, Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara, kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí, ó ní ọgbọ́n. Ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà, ìbéèrè nípa ìjọba Ọlọ́run, ìbéèrè nípa ọ̀run rere, ọwọ́ Ọlọ́run, ọwọ́ ọmọ Ọlọ́run ni a ti lè béèrè. Èyí ni ó fi sọ wípé, Olúwa, jẹ́ kí n mọ̀, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn mìíràn nínú wa, a máa ń hùwà bí aláìlọ́gbọ́n. Àwọn mìíràn tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké, ènìyàn ẹlẹ́ran ara. Wọ́n a máa béèrè nípa ìgbàlà, wọ́n a máa béèrè nípa ọ̀run rere, wọ́n a máa béèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run. Tàbí àwọn ẹlòmíràn a máa lọ béèrè lọ́wọ́ àwọn akóniṣìnà, àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́, àwọn tí ó jẹ́ pé àkà sórí Bíbélì ni wọ́n kà, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébùú tí ò gbàgbọ́, ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́, ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí Ọlọ́run, báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa béèrè nípa ọ̀nà ìgbàlà? Tàbí ó ṣeé ṣe a rí àwọn ẹlòmíràn, wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó ṣe iyebíye báyìí, wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ Bíbélì. Àwọn ẹlòmíràn, wọn a gbé Bíbélì sílẹ̀, wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀, ìwé ẹ̀sìn mìíràn tí kò bá Bíbélì mu, wọn a gbé sílẹ̀. Ìwọ a sì lọ síwájú ẹni bẹ́ẹ̀, wọn a máa sọ wípé, làmí lóye, ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà? Ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà, ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń béèrè wípé, Olúwa, ìwọ nìkan ṣoṣo ni a lè béèrè lọ́wọ́ rẹ̀.
iwo ni o mo awon oruko ti o wa ninu iwe yi iwo ni o mo okan eda kokan iwo ni o mo ibi ti a tin bo ibi ti a wa nisisin yi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala ye ke awo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati ainisoro wa a ma ngbagbe ohun ti o se pataki to bayi a ma ngbagbe igbala wa a ma ngbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma di wa loju si nkan ti orun ohun aye yi o ma di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma je ki adabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wi pe se gafa fun mi lati lo ede yi eni to dabi eni wi pe an se were lati ma sa se bala se bolo ka kiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wi pe opolopo ni won sa ka kiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a nfi ile ohun ti ko se pataki ohun ti a mo wi pe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wi pe oluwa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wi pe ani lati bere ani lati mo lati odo oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o nchalankato to nsogo ninu wi pe awon je elesin ti o si je wi pe bi won ti je elesin to ona igbala ko ye won bi abawo awon ti won ni oruko ninu ijo bi abawo opolopo ti won ti fi oruko sile ninu iwe wi pe awon je toluwa awon je ti jesu bi abawo opolopo ti o je wi pe bi abanka awon tin gba awe bi abanka awon tin gbadura bi abanka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili bi abaka oye awon ti o je wi pe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala bi abaka opolopo awon ti won gbe omi lo si awon ilese kokan ti won fe omi adura bi abaka opolopo ti o dabi eni wi pe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi a ba ro wi pe gbogbo eni tin kan saamu lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin mo mi adura lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin ka bibeli lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin se ise isin lo nlo si joba orun bi a ba ro wi pe gbogbo eni tin pe oluwa oluwa ni yo de joba orun o je wi pe awa paapa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wi pe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wi pe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wi pe won ti fi igbesi aye won ati ohun gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro nikan sugbon ile isin ti wa yi pelu ti o si je wi pe ona igbala won ko mo ti o je wi pe igbala to to pe ke a bo lowo ese won ko ni melo melo ni awon tin gbadura ti o se se papa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do bale gbalaja si waju olorun ki a ro wi pe olusin ni to to ni bi a ba ba lori idobale ti o n ba olorun wewe ti o n ba olorun soro ti o n ba olorun rojo wipe olorun ah ah ki lo se bayi bayi bi a ba gba adura lenu elomiran a ro wipe oni gbakeji awon angeli sugbon sibe sibe ona igbala won ko mo eyi ni o ye ki a wa paapa ki a wa si ijo ti o ni ironu
Èyí ni ó fi yẹ fún àwa pàápàá kí a dúró, kí a ní sùúrù, kí a gbà á yẹ̀wò wípé Olúwa. Díẹ̀ a li àwọn tí a ó gbàlà. Jẹ́ kí a wo ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì tó báyìí, kí a wò ní ìkòrí mẹ́ta. Ìkíní, àwọn díẹ̀ tí a gbàlà. Ìkíní, àwọn díẹ̀ tí a gbàlà. Ohun tí mo ń sọ ni wípé ní ìgbà àtijọ́, ní ìgbà májẹ̀mú láéláé, ní ìgbà bíbélì, ní ìgbà májẹ̀mú tuntun, kí a wo àkọsílẹ̀ tí a ní wípé àwọn díẹ̀ lágbàlà láàrin ogunlọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó wà ní ayé ní ìgbà náà. Kí ló dí wọn lọ́wọ́? Kí ló ń dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ lónìí? Èyí mú mi lọ sí ìkórí kejì, àwọn ohun tí ń dènà ìgbàlà. Àwọn ohun tí ń dínà ìgbàlà. Ìkẹta, ìpè láti darapọ̀ pẹ̀lú agbo kékeré. Ìpè Ọlọ́run wà lónìí, ó wá sí ọ, ó wá sí mi pẹ̀lú láti darapọ̀ pẹ̀lú àwọn agbo kékeré, àwọn díẹ̀ tí ó ní ìgbàlà. Yẹ kí a bẹ̀rẹ̀ láti ìkíní. Díẹ̀ tí a gbàlà. Àwọn díẹ̀ tí a gbàlà. Yẹ kí a wo Genesis orí kẹfà láti ẹsẹ̀ ìkarùn-ún. Genesis orí kẹfà láti ẹsẹ̀ ìkarùn-ún. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé, àti pé gbogbo ìrò ọkàn rẹ̀ kìkì bíní lójoojúmọ́. Inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn dé ọkàn rẹ̀. Olúwa sì wí pé èmi ó pa ènìyàn tí mo ti dárun kúrò lórí ilẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun tí ń rákò, àti ẹyẹ ojú ọ̀run, nítorí inú mi bàjẹ́ tí mo ti dá wọn. Ṣùgbọ́n Noah rí ojú rere lójú Olúwa. Wọ̀nyí ni ìtàn Noah. Noah ṣe olóòótọ́ àti ẹni tí ó pé lé ọjọ́ ayé rẹ̀. Noah ń bá Ọlọ́run rìn. Jẹ́ kí a dúró níbẹ̀. Níhìn-ín ni a rí i láti ẹsẹ̀ ìkíní, a sọ fún wa wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní rẹ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n pọ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n ń bí sí i, bí wọ́n sì ti ń bí ọmọ lé ọmọ láti ọdún dé ọdún. Àwọn ènìyàn pọ̀ tó bẹ́ẹ̀ lórí ilẹ̀. A sì sọ wípé a bí àwọn ọmọbìnrin fún wọn. Láti ìgbà yìí ni àwọn ènìyàn a rí wípé wọ́n gbàgbé orúkọ Olúwa. A rí wípé wọ́n gbàgbé àṣẹ Olúwa. A rí wípé wọ́n gbàgbé ìlànà tí Ọlọ́run ti là sílẹ̀ wípé kí a máa ṣe ìgbọràn sí. Ẹsẹ̀ ìkarùn-ún ni ó wá sọ fún wa wípé ìwà búburú dídò, ìwà búburú pọ̀ nínú ayé. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Bí a bá wo ayé ìgbà náà, ó jẹ́ ayé ìkóbìnrin jọ. Ó jẹ́ ayé ṣe bí ó ti wùn mí. Ó jẹ́ ayé èmi ni mo ní ayé mi, jẹ́ kí n ṣe bí mo ti fẹ́. Ó jẹ́ ayé oríkunkun, ayé àìgbọ́ràn. Èyí ni Ọlọ́run fi rí i wípé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Ó ní láti rí bẹ́ẹ̀. Nígbà tí ọkùnrin bá ń sáré lé àwọn obìnrin, nígbà tí ọkùnrin méjì mẹ́ta bá ń jà lórí omi dankan, nígbà tí obìnrin mẹ́ta mẹ́rin bá ń du ọkùnrin kan náà, ìwà búburú ní láti wà. Nígbà tí ó bá di wípé a fẹ́ ṣe tinú ẹni, nígbà tí ó bá di wípé oríkunkun àìgbọ́ràn ni ó wà nínú ọkàn àyà ẹ̀dá nínú ẹni kọ̀ọ̀kan, a rí wípé ìwà búburú ó ní láti pọ̀. A sì rí pé gbogbo èrò ọkàn ènìyàn kìkì bíní lójoojúmọ́. Kìí ṣe ìwà nìkan, ọkàn wọn, ìrònú wọn, àti ohun tí wọ́n ń lépa, ìfẹ́ inú wọn, àti iṣẹ́ ọwọ́ wọn, gbogbo rẹ̀ jẹ́ búburú níwájú Olúwa. Inú Olúwa sì bàjẹ́ wípé ènìyàn rí bí ó ti rí, àti wípé àwọn ènìyàn tí ó ń rò wípé wọ́n á gbé ìgbésí ayé,
ti o mu inu ohun dun nitori pe ohun ti da won won ko se be won gbe igbese aye ti ko te olorun lorun igba yi gan ni awa daroko noa o se ni laanu wi pe gege bi olorun ti ni ife to o se ni laanu wi pe gege bi olorun ti fe ma bukun awon eniyan to wi pe ki se popo ni o moore ki se popo ni o fe sin olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a ri wi pe akere niye e ha se wi pe awon eniyan ko mo wi pe an pe jopo nihi e ha se wi pe won ko gbo ede enu wa kaaro ojire e ha se wi pe yoruba ti an so lenu wi pe won ko gbo won gbo ede gbogbo wa ni sugbon ohun ti o wa nibe ni wi pe okan won jina si olorun o se se ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwasu iseju mewa iwasu iseju meedogun bi alufa ba ti nkoja iseju meedogun ni won fe serale ti won so wi pe eyi ni na to atun bo losen to nbo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi pe ni akoko ti noa yi wi pe noa ni kan soso pelu iyawo re ati omo kunrin re meta ati awon iyawo re meta awon wonyi ni o gboran awon wonyi ni o ni iteriba awon wonyi ni o ni irele awon wonyi ni o ni ore ofe awon wonyi ni o ri oju rere lati odo olorun awon wonyi ni won gbe igbese aye iwon tun won si jesus si so fun wa o oni gege bi o ti ri ni akoko noa oni be na ni yo ri nigba dide omo eniyan wi pe nigba na awon eniyan je awon eniyan mu awon eniyan gbe yawo won fa yawo fun ni won ko si mo titi iku omi fide oni be gege ni yo ri nigba wi wa omo eniyan e je wi pe nigba ti o je die ni o ni igbala ni akoko na nigba ti o je wi pe die ni o ri oju olorun ni akoko na wi pe ni igba wi wa jesu kristi igba ipada bo re lekeji wi pe die pelu ni o ri die ni awon ti a ogbala oluwa die hali awon ti a ogbala o ni an fi dahun re han wa ninu bibeli yi je ke a wo peteru kini ori keta ese ogun peteru kini ori keta ese ogun awon ti o se alai gboran nigba kan nigba ti suru olorun duro pe ni saa kan le ojo noa nigba ti won fi nkan oko won fi nkan oko ninu eyi ti agba okan die la nipa omi eyi ni ni eni mejo wo bi awon eniyan ti po to ni igba na sugbon eni mejo ni agbala won kere niye awon wonyi ni o fiye si oro olorun ari eko die eko ninu awon ti an kaye awon eko wo ni a le ri ko ikini ari wi pe awon elomiran won ma so wi pe ona hin rere ona igbala o ti le ju pe o dabi eni wi pe ijo ti wa nikan ni agba gbogbo bibeli ni ekun rere o dabi eni wi pe ijo wa nikan ni a ti nfi bibeli sakoso ohun gbogbo a nfi bibeli sakoso bi a o ti jeun bi a o ti woso bi a o ti gbe yawo bi a o ti gbe awon ebi wa bi a o ti gbe iseto ebi wa kale wi pe a nfi bibeli sakoso gbogbo re ise ti a o se ibi ti a ti le sise iru owo ti a le da owo le ati iru ohun ti a le se a nfi bibeli sakoso gbogbo re awon eniyan ma so wi pe ah bi o ba je awa nikan ni a fe lo si ijoba orun ti a gba bibeli gege bi oro olorun ni ekun rere o dabi eni pe die ni a le gbala be lori ni akoko ti noa awon eniyan mejo ninu awon ogoro eniyan ti won wa le aye ni igba na awon eniyan mejo die le agbala je ki a wo ti akoko noa ninu peteru keji lati ese ikefa ti aso awon ilu sodomu ohun gomora di eru nigbati o fi efo afobaje da won lebi ti o fi
won se apere fun awon ti o je alaiwa bi olorun o si yo loti olooto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je ni akoko ti loti ni atun ri opolopo ni awon ti o wa ni sodomu ati gomora bi o ba je oluka bi beli ti o ba si je eni ti o ma nronu lori ohun ti o ka ti o nse akiyesi ohun gbogbo ni finifini o ri wipe bi a ba soro sodomu ati gomora iwa wobia iwa nikan jopon iwa ti o je wipe oju kokoro ni o gbile kan oni o gbile kan nigba na ki se be nikan iwa imoti paranko iwa ke ma fi obirin bara eni je iwa sina iwa gbere iwa panshaga okun owo won awon ile ijo ni alale awon ile wobia ni osan ati opolopo ohun ti won se be na ni ni arowo to wa nisinsin yi bi abawo dara dara afi awa ti aje olufokansin afi awa ti aje onigbagbo afi awa ti amo olorun afi awa ti anke lojojumo wipe oluwa nigba wo lo de oluwa nigba wo lo wa mu wa lole bi ki ba se awa ti amo wipe anreti oluwa wa anreti bibo jesu christi opolopo awon eniyan ni alale ni won lo sile sinima ni alale ni won lo si ibi ijo ni alale ni won lo si bi imoti para ni alale ni won lo si ibi ebo sugbon kere je awa eniyan ni amo we pe nitori jesu christi nbo o ye ki agbe igbesi aye wa ni won tun won si be lori ni sodomu ati gomora ijo ni imoti ni iborisa ni ife obirin tabi ife okunrin ba ara won je ni ki okunrin kan ki o ni iyawo meta merin marun mefa bi ki obirin kan ki o ma ti ile okunrin kan bo si ile okunrin miran ki a ma ka okunrin mefa okunrin meje lori obirin kan ibi sodomu ati gomora ni ru iwa be ibe lo wa ibe lo po si sugbon arun awon ilu na lai ni won ko ni abayo won ko ni ona abayo sugbon agba loti ati omobirin re meji ati iyawo re sugbon ranti ni oju ona ni iyawo tun boju weyin ti o je wipe onfa ti o wa ninu okan re ti o nfa si aye ti o nfa si awon ohun aye yi onfa ye a ko ti mu won kuro e ni o fi di owon iyo ti a parun pelu olorun si wa nso fun wa wipe awa paapa ti igbeyin aye deba awon nkan wonyi je apere fun wa je kin ton ran leti wipe oke aimoye ni o jade lati ile Egypt ti won lo si ile ileri awon ti o ti koja ogun odun laarin won opolopo won ni ari wipe won ko de ile ileri olowa die hali awon ti a ogbala gege bi iwe mimo ti wi gege bi awon apere ti a ri ninu iwe mimo a ri wipe die ni awon ti a gbala ni igba isaaju o sese ki enikan ki o ma wipe majemu lai lai ni a ti nka awon nkan wonyi o sese ki enikan ki o ma wipe ninu majemu titun o dabi eni pe gbogbo nkan ni o yi pada airu awon eniyan be o sese ki won ki o ri ese kan ka ninu bibeli ki won ki o ma se ka awon ese ti o tele je ki n ka iru ese ti awon elomiran le ma ka ti won ma fi ro wipe gbogbo eniyan patapata ni a o gbala ni igbo se je ki a wo johanu ori kejila lati ese ikokanla johanu ori kejila lati ese ikokanla nitori pe nipasẹ rẹ le ọpọ ninu awon ju jade lo won si gba jesu gbọ ohun ti a ka yi o je bi a ba je onigbagbọ o je ohun to le wo ni lori ke a ma ro wipe nkan ti yi pada ke a ma ro wipe ki se die ni awon ti o wo ijoba orun o ni nitori tire nitori lasaru ti a jidire kuro ninu oku ni a fi ri wipe ọpọ ninu awon ju jade lo won si gba jesu gbọ tun wo ese ikokandinlogun nitori na awon farisi wi fun ara won pe e kiyesi bi e ko ti le bori le ohunkohun e wo bi gbogbo aye ti woto
bi abanka nkan wonyi ti a ngbo wipe gbogbo aye woto a le ro wipe ki wa se die le awon ti a ogbala sugbon ran ti o Jesu ti so fun wa ko fi di wa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa o ni eni ti o ba fori ti titi de opin ohun la ogbala ati ka wipe opolopo ni o woto leyin ati ka wipe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi dopin se won duro ti Jesu titi dopin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ike edogun ni ojo won ni ni Peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi ewo lari kilode nigbati agbo wipe opo ijo eniyan won woto leyin won oforiti titi dopin won oforiti titi dopin nitori pe inu ni bi ni de nitori wipe amu Jesu Kristi nitori pe opolopo iro ni awon farisi ni won pamo Jesu Kristi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wi pe won pada won oto Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o to de ari wi pe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi de ojo na nitori be je ki o ye o wepe a le ma pe Jesu Jesu lenu a le ma so wepe Oluwa mi ni Olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo n ba Jesu lo losan ni loru ni bojo nro bi na njo ma ba Jesu lo aha awa ti a ba fori ti ti didopin awon ti a si ri pe won fori ti ti didopin die ni awon won yi o ni a fi wepe die le awon ti a ogbala e a se wepe Olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo wepe bi o ba je eni bi itinu Olorun iwo paapa le gba Olorun leri je wepe o n fe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju Oluwa lati ma ri igbala Olorun je ki a wo Matthew ori kejilelogun Matthew ori kejilelogun ese ikerinla nitori opolopo le ape sugbon die le ayan opolopo le ape sugbon die le ayan nihin ni ati ruwe pe Olorun fe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je wi pe die nitori pe awon die won yi awon ni won so fun Olorun wi pe ninu ofi ati ola aye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba Olorun lo ni won so wi pe inu ni bi ni le wa ti won so wi pe ohun ko le sele idan wo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun Olorun wi pe ko so ohun to le sele ko so ohun to le de awon oforiti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni wi pe won ki fi ohun Olorun won ki ka si tabi ikilo Olorun won ko ye wo igbala ki de nitori wi pe a kan wa se ilesin igbala ki de nitori wi pe a kan mo oruko Oluwa igbala ki de nitori pe a kan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ke a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o n di awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ke a wo Johanu ori kefa Johanu ori kefa lati ese ikokan dini ogota ati ogota nkan woyi le o so ninu sinagogu bi o tin koni ni Capernaum nitori na nigbati opo awon
omo ehin re gbo eyi won wi pe oro ti o lele yi tani o le gbo oro ti o le le yi tani le gbo Jesu Christi o ko awon eniyan ni ijinle eko ihin rere ijinle eko ti ijoba Olorun o duro ninu sinagogu o nlaaye won o nsi bibeli lawe lawe o sin je ki o ye won awon ohun ti won ni se ohun ti won ni gba igbagbo ti won ni ni ki won ki o ba le ri ijoba Olorun nigbati o fe pari eko re ni ari wi pe opolopo ninu awon ti o so wi pe bina njo bojo nro awon o ba Jesu lo opolopo ninu awon ti o te oko leti ti won be si ni wa Jesu kaakiri ni won so pe Jesu nigba wo ni iwo wa si yin opolopo ninu awon ti o fe fi Jesu joba tipa tipa opolopo ninu awon ti o so wi pe ah olugbala na ni eyi eni ti ati reti na ni eyi ti won sato Jesu leyin nipa ti Jesu be si ni so ijo oro ijoba Olorun eko yin rere eko iwa mimo ijile ninu ihin rere nigba ti o be si ni so fun won nigba na ni won be si ni we pe ah ohun ti o le oro ti o le le eyi tani le gbo adope lowo Olorun wi pe awon die wa ti won jo looto ti won so wi pe bi oro Olorun ti le nsa mi laake bi oro Olorun ti le gun mi loko bi oro Olorun bi o ti le nwe mi ni ona ti o dabi eni wi pe o nta mi lara sibe sibe mi o ma ro lu Olorun ju be lo sibe sibe emi o ma bere ori ofe lowo Olorun ju be lo o sese ki oro Olorun ki o tagba igbeyawo mi o sese ki oro Olorun ki o taba ikomirin jo mi o sese ki oro Olorun ki o tagba iwoso mi o sese ki oro Olorun ki o taba iwe awon owo ti mo nse o sese ki oro Olorun ki o so nipa ohun kan tabi nipa ohun miran bi o ti le nsa mi laake bi o ti le lu mi bi o ti le dabi eni wi pe ina oro Olorun o njo mi ninu okan mi sibe sibe mi o ma teramo emi o ma ro lu Olorun lati fun mi lori ofe lati se ife Olorun sugbon o se ni laanu ki se pupo ni awon ti o ni ru ipinu be nitori pe won so pe oro yi le be ni awon kan pada wese ikerin dini adorin ese ikerin dini adorin nitori eyi opo awon omo ehin re pada seyin won ko si ba rin mo je ko se ni laanu we pe imole atorun wa omo Olorun ti kara re olugbala ara aye eni ti o ku fun ese wa nigba ti o wa si aye yi nje ko se ni laanu we pe oba laarin awon angeli nje ko se laanu omo bibi Olorun ti o feran julo nje ko se laanu wi pe nigba ti iru eni be ti o wa si aye yi nitori oro ihin rere nitori eko ihin rere nitori eko iwa mimo ti o nko ni opo ninu awon omo ehin re won pada seyin won ko si ba rin mo nigba ti won aso wi pe won pada seyin won ko si ba rin mo kini itumo eyi o je wi pe won pada si sinagogu won tun lo ba awon farisi ati awon sadusi won so wi pe e se gafara fun wa o ati lo ba Jesu tele tele ati koyin sile ati ro wi pe Jesu ni ona igbala awon wonyi ti won ti so wi pe o daaro fun awon farisi ati fun awon sadusi won tun wa pada so wi pe atun ti de o nitori wi pe a fe tele Jesu Kristi tele tele sugbon nisisiyi ati ko Jesu sile ebi ti won ti po jade latenu won tun ko je nje ke se be ni opolopo loni ti won be si ni sare ijoba Orun ti won so wi pe ah awon fe lo si ijoba Orun awon fe se ife Olorun sugbon nitori wo pe won gbo eko atunse won tun pada si ijo ti won ti fi sile won tun pada si iborisa won tun pada sinu aye nje ki se be lori loni nigba ti awon elomiran ti won ba gbo eko nipa iwoso onigbagbo nipa eko ti igbeyawo okunrin kan obinrin kan ti won gbo eko wi pe ki a ma gbe igbese aye iwon tun won si won tun pada sinu aye nibi ti won ti wa tele tele won tun pada sodo ore abanideshe eni ti won ti ko iwe si tele we pe mo ti ba Jesu lo
nítorí bẹ́ẹ̀ kò sí àgbèrè kò sí panṣágàmọ́ nítorí bẹ́ẹ̀ gbogbo owó tó ń fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú owó rẹ̀ mọ́wọ́ mi ò fẹ́ owó ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n á tún padà wọ́n á tún máa fẹsẹ̀ ralẹ̀ níwájú ilé ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ọkùnrin yẹn á tún máa sọ pé kí ló dé jésù tó sọ pé ó ti di ọkọ rẹ jésù tó sọ pé ó fẹ́ bá kú ó fẹ́ bá lọ ó tún tẹ̀lé jésù mọ́ ni ẹni tí ó ti gba jésù gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a tún máa sọ pé kì í ṣe bẹ́ẹ̀ sáà ṣílẹ̀kùn fún mi jẹ́ ká parí ìjà wa ó fẹ́ parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ó tún fẹ́ lọ sí ọ̀run àpáàdì nítorí bẹ́ẹ̀ ni a rí wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí wọn kò lè tẹ̀lé jésù kristi mọ́ jẹ́ kí a wo Máàkù orí kẹwàá láti ẹsẹ̀ kẹtàdínlógún bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà ẹnìkan sáré tọ̀ ọ́ wá ó sì kúnlẹ̀ fún un ó bi í léèrè wípé olùkọ́ni rere kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyè àìnípẹkún èyí jẹ́ ìbéèrè dáadáa tí ọkùnrin yìí béèrè lọ́wọ́ jésù kristi olúwa wa jésù kristi sì fi ọ̀nà hàn ó sọ fún ohun tí ó ní láti ṣe ọkùnrin yìí kọ́kọ́ sọ wípé gbogbo rẹ̀ ló ń ti ṣe jésù wá sọ fún ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run ìjìnlẹ̀ ohun àmúyẹ láti dé ìjọba ọlọ́run ṣùgbọ́n kí la rí nípa ti ọkùnrin yìí wo ẹsẹ̀ kọkànlélógún nígbà náà ni jésù sì wò ó ó fẹ́ràn rẹ̀ ó sì wí fún un pé ohun kan lè ó kù ọ́ kù dúró níbẹ̀ jọ jẹ́ mọ̀ wípé ohun kan ṣoṣo ó lè dìnà ó lè ṣe ìdènà fún ìjọba ọlọ́run fún ọ ẹlòmíràn a máa sọ wípé ọlọ́run kúnkún mọ ọkàn mi wípé ohun kan ṣoṣo ló kù bí kì í bá ṣe pé ọkùnrin tí mo wà nínú ilé rẹ yìí bí kì í bá ṣe wípé mo jẹ́ ìyàwó kejì ìyàwó kẹta bí kì í bá ṣe yẹn nìkan ṣoṣo ọlọ́run náà mọ̀ wípé mo ti kẹsẹ̀ járí bí kì í bá ṣe wípé ìkan ṣoṣo tó kù yìí mo sì rò wípé aláàánú lọlọ́run kò ní wo ẹyọ kan tó kù yìí kó sọ wípé mi ò ní lè dé ìjọba ọ̀run ẹlòmíràn a máa sọ wípé gbogbo ohun tí wọ́n ń sọ lòun ti ṣe ká gba jésù gbọ́ ni ká ka bíbélì ni ká já fáfá nínú iṣẹ́ ọlọ́run ni ìkan ṣoṣo ló kù wípé òwò ibi ọjà tí òun wà òun mọ̀ wípé ohun tí òun ń tà láti jẹ́ bí oníṣòwò wípé kò bá ìfẹ́ ọlọ́run mu ṣùgbọ́n ìkan náà ni ẹyọ kan yìí kan ṣoṣo náà mi ò rò wípé èyí lè dí mi lọ́wọ́ ìjọba ọlọ́run gbọ́ jésù kristi fẹ́ràn rẹ̀ ìfẹ́ jésù ni ó jẹ́ kí ó sọ òtítọ́ fún ó ní ohun kan lé òkú ọkù lọ ta ohunkóhun tí o ní kí o sì fi fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run sì wá gbé àgbélébù rẹ kí ìwọ kí o sì máa tọ̀ mí lẹ́yìn ohun tí jésù ń sọ fún ọkùnrin yìí ni wípé ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn abọ̀rìṣà jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ àwọn ọlọ́rọ̀ wọ́n máa ń fi ọ̀rọ̀ wọn dípò ọlọ́run wọ́n máa rò wípé owó ni ìdáhùn ohun gbogbo wọ́n máa gbẹ́kẹ̀lé owó wọ́n máa fara ti owó wọn máa rò wípé bí owó bá wà àlàáfíà wà wọ́n máa rò pé bí owó bá wà wípé kò sí ohunkóhun tí wọ́n fẹ́ láyé tàbí lọ́run tí wọn ò lè ní ẹlòmíràn pàápàá gẹ́gẹ́ bí símónì ó lè fẹ́ láti ra ẹ̀mí ọlọ́run ó lè fẹ́ láti ra ipò nínú ìjọ ó lè fẹ́ láti ra àga kan nínú ìjọba ọlọ́run pẹ̀lú owó rẹ̀ èyí ni jésù fi sọ fún wípé ó wà ní ibì kan tí ó jẹ́ bí ẹlẹ́gẹ́ inú ẹgbẹ́ tó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn aláìlọ́lọ́run ẹgbẹ́ àwọn tí ó ń fi owó rọ́pò ọlọ́run ó ní nítorí bẹ́ẹ̀ nǹkan tí ó di òrìṣà sí ọ lọ́kàn sọ́nù kódànù kó fún àwọn tálákà kí o sì wá kí o gbé àgbélébù rẹ kí o máa tọ̀ mí lẹ́yìn ǹjẹ́ ọkùnrin yìí lè ṣe ǹjẹ́ ó wọ ìjọba ọlọ́run inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó lí ọ̀rọ̀ púpọ̀ jésù sì wò yìí ká ó wí fún àwọn ọmọ ẹ̀hìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lé ọ̀rọ̀ láti wọ ìjọba ọlọ́run má ṣe jẹ́ kí èyí kí ó yà ọ́ lẹ́nu tí jésù ń sọ ni wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn láti wọ ìjọba ọlọ́run tí ó ti yí ọ ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó sọ ọ̀rọ̀ di ọlọ́run wọn láti wọ ìjọba ọlọ́run ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn
ti won ko gbẹkẹle Olorun ti won ko gbẹkẹle Jesu ti won ko gbẹkẹle Christ Messiah ti o ku fun lori igi agbelebo yo ti soro to fun iru awon be lati wo ijoba Olorun eyi kan na ni a le so yo ti soro to fun awon ti o gbẹkẹle obi won ti o ro wi pe mi ba gba Olorun gbo inu obi mi o ni dun si nitori be awon obi lo sin pe son gbogbo fun mi mo sin fe ma te won Olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba Olorun ohun ti o so ni pe yo ti soro to fun awon ti o gbẹkẹle eniyan awon ti o gbẹkẹle eleran ara awon ti o fi eleran ase apa ati igbẹkẹle won yo ti soro to fun won lati wo ijoba Olorun yo ti soro to fun awon ti o gbe ipo lori awon ti o ro wi pe ipo won ninu aye ipo won ninu ijo wi pe awon fe fi ipo won dipo Olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba Olorun eyi ni awon nkan ti Jesu Christi ti o so fun wa loni eyi ni nkan ti o n fe ki o ye wa wi pe bi a ba fe ni Olorun bi a ba fe je ti Olorun a ko gbodo gba ohun ko hun laye lati di wa lowo a ko gbodo gba eni keni laye lati di wa lowo ito to ni Olorun n fe gba gbogbo eniyan sugbon opolopo ni o n fa idena fun ara won opolopo ni o n fa ohun idabo laarin awon ati Olorun laarin awon ati igbala Olorun ni igbesi aye won won ma je ki awon isoro miran ninu ero won awon nkan aimo ninu ife inu won ati awon igbekele won ti won fi si ori eniyan sinu eda ati ti won fi si ori awon nkan miran won gba awon nkan won yi lati di won lowo awon elomiran o sese ki o je owo o sese ki o je gbajumo o sese ki o je wipe won fe kopa ninu oselu won ta ba si so fun ta ba nkilo fun wipe eni ti o ba fe se itoselu wipe ipo elege patapata gba lo wa wipe nitori eni to ba fe se ti oselu yo wa laarin awon aborisa yo wa laarin awon ti ko lolorun yo wa ni laarin awon ti won fa si fa sohun lati se ohun ti ko to o mo kini awon elomiran nse ti won wa ninu oselu o mo ti won se ni ikoko eni afin ki awon eniyan ni ilo wi pe ki asora nitori pe owo tabi ipo tabi gbajumo tabi iwa oselu elomiran o le je itiju ihinrere itiju agbelebu o le je oni yo di awon elomiran lowo lati le ma wo ijoba Olorun nitori pe bi won ba ti wa ti won jade na so pe ah iwo na ti lo da po mo awon to nda tun bi iwo na lo da po mo awon ti ki lo ye ti yerun iwo na lo da po mo awon ti ko mo faari se awon ti ko gbajumo a ki lo de se aini lo wa fun oni abi se idamu okan ni abi se wahala ninu ile lo je ko lo da po mo awon to n so wi pe da tun bi da tun awon oni wa mimo awon to je pe orun nikan na wo won o gbo taye mo o lo darapo pelu won elomiran itiju agbelebo Christi.